0: oṣù kẹjọ ọdún 2026 30th of August ọjọ́ Sunday. Gbogbo wa láàyè tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Mo bẹ̀ ọ́ o, di àjọ yin Olúwa láàárọ̀ yìí. Gẹ́gẹ́ bí ìṣe wa, òwúrọ̀ òní wa ká mọ́ fi ọpẹ́ kí ọba ńlá o. Ilẹ̀ òní mọ́ ká mọ́ yìn torí iṣẹ́ àánú ẹ̀. A ò ní jí láàárọ̀ kùtùkùtù ká mọ́ fi hallelujah kọrin sí i. Ìwọ àti ilé rẹ, èmi àti ẹbí mi, gbogbo wa lápapọ̀, ẹ̀jẹ̀ àyìn ológun àjọbọ̀, ẹ̀jẹ̀ àyìn o, torí pé ó dá sí wa. Àfẹ́ hallelujah méje sí ẹni ńlá Israeli. Hallelujah méje, one two go.
1: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

0: nínú ayé onípojúpọ̀ bí wòlíì tẹ̀mí tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tú ẹ̀yà máa bọ̀ iṣọ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 ọdún yìí ìyànà tó wà lé epo papa filling station tó wà lórí bridge wo road lájojú kọjá jọ̀ǹkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan ago mẹ́jọ alẹ́ ni iṣọ́ owó ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí wòlíì epo bọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni láre kariba torí ṣe yenga avin prophet suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 09025202724 jésù pẹ̀tì rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: ní àná ni mo bẹ̀rẹ̀ nípa agbára ó sì sọ gangan fún wa nípa ìtàn ìsọ àti jacob ṣùgbọ́n lónìí màmá lọ sínú ìwé onídàájọ́ níbi tán ti sọ nípa ìtàn jephtha ẹ kíyèsí o ṣé ẹ rí jephtha wọn ní ọmọ àlè ni torí jephtha fúnra rẹ mọ pé òun èso ọmọ àlè torí bàbá àwọn olóbí òun nítorí pé ìyá rẹ jẹ olówó nàbì ni wọn ṣe pè ní ọmọ àlè wọn wá sọ pé òun ní pé nínú iṣẹ ìbí jẹ àlè ọkọ òǹlé kó o wá tiẹ̀ lọ wájú wọ́n sì lé jephtha jáde ìgbà tí wọ́n lé jephtha jáde jephtha lọ ó lọ gbé níbi tí a lè pè ní ilé ènìyàn lásán bíbélì sọ pé ó sì ń gbé níbẹ̀ àwọn èèyàn lásán wọ́n sì péjọ tì mo fẹ́ lo kankan nù kan tí mo sọ yìí láàrọ̀ pé èèyàn jẹ́ èèyàn lásán ẹ̀sà kò ní pé ká mọ̀ rí lókè ẹ̀mí àwọn wòlíì èèyàn wá láti dìlí ẹrú kò sọ pé kó má jọba àdàbí kwanza dalia èèyàn ò lọ skul ẹsà ìyẹn ò sọ pé káyé rẹ mọ lẹtọ ọlọrun àwọn bàbá mi ẹ wo bí pé ènìyàn ò jáde láti dìlí alága kò sọ pé kó má dàlága ẹmí àwọn wòlíì ẹ kíyèsí ọrọ mi jephtha wọn lè jáde ibi ayé àwọn èèyàn lásán ló lọ ń gbé ilẹ̀ lásán ló ń gbé àárín àwọn èèyàn lásán ló ń gbé ṣùgbọ́n jephtha mọ nǹkan kan tí ń sọ yàn án di olórí ẹ kíyèsí sà láìsí agbára a ò lè tòlú láìsí agbára a ò lè gbàlú láìsí agbára a ò lè gba ọjà láìsí agbára a ò lè gba gáràjì láìsí agbára a ò lè gba ìletò àwọn tí ò ní agbára wọn ò lè kọ́lé sígboro bí ò bá dẹ̀ kọ́lé sígboro ayé rẹ ò lè gbòòrò ẹ̀nà kábàrúmẹ̀ ẹ̀yà dàlíà kàzá mo ń sọ ilé láàárọ̀ yìí torí mo fẹ́ kó mọ̀ ìwọ nìkan ló kọ́ ló fẹ́ fi ọkọ rẹ àwọn èèyàn pọ̀ níta tí wọ́n àgbáyé ọkọ rẹ agbára nìkan ló fi lè dùn níbẹ̀ ìwọ nìkan kọ́ ilẹ̀ tó fẹ́ rà yẹ wù àwọn kan náà wà àwọn náà wá owó owó wọn ò pè 60 million ni ìwọ tètè rí 60 million kò sọ pé kò lo lẹ̀ yẹn pẹ́ àwọn tí ò rówó yẹn àwọn lè lọ wá agbára ẹ kíyèsí sà ohun tí mò ń sọ yìí ó ju owó lọ agbára ni mò ń sọ nípa ẹ àwọn olówó àwọn ń wá káàkiri torí tó bá ní o lè gba ìlú ẹsà tó bá ní o lè gba orílẹ̀-èdè ẹsà tó bá ní o lè kó ìkógun tó bá ní o lè tẹrí àwọn èèyàn bá tó bá ní ẹ̀dákọ adáyámánú adáyà náà ní 2027 tí a bá tún máa dìbò fún àwọn ẹlòmíì àwọn kan ó gbìyànjú wá kówó lẹ̀ ẹjẹ́ ń jẹ gómìnà oyè báyìí mo fẹ́ kólẹ̀ ẹjẹ́ ń jẹ ààrẹ oyè báyìí mo fẹ́ kólẹ̀ ṣùgbọ́n àwọn tó bá rí agbára nìkan ni yóò gba ìjọba ìtàn ń pè ní ìjọba ó ju tó lè fẹnu lásán mú lọ ohun tó ń pè ní ìjọba àyàkú ẹdẹ yẹgẹdú ọba yánà solomoni lọ bá ọlọ́run olúwa dẹ̀ sọ fún pé kí ló fẹ́ solomoni solomoni ò béèrè agbára ó béèrè ọgbà tí mo yé ṣùgbọ́n kò béèrè agbára ẹ kíyèsí sà bàbá rẹ̀ òun wá agbára kí bàbá rẹ̀ tó jọba inú wo ló ń gbé fún ọdún mẹ́tàlá nígbà náà ló ń bíìdì àwọn tí ó bá jagun àwọn bíi joabu àwọn bíi abisai àwọn tí wọ́n ní agbára àwọn ló ń kó káàkiri ẹ kíyèsí sà ìgbà tí ọmọ dé ọmọ ò wá agbára ó sọ pé òun fẹ́ ọgbọ́n ó lóun fẹ́ ìmọ̀ òun fẹ́ òye ọgbọ́n dáa torí nígbà míì ọgbọ́n a máa ju agbára lọ ìmọ̀ dá torí nígbà míì ìmọ̀ to ìlú ẹ̀sà òye dá nítorí téèyàn bá ní òye òye a máa jẹ́ kéèyàn lè dájọ́ ṣùgbọ́n gbà mí gbọ́ láàárọ̀ yìí agbára tí mo ń sọ nípa rẹ̀ yìí kò ṣe é fi ọgbọ́n wá agbára tí mo ń sọ nípa rẹ̀ yìí ó ju ìmọ̀ lọ agbára tí mo ń sọ nípa rẹ̀ yìí ó ju òye lọ ẹ̀gbàgbọ́ rọ́bà dáyà lódìá jésù ní ọgbẹ́ bẹ́ẹ̀ ló ní òye ṣùgbọ́n nígbà tí ó lọ ó sọ fún àwọn ọmọ rẹ̀ mo ti kọ́ yín ní ọgbẹ́ mo ti kọ́ yín ní òye ṣùgbọ́n kankan ni ẹ ò tí ì gbà ẹ lọ sí Jerusalemu ẹ lọ dúró níbẹ̀ tárì ẹ dúró ló sọ títí ẹ̀mí ó fi bàlẹ̀ yín nígbà tí ẹ̀yin bá gba ẹ̀mí mímọ́ nígbà tí ẹ̀mí mímọ́ bá bàlẹ̀ yín ẹ̀yin ó dà lágbára ẹ kíyèsí sà iṣẹ́ tí jésù ò lè ṣe ó làwọn ọmọ rẹ̀ ṣe nítorí pé wọ́n gba agbára bàbá má jẹ ń tàn ọ́ tó o bá kówó jọ tí ò bá sí agbára wọ́n lè yà ọ́ níwèrè àyà kẹ́dùn dé abayánadé ọ̀dájú ń bẹ nínú ayé yìí wọ́n lè gbà ìyàwó rẹ kẹ́tù gbẹ̀mí rẹ mọ ẹ̀yàgẹ́nu adáyà máa dúọ́ bà á ẹ lọ bèrè lọ́wọ́ nábòtì nábòtì nílẹ̀ o ẹ lọ bèrè lọ́wọ́ nábàlì nábàlì ọba ni o dáfídì ló yájú sí ọlọ́run dẹ̀ pa nábàlì dáfídì mọ̀ pé torí òun lọ́lọ́run ṣe pa dáfídì dẹ̀ tún gbéra ó dẹ̀ tún lọ tóòsì ìyàwó ẹ̀ ìgbà tó bá dé iwájú ìyàwó ẹ̀ dáfídì ó mọ̀ sọ fún ìyàwó ẹ̀ pé ó rí pé ọkọ rẹ mẹ́sánmẹ́sán tí a tà ni kò ní agbára jẹ́ kémi máa fi ọ ẹ̀sà ọlọ́run pa ọkọ ẹ̀ ó dẹ̀ gba ìyàwó ẹ̀ ẹ̀yin kan ń bẹ ń bì iṣẹ́ tó gbé dání yẹn tó o bá gba agbára wọ́n lè gbà lọ́wọ́ rẹ̀ kán máa fi ṣarare dín mo ti rí àwọn tó bí ọmọ ológo nígbà táwọn ọmọ wọn dìde tán ẹlòmíì ni wọ́n fi ṣèyá kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe sí lọ́jọ́ wedding wọn lọ yá obìnrin míì láti ṣèyá fún wọn ni tó o bá múra tó o di alágbára wọ́n lè gbé nǹkan tó jẹ́ tiẹ̀ wọ́n lè gbé fún ọ and that is why tolúwa fi ní ká gbàdúrà ní àárọ̀ ìsà mẹ́rin ni mo mú wá láàmọ̀ béèrè fún ẹ̀yin tẹ́ fẹ́ ẹ mọ̀ béèrè fún ẹ̀yin tẹ́ fi agbára ẹ mọ̀ béèrè fún mo ti sọ fún yín rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé nígbà tí mo wà ní ọ̀dọ́ nínú iṣẹ́ olúwa ẹ̀sà èmi àti àwọn ọ̀rẹ́ mi kan tá a jọ máa ń rìn káàkiri brother nicholas ó mọ̀ lẹ́bùn o ẹ̀sà a máa ṣe iṣẹ́ ìtúsílẹ̀ tó ní agbára tí brother nicholas bá ń tú àwọn èèyàn sílẹ̀ ẹ mọ̀ wò pé bó o lè yẹn ṣe lẹ́bùn báyìí ní ọjọ́ kan ni brother nicholas sò bẹ́ẹ̀ ni kò jí mọ́ pẹ̀lú gbogbo ẹ̀bùn ìtúsílẹ̀ tó ní àwọn ayé mú wọ́n dẹ̀ mẹ́mí ẹ̀ lọ wo bí ìsà tí ò bá sí agbára ohun téèyàn bẹ̀rẹ̀ èèyàn lè má parí ẹ̀ tí ò bá sí agbára ohun tó kójọ ayé lè dàrú tí ò bá sí agbára ìyàwó ènìyàn ó lè daya láya bí ò bá sí agbára ọmọ ènìyàn ó lè dọmọ ọlọ́mọ bí ò bá sí agbára ilé tó ń tòrò ayé lè dàrú ẹ̀yin kan ń gbà ń bí ẹ béèrè fún agbára màkà dàyà nádùn àdàyà olúwa ló rẹ́ mi láàárọ̀ yìí ohun tó olúwa rẹ́ mi nìyẹn mẹ́rin ni sà ádẹ́mà gbà á ẹ porúkọ jésù ẹ pi ẹ̀mẹ́ mẹ́mọ́ mú mi rìnrìn àjò agbára alákọ̀ọ́kọ́ nìyẹn mú mi rìnrìn àjò agbára mú mi rìnrìn àjò agbára mo fẹ́ da lágbára nínú olúwa mo mẹ́rin ìrìn àjò agbára ó yá àdúrà ayérayé mo mẹ́rin ìrìn àjò agbára ayérayé mo fẹ́ da lágbára àgàdáyà máa lẹ́gẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ bára dà lẹ́gẹ̀dẹ̀ yá ẹ̀jẹ̀ bára dà lẹ́gẹ̀dẹ̀ mo mẹ́rin ìrìn àjò ayé mo mẹ́rin ìrìn àjò ẹ̀mẹ́mẹ́mẹ́ wọ́n yẹ gẹ́jọ́ ládáyà gàdá yẹ gẹ́jẹ́ rú àhà yege bára dá lẹ́gẹ́jọ́ yẹ gẹ́jẹ́ lẹ́lẹ̀ mo mẹ́rin ìrìn àjò agbára ẹ̀mí àwọn wòlíì. Amemeta Jesu Oluwawa. Jata ba bere si riri ajo agbara. O bere si ku awe yen lasejo. O bere si fi oro iru nti mo so fun yi. O bere si fi bo won pe wo bi eyin o lagbara na pele yen lasan. Ko si eyin lasan to ba ti lagbara. Esa won ki so pe lewo lo ti wa. Won ki so pe mo lu wo ni o. Agbara ju gbogbo yen lo. Esa won ki so pe sobirin ni abokore agbara ju gbogbo yen lo. Deborah da lagbara. Bibeli so pe nigba ti ona opopo da ti awon okorin ti won rin lona bomi oni emi dide bi iya ni Israeli. Deborah lo so be ni ojo Sangari omo Nati oni awon ona opopo da awon okorin osi mo ti won gbe inti won pe ni ara ile won dide oni emi dide bi iya ni Israeli. So ko si pe boyo birin ni o ko si pe boya o lo school ni ko si pe boya ko sowo lowo re ni agbara ju be lo nijo to ba gbe agbara awon eniyan o bere si wari fun o awon eniyan o bere si tuba ni bi ese re ma ya ka dalia ba ya nada omo bere kan church wa awon egbe re won ti ta ile ni won lojo to ti pe won o de dodo e won o so fun won o fun ni pin re won o fun ni nkan kan esa nigba ti o gba agbara tan egbe ikan ninu won lo sare wa pe ati so aburo mi ati ta ile o a si fun oni nkan kan be wa ja lo ba egbon wa tore mi fe jewo o esa o wa jewo lojo egbe iye so pe ase nkan mu oni nkan ko mu mi o e tete tu asiri fo ibi tan tin soro na na ti tu fo pe ikanu awon ti o fe gbe lele o last dent iyan wa pariwo pe ah mo so fun ya ni e tu asiri bayi e tete so nta se fun ti agbara ba de awon tan ko kan re won pada wa be ni sa awon tan di omo re niya won fenu won tuba awon tan da oduo won wa bebe nitori agbara de ni sa aimoye won ti won wa bebe ni ese Dafidi aimoye won ti won wa tuba mi o menti o gbadua elekeji leleyi baba bere fun o mo be o ni sa iwo ni mo bawi oni lo re gan e pe oruko Jesu e pe ememema oru agbara e si fun mi laaro yi oru agbara e si fun mi oru agbara e si fun mi na emi ato mo mi oru agbara e si o ya adua maya da bale ga da ya maria oru agbara e se bo me maya da baru belege de ye de li adada la maya da bare de ye de oru agbara e si fe me na e se fo me e se fo mo oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara oru agbara e se fo me e se fo mo oru agbara e se fo mo e se fo mo oru agbara e se fo mo e se fo mo oru agbara oru agbara oru agbara e se fo mo aye aye oru agbara e se fo mo e se fo mo e se fo mo e se fo mo e se fo mo amemeta Jesu Oluwa wa amen amen e sare so ile ikin to tesiwaju tori lati ola bere esa ma bere lori adua ti mo pe ni oyin ati ororo láti ìlú àpáta fàdákùzọdá bẹni dàlíàgàdá ẹnìkan ní dáàdì èwo tú nìyẹn a lè rí oyin nínú àpáta a lè rí òróró nínú àpáta bó lẹ ti wá sọ pé oyin àtòróró ìyẹn dọ̀la mayana sọdáliàgàbá ìyẹn ó dọ̀la sà bẹ́ẹ̀ni ó di ọ̀la màmá tẹnumọ́ yẹn fún odidi ọjọ́ mẹ́rìnlá òní ó gbé wa wọnú ìpàdé májèmú ní september 14 mo láyọ̀ láti sọ fún ọ pé láàárọ̀ yìí olúwa sọ fún mi lánàá pé ọmọ mo fẹ́ fi bí mo ti tó hàn nínú agbára olúwa ní ọmọ sọ fún àwọn èèyàn mo fẹ́ fi ra mi hàn bí alágbára nínú ìpàdé láàárọ̀ yìí mo fẹ́ fi hàn fún àwọn ènìyàn tí mo jẹ́ mo fẹ́ fi hàn fún wọn pé alágbára ni mí olúwa ní ọmọ kò sí alágbára láyé àti lọ́run èmi nìkan ni mayana dọ̀líàgàbá olúwa ní ọmọ ẹnikẹ́ni ò dàbí mi èmi ni mo mú afẹ́fẹ́ fẹ́ sí ìhà gúúsù mo lè ní kó fẹ́ sí àríwá èmi ni mo dá ìwọ́jọ omi púpọ̀ èmi ni mo ṣe ọ̀gbun ní ọ̀gbun èmi ni mo mọ ìbú rẹ̀ ẹ kíyèsí nítorí alágbára ni mí olúwa ló sọ bẹ́ẹ̀ lúwa ni mo fẹ́ fi agbára hàn nínú ayé àwọn ènìyàn ìyẹn ní àárọ̀ yìí sọ fún wọn pé kán wá fọ́tò wọn kí wọ́n débi àdúrà n tí n bá ní kíwọ́ ṣe ni kíwọ́ ṣe wá wo ohun tí yóò ṣẹlẹ̀ mo fẹ́ fi ra mi hàn bí alágbára olúwa ní méjì nínú wọn ò bí ọmọ ó yá kàgbá lábàrú àbàhà olúwa ní ọmọ nínú ìpàdé yẹn ni màá ti fún wọn ní ọmọ olúwa ní wo bí ìyá ọmọ o ọ̀rọ̀ lásán ni wàá sọ ọ̀rọ̀ àdẹ̀ di ọmọ èmi ni o olúwa ní èmi ni o èmi ni o èmi mò ń mú rírí jáde o nínú àìrí o èmi ni mò ń mú rírí jáde o nínú àìrí o sọ fún wọn pé mo fẹ́ fi agbára ṣiṣẹ́ ní àárọ̀ yìí mayaka hada egodo baria gadaya maru abaha olúwa ní ọmọ méjì nínú wọn ò ti ẹ̀ lérò pé àwọn lè kọ́lé olúwa ní wo bí mo fẹ́ fi ra mi hàn bí alágbára kọ́dún yìí tó parí mo fẹ́ kọ́ ilé fún wọn jesus christ mo wá kí yín gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo tó bá ń ṣe ni ó fi ilẹ̀ dé chọ́ọ̀chì láàárọ̀ ẹ sà ẹ̀yin ará ìbàdàn tẹ bá ti dórí bíríjì wóró ẹ kọjá ilé epo rosuale ẹ ṣe bí ìgbà tẹ́ ń lọ sí ọjọ́ ẹ tún pàdé ilé epo míì bẹ́ẹ̀ tí ń rìn lọ́wájú yẹn tẹ́ ti kọjá ilé epo rosuale yẹn ẹ rí ilé epo míì wájú bígbà téèyàn ń lọ sọ́jọ́ téèyàn ń lọ sí ọ̀nà general gas bẹ́ẹ̀ ti súnmọ́ wájú yẹn ẹ rí ilé epo míì ilé epo poplar filling station ẹgbẹ́ ilé epo yẹn gangan ni street church tán bá gbé ọbọ̀lẹ̀ lórí bíríjì wóró mọ́wọ́ mọ́tò ẹsẹ̀ rẹ ni ó kàn fèrè síwájú kọjú bígbà tó lọ ọjọ́ ni mọ́ bọ́ọ̀lẹ̀ lórí bíríjì orí bíríjì yẹn náà ni tó bá ti bọ́ọ̀lẹ̀ sísàlẹ̀ omi ìsì ọ̀nà yẹn nìyẹn orí bíríjì yẹn ni kò dúró sí kàn mọ́ bọ̀ wájú bígbà tó lọ sọ́jọ́ ilé epo àkọ́kọ́ ni rosuale ẹlẹ́ẹ̀kejì poplar filling station ẹgbẹ́ ilé epo yẹn ni kò ti yà wọnú street church wá bèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú street yẹn pé red block ni mò ń lọ o red block church ọlọ́run kankan ẹ sà ó màmá ní agbára láàárọ̀ ìpàdé wa nìbàdàn aago mẹ́sàn-án láàárọ̀ ẹni yẹn máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bẹ ní abẹ́kúta ní àárọ̀ yìí aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù ìpàdé tiwa máa ní agbára òbí gbogbo tó bá lè ṣe ni kò fi ilẹ̀ rí i dájú pé o wà ní ṣàpọ́n ní àárọ̀ tó bá ń gbọ́ mi láti abẹ́kúta ẹ kíyèsí kí ló dé torí ẹni tó rán mi sọ pé ọmọ mo fẹ́ fi ra mi hàn bí alágbára wọn ò tí ì mọ̀ mí wọn ò tí ì rí iṣẹ́ agbára mi mo fẹ́ fi ra mi hàn àwọn aráalé wọn ló máa rí i mo wá bèrè lọ́wọ́ wọn pé níbo ló lọ tí nǹkan ti yí padà mo fẹ́ jẹ́rìí ara mi fún wọn bí alágbára sò mo láyọ̀ láti sọ fún ọ pé láàárọ̀ yìí ní chọ́ọ̀chì wa ní ṣàpọ́n aago mẹ́fà láàárọ̀ kùtùkùtù gbogbo wa lájùmọ̀ gbé fọ́tò wa sókè tá a mọ̀ bèrè fún agbára ẹ kíyèsí o ẹ̀yin tí ẹ bá ń bọ̀ láàárọ̀ yìí nìbàdàn àbí ní abẹ́kúta e mu foto yin dani o mu foto awon omo re dani o in ta fi gbadua niyan o si ma kun fun agbara ri daju pe o mu foto re dani koju be lo o olohun to pe mi to ran mi nise o mo fe sise agbara koju be lo sa e wa gbo mi gbogbo eyin omo olohun ire ajo maje mu ori oke ogoji ojo le meji o pari lo iya dabaru manada liagada mi o ni fe ko meji alaba pin ninu o meji ti oluwa ni ko bole oyin ati ororo ni mo ma pin fun awon eniyan ni ofe ni ojo ti nba bole ojo Sunday on the 13th of September gbogbo ero to nbe ni ilu Ibadan wo bi o ma je ojo mani gbagbe bi mo ti n bole latori oke ma ma darapo pelu ogunlogun awon eniyan ni ojo na ibi ti oluwa ti fe fi agbara rin gege bi alagbara e kiyesi mo so ni ana pe ori ofe nla ni ti odun yi tori wipe a ni lo apete ni odun yi church wa ni iworodu lati ma se ipade yi ni odun to koja ogunlogun awon eniyan lo wa ni ilu apete ni Ibadan sugbon tori pe ibe yen ko le gba wa mo be ni so ni odun yi aye yo tun gba wa daada ni iworo so gbogbo yin ti e ba ni ori ofe lati darapo ninu ipade ti majemu ti ojo ibi woli ni oru 13 of September ojo Sunday ni lati ago mejo ale lati wa nbe so gbogbo yin te ba ni ori ofe ibi ti ma pin ororo ati oyin yen niyan ogoji ojo le meji ni mo fi gbadua si ni ori oke so ti wo na ba ni ori ofe iwo na le darapo ni oru ojo yen e je so bayi pe baba mi yo fi ra re han gege bi alagbara gbogbo yin te ni ori ofe laaro itali jo gbadua papo ni church wa ni iworo ma so fun o pe tete de ni aro yi lati ago mesan ni aro yi lati ma gbadua papo so gbogbo yin te ba ni ori ofe e darapo si eyin wo le ni ike ofifo e je kan so tele si ki n de ma lo bi oluwa ti nbe ti emi enbe laaye mu ki ofifo re jade o lati oni lo aye ofo eyi to n gbe oya jade nbe aye ofo to n gbe ninu le re yen majemu ofo gbogbo owo ofo lara re oluwa mu ku o anu yo soro wa ni eri okan re yo bale o ti ri be ko yi pada Jesu oluwa wa amen amen in Jesus name eyi kan wa nbi ti ma so fun yin pe a ti e ba ti ni aso majemu kuku bere to ba de church ni oni esa ma ti e so fun o pe ko ti tori e ko lobe ko le gba aso majemu in fact o je n to je pe owo perete bayi ni wa fi get e ni won bayi ti agbara re ba gbe oniru opa ti o ma bere fun ki se nkan to po rara so iwo na lo ko gba aso majemu yen o ni a ma wo ni oru 13 ni Sunday ni oru 13 of September so gbogbo yin te ba ni ori ofe iwo na tete bere fun ko to di pe ko ni si aso majemu yen le mo lala le mu gbadua fun awon eniyan lori WhatsApp prayer group so ti iwo na ba fe darapo lori prayer group yen mo fe ko se kini ko mu number e ko send message pe e add mi si group ago mesan ni alale ni mo gbadua pelu ogunlogun awon eniyan o le pe sori number yi abi ko send message 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you. Oruko mi woli ati ajirere temi tope eje Jesu. Mo ma bole latori oke ni ojo 13 osu kesan.

ayé onípojúpọ̀. Bí wòlíì tẹ̀mí tọ́gbà ẹ̀jẹ̀ Jésù ṣe máa sàn kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà la kórí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tí ẹ̀yà máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà ní Èkó Pampa filling station. Tó wà lórí Bridge Iwo Road ládojúkọ Jajọ̀nkú. Ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì. 2000 yẹn tó bá kọ́dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìbúbọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Láre Tẹríba Toríṣe. Yenga Avin. Prophet Suma. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902 520 2724.

0: Kari Monday, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Go ni follow on local.
2: Hallelujah.
1: Oluwa gba ope. Ira to ba wa bere. Lati January osu kejo lo lo were were yi o ti lo so bayo. Agba baba to la ya so run. Next week ati won se ma je mu ta fe dupe ipe mi niyan. Ah! Alagba yi Oluwa gba ope. Ada ogo pada fo ba tin godua. Eh, Oluwa lowo gbogbo e da ti ki to le ruko nla. Oba ta wa je sa ti je to go an pe lawa mari bi. Oluwa gba ope. Eni kan gbo mi bayi won ni ki so. Ogun to so da lai la yo mo ogun yen so ogun yen so agbara tin ta kogo to so wo ologun omo to so wo ologun omo de ologun to ko Jesus ada yan tari ba ama bolowo ni ama bolowo ni in the name of Jesus oni so fun eni kan eh oja lo ma nkiri ṣugbọn bo se kiri oja ti dabi ko so nu me lowo o tun wa je ki gbese de oluwa ni tin so ko fe da so re ogun gbese ta in the name of Jesus gbogbo bi to tin do mi eyan to ruko mi ni woli ajilori atamatase jp ile se ni se pain particularly considered si atamata se ti olorun ba gbe ibu to ko agbara ni re kale si oluwo lona to je se gbe da ni bi ba ma se kan sali leni
3: yes sir
1: ma lo eni wiye oluwo ni ko ma bo oluwo oluwo lona to je se gbe da ni ba
3: yes sir
1: oluwo
3: oluwo
1: to wa lona to je se gbe da ma
3: lo to je se gbe da
1: to ba ti je be bridge woro so fun taji
3: yes sir
1: jo ja mi si oluwo junction
3: oda
1: to ba ti je gbo ti legbe pharmacy ko ni ko kada ma je bo ni atamata
3: yes sir yes sir
1: to de ka go meso to lu laaro so ba fe ri bi
3: yes sir
1: je ki ago mẹsan to
3: ni ti ago mẹsan
1: to ba wa gbe ju ago mẹsan ko de wa gba number
3: yes sir
1: to ba ti gba number
3: be ni o
1: je n gbadu afun
3: yes sir
1: te mi mo wa ti gbogbo asiri ogun re ati igbese to ma je
3: yes sir
1: emi ko lo tin lo church ni eji da ko lo tin lo si ade
3: ni ni o
1: emi ko lo tin lo gbogbo bi to wu o iwo ololohun fun lo ro fe ni eni na de
3: eni na ni ko
1: te eni na ni mo fun ogbo everybody lanfa
3: le ni o
1: bo ba se de sina lo se tete lo
3: ni o
1: gba number
3: te
1: mi mo be si gbenu mi to asiri ogun re ki ti ni bi e ti lo ba wa bi awon to wa lojo Friday wa so fun
3: yes
1: sir ke wa ri o o atamata si lo bo mi o lona to gite be to ro ni maje mu so wi pe gbogbo eni ti aye ti de na mo lo fe tu sile alagba se ni lo fe se go fun mi ah bi o we so ke mo mi ati dadi e ja se ga o pada se ni ko logo alagba se lu ya o yes oluwa wa
3: amen
1: ya se ni le papa yi wa kule se meje wa ti mimo mimo mimo so lo la gbogbo ba wa ga ji se ma se o ya o ẹ jẹ́ lọ ká lọ gbẹ̀ fún wa.
4: A gbọ́ ojú mò ń sọ, mo tún ti sọ lẹ́ẹ̀kan sí. Ilé ayé ta wá yìí, kì í ṣe gbogbo ẹni tó wá lé ayé ló máa jìyà ẹlẹ́gbẹ̀ẹ́ nínú pẹ̀lú. Lọ́tọ̀rẹ́, àwọn kan wá lé ayé wá dìyà ni, àwọn kan wá lé ayé wá torí bì, àwọn kan wá lé ayé wá dàrú nílé ayé kú ni, àwọn kan wá lé ayé wá ta ìpínlẹ̀ ọjọ́ ikú ni, àwọn kan wá lé ayé wá tẹ̀wọ̀n ni, àwọn kan wá lé ayé wá sọkàn ni. Àwọn kan wá lé ayé wọn wá sọpẹ́, àwọn kan wá lé ayé wá sòpò, àwọn kan wá lé ayé wá gẹ̀gánù, àwọn kan wá lé ayé wá celebrate, àwọn kan wá lé ayé yí alágbára. Àwọn kan wá lòpò, àwọn kan wá lò ọmọ gbà, àwọn kan wá lò gbà. Wọ́n bí bíbélì fẹ́ sọ pé níwọ̀n ìgbà tí ayé yíyé wa, ó sọ̀rọ̀ ẹ̀gbẹ́ rúbì, ó sọ ti ìgbà ìkórè. Ẹ gbọ́ mi sà, nígbà àkúsọ gbogbo ìgbà tí wà sí ni máa lò nílé ayé ìbànújò ní kò rí ayọ wa. Ní bá wọn wáyé ayé sọ pé kí wọn wáyé fún un. Ìgbà nílé mo bí zọ. Lọ́pọ̀ bí ọmọ mi ní ìdájọ́ ẹjọ́ kù. Ara mi sọ bí ìrẹ̀lẹ̀ bá ṣí sí tó kí adúlá. Mo fẹ́ jẹ́ kó wo kankan. Mo ń sọ ọ̀rọ̀ lẹ́tọ̀ lọ́nà. Mo sọ ní kọ́mọ fi mo ń pè ní Gaddafi. Gaddafi yìí, ọmọ ẹ̀ ń sọ ọlọ́run ó mọ̀ wípé ní pé sáyẹ́nsì ló ṣe ní pẹ́ kọ́dí sùn ọ̀kan náà ọmọ tó kù lẹ́nu alẹ́ ní ó wọ pé ní pẹ́ sínú pẹ́ sọ́dẹ̀ jìnnà yìí 2006 ló wọlé wọ́n pè ní àdàbà wọ́n pè ní ọlọ́gbọ́n ọmọ tó kílẹ́bà lẹ́yìn ọdún kan lọ́wọ́ gẹ́gẹ́ ọmọ tó lè tí tó gbé jìnnà ó jẹ́yìn dialogue tí wọ́n pè ní ẹyẹ gbàrà tó jẹ́yìn ẹyẹ ògbó àmúwáyọ̀ kìdè yẹ kó agbára rẹ lọ kìdè yẹ bẹ̀rẹ̀ sí kiri jìbìtì ó ti mọ agbára ẹ̀mùlẹ̀ ẹ̀rọ náà agbára ẹ̀mùlẹ̀ ó ti mọ agbára òkùnkùn ọ̀nà agbára òkùnkùn. Àwọn míì wà nínú ẹ̀yẹ ẹ̀ ní mọ̀sídìí abiyanlẹ̀ yìí ẹ̀kọ́ ìkẹ́kọ̀ọ́ pé ní ṣùgbọ́n ọmọ ìdílé dún ó mọ̀ pé lẹ́yìn agbára bẹ̀rẹ̀ sí kùn o ti rin ti oyo ri o ti mo nso yo mo o ti jan so yo je o ti gbo so yo go se bi pe won se go wa ni e denbe ni 20 o sabo ti pe to e 100 we lo bi ka ho ga o ni na je ye o so yi ba le fu ka ko ni ka ko o ti na ba tu loke ha o mo so lo la bi ka da ni ti ga lo ye ti papa o ti di da ku da abi a ma ka pere ni ko sha mi le e so ni ba ma lo la mo ni eso ni gbọmọ lọwọ ra wọn gbà ó ẹni tó ń pè ní do gentle do wọn wá sọrúkọ rẹ ní ruthless do orúkọ tó ń fi àjàgbà tó burú jù àjàgbà tó ń ṣe àjàgbà máa tó mọ àjàgbà tó burú àti tó ṣe àjàgbà tó fi fún wá ẹni tó ṣe èkó nígbà tí ó fi ní tútọ náà lé ó ti kọjá ibi tí wọn fi sí abẹ́rẹ́ ti bẹ̀rẹ̀ sí bu tó bá sọ̀rọ̀. Ilé a máa mi àwọn ìyóò máa bẹ̀rù ni. Ó wá bá ilé ìpò níta kan. Mọ̀ máa ti bàbá. Ọmọ wọn ní bàjẹ́ ìpò níta ikú. Gbẹ̀dọ́ kìí ti kú ṣe ń parí. Ẹni tó ṣùn ti kú rán sí yàn. Ó wá ju wípé ó wá pàdé ẹnìkan. Ìyẹn wà ní Vikings nílẹ̀ yìí tòló ti ń ṣe ẹgbẹ́ Sports Vikings. Ó wá wá sí máa poli. Kò sí dàbí ọ̀la polytechnic. Wọ́n máa fi orúkọ rẹ̀. Wọ́n wá jọ bẹ̀rẹ̀ wọ́n jọ ń wọ káà ìdáná pẹ́tẹ́ rẹ̀ ìfọ̀ kálíà àti ẹyẹ ah lágbára kó ti dá kókó kọjá wọn gẹ̀lẹ́kùn wọ́n wọ́n wọ́n ṣẹ́ ohun wẹ́lẹ́wẹ́lẹ́ ó pa wọ́n ṣeré bó ṣe lọ́dára tó nínú ọgbà ní ẹ̀rọ ọlọ́sìn kutu ìtayọ wọ́n bá tóbi 2009 ọgbà yẹn ti bọ̀ kí àgbà ó rú kùtùkùtù bẹ́ẹ̀ ó láwọn ọmọ kan lọ sí ọ̀hún wẹ́ẹ́ ṣe kí n sọ ilé ìfọ abiyamu ẹgbọ́n mi sà ìwà ọmọ nímọ̀ máa ń tòkì bẹ́ẹ̀ yéè tí o mẹ́ni tó máa ṣàmì ikú ò ní bọ́mọ kọ́ lọ́wọ́ rẹ̀ ó ní gbogbo ọmọ tí a bí dàpọ̀ kẹ́ǹtà wọ́ndà ṣùgbọ́n pé kí n padà ọmọ ti dàkúdà yéè máa ń pọ̀ ní tó fi níbẹ̀ pọ̀ ọmọ rẹ̀ nígbà tó fi àti ẹsẹ̀sì àti gbogbo ọlọ́pàá gbogbo ọmọ bẹ̀rẹ̀ ti dá agbára jọ pé àwọn òògùn bẹ̀rẹ̀ dàpẹ́ ìbàdẹ̀ fún wa títí tó fi jọ october 20 2009 wọ́n wá ní oṣù àròdọ̀ ọjọ́ tẹ̀lé kan lọ kamọ́ bẹ́ẹ̀ wọ́n wọ ní wọ́n gbogbo olóògùn orí gàdàpẹ́ ẹgbẹ́ ti gbé ee onítàgbà ti di ẹ̀kọ́ àtàbí owó lọ́wọ́ àṣọ ti ní ìka agbára tó gbójú lé àti abakan ni mò ń bọ́ agbára èso ní gbẹ̀bà ọlọ́run kan gẹ̀ẹ́dẹ́gì tó tọ́gbẹ̀ ìránṣẹ́ ọlọ́run ọmọ tó ti wà sọ̀rọ̀ ọlọ́run láti kékeré ọmọ tó mọ ìfúnlẹ̀ tí a ti délé àti chọ́ọ̀ṣì ọmọ tó tún di àròkọ́ ọmọ tó wà nínú ìbẹ̀rù ọlọ́run lójijì láàyè ọdún kan kò síbẹ̀ òun ọdún májẹ̀mú tí a tọ̀ sí májẹ̀mú ọlọ́run lọ èmi máa sọ fún àwọn èèyàn wọ́n ní kò sí tó lè ṣe tó lè láṣẹ ẹlú àbí tó máa wọnú májẹ̀mú lọ ó tọ́ ni mo máa ń sọ ọwọ́ wọ májẹ̀mú lọ ni májẹ̀mú tó máa wá wọ̀ ní oríṣiríṣi ilé tó bá wá wọ̀ olóòjọ ọmọ bíbẹ̀ yẹn ayé ìwà àtìrí ṣe máa rí ọwọ́ ni májẹ̀mú yẹn lọ májẹ̀mú yẹn ló fi jẹun pé wọ́n ní àgbà kò ní ìtumọ̀ sí débi tó fi ní agbára ẹni àńdà ńlátàwọ̀ kan wọnú lẹ́ka sọ̀rọ̀ nílé òun nìyẹn lórí ìjì fún bẹ̀ yẹn oríṣiríṣi ìbọn bá gbàgbà kò ní ìtumọ̀ wọn ṣe é nà fún ti owó wọn fi lẹ́yìn pa pété bí ìtò ni wọ́n ń sọ ni nígbà tó dára nìkan ibi tẹ nìkan ti kópa ní ti yẹn lórí ìfi bẹ̀rẹ̀ wọn lẹ́nìkan fi dìbọn sọlẹ̀ wọn ló bu yẹ̀pẹ̀ sínú ìbọn ìbò òyìnbó wọn fi gbálẹ̀ máa bọ̀ lé léwé ẹran ọmọ rẹ ń dúró jẹ̀mẹ́ nígbà tàbí ọmọ máa débẹ̀ òkú ọmọ ló bá gbọ́dọ̀ sókè mọ́ ọmọ májẹ̀mú olóògbé ọmọ ọmọ tó lè ti gbọ́dọ̀ di ẹnjìníà ọmọ tí ìyá àti bàbá dà mú lé lórí ọmọ tí wọ́n náwó lé lórí àìṣe ti sọ́dọ̀ òkú mọ́ wọn lọ́wọ́ ọmọ ti dìdàkudà wà á ké ìbẹ̀rẹ̀ lójókè ẹ mẹjọ fi kọ ọmọ gbomijẹ lójú mi oyè ọmọ ọjọ ọjọ ẹ ní ìlú ọlọrun akọrọ kàtó lọkọ mẹjọ ká yọ gbomijẹ.
2: Wọ́n ń ṣe ìró. Ó mọ̀ ṣe wá sọ wípé kan ma fọwọ gba gbo bi so ba ndun won o o se ti be pari igba ya mi ti do da bi pe igo wewe o wa ninu ni ba ma ti de ni sere omi ni tebiri mi ni oni san ti mo wa bi mo se gba mo so ro won ti o ba ti je pe o bere bayi ni se ni le so eni si o ma na le ni to ta ti o ba ti wa ya igba ya o ma da bi pe igo wewe o wa nde ti ma fọwọ du kan bayi o ma se won o ma ma do mi be ni o ma ma do mi ti won se ni o ti wa be pari ni ma so e pinye mo ko se sere ju e ti pe won lo gbo ko so na la nbo ile na ta mo ta se won lo je n ba pade ju ba mi pade ti mo se ta ba won lo ya go be ya ma gba mo wa gba mo wa gba ti se gba bo ni aya ye ni mo wa gba mo ni mo ni so ma so mo ni so ta ma ta se oya oya ga ja de oya ta de ta de ta de ta de ti se an ti to ku mo ba sa da ke mo ba ni oya ma du pe ba ni oyo se ngba le mo ba ni a ko te fun lo ko si lo mo se le lo ton elo ton in ba de ri mo nibi bi si se ba wo ibi o ma da bi ro aya yi o ma ngba ni bi sa ti center yen o ma nde de de de de de de de de de de de de de
5: de de de de de de de de de de de de de
6: mo fẹ gbẹ ri ti ẹ báyìí àmọ́ kí n tó máa fún ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yìí ó gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálóore tí wọn bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálóore ìyanu tó kọjá òye ènìyàn lọ́múra lénìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrẹ àtàwọn tó tún fẹ́ sọrẹ èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ lẹ́nìí ìwé ìgbàlú orí karùn ó ní wàtí angẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn kárùn tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ wọ́n ní tọ́ba ka méje wá tún méje ká ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọrẹ ìrúbọ ránṣẹ olúwa ni ò fẹ́ ṣe ìta àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣeé fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má jẹ́ ọ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró in the name of Jesus gbogbo èèyàn o tí fi ọrẹ má jẹ mú èdìdí rẹ ránṣẹ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san ọrẹ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lúwa ní tó bá lè lo 8800 bí èdìdí kò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkà nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkà nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ sí àtọrẹ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni o oya 10 10 24 24 77 77 50 80 80 UBA UBA bọ́lá ẹ̀ka sí 10 2 4 24 77 50 80 80 kẹ́sà tí lẹ́yìn àtàwọn mọ́ta ṣe ló máa bá pàdé bẹ̀ ó níye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ ọlọ́run àtàwọn tó dorúkọ mímọ́ ẹ̀gbọ́ wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìṣọ́ nínú ìwé jọ́ánù orí ọ̀kẹ́kẹ́ lánìyẹn ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àá fìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tọ́ ọba lọ wòrí rẹ̀ gbọ́ wà á dẹ̀ ṣeré ẹwọ́n wo yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí olọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ ni èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kíá ìyanu kò tó kí èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrọ ìrúbọ lónìí mo ní ilẹ̀ kò tó máa sọ̀rọ̀ májèmú ṣoṣo àti ìdílé rẹ̀ yẹn ìyanu máa dé ṣoṣo ìjọ ní mọ̀ ṣoṣo wá ká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10-24-24-77-50-80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yìn àtàmátà sí 10-24-24-77-50-80 àká nọmba náà nìyẹn bó ṣe ń dá sí bá ọ̀nà ìṣẹ́ ogun rẹ̀ ṣe òrọ̀ náà kí wọ́n bá gbẹ̀mí gbogbo ìyẹn lọ múra o ó máa ní agbára o àárọ̀ ìmúra o gbogbo tó bọ́ rẹ lójú o fẹ́ wà nìsí máa bọ̀ ní olúwo olúwo tó wà lọ́nà tó gbèsè ẹgbẹ́dá tètè bí ká gbọ́ mẹ́sàn-án tó lù lárọ̀ àǹfààní wà fún láti rí orí ọ̀fẹ́ gbà kí ẹ̀mọ́ kó lè ṣètọ́ ní fún ẹ̀mọ́ ló máa gbẹnu iná tú àṣírí ogun àmọ́ má gbàgbé ẹyin adìyẹ yọkan pẹ̀lú ewúro náà ni kò mú dání wá ẹ̀bí wọ́n fẹ́ tọ́ sílẹ̀ ogun fẹ́ ṣẹ́ni olúwo tó wà lọ́nà tó gètè bẹ́ẹ̀ ló ń bọ̀ abẹ́ bíríìjì wóró náà ti mọ́ ń wọkọ̀ olúwo ọkọ̀ tó bá ti gbẹ tó bá ti dúró ojú ọ̀ṣun níbi fámásì yẹn gún ọ̀kadà àtàmátà sí láti bẹ̀ ìwúrò ìṣòlú ojú ọ̀ṣun sí àtàmátà sí. Àmọ́ ti lọ́bàá gbàgbé àárọ̀ ọ̀la Monday àárọ̀ ní ọ̀la Monday láti ọ̀la tó jẹ́ Monday ẹ gbọ́ ẹ gbogbo ẹni tó wà ní sango ọ̀tà tó máa gbọ́ mi báyìí gbogbo ẹni tó wà ní sango ọ̀tà pátápátá à ń bọ̀ ní sango ọ̀tà o a ní agbára jù ní sango ọ̀tà ní Alishiba níbi mẹ́rọ yẹn ni o níbi 33 bus stop his glory ló gbọ́ o his glory aago méjìlá àwọn èèyàn ti máa ń sàbàdí tá a ti máa gba nọ́mbà fún kánsẹ́lì àwọn tó bá fẹ́ rí bèbí ìwòye aago mẹ́sàn-án ni program bẹ̀rẹ̀ ṣùgbọ́n aago méjìlá àwọn èèyàn ti ń gba nọ́mbà his glory ọlọ́dún mẹ́rọ yẹn ni o ibi 33 bus stop yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo matrix ó kọjú sí báǹkì tí wọ́n pè ní stanbic ibtc ọdún mẹ́rọ yẹn ni o gbogbo tó bá ń bọ̀ látọ̀nà ìyànà àbájá wọkọ̀ ifọ̀ tó bá ti wọkọ̀ sọ́gbọ̀ ifọ̀ bọ́ọ̀lẹ̀ ní 33 bus stop wà á ti rí glory hall níbẹ̀ lágbà ọba tó lẹ́yìn àtọ̀nà ọjọ́ monday nìyẹn àmọ́ ọjọ́ tuesday ní ṣàbí ọ̀la máa wà ní láfẹ́ wa ní ṣàbí ọ̀tún àlẹ́gbẹ̀ẹ́ ilé ẹja yẹsùn ìyẹn ní láfẹ́ wa ó ti lè dé náà láti bí ọwọ́ aago bíi méje aago mẹ́sàn-án sí méjìlá náà ni wàhálà àǹfààní àti ìlú fún kánsẹ́lì àti fún ìtọ́ni ẹ̀mí mọ́ eléyìí tó kò di ọjọ́ wednesday sugbọn àwọn tó wà ní korodu àti agbègbè rẹ gba tó wà nínú òwe ìbàkú ibi tẹ́ ń bọ̀ nìyẹn under sabo bridge lẹ̀ ń bọ̀ o ìjòkun community hall tó wà under sabo bridge yẹn lọ́jọ́ wednesday paríta bá ti dé ní wednesday gbogbo yẹn lọ́ máa pèpè à torí ọjọ́ thursday náà ti máa ṣíbùdó agbára kalẹ̀ ní ọ̀sán àti ooru ó ti di ọjọ́ mẹ́ta àwọn yóò máa pé òrùlà máa ń sábà ṣí ní ọ̀dì tẹ́ ṣùgbọ́n eléyìí àti ọ̀sán àti ooru tó wà láǹfààní àti gbogbo agbára yẹn ìyẹn ní next week láti ọ̀dì fọ́ gbogbo ìwọ tó ti gba ìwé ìdìdí ìpè mi olóore ọ̀fẹ́ àti ìgbà báyìí tó bá ti ní ìsẹ̀ òtúndọ̀ tó ń bọ̀ nìyẹn lẹ́yìn gbogbo ìwọ tó ti gba kó máa kó ba àkókò tuntun láti kó wa kí wọ́n náà bá lè ní ẹ̀rí ogun máa ṣẹlẹ̀ nọ́mbà mi lè lé o náà dẹ̀ni whatsapp nọmba mi tó tún máa sọ ẹ̀rí rẹ̀ àti àtúntò ìdúró fún àbò fi facebook appointment 070-0735-23-17-17 àǹfààní kí ló jẹ́ bí yàn kékeré ayé kò sọ ni ní sọ ẹ̀mí wa ni ẹ̀yin ọlọ́jọ́ ẹ̀bí àtẹ̀yìn oníwájú ní adúbáṣí ọdún tó ń bọ̀ yóò dùn sí fún yíjọ lóore ǹjẹ́ ni mo kí ló àǹfààní kí ló jẹ́ bí yàn kékeré ayé kò sọ ni ọ̀rí sọ ìjọba ọlọ́run jésù olúwa.
7: Olórun yóò tún ti máa jẹ̀mú ẹ̀ tó bá wù yìí. Aibo àti lórí àtàmátàsí dá. Ó ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Covenant calling anniversary and thanksgiving. Tọ́ni ń bọ̀. Olúwa sì ń fúnni pé ẹ̀yin òtún yóò yóò kì í tapẹ́ tó. Ẹ padà sí ìyá wa. Ẹ̀mí ìdìbò ń fẹ́ lànà. Ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde kó láyé rẹ̀. Ẹ̀mí máa jẹun ìpè. Lọ́jọ́ Sunday 6 September. Ẹ̀dá àwọn ènìyàn ńlá. Ojúde náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò máa jẹ̀mú padà. Báàsì máa mú èso níwájú pẹpẹ. Ọ̀pọ̀ àṣọ olóhùn aláàyè àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Prọfẹ̀tẹ̀ G.O. pẹ̀lú prọfẹ̀tẹ̀ Aiko àjùlọ àtàmátàsí màbáàsì màbẹ́ẹ̀rẹ̀ aláàyè. Wọ́n máa fi máa jẹ̀mú ìpè kò dájú sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Sunday 6 September 2026. Lápá àgbo mẹ́wàá òwúrọ̀ láti wòrò tó bá jẹ́ ìpè ọ̀sán olú ẹgbẹ́ dá ni ẹ máa bọ̀. Ẹ bèrè ibùdó agbára ló ń bẹ̀ CAC àtàmátàsí. Olórin yóò dúró tí máa jẹ̀mú rẹ̀ yóò yí ìtàn rẹ̀ padà. Wàá sọ̀rọ̀ nínú gbòó.

0: eyin da pe mi be ba tin lanfani ati darako mo e ma kan si wa lori kanni bani dore ba se n wole pada sori eto rin ajemi fun taaro yi nla wa ketekete lori kanni bani dore ti lagelu 96.7 fm oke ga joke ile fufun bala ofele lele ibadan soli olugbile lati ilu seyin oladele mu iwa mo dupe lowo yin ade osun kayode new vision oko yawo enu to adupe ade osun ni iribo mi se pataki gidi yesu lo o salaye re mo de aje ko ye yin pe iribo mi ki se meta iribo mi ki si se luruko jesu luruko olorun baba luruko olorun omo luruko olorun emi mi ma o se nlanu popolopo awon iko atuju ti won se iribo mi popolopo lakoko ta wa awon gangan omo nta pe ni iribo mi mo se program kan ni gba kan ti mo lure ofe re ni abe okuta baba wa na le mo gbo ni isin iyen le se radio wa ta pe ni splash fm to wa labe okuta awa so nipa iri igbala iran se olorun ni won baba wa pe bi won ni je mo mo pa won ti ndari ijo for good 17 years ta won go ni jesu mo ni hen o lo to to ko la won so won jo tolorun o ba won pade o so fa won kan pada nu jo ta won lo jewo pa won se da to binu jesu ni won ni wa riri eru koko ba won pe ha nta ti ko jo nta ko jo aba wa ni nta ko jo ninu eran ara won nigba ta won so fun jo won ni opo ma jo en ti o lo to ra won se bere afresh ni awon se bere afresh ni won ni sugba awon so fun mi leni olorun ti ko ijo ko ja nta won lero ni bi to ba nsise oluwa ninu eran ara to ti igba kristi lu atolugbala wa kristi ri wa jesu kan mo ki wa akojumo a ni le pada sori eko mo oko wa ni wa npe mi a lore awa ta wa lona jinjin eko yi opolopo ni nlana ba se le se ti o fi kari le kari oko oda awo ba se fe se won ma fun yin lanfani re awon opolopo ni gbogbo nte nse nlo ye ko o ye ko fe juju bayi lo anti mi gaga ti won je olotu eto yi ti like so an gan so fun mi pe o ye ki o ye ka fe lo juju bayi lo sugba an dupe an se ri ta ba tolorun ba be wa ni se a ma wo kini idari re la mo tele kini direction re nto ba ni a se la se nti o ba ni a se bi yan ba se eyan yo fe da be pa ti yan je bi olorun mo ja je bi olorun ni ja je bi la la la la la la la to adupe lowo olorun mo la lejo la aro yi o eyin de ba n peru lori ikanni ba ni dore beyan ba gbo program ta aro yi yo lagbara die e ma lori ikanni ba ni dore ala lejo la aro yi iko ati riju ni won mo didi ni ki baba wa ka le gbo wirin ati wirin lenu won oda eyin de ba n gbo mi le eyin radio yin oke ni won ba e ma je o pariwo o e ma je o pariwo oda agba awon ni awi fun awi fun ni ko to da ni agbaja kadi ni o era kun ta ba ti ni ese nkan ni ese o era kun aba wa nbe bi aro jo musolokun ni ajo emi le to mo kiyin baba e ba n ki awon tin gbo wa kakiri agbaye
1: aki gbogbo omo olorun patapata kakiri agba nla
0: e soro soke ni ka yan le agbo yin
1: aki gbogbo eyan omo olorun kakiri agba nla ye loruko jesus o ma dara fun wa o
0: amen
1: irin ajo wa si ijoba orun loruko jesus ko ni baje
0: amen
1: ohun ta nilo na ni ememmo lati fi irin ajo yi loruko jesus yo yonde fun wa
0: amen
1: a ni se lasan
0: amen
1: jesus oluwa wa
0: amen amen amen loruko jesus adupe oruko yin ni kikunsa
1: oruko mi ni pastor yemisi olutoye
0: pastor yemisi
1: olutoye
0: olutoye
1: ben
0: so, oruko yin na nu
1: ben
0: omo bugangan le se daddy
1: mo je omo bibi ilu ise
0: ọmọ bíbí ìlú ìṣẹ́yìn
1: àbí ní ilé ẹ̀sán ní àgọ́ aluwaya ilé màmá mi wà ní area ìta-ipo
0: nílé
1: alápasá
0: gbogbo ibi tẹ́ ń dákọ̀ ìlú ìṣẹ́yìn náà ló wà ẹ dágàn yẹn wa dẹ́ wa ń lu ìṣẹ́yìn mo kí yẹn kó jumọ́ o ìkan lára àwọn ọmọ yín nílùú ìṣẹ́yìn lẹ́ ń gbó wọn láàárọ̀ ìlú rẹ̀ tó ní àjọ ẹ̀mí lágẹlúrẹ̀ o 96.7 fm òkè gajòkè ilé funfun bala fẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn ṣe ìlú ìṣẹ́yìn náà la bí yín sí.
1: Ìlú ìṣẹ́yìn gangan la bí mi sí ìṣẹ́yìn ni bàbá
0: ìṣẹ́yìn ni màmá complete ìṣẹ́yìn
1: ìṣẹ́yìn ni gbogbo ẹ̀jẹ̀ mi pátá ìṣẹ́yìn ni
0: gbogbo ẹ̀jẹ̀ yín pátápátá ìṣẹ́yìn ni tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ wá lórí ọ̀fẹ́ àti lọ́lé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀.
1: Ṣé rí ìwà ìpáǹle ò jẹ́ ìlú lọ sí ilé ìwé
0: ìwà ìpáǹle ṣé láti kékeré lẹ ti bẹ̀rẹ̀ ìwà ìpáǹle wọn
1: nù
0: ó dà bẹ́ẹ̀ láti kéke
1: láti ọmọ ọdún mẹ́wàá
0: mi
1: lè gbàgbé ọdún yẹn dádì mi jẹ́ ọ̀kan nínú àwọn tí olúwa ń pè ṣùgbọ́n tí iṣẹ́ tí ó jẹ́ wọn ráyè ṣe so wọ́n dá adá chọ́ọ̀chì kanlẹ̀ ní abúlé ńgbà yẹn
0: tọ́wọ́
1: pé dádì mi ní ń darí
0: abúlé kọ abúlé ọ̀hún
1: ní odò ọgbà
0: ètò sí ìṣẹ́yìn lọ́wọ́
1: ní abúlé ni
0: ìṣẹ́yìn lágbà lọ́bẹ̀ ẹran tí ó kọ chọ́ọ̀chì ọ̀hún
1: CAC
0: náà ni kí ló kọ bàbá
1: láti òkúta pẹ̀mọ́ CAC òkúta pẹ̀mọ́ ni wọ́n ti mú ìjọ yẹn
0: wá ni a ti mú ẹjọ yẹn wá sí
1: oko
0: nígbà náà so ìgbà yẹn bàbá oko ni bàbá ń gbé àti mọ̀mọ́
1: bàbá mi jẹ́
0: ogun tó yé matthew gbà tí wọn táwọn láti òkúta pẹ̀mọ́ àwọn ìjọ christ àpẹjẹ mú jọ wá bàbá ni wọn ní kí wọn mọ
1: bàbá ló ṣe kò kárí ẹ
0: ṣùgbọ́n bàbá ọgbà
1: bàbá kan mójútó gẹ́gẹ́ bíi pé ṣe mọ ìgbàgbọ́ ìgbà ni yàtọ̀ sí àkókò tá a wà yìí torí ngbà yẹn dádì mi á jí láàárọ̀ á gbàdúrà lálẹ́ ká tó sùn á gbàdúrà á lọ sọ́ọ̀sì tó bá ti di láàárọ̀ wọn á àwọn láńtà ẹlẹ́yìn ńlá gbàgbà yẹn ni wọ́n á jí gbogbo wa bí tí a sùn sí sọ́ọ̀sì yá á lọ bàbá ti kó ń bẹ bá tún dalẹ́ náà tún lọ chọ́ọ̀chì bẹ́ẹ̀ tí gbogbo ìgbà yẹn èmi ti ń mu ògógóró so bí bá pásọ yẹn ṣe wáá wá sígbà yẹn lọ́wọ́ ni pé ó pe dádì mi ni china lẹ bí ọmọ yìí wọn làwọn làwọn bíi wọn ni ìránṣẹ ọlọrun ni yọ jẹ o pé ìránṣẹ ọlọrun ni yọ dẹ làmìlàkà ṣùgbọn ọdún yẹn kọrin tí mo máa ń gbàdúrà fáwọn èèyàn ní tòbẹ́ǹsì ìjọba ẹ̀ táwọn ọmọ kéèké máa kóra jọ táwọn gbàdúrà tí àwọn àgbàlagbà gan máa gbómi wá ṣùgbọn sọdínlẹ mo kàn rí pé ẹmí sùn yẹn kàn wọ inú mi nígbà yẹn mo wá máa àdádì mi sin pẹ́pẹ́yẹ wọ́n ń sin àgùntàn wọ́n ń sin ẹran níwà máa pa wọn ẹ máa pa púpẹ́ yẹ ẹ máa yọ ọkàn rẹ ẹ máa fi ṣoògùn kò sí ẹnìkan tí ó kò sí ìwé oògùn kankan fún mi bẹ̀tì máa kàn ṣe fara mi ya mu ògógóró já lọ mu kíní ẹ̀rẹ́ lẹ́bẹ̀pẹ́ wàhálà yẹn so mo fọ́ṣ ara torí mo láìkì ilé mo láìkì skul gan bẹ̀tì ìwà yín ò jẹ́ lé lọ.
0: ìwà yín ò jẹ́ lé lọ. bàbá ò dẹ̀ fura ńgbà náà pé nǹkan kan.
1: wọ́n fura wọ́n try.
0: wọ́n fura.
1: wọ́n try.
0: ha
1: wọ́n lù mí díẹ̀ wọ́n ṣe nígbà ọ̀ya agbára ọ̀ka mi mọ́.
0: nígbà ọ̀ya agbára ọ̀ka yín mọ́.
1: so
0: wọ́n wọ̀ pé ọmọ ẹni tí ń darí ìjọ lábúlé.
1: so ìgbà yẹn wọ́n ní kí mo ní mo fẹ́ lọ skul wọ́n láwọn ò lè support mi. àwọn lè support mi pé tí n bá lọ tí n bá ṣàṣeyọrí àwọn mọ̀ pé yes nǹkan táwọn bá ní so bẹ́ẹ̀ tí mo ṣe lọ ìgbé skul náà so bí ká máa ṣoògùn spọ́ọ̀tì ká fẹ́ sáré ká fẹ́ gbá bọ́ọ̀lù ògùn yẹn lèmi ń ṣe káàkiri tèmi
0: àtògùn pébó láti ṣe sáré táfi kájà akẹgbẹ́ wa
1: àtògùn sọ yé so
0: ta lọ́kọ̀ yín láwọn ògùn yẹn àbí mbọ̀ yẹ ẹ ti ń ṣe visitation
1: ìgbà tí ọ̀rọ̀ ti rí báyẹn kò síbẹ̀ sí ní pàdé ẹgbẹ́ yín
0: ngbo oro ti ri baun ko si bi satani o se ni gbe yen pade akegbe
1: awon baba wa so wi pe egbe awon ni ra awon ye
0: hmm
1: te ba itori pe emi inu mi o de ni igbala le se yo mo
0: hmm
1: le encourage mi lati wa bi
0: hmm
1: so ti ye ti wa pe mi esu na ba ni eyan ma ri akegbe ti o tun ran lowo ti o tun fi se ju ba yan lo
0: le ba ndagba si
1: wa ndagba si so ba ti wa wo mo se lo si primary school gba yen so iwa radarada se mo bi ka ja ka se apa nle but ohun kan ti mo mo ni pe nigba mo wa primary school school idi alapata so any school one school two so alapata ati idiroko so mejeji yen school one school two ni so tin ba ti de no class ta ba ti fe je oye emi ni won fi je number 1 si mo wi in mo kankan wahala yen o je mo kankan yen
0: wahala o je mo kankan bawo le wa ko nlu seyin
1: mo ko olu seyin ni bi around 1995 ko yen ni tori mo se common trans 1993 so mo se common trans so mo se wa lo seku mo lo ba mo mi mo ni mo fe sa leku ko won juwe ogba anti mi fun mi won la won ni juwe mo hale mo gan
0: hale mo mo to bi gan
1: hale mo gan tori bo gba yen oju mi ti le gan so won yan ba juwe fun mo wa lo mo lo fara mi
0: e lo seku fun ayin lati lu seyin lai mo gbogi ibi te nlo
1: so mo wa je ya mo bi si mo ye kin ya si mo sunu moto la won area boss lu mi gan mo wa pada si le njo keta mo se pada si le njo keta wa lo ki fun mo mi won gboro juwe odo anti mi fun mi pe mo fe lu
0: ala ko te ko lohun fun dojo meta to lu nbe iya ni
1: iya ni o
0: kila won ye kila de fi lu yin
1: awon mo ta ni ngba ti ni le inu moto to ye ka won sun si won ilo ti wa me
0: won kan ba yin be ni pe
1: bi mo mi se juwe fun mi niyan mo wa lo seku
0: okay
1: bo se dodo anti mi eni ki lo wa se mo ni mo wa si se ni oni iwo mo mi wa awon na tin gbo
0: iro
1: eku to wa ile o mo ni ma si se so won wa mu mi lo si odo enikan ni oja oba so iyan se form o ma yan fo mo keke yen awon mo kankan yen odo won fi mi si so mo wa fara balẹ because ten ba ri mi real gan life ten ba ri mi ani a eni yo le je kankan tan
0: ale ni yo le je kankan tan won si mo pe
1: se ma wole sawon yen lara ni
0: be se wole sawon yen lanu
1: gentle
0: gan
1: because oju mi o sharp ke se oju to le se mi na ma wa ku
0: sugbon yin gan sire e mo pe yin gan le
1: so ati yen ba fi mi sibe mo se ba lo mo se to stage ti mo ti ba won yen rin
0: te ti doju ti sale dada
1: mo ni mo lo
0: mo fe da wa
1: ati mi ni masa ki lo fe se mo ni mo ma ko nbe mi se o dun oga yen gan o dun gan ore mommy ore aunty mi ni yawo oga mi yen mo pe mi so won fi ya je ni oga o de fi ya je mi ti le tolohun so toro like mi mo se man se mo se ko nbe niyan ba wa nle so awa ajeun ale tanjo yen ni oko aunty mi wa soro si mi pe iwo kuku mo jo nje lo
0: o ni kankan to fe si
1: to fe si kankan ma ji kankan ma ji afi ko ma jeun oro yen wa to si mi mo ni lo la ma sise bo lo ti fe ri se so para so dan si oga e mo ni rara mo ni rara mo ni ko ba wa se conductor iwo mo ni ma se mo ni ni mo gbo won ah iwo bi mo se se ni
0: be se wonu agbinu agba mi ko gangan lonu
1: ni bariga loni mo si tun ni awon eyan be to le mo mi
0: ti won le mo yin ni bariga
1: bariga ni laide bus stop
0: ni laide bus stop
1: be ni
0: ipo wo le di mu nbe
1: ah awa meji ni a je odo to gbona gan ni bariga ngba yen
0: to gbona gan kini amo yin mo bariga
1: won pe eni akọ yen ni tambolo
0: tambolo
1: won pe mi ni oboy
0: oboy
1: yemisi
0: yemisi oboy yemisi e gbona gan
1: so awon je won lo fun ere awon ijebu yen
0: okay
1: omo ijebu lo
0: okay
1: emi emi di oyo mu
0: hmm
1: pe awon omo oyo anything to ba sele si awon boss loyo
0: tojan ti ta awon ti gboro tojan ti taun be ni gan fe embarrass won e jade tan ni bo ni bo awa la ni gbogbo ori abi e face won
1: so ogun de wa
0: ogun wa
1: ogun wa
0: e ti wa gbile gan nu e gan
1: mo ma nso fun awon eyan pe seri bi eyan ba dale oko meji wo koni mo eyi to san
0: koni me to san
1: seri o da ti ori ofe yen ba wa fun yan ti olorun mo e wonu aye to je ko gbe aye wo kọlọrun wa fi orun yan pe yes emi ni oluwa
0: bo ori ofe yen ba wa fun yan to lo nje ke yan gbe aye wo
1: si iru iji to le jaru eni be laye yo mo pe agbara jagbara lo
0: so eyin so ni se pe agbara jagbara lo erin nu aye sa
1: agbara ju agbara lo
0: e gbara ju agbara lo
1: anti mi won wa leko bayi won si wa laye ton ba ni ori ofe ati ma gbo erin ni won ma rin mo se nsoro
0: erin ni won ma rin
1: mo mi be ni eko lodo aburo wa
0: won
1: lo so lojo omo ton ba ngbo won ma erin seri sa e ja dupe lowo olorun
0: to sise igbala to sise igbala
1: ti o ba si igbala ni koni si ta npe ni irere
0: koni si ta npe ni irere
1: tori pe yen ni ijo to tobi so po de ni igbala tori pe mo wa so radio ba pe mo wa so ro yan so pe mo de ni igbala ni momo olorun igba yen mi o wa jesu mi ba wa jinre ba wa wa su fun mi mo le so pe fatai loruko mi mo ti cross code ninu Christianity ti mo ti bo sinu muslimi
0: yan
1: tori obirin
0: so
1: awon irin ajo yen o po bet olorun lo mo mi fun mi
0: tin mama to biye
1: toro de stage kan dadi mi bon
0: pe to ibi ti to lo ran emi lowo de ni mo ti de bus stop nipa case ti e
1: oko olomo bet mo mi won je nkan to sanra lori oro mi won ru gan won wa siko won baba mi so po mo gbomo
0: se muri ni
1: abi kunku lo iye pe
0: abi kunku lo iye pe
1: ona ti ji
0: ona ti ji
1: ona ti ji at least la mo ti fi gbo sile lati 1999 titi di akoko ta fi soro yi ti e ba wo stresses te mi gan ati oju eyin oju mi gan yo ma wo ni pe se pe ni sun practice
0: se pe si yo mu
1: mo de ma so fun gbogbo eniyan pe lati 1999 ti mo ti drop atoti ni ati gbagbo ni ati wa ibaje gbogbo ati ogun mo le fi Christy fowo egbaya pe ko si bi kankan nu e ti mo so pe mo practice e lati gba yen sa mo lo si ogun kan ni 1998/1999 igba yen ohun to wa lokan mi ni pe igba ti baba ti ko mi lomo yen pe tin ba gba garage ti mo wa kole ti mo be si dara.

gbé olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Stop ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and

0: Ọyọ́ Akun Alejo. Ìpínlẹ̀ Ọyọ́ Amẹ́tìtì, gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí, igun ẹgbẹ́ àwọn obìnrin ó ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀, ní pápá ìṣeré Liberty Òkè Àdó Ìbàdàn, láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearer. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì ààrẹ, Dr. Alile Idele, APC National Women Leader, tó tún jẹ́ agbátẹrù TTB, ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń rọtakọta bọ ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ láti túyẹ́yá túyẹ́yà pàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà, gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi, Ọ̀pátúndé, Ọ̀yọ́ State APC Women Leader, Engineer Dọ̀tun Sanusi, alátìlẹyìn TTB. Wọ́n ṣe léwájú ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti gbàlejò aya rẹ̀. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. APC Progress.
1: Ẹ̀dọ̀ kí ìròyìn.
2: A kì í káàbọ̀ padà. Ẹ̀dọ̀ kí ìròyìn ń tẹ̀ síwájú nìkànnì Lágelú 96.7 òkè tó gajòkè ní fẹ́lẹ̀lẹ̀ ń bàdàn. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí Facebook Lágelú FM 96.7 ni ẹ ṣàwárí bẹ̀bẹ̀ ṣe ń wò ẹ pin kó kárí tó lórí tẹlẹ̀mọ́ ẹ fi ìròyìn ṣọwọ́ sí wa torí pé bí ṣe ń lọ làwa náà ń tẹ̀lé lápá àbí o. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ nínú ìwé ìròyìn Vanguard níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ ò tíì lójú lórí ọ̀rọ̀ ìpàdé àpérò kan eléyìí tí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe nílùú Àbújá lọ́la pẹ̀lú bó ti jẹ́ pé kó wá wọn ní ti ń bira wọn léèrè lórí pé ọ̀dà ṣé ìpàdé tí àwọn fẹ́ ṣe yìí só sì lè ṣe àṣeyọrí láti ṣe àgbékalẹ̀ ohun tí ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìgbésẹ̀ táwọn ó fi fẹnu kò lérí olùdíje dupò ààrẹ ẹyọkan ṣoṣo èyí táwọn ó lò láti tako ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò àpapọ̀ 2027. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìkọ̀kan eléyìí tí wọ́n pè ní G100 tí ó jẹ́ èyí tó ṣe agbátẹrù ìpàdé àpérò tó fẹ́ wáyé lọ́la ọ̀hún ni ó ti sọ di mímọ̀ pé àpérò tọ̀la eléyìí tí àwọn ò ṣe ló jẹ́ pé àwọn ò gbé kalẹ̀ pé ní wàràwàrà òun náà ni ó sáré ṣe àgbékalẹ̀ ẹni tí ó jẹ́ olùdíje dupò ààrẹ kan eléyìí tí gbogbo àwọn táwọn gbé jẹ́ ẹgbẹ́ alátakò yóò ṣe àtìlẹyìn fún. Ó ní ohun tó kù tí àwọn ń wò ni wípé àwọn ò mọ̀ ṣiṣẹ́ lórí pé ta ló ṣetán láti ju ọwọ́ lẹ̀ fún ẹlòmíì láàrin àwọn. Ó nítorí pé ibi tó dúró sí báyìí ẹnìkan ò tíì lè sọ bóyá ẹnìkan ṣetán láti pé òun ó juwọ́lẹ̀ fún ẹlòmíì láàrin àwọn olùdíje dupò ààrẹ tí wọ́n ń bẹ nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò nílẹ̀ Nàìjíríà. Wọ́n pe ọ̀rọ̀ yìí òun náà ló jẹ́ pò jẹyọ̀ nínú ìpàdé àpérò kan eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ṣe ní ìlú Ìbàdàn tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kẹrin ọdún tá a wà yìí. Nígbà náà wọ́n ní wọ́n gbìyànjú ẹ̀ o láti lè fẹnu kò lérí olùdíje dupò ààrẹ kan dondo eléyìí tí wọn ó lò láti dáná ogun òṣèlú ya ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò 2027. Nígbà tó jẹ́ pé lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe wọ́n ní wọn ò padà rí nǹkan gidi kankan fi orí ẹ̀ sọ lẹ́yìn ìpàdé ti bàdàngbà náà. Wọ́n ní kódà ṣebí olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC nísìnyìí tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sì tún jáde gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní 2023.

0: kì í ṣe mímọ̀ ṣe ọ̀pọ̀ ọmọ wò wípé bó ló ṣe wá jẹ́ bó ṣe jẹ́ náà nìyẹn gbogbo tó bá ti jọmọ́ ká fi ọpẹ́ fún ọlọ́run ká dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ rẹ̀ kò lè wọ́n lọ́dọ̀ tiwa o torí pé àánú gan làrígbà àánú ọ̀hún kò ní ká báyìí lórí ayé tiwa kò ní ká lórí ayé tiyín náà ọlọ́run ó jẹ́ kí àánú rẹ̀ kó pẹ́ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa torí pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹ̀ ẹni tó bá kàn ló mọ̀ o ẹ̀dá tó kàn ló lè sọ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ nínú ayé nínú ilé àwọn kan wọ́n sunkún báyìí lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ń gbé ẹlòmíì dìgbàdìgbà pé ó yá àsìkò ti tó ẹ wá já ká lọ rèé kírun sí wọn lára wọ́n ń sọ pé táìmù wo náà máa ṣe mọ́ṣúárì ẹ já gbé wọn lọ bẹ̀ káwọn ọmọ rẹ̀ fi dé tàbí kẹ́ni tó já gbàlagbà kó fi dé àwọn kan ti ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ pè wọ́n o ẹni lágbájá ti dákẹ́ o olúwa o ó wà nínú àánú rẹ̀ ó ṣà ọ́ lẹ́sà ó mú ọ títí di àsìkò yìí olóore ọ̀fẹ́ láti jí sáyé ó gbé apá rẹ̀ ó ṣe é gbé ó lanu rẹ̀ ó sọ̀rọ̀ jáde kò wá jẹ́ ti dàkudà wọn ò dì ọ́ mú wọn ò mọ faṣọ lé ọ káàkiri wọn ò sọ pé ẹ mọ́ ti sọ fún ìṣẹ̀lẹ̀ burúkú ẹ̀ ṣẹlẹ̀ nínú ayé tiẹ̀ lónìí kì í ṣe pé ó mọ̀ ọ́ ṣe o àánú ló rí gbà àwọn tí wọ́n ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí náà kì í ṣe páwọn náà rà àánú gbà ó ṣapá kan jàmọ́ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ayé yìí gbogbo ẹ̀ ló yọ́ lọ́rùn níwọ̀n ìgbà tá a bá ti wá jí sókè pẹ̀ tá a wà láyé tá a wà láàyè kò so méjì fún wa ju pé ká dúpẹ́ lọ ká sọ pé ṣe ká dá gbogbo ògo gbogbo ọlá ń padà fún ohun làwa náà tún lórí ọ̀fẹ́ láti ṣe láàárọ̀ yìí o à ń dá a padà sọ́dọ̀ rẹ ọlọ́run gbà lọ́wọ́ wa o má dà sí wa láyà má sọ pé ò ṣe mọ́ pẹ̀lú wa torí wọn náà la fi ṣe gbẹ́kẹ̀lé ìwọ lọ́lọ́run àwọn ọlọ́run o ìwọ ló wà káyé tó wà ìwọ náà ló mọ wà nígbà tá yóò ní símọ́ ìwọ ni ìbẹ̀rẹ̀ àti òpin nínú ayé wa ìwọ ni alpha àti omega ìwọ náà ni lánàá lónìí àti ti ayé àìnípẹ̀kun ìwọ náà ni ìjìnlẹ̀ ìfẹ́ ìwọ náà ni bàbá nínú bàbá ìwọ ni bàbá bàbá ọba àwọn ọba olúwa àwọn olúwa àṣì ọ̀pẹ̀lẹ̀ ọlọ́run àdá ògo padà sọ́dọ̀ rẹ̀ àsọ̀pẹ̀ ẹ̀ṣẹ́ àgbé ọ̀gá o gbọ́pẹ̀ wà gbàyìn wa tiwa nìkọ́kọ́ àti gbogbo àwọn tí wọ́n lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa láàárọ̀ yìí òun náà ni mò ń kí lórúkọ ọlọ́run tó da yín tó da wà ọlọ́run tó mí èmí yìí sí wa lára tá a da la yìí ọkàn ẹyọ kan ni kò pé méjì ibi tó bá wá wù kó là á sí lọ́nà ọ̀dọ̀ tiẹ̀ ìwọ nu ọlọ́run ìwọ ló mọ̀ ń táwa mọ̀ ṣá ni wípé ọlọ́run jọ àwa lójú gan o kò sí tá a fẹ́ ṣe á dá a padà sọ́dọ̀ rẹ̀ ni èèyàn pẹ́ èèyàn àtògo mo kí gbogbo ẹ̀yin tẹ́ jọ́ lólùfẹ́ ìkànnì yìí níbi tí ọwọ́jà rẹ̀ fẹ́ dé o ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè náà ń pè bí tá a wà yìí a kalẹ̀ sí ilé funfun báláú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ààfin kábíyèsí ọba adébáyò àkàndé láwa ẹ̀yin kọ́ yìí tá a ti ń da kẹ̀kẹ́ lukẹ̀ ẹ̀yin olólùfẹ́ tèmi náà mo kí yín torí tá a bá ń sọ tẹ̀ bá lórí ọ̀fẹ́ àti gbọ́ kò sí ta fẹ́ ṣe sí ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín a mọ̀ lóore o oore ojoojúmọ́ oore gbogbo ìgbà tẹ́ ẹ ti ẹ̀ ń wà ńbẹ̀ fún wa ẹ ṣe ẹ̀yin tẹ́ ẹ ti wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ti lágẹlú náà àkí àwọn èèyàn tó ti kúnbẹ̀ bàbí gẹ́gẹ́ bí ìṣe wọn a mọ̀ lóore àdúpẹ́ lọ́wọ́ yín ọ̀gbẹ́ni ọ̀dáyẹmí ọmọ kúrè àwọn náà ti wà ńbẹ̀ adédèjì kẹ́hìndé ọlámídé àwọn náà ti wà ńbẹ̀ o kuma kalancheri ó ti dá young ọmọdé awolowo ayuba idowu àti ríyín nẹ́nẹ́ bẹ́ǹtì ẹ̀rí adébọ́jẹ́ yusuf ọládìmẹ́jì aráyìn náà ibrahim bakare blessing ayémọ́ni aro one láti sẹ́yìn òun náà ti gbérú wọlé o ó ti sàlúùtì ó lóun ti wà ńbẹ̀ àdúpẹ́ ẹ ṣe olúwa ṣèyí adéyẹmí owó gbèmí àdúpẹ́ o tẹ́ ẹ wà ńbẹ̀ òkè dépò julius olúyẹmí àwọn náà ti dé wọn láwọn wà wọn kì wà nípa àkú ìsinmi ràífù táwàkálítù abiodun àwọn náà ti gbórí wọlé o wọn ni ẹkú ètò màmá àbejì látòṣogbo bẹ́ẹ̀ ni ojúṣe tiwọn ni ni gbogbo ojo esin mi bayi won le se kon ma darapo mo wa Akin Phillips awon na ti wa nbe o won ni more wisdom Ibrahim Mohammed awon na ti gbori wole o Jesu dun sin Adeola Oluyemi amoriri yin o e se be se nowo kikisi wa awa na da pada adupe lowo yin o awa ka lara wo fun yin te n fi sori ero ibara ni soro yin Alfatai Abubakar awon na gbori wole Yusufu Ateda ari yin eyin na ti gbori wole Boss Odumosu awon na ki wa pe aku isimi ni won ni mama wa Akisola e je ada gbogbo e pada sodo Olorun me melo lara ti wa Adeyemo fun iso Joshua won ni Happy Sunday ma awa na mo riri yin o e se te wa nbe fun wa adupe lowo yin e ja ki gbogbo awon ti won lanfani lati ma gbo wa baba mi Prophet Oyemi JP awon na ti lanfani ati te atejise won ni welcome on board mama ati ri atejise yin o e se won ni more fresh grace adupe ari yin o Adeyemo fun iso Joshua won ni keep shining adupe Akin Philip na ni won ni we need lagelu here in Abuja be se ri wa na ti da ibo melo la fe wa tan e mo ye radio ti be lo le de wa Nigeria ka tu wa ma yari oju opo te tin wo wa te ngbo wa na nbe yin na to ajo da bi le lo to sugbon sibe sibe le kankan te ba tin lo re fe ati si sibe e mo ri wa wo kitikiti ojo Solomon won ni mama wo le eku isimi oni o a si opolopo re laye areyin na eduo dede baba eduo dede akiyin baba wa Anthony Bodunrin olowo ri oko kun fun mi normal e seun gba gbogbo e seun ojo gbogbo amo riri yin o e se gan ni kun fun mi normal gangan fun rara re e se adupe lowo yin o ina ni towo yin e ni di eru aruka o won ni fi ntele oko wale won ni fi ntele balu oju oni dun yin o oju oni re lede yin lagbara Olorun e si ni sasesin baba wa na baba lofe mi awon na mori won laaro yi tori ona ye metu mo gba mo ni ana mi ni lo yi o ana mi ni lo yi o ana mi ni lo laaro kutukutu yi o mo ni ana mi ni lo yi o amoriri yin o e se adupe lowo yin o Abiola Yali Yali adupe o baba Adeoye baba with God baba se kiki oro akiyin e seun gan ni ima foje Peter awon na tun ti gbori wole baba mi Tajudin so pade ori ko body fun ara e e se ya dupe lowo yin o baba mi Kabiyesi Adeyemo Ade ori okin baba radio oloye baba daguduro baba e se o adupe lowo yin eku atejise eku imoriri awa na moriri yin oju oni ti yin lagbara Olorun eni to ba dupe ori ana yo ba lo bo oni odidodo kori mi igba odidodo kori opolopo tun gba si Olorun o ma se wa labara mu ori je o amoriri Olorun amoriri eniyan ninu aye wa adupe o alagba Sola re o lajo wa lasiko ta wa yi alagba Sola re o awon na ti de alagba ninu ijo won kini ko lo amore ti e ko lo amore wo lo nlo bayi alagba call off mo so fun Sola laaro e pe Joseph mo so Sola e pe laaro e pe in serious laye iri ko lo se anu mi ni la ba lo bi isebo loruko o ebi gan na mo bi se mo nse mi o e kan mo wo be in mo bi se mo nse mi ni alufa ba ngba won ngba olusagutan na ba ngwa asu o na ba debe kan won ni tanika wa pe bayi ase se ko gbogbo be sele mo ni taju fo gani gbogbo eyan wa retu mo ya teri koru mo wa ndara mi lebinu oko mi pe eyin o ti e wa agbadun rara nti ndi o le wa lalafia bayi se egbo se rube lo tun ye ki tun je je la lu fa so pe kin tani ka pe mo ni taju fo ka oro tara gan o ti oro mi ti sura mi ko ye mi mo wo sala le ja lo soke lo a n pada bo e ma ki e ma yi ku nbe o bo oro temi se rinu o mo ni taju fukati
1: on Lagilu FM 96.7
2: Ọkùn ọkùn ọdún pákó ìjọ CAC Prayer Land olóńdé Ìbàdàn ọkàn wa kọrin ìyìn kọrin ọgbẹ́ ó tàjọ̀dún ọgbọ ọdún ìgbà mọ́tọ̀rú wa bàbá wa kò ní yí nǹkan ọmọjú wa bàbá White ẹ̀wá kájọ tí pé pé ọgbẹ́ lọ́jọ́ ìsinmi Sunday ọgbọ̀njọ́ oṣù kẹjọ 2026 pẹ̀lú àkòrí àjọ̀dún èmi ti yàn ọ́ láti jẹ́ wòlíì fáwọn orílẹ̀-èdè ìsọjí agbára kò ṣe ti ló máa kọ́kọ́ gbìnà yá lọ́jọ́ ajé Monday August 24 títí lọ́jọ́ Thursday August 27 látago márùn ìrọ̀lẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan àti Priest Night lọ́jọ́ Friday August 28 látago mẹ́wàá àṣálẹ́ ní CAC Prayer Land àkànwọ́sọ 2 olóńdé Ìbàdàn tí ìsìn ìdúpẹ́ àjọ̀dún máa wáyé ní gbọ̀ngàn ńlá ìjọ CAC Prayer Land Cathedral tó wà ní Ọ̀kọ́ndé ní kọjá Ayégún Olómi Olójú Oró Road níbàdàn wòlíì Christopher Bala ń bọ̀ láti ìlú Èkó Pastor John Wolúlámì Moradeyo Reverend Dr. Oluwole Ogunbayo Pastor and Mrs. Fashanu Fashi láti ìlú Àkúrẹ́ díẹ̀ Sunday Àjàkáyé láti ìlú Èkó Pastor Amos Àjẹ̀fẹ́ pẹ̀lú àwọn olórí bíi Lady Evangelist Lucia Kanni Evangelist Tope Oyetade Lady Evangelist Esther Nike Olarewaju Kofe Eliri Lady Evangelist Yetuni Efura bàbá wa wòlíì Yinka Ọmọjúwa bàbá White ló máa gbá gbogbo alálejò 0035421273 ẹ jẹ́ ká jẹ wá fìyì fólú gbàlà.
3: Lágelu apata màjà pàtó jàmákùtà Lágelu FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ agun bado pọ makamuso Lágelu FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fẹrẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìrò gbùrùkáwò
4: owó nìkan ló lè ṣe o.
3: Madaute Lágelu FM 96.7 gbagbo gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀ ìjàsẹ̀ polówó ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara Lágelu FM 96.7 ìkí wà láyìí àlùbáríkà polówó ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ
5: Golden Chance Lotto
3: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn bí Nàìjà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu tí ẹni kò kàn tán Golden Chance Lotto Money Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift o lè tala ìmọye ìgbà bó ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o ta morning game ta mọ̀ sí Golden Vogue scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster number drop kò drop o ẹ̀bùn òmìnira independent money gift day grant for you òfin àti ìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto lónìí àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
6: Assalamu alaikum fún gbogbo mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sílé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ògbójọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basuna Hajj Umrah Service, wọ́n tún ti ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Nísan díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bábá iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ìrìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mi.
7: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: méjìlélógójì. Transformation ìyípadà la kò rí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tí ẹ yá máa bọ̀. Iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́kọ̀ọ́ Papa Filling Station tó wà lórí Bridge War Road lájojúkọ Jájọ̀ Nkú. Ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látòrí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni Sáré Tẹríba Tọ́lísẹ́, Yinka Alvin, Prophet Suma, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Yéesu Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Karaw jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ọlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlèégbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gòrógo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní No. 1 Lodge Street beside

0: ẹrọ lẹ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a wo gidi ọ̀rọ̀ kan ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀ prophet olúfẹ́mi òní yóò fọ àwọn agbára jáde ìdè máa já ọ̀nà máa là nípasẹ̀ ìdè pastor dr david adébọwálé pastor dr peter madu àwọn olórin àmì bàbá tún ṣe máyọ̀ wọ ọ̀nà bájọ olú ìbí tó yẹ ọ̀pọ̀lọlá kẹ́mi taiwo òbí ògìgì ayọ̀ emma ọ̀páyàbí praise prophet olúfẹ́mi òní yóò máa súre lórúkọ jésù ìyanu ọmọ ṣẹlẹ̀ lọ́jọ́ sunday 13 September 2026 látago méje òwúrọ̀ 7 a.m. CAC Monkey Public Ministry NTC Branch tó wà ní ìyájọ́ Kunis Road NTC Gunman láti gbàdé Mbàdàn ogun ayé rẹ̀ máa parẹ́ torí agbára Jésù wà síbẹ̀.
1: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ń kọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé ò tí ì rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK wà?
4: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
6: CDK sanwó díẹ̀díẹ̀ gbé ìgbé ayé rọrùn.
7: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,000 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
8: Lagilu FM 96.7.
9: Ẹ káàbọ̀ padà pẹ̀lú màmá wa ìránṣẹ́ Ọlọ́run àlàyé wòlíì ti àsìkò yìí. Wòlíì obìnrin Esther Olúwakẹ́mi Adébáyọ̀ JP tinú ìjọ Christ Follower Evangelical Ministry International eléyìí tó wà ní odò ọ̀nà Eléwé Nìbàdàn. Màmá wà láàrin wa, ṣé ẹ gbàgbé wípé ohun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni ẹ̀mí mímọ́ nínú iṣẹ́, àwọn iṣẹ́ tẹ̀mí mímọ́ ń ṣe, iṣẹ́ ìyanu tẹ̀mí mímọ́ ń ṣe tí à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ àti àwọn aláyìídáridá. Màmá ní kò sí nǹkan tó lórí jìnnà tí fake ẹ̀ ò ní sí, tá a bá ń rí tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ kó má yà wá lẹ́nu, kó má jọ wá lójú, ó ti wà nù
10: nígbà ayé mose nkan
9: o náà ó
10: wà láyé mose fi ọpá sílẹ̀ ọ̀nà fi ọpá tí wọn sílẹ̀ ọ̀pá mose dẹ̀ gbé tiwọn mi ní ìṣẹ́gun so mose wà nìyẹn.
9: Àláwọn aláyìídáyìídá wà
10: wà tipẹ́tipẹ́
9: kò sí tà lè ṣe sí fún
10: wọn kò sí tà lè ṣe sí ọlọ́run onídàájọ́ wọn ìyẹn ò kàn wá.
9: Kò kàn wá ká má dájọ́ wọn ọlọ́run lonídàájọ́ wọn ọlọ́run ló mọ ètò tí ó ti ṣe sílẹ̀ fún ẹni oníkálukú pé bí ó ti ṣe rí fún ọ rèé níwọ̀n ìgbà tó jẹ́ pé orin lọ́nà tó yẹ kó rìn. Wọ́n fẹ́ gbọ̀nà ìbùrú. A ti wá dá ẹ̀mí mímọ́ eléyìí tó pójú owó mọ̀ sí ẹ̀mí aláìdáìdá.
10: Kò rújú náà náà mo sọ lẹ́ẹ̀kan yẹn ètò jẹ́ mímọ́ tí ẹ̀mí ń bá lajú afọ́jú ojú yẹn máa là for life bẹ́ẹ̀ pé fake àyídáyídá ni tó bá ti kó bẹ́ẹ̀ lójú ètò máa fọ́ padà. So irú wọn lẹ sọ pé mo máa lọ fún wọn lówó wọn mọ̀ pé ọ̀ náà pé kò sí nǹkan tó kò sí original ń bẹ̀ bàrúfù rúrú tó di ansa ni bẹ̀tẹ̀ mímọ́ máa ṣe ọkàn pásọ̀ gan tó ṣe gan máa ṣe kí ni ó máa balẹ̀ kò ní sí wé àti
9: gbọ́ gbogbo ògùn padà sọ́dọ̀ ọlọ́run
10: tó ṣe àwakọ́lá èdè tá à ń sọ ní ìsìn báyìí àwakọ́lá ṣe ètò tún fẹsẹ̀lẹ̀ ń sìn àwakọ́lá máa ṣe jésù ló máa ṣe oníṣẹ́ ìyanu bàbá parí iṣẹ́ ó gbé fọmọ ọmọ parí iṣẹ́ ó gbé fẹ́ ẹ̀mọ́ ló fẹ́ gbàṣẹ́ṣe báyìí fún 31 days fast and prayer yìí ẹ̀mọ́ ló máa ṣẹ́nu àgbèjọ Christ Flowers k kin sa wa
9: emi mi mo lo ma
10: awa la ma fo de wa bayi o de ma se yanu se gbara ti se ami
9: momo se ojo boko le logbon se wa se wa koju
10: be ni olorun se dari wa ni ki se popo ki se agbele
9: ori pe lodo odun e ma nwa ninu awe ati adura
10: ati be lati jo ati
9: awon disciple
10: awon wa church ati won ti wa nbe atojo tos lati lo sori oke meje awon se wa church latojo yen pela we
9: ti won ni jeun
10: won mo
9: se won jeun lale
10: won ma break won break
9: won break run le
10: white
9: well fufu kini
10: wini kini wini
9: wo le se wa nse ogbon wo le nda si
10: eni ta so na lo ran wa lowo emi mo na ni
9: tori mo ma ri pe bi e ba tin fe be ba tin fe busara die e wa wo ra yin pe ah nje ona bi mo nlo yi so je busara bi titi akisola so ya so wa ye busara bayi e ba tun bere e tun ko mo
10: ya tun ta bere awe oni 40 days nko oni ju be lo nko
9: ti se pe ti program gan
10: to je
9: pe a kan se tun ni
10: kan se to la ya be ni ato fun program ato fun to ni September program yi yes bo se wa niyan en to ba je na so olorun yo mo gba lore kore ni gba de gba
9: ti agbara o ba wa si nko ngba te ni en to ba ti de eyan se olorun gbogbo eyan ko ni yo ni ori ofe ati se be
10: awon ti o le se na lo londogbon si yen on lo ngba oroko fi sada yen
9: eni ti o ba le se
10: londogbon si yo ba ti to ti o le gba we pastor toni ke gba to gangan lo nji on jeje se gbogbo eso
9: pastor toni ka omo je omo jo lo gbadura ko gba we awon na wa lo nji on jeje leyin e ba gbe jo lo
10: si wa on le kan yo le kan gba biribiri wa lo nje ba on ka to tin je ba
9: atobela
10: mi o je mo be to fi je Like so gbe su ni yen na.
9: Ogun esu ni aye re.
10: O ti bori e. Iru won lo lo mo towo bo nkan buruku to ti Olorun lowo sirararara ato. Ton lo mo dark na ku danwo. Because won o le finu won sere. Imi Olorun o pe yojuna de be ni. Imi eranara lo bori e.
9: Ko ba je pe e won ti so fun won lo hospital pe ah daddy erora fa we le lasiko yi o. You know she Olorun de ni woli ni won woli ariran
10: yo be Olorun na ni pe Oluwa jo ran mi lowo bibili so pe ti ko ba si agba ti adura ologun na ko le se be ni Jesu gan gba awa na gboro gba baba lo la gba baba jide gba
9: bo le se wa gba ipade awe ati adura ona jo mokan le ni ogbin bo le se gba
10: idare mi mo ni se ati wa lenu e ti to je meta o ka sese bere o o ti lo fa o ti pe ta ti wa lenu e o ege bi idare mi mi mo ojo mokanlelogun awe ati adura
9: nigba te kokko bere eyin nikan leko bere re o
10: ki se mi nikan na ko akere awa bi melo kan lajojo bere awa bi awa tasore ajo bere
9: e wa gba dago meta ngba na
10: irara o ago meta ba wo ani ati yo kin se koko agbara
9: la te yin se joseph
10: agbara le na la ngba but awa ta jojo bere apo awa kereje ni bẹ́ẹ̀ mọ̀ sí gbà náà sí ìmọ̀ lo rédíò gan rédíò bá wo bó la fẹ́ wo rédíò àròwò rédíò àròwò owó
9: bánà ẹ̀rọ owó flyer kò sí kankan
10: bẹ́ẹ̀ ni
9: ẹ ṣàrùn
10: mọ́ yẹsì àṣàrùn títí tó fi tọ́lọ́run fi bá wa fẹ́lú débi tó fẹ́lú
9: bẹ́ẹ̀ ni ọdọọdún ni ọlọ́run gba ìṣàkóso àwọn ẹ̀rí tá a bá gbọ́ lọ́dún yìí ó yàtọ̀ sí
10: ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọmọ mi to travel abroad bo se nse lododun ni ise iyanu oniruru lesson olorun wo won san ise iyanu o sa po mi la fe so
9: ko se ka
10: uncountable ni
9: ko se ka
10: baba le ka kare oluwa
9: ile asu ile amo ojo mokanle ni ogun
10: mogbon
9: ojo mokanle logun akoko
10: be ni aro kutukutu ni ago mefa idaji sago mesan aro padua to gbona yakin yaya ago mefa idaji si ago mesan aro
9: bo ni oro eto abu mo
10: abu daju o de na ti yi wa ko de abu yi wa ka awon alabo na de awon ileto abu na de to ala yi so abu oluwa nbe sibe sibe oluwa
9: awon eyan mo hale mo yin pe obinrin ike wo bo lọlọrun se pe o lo to fi n da bi edun to ra pa pa julo awon aye ka ta gbe won mo hale mo yin bo ko te ko fe so fun pe anybody to ba hale pe mi
10: o ti eto be
9: e pe mi
10: me oluwa lo ni kin lo sibe idari emi mo ni oluwa lo dari mi lo sibe yen
9: oluwa lo dari yin lo be
10: lati airport mo ti wa sibe yen na so anybody ba fe gbe mu oluwa ma ba wi ni ki sagbara
9: oluwa ba wi pe ki sagbara
10: temi mi de be yen ri na mi de gbogbo be yen ri be lati pa idari emi mimo emi lo dari wa lo sibe so anybody o le hale mo olorun
9: ṣùgbọ́n ni kì í ṣe dandan pé gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ yín lẹ́yìn àyín disciple àti ẹ̀yìn tí ọlọ́run rán gẹ́gẹ́ bí òjíṣẹ́ kì í ṣe gbogbo ẹ̀ pé ẹ gbogbo èèyàn tó bá ń bọ̀ gbọdọ̀ ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n ló gbọdọ̀ gbà wí
10: àti ìgbà wí.
9: Tó bá wù ọ ni
10: nọmba
9: nọmba fẹ bẹ ni kì í ṣe nọmba kílàsì
10: o. Tó lẹ́lọ́mí tó bá gbúra bá rí
9: wọ́n tún fẹ́ pa mí ni o. Wọ́n tún ní kí n wá gbàdúrà
10: nígbà wẹ́. Ẹlòmí gbọdọ̀ gbúra wẹ̀ nígbà tí wọ́n fẹ́ pa lójú ọlójú ẹ̀.
9: Bẹ́ẹ̀ lómi bá gbúra wẹ̀ yóò ní ẹ máa tọ́ra yín di àbí mo ti wá ni.
10: Àti mo ti gbà ni.
9: Àbí mo ti
10: ní o tiẹ̀ ni. So o le wá lẹ́gbà wẹ̀. Agbá ọlọ́run wà ní bẹ́sì
9: so ọlọ́run ló máa ẹ̀mí mọ́ ló máa gba iṣẹ́ ṣe
10: ló máa gbàṣẹ́ ṣe bí ayé àwọn apọ́stẹ́lì gbà ni nígbà ayé àwọn apọ́stẹ́lì ẹ̀mọ́ ló gbàṣẹ́ ṣe ẹgbọ́n nǹkan tó sọ lẹ́ẹ̀kan arọ́dìde afọjú ríran oríṣiríṣi ẹnu wọ́n jí òkú dìde níran tiwa náà àwa náà ló kàn ẹ̀mọ́ ló máa ṣe
9: kí n sọ tó o bá ti le lókun láti fi ẹnu rẹ
10: béèrè láti béèrè ni tó bá dẹ̀ fẹ́ dúró tó fẹ́ dúró sáyìíká ilé ìsìn orí ọ̀fẹ́ wà láti dúró
9: ẹni fún àwọn èèyàn ní nǹkan pé tó bá délé lọ rèé rò báyìí lọ rèé rò
10: báyìí àwọn oníkan táwọn fún yàn o ẹnìkan jọ́kan dẹ́ nìkan wá tó pray tán mọ́ ni kí lẹ fẹ́ fún mi mo níbi kí ni
9: lẹ́yìn tó ṣe ara àwọn náà tí ó kọ̀kọ́ wẹ orí tí ó wẹ
10: yẹn rán èmi o lè fi rán àwọn nílẹ̀ kò fi rán èmi orúkọ jésù pọ́n bẹ́lẹ́ láì sọ́pọ́tì sí olúwa ló fi rán mi.
9: Ẹ náà lẹ sì ń tẹ̀lé
10: látijọ́
9: ẹ lè sọ fún un pé tó bá ti di aago méjìlá lóru tí kò kọ́kọ́ lóore.
10: Àwọn ò mọ̀ ń sẹ́ àmọ́ nípa rẹ̀ àtàwàgùn ò lò ó.
9: Ẹyin gangan fúnra ara yín ẹ lò.
10: Bẹ́ẹ̀ mo sọ yín ọkàn fáwọn ọmọ ṣọ́ọ̀ṣì pé tọ́mọlọ́mọ ló ń gbé lọ́dọ̀ mi tí n bá sin nǹkan tí ò dá yóò sọ fún ìyẹ́ ìyá àtúnṣọ fẹ́ lómi kò sásìrí bẹ́ẹ̀ mọ̀.
9: Kò sí àṣírí bẹ́ẹ̀
10: mọ́ bẹ́ẹ̀ so yóò sọ fún gbé bákan mi àbáwọn gate man tó wà lẹ́dọ̀
9: mi. Bẹ́ẹ̀ á sọ pé mọ́mì mo máa ń rí wọn
10: lágogo ooru náà.
9: Tó máa ń jáde ń wò
10: ó. Bẹ́ẹ̀ ni àṣírí òsì mọ́ bu ayé ti máa láyé fídíò yìí.
9: Yóò sọ yín sáàfù ni. Yóò ti rí i pé lálẹ́ ọ̀la mọ̀mọ́ yìí
10: yóò rí fíìmù. Ìyá tó burú
9: yìí. Tó burú yìí ní ìṣe fún wọn. Ìṣe fún wọn. Yóò ara kẹ́ fóònù rẹ̀
10: síbí kan ni.
9: Táṣìrí ó fi tú.
10: Bàtí pásọ̀ mi kan fẹ́ lọ lọ́dọ̀ mi mo ní tó bá fẹ́ lọ mo ní tí n bá sì ń ka ṣe pamọ́sẹ́ lọ́wọ́ sọ lójú ìjọ kó tó lọ sọ sìn lójú rẹ̀ náà ṣọ́ọ̀ṣì náà mo ti béèrè ó dẹ̀ ni kò sí.
9: Kò sí ìka ṣe pamọ́ o.
10: So orí ọ̀fẹ́ Jésù ó tó fún wa.
9: Ó tó fún o gbogbo wa ló tó fún.
10: Bẹ́ẹ̀ àwọn òfìsẹ́ olúwa ṣe jẹunjẹun.
9: Ẹni gbẹ̀yàn bá wá ń bọ̀ láti gbogbo ibi báwo la ṣe fẹ́ dé inú ilé
10: ìjọsìn Christ tó bá ti dórí ta challenge sọ pé òun lọ sí ọ̀sìnlájà nílé bàbá ọlọ́ra tó bá dé gba new garage náà sọ pé òun àwọn bẹ́ẹ̀kì pa àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wa tí wọ́n mọ ṣọ́ọ̀ṣì wa dáadáa kó sà sọ pé òun lọ sí ọ̀sìnlájà nílé bàbá ọlọ́ra bẹ́ẹ̀kì máa gbéde wájú church Christ Flowers Church láti lóyìnbó wọn jùwò látẹkọ wọn látẹkẹtì à ń jùwò wọn dẹ ń gẹtì.
9: Táwọn èèyàn bá wá ẹni tí ò bá wá tètè mọ bó ṣe fẹ́ rìn.
10: Kó pè mí nọ́mbà.
9: Ẹyin láìsí gbé o.
10: Ọwọ́ mi náà ni fóònù máa ń wá.
9: Ok.
10: Èmi máa gbé. Ó kàn jẹ́ pé tá a bá ń ṣe program lọ́wọ́ mo lè mọ́ gbé. Kọ́mọ́rọ́ kò bẹ́ẹ̀ gbéraga ni. Gbéraga kọ́ o. Ṣé kí n pè jáde?
9: Ẹ pé.
10: Ìṣẹ́rò 7 0 6 2 5 9 6 0 1 lẹ́ẹ̀kan sí 070 62 59 66 01.
9: Ẹ tún bá mi tún pè lẹ́ẹ̀kan sí
10: 070 62 59 66 01.
9: Ẹ ṣeun tó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o pé màmá wa a pè wọ́n bó tiẹ̀ jẹ́ pé àmọ́ bó ṣe jẹ́ wọn ò fẹ́ wá rédíò wọn mo fi ẹ̀sùn yẹn kàn yín àmọ́ bó ṣe jẹ́ iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín iṣẹ́ pọ̀ alágbàṣe ò wá tó ó sì ní ẹlẹ́rù ló máa ń kọ́kọ́ kọfẹ̀ tó bá jẹ́ téèyàn ò ní fẹ́ kó bàjẹ́ torí kálukú àpò kálukú ni kálukú
10: ń dùn
9: lásìkò yìí ọlọ́run á kúkú gbà wá ṣé bẹ́ẹ̀ náà nígbàgbọ́ pọ̀ ọlọ́run á gbà wá ní nàìjíríà ọlọ́run ó sì gbẹ̀yìn
10: kọ́kún
9: inú léèyàn wà ọlọ́run abá wa ṣe ẹ gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n gbọ́ wà láàárọ̀
10: yìí. Bàbá wípé ẹ ṣe ẹgbà ọpẹ́ wa àdúgbò lóde nàìjíríà pé bá a ṣe ń ké pé ẹ̀kú ń gbọ́ tiwa àyìn lógo àmọ́ rírì inú ayé wa bàbá ẹ ṣe ẹgbà ọpẹ́ wa àkìyìn fun ori ofe pe ati ri osu kesan layo la lafia ari osu kewa ari kokanla aderi kejila pe ati pari odun loruko Jesus egba ope wa ile te ti ngbo mi loni ta ba ni ken ton sai san be mo pa lase lori akete yan ya dide
9: ami Jesus
10: gba iwo san
9: ami
10: gba ito sele
9: ami
10: gba idande
9: ami
10: ma je mi ku e mo yi da iwo ke yoku bi ko se yiye gbogun ton je mo bi e mo cancel o wa agbara gede ko gbe dide gba ito sele gba irapada gba iwo san inu le yan wo ni gbo ku jade wo ni gbe wole Nigeria gba alaafia agba alaafia gba atunto gba atunse lese lagi loko Jesus ko ni jona ko ni lana o ti wa loko loko Jesus ko ni jabo e de sebe na loko Jesus bi oni bayin alo yin ola yo ma pa mo abo yin ola yo ma pa mo bi oni be nkan kan wa abodaju eni sodo jo oluwa ire to nbe nibe oluwa yonda fun wa ire ibukun ola oro ko ma je ti wa ori be wo se be ipade gba to nbe la ba lowo si e je ri wa laye yin e gba ise se gbo adura Jesus oluwa wa
9: Ami, ami, ami, loruko Jesus. Ema kuro nbe o, atun pada bo. E se te wa nbe fun wa.

0: lọ́jọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
1: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: A low up on the road is turning things around.
3: Gaga
4: Gamsi
3: gbogbo ya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni Ganusi Aba Mixture agba ogun amara soji ta fogide ewe ategbose yo lo tinu Ganusi baraba wo degbere to ngun fe ni tele tele Ganusi Aba Mixture ni ogbelura binu ko tinu ngun gbodogbodo ti san ara gbogbo fe sise pe tori kerike ara nro ni lati joko dide fuya wa dagirase on re san ara die die nu ya sawari egbogi Ganusi Aba Mixture o si fe dalabuku lodo lolufe re bo ba dere ale Ganusi Aba Mixture ni ogbelura eran re o si le kan si lori okele gedegede ara fifo danu mara fuye Ganusi Aba Mixture lagbade fun to bare ni 60 odun to tun gbo made ni yawo tara re tun ta kutukutu irufe Ganusi Aba Mixture nlo gbelura Ganusi Aba Mixture o tu wa kaakire le taja ogun ati lagbeni kari kari asin wa lagbata jake jalo le Nigeria Ganusi Aba Mixture fast kenny Nigeria enterprises lo se idojuko NNPC filling station legbe bridge Olonkemi Lagos Ibadan expressway Mbadan lo wa telephone 0808168 9617 0808168 9617 Ganusi lo karao takebe
4: gaga
5: Ganusi
6: Ìpínlẹ̀ Ọ̀yọ́ akọ́ àlejò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ amẹ́tìtì. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí, igun ẹgbẹ́ àwọn obìnrin ó ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀ ní pápá ìṣeré Liberty Òkè Àdó Ìbàdàn láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearer. Tọkùnrin tobìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún Ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì Ààrẹ, Dr. Alile Idele, APC National Women Leader, tó tún jẹ́ agbátẹrù TTB ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń rọtakọta bọ ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ láti túyẹ́yẹ́ túyẹ́yà pàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi Ọ̀pátúndé, Ọ̀yọ́ State APC Women Leader, Engineer Dọ̀tun Sanusi, alátìlẹyìn TTB. Wọ́n ṣèléwájú ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti gbàlejò aya rẹ̀. Tọkùnrin tobìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. APC Progress.
7: Baba akọrin látàárọ̀ ni o ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
8: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè.
9: Takash
7: share pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
4: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
7: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashflow tọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kó.

0: mi 70 eyi ton sise bi owa ago lati oburo titi di ojo keji e kan pere si ni wa fi na si ara re redmi 70 eyi ton sise bi owa ago lati oburo titi di ojo keji e kan pere ni wa charge re 7500 billion per hour ni battery re redmi 70 e kan pere ni wa gba ina si ara re odidi ojo meje gba ko lu ni wa fi lo ko to sibe o babambari re ni wipe pelu 22.5 watt o tun le gba ina lara redmi 70 re sori ero miran ti o si tun sise yi po ojo keji ti o ba to akoko lati charge re pelu 45 watt iseju marundinlogun pere ni yo fi gba ina sara ma se je ki o koja re ni redmi 70 layo loni ki o si je igbadun 7500 milliampere hour battery eyi ti yo gbe o fun odidi ojo meje gba ko kan si eyikeyi ile itaja Xiaomi store to ba wa ni ayika re tabi ile itaja awon alabasepo wa ko ra ti e loni redmi 70 o n sise takun takun
1: Lagilu FM 96.7
2: Iwe Joanu orikeji aka lati ese kini si ikarun oni ni ijo keta a si nse igbeyawo kan ni Kana ati Galilee iya Jesu si nbe nibe a si pe Jesu ati awon omo eyin re pelu si bi igbeyawo nigbati wine si tan iya Jesu wi fun pe won ko ni wine Jesu wi fun pe kini se temi ti re obirin yi wakati mi ko iti ide iya re wi fun awon iranse pe ohunkohun ti o ba wi fun yin ese baba wa ninu oluwa iranse olorun alaye woli ti iran ati asiko yi prophet reverend dr julius olusegun ogundipe jp baba ti wa ni arin wa o e ki awon ti won gbo wa laaro yi
3: mo ke ma gbo eni ti gbo mi loruko jesu christi eri anu
2: ami jesu
3: ogun satani ko ni buri eni kan
2: ami jesu
3: duro ayo la mo gbo la gbo gbogbo wa
2: ami jesu
3: loruko jesu christi oluwa wa
2: ami ami ami loruko jesu baba jesu christi lo so mi di wine
3: ben
2: sugbon won koko lo ba iya re
3: ben
2: ni pe ah wine mo ti tan
3: ben
2: pe ko ba won ba jesu christi so
3: ben
2: o si lo ba o ya si lo ba omo re looto pe sugbon esi ti ja fun o esi ti omo fun ya re ibe gangan ni a nlo laaro yi wakati mi ko ti de
3: ben
2: ki lo bi
3: gbogbo eyin te ngba oro mi wakati obi ojo ojo obi ose ose obi osu osu obi odun gbati akoko ohun gbogbo ni wakati wa fun ni aye ohun ti mo le fi lo topic ni pe o ba rin ajo aye mi mu mo se wa sile aye ni jesu kuro nibi igbeyawo yan
2: to kuro
3: akoko yan ohun ba baba re soro ni mo le to akoko o ni e pon mi sinu ikoko o de oju soke o gbadua si o de di wine ki so ti wine o wine awa lo gbe fun oninawo oninawo wa ni mo le ti gbe leyin si eyan ni pe ohunkohun ti olorun ba se fun yan is the best gbogbo ohun ti
2: satani lọ gba nkankan lọwọ satani
3: gbogbo ohun ti satani ba se fun yan
2: ko fake ni ko lọjọ
3: nitori naa olukaloku dúdi wakati ẹ
2: dúdi àsìkò
3: tiẹ èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọdún mẹ́rin oṣù mẹ́fà ó lé ọjọ́ ni mo gbé kan tó bí mi
2: nínú ìyá
3: mi nínú ìyá mi
2: mọ́mi yìí wá ròyìn kiri fún odidi ọdún márùn mẹ́rin
3: ń bò tẹ́ ẹ̀pẹ́ wọn ò lè jáde mọ́ wọ́n sẹ́lẹ̀
2: wọn ò lè jáde mọ́ torí àwọn èèyàn ń bèrè àwọn èèyàn kí wọ́n pé àsọ̀kalẹ̀ ayọ̀
3: ṣùgbọ́n àwọn ẹ̀mí òkòkò mẹ́ta obìnrin ló tì mí mọ́nú ṣùgbọ́n méjì ni wọ́n mọ̀ sẹ́ẹ̀rí tíná bá ń jó tó bá kan omi ó yẹ kó kú ṣùgbọ́n tí ìyan náà bá ti wá kan omi tó tún gòkè odò ìyan yẹn láwo ènìyàn méjì wọ́n mọ̀ ṣùgbọ́n ẹnìkan wà lágboolé tán fi ṣe alámi.
2: tó ń ṣọ́ mọ̀mọ́ yín.
3: ó tẹ̀ mú oògùn wá ayé ká lóògùn ní
2: wàá tún lò ó.
3: ẹgbẹ́ ó tún yá
2: yá yá síbẹ̀síbẹ̀ kò kan ọmọ níbi tọ́mọ wà.
3: Apo meji mo gbe wale aye apo oogun apo placenta oogun yan
2: oogun yen o sọ sibi kan
3: sibi kan
2: ṣugbọn bẹẹ si nigba naa ko bẹẹ si oogun oyinbo ti ibile ni o
3: ṣugbọn nijọ to sọrọ sagbọn baba aya mi kan jade lọ ko jade bayi o ti wo o lo mo ti o ku ta ti o ku ta ta ta ni buru e ma ti ya
4: tori ogo de ni o ogo ta fe ko fo lu an fo yin bayi
2: tori ogo
3: e tori ogo ni
2: nijo ti ba nijo ti momo yin ba la lanfani lati gbe ti won bi yin saye ki lo sele njo na ba
3: mo se ri ni bi le ba ti mo ma ko eni si ile obirin ya ani baba mo se loko ko fu o baba mo se won wa soro ni gudi ojo karun o ni ko ma soro ma o ni won obi mi o ni sun ba won oku
2: ton ba bi yin ton pe iya yin oku
3: o ni ase pala mo se
2: kini o si ri be looto
3: kini yo han ni ku mama ma bi mi na ri kini eni kan ko lo gbe bi mi mo se di aro ko tu fu to hai mo se ma mu ma wọ́n ní ogun kan jáde tó dúdú rárá àná
2: ogun ló kọ́kọ́ ṣíwájú jáde
3: mo tẹ̀lé ogun
2: gbogbo àwọn ogun tí wọ́n ti jẹ́
3: bẹ́ẹ̀ ni ọlọ́run kó síbi kan tó mọdé mi ń lò wá sí ogun ilé ewé ni o
2: ilé ewé
3: ilé ewé ewé
2: ewé ewé ewé
3: a sí ogun sínú ẹ̀dẹ̀dẹ̀ a síbi síbi kọ́mọ tó wù kó ìgbà ni nọ́túnwá ń tẹ onírúurú
2: tó
3: ṣe rí mi bí ní mo ta kókó náà nípa parí mi bí.
2: ṣé ń gbà tí wọ́n á bí yín sáré ìwọ̀n sọ fún yín pé ẹ ti léyìn lẹ́nu.
3: àmì ò léyìn lẹ́nu ṣùgbọ́n mo gbọ́.
2: ẹ ti gbó kíkìkì.
3: ọwá tó wà lórí oyin ìgbà náà nǹkan lọ pé mi wá agbóṣà ó ṣàdúrà fún mi. 1956 náà torí solúṣà sí kíni.
2: tó solúṣà sí bí
3: etí. báyọ̀ ni kò elizabeth wá sí nàìjíríà mo ti wà ní ìpínlẹ̀ ó lágbára púpọ̀. ṣùgbọ́n àdúpẹ́ lómi.
2: àdúpẹ́ lómi.
3: àdúpẹ́ lómi.
2: ṣé ìlú ìbò gangan ni wọ́n bí yín sí.
3: ọ̀tọ̀ ni lómi ọ̀tọ̀ ìjẹsà ni
2: lómi. ọ̀tọ̀ ìjẹsà ni lómi.
3: ni lómi.
2: ibẹ̀ náà lẹ ti lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀.
3: ibẹ̀ mo ti lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀.
2: ẹ sì ẹ mọ̀wé dáadáa ńgbà tí ẹ wà.
3: wọ́n á sọ pé èmi gan ni ò yẹ kí n máa wé. tàǹdóró wọ mo máa wé.
2: ẹ lórí ọ̀fẹ́ láti lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn òbí yín mú yín lọ wọ́n pé oko ni kò lọ o kò yóò lọ o.
3: sẹ́ẹ̀rì ń gbà yàn.
2: ọwọ́ yín ò tiẹ̀ lé tẹ́tí.
3: kó tó tẹ́tí o.
2: yóò fẹ́ tọdún mẹ́wàá.
3: torí mo ṣe sákọ.
2: yóò fẹ́ tọdún mẹ́wàá wọ́n mọ̀ dá yín padà ṣàṣàṣà ni. wọ́n ń purọ́ ọjọ́ orí yín ni.
3: ọlọ́run jẹ́ ìyanu ọlọ́run jẹ́ ìyanu. nígbà tó lẹ pẹ́ bàbá lọ.
2: ní bàbá yín.
3: ibi ogun náà lédè.
2: ibi tó gun lédè.
3: mi lè gbélé bàbá ilé ìyá mi. àmọ́ pé tó bá ti rí báyà. ìyá ìyá mi ti mọ́ bẹ́ẹ̀ sọ. oyún àkọ́kọ́ ni.
2: ẹyin náà sì làkọ́bí wọn. wọ́n wá fìdàn hàn wọ́n.
3: gbogbo ẹnikẹ́ni tí ń la nǹkan kan lọ nínú ayé lónìí. tí wọ́n sọ yìí pé àwọn ó dè yín ò ní jẹ́ kẹ́ ẹ́ bímọ. ìwà sáyé mi nínú oṣù ọgọ́sì lórúkọ jésù àti jésù kristi ó tu gbogbo yín sí ẹ̀ lórúkọ jésù. àmì jésù
2: nínú oṣù yìí bàbá ò ní ẹ délé ayé.
3: ní ọdẹ ayé.
2: nínú oṣù kẹjọ.
3: about 8 something years ago.
2: ní bí ọdún ó lé ní ọgọ́rin ọdún. bẹ́ẹ̀ni. yóò pẹ́ kẹ́ ẹ tó ṣe ìyàwó.
3: a ò pẹ́.
2: ẹ ti tóbi ọmọ ọdún mélòó.
3: mo ti fẹ́ 40.
2: ẹ ti fẹ́ 40. ẹ mú obìnrin tó sì.
3: bàbá mi ti kú nínú ti 63.
2: tí ó fẹ́yàwó fún un.
3: torí 25 pounds oṣù mẹ́fà mo lọ fi ṣàgbà sí. nílẹ̀ olùjì nípínlẹ̀.
2: lẹ́lọ́ fi ṣàgbà sí lóṣù mẹ́fà.
3: bẹ́ẹ̀ni 25 pounds òun mi jẹ́ pé ọlọ́run ní kí n máa fáwọn èèyàn kan. 25 pounds.
2: nítorí 25 pounds.
3: bẹ́ẹ̀ni.
2: nígbà tí ò sí bàbá yín mọ́.
3: mi ìdẹ fẹ́ kó màmá mi sí wàhálà.
2: mọ̀mọ́ kan ti dàgbà ńgbà náà.
3: 2010.
2: màmá
3: mi sẹ́ lọ.
2: 2010 ẹ fẹ́ wọn lọ ńgbà náà o. ẹ tún mọ bọ́lọ̀hún fa ni pé màmá yóò gbọ́ ọ lọ.
3: wọ́n jẹ díẹ̀ ń bẹ́ẹ̀.
2: wọ́n jẹ díẹ̀ ń bẹ́ẹ̀.
3: àwọn pẹ́
2: ní fọlọ́run. ntí ọtọ náà ṣe wá fún ifi sí yín lọ́kàn pé ẹ gbọ́dọ̀ máa ṣàánú fáwọn èèyàn
3: ni. ní 1970. mo fà kẹ́hìn táwọn pẹ̀lú bẹ́lúbẹ́lú. mo fà.
2: ẹ fà á.
3: ọkọ ẹ̀mí ni ó fà ẹ̀mí ẹ̀mí. mo dá padà. ilé tá à ń gbé ńgbà náà lọ́nà àbẹ́bí ni kò jìnnà sókun pa. ewúro ń bẹ ń bẹ. àwọn amú mi lọ síbi ewúro. tába ń gbó ewúro kó máa ń wù.
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
3: àwọn àgbò àwọn aṣọ àrò wọ́n síbẹ̀ wọ́n fẹ́ gùn sí i wọ́n ní kí n gbà kí n jẹ́ àwọn olè. wọn ni gbẹyin mi na
2: adun ni gbẹyin
3: wo wọn ni ko ti le da fun mi nisin wọn ni to ba da fun mi nisin wọn ni ma subu wọn ni ayan fe ni mi wọn lo di after 50 something years
2: yes. ko to da ki aye pada to de ko si ri be to kini mummy wa nse ngba na won guya won sebe fun yin e wa nje won mummy wa mo binu pe se awon mo dano fun yin
3: lo so ni awon ti e fe ki n tete mari sugbon ani mo ni policy ba fe se nkan ma se
2: pe ke tasiko ni ki se pe e le so pe omo yi wa bi bayi
3: mi fe fe yagbo tabi ki n bimo ki ya ma je
2: ogba
3: lowo olorun lo ni gbogbo awon omo mi they are graduates o te wo mo fi da ma je mo ni kan to ri bi mo fi da ma je mo ni aso abena fi faso mo ya e lara gbogbo hospital kamanda bi eni po lowo lori star mefa mo sign mo na mo di suppressor ojuri
2: baba se awon omo osin wa ni suru
3: ogun nile aye o
2: mo ni suru re ogun wa nu aye
3: seri eja nduo da koko wa iwo ni wa suru keta ohun gbogbo la
2: koko wa fun do da si ko re
3: mo ko ju awon odi oni o le se tan tan fi fun wa ki wa be eyan ba kanju atete lo
2: be eyan ba kanju
3: atete lo
2: ko to di pe baba tesi waju tori ari ojo muso lo asiko wa to tin lo a gba eyan mewa to je opo laaje lati pe bo ba si tin pe o mo so ju opo account number e oruko re abi number se number re ni number ti number re ba ti show loju re pe iwo lo pe account number re lo tele ti oju opo re opo ni o opo ni o bo ba lo mo poko loko mo pe mo so fun mo pe ni eleni o le mo rowo nisin yo rowo ngba to ba ya o o le mo ti da fun nisin yo da fun ngba to ba ya o iwo okunrin na mo wa so pe ja pe nleku mo da won lohun de tete pe nisin ko si nkan kan ta de o po mo tora re mo de so 0912370865 o na ni a bere si ni se ni kankan oya nipa hello e ti wa nbe hello ah kise le o 0912370865 hello
5: e ka ro
2: o
5: yes ma
2: oruko yin bo le tin pe yin se ti ko number won le account number yin o ya
5: 081 81
2: sha account number yin niyan
5: bẹẹni 81
2: 81 67 78 2354
5: ope ni ma
2: ope
5: bẹẹni ma
2: ẹ ṣeun oya a fẹ ṣe ni papapa ni o papapa la fẹ ṣe o hello
5: hello ma ẹ ka rọ
2: orúkọ oya
5: Idoniboye Victoria.
2: Account number yin
5: 80 62
2: 17 Agboyin dada kini yo gbodo kokun gbodo se e bere lati bere
5: 80 62 17 78 04
2: 80 62
5: bẹẹni
2: 17 78 04 04
5: ope
2: o mo nkan number won a pe a wa ma bere account number ta ba ti pe tori eleyi n fa asiko seyin pupo hello ko number yen le
5: hello
2: a n gbo yin
5: eramo
2: oruko yin bo le ti pe
5: Adi Agbo Victoria Elere ni.
2: Elere. Ati ko number yin, ati ko number yin le, e seun. Hello? 0912370865. ari ojo mu so lokun oya oya oya oya o ti di melo ba da pe o ti di meta oku meje o oku meje o e ma ja wara ro hello hello
6: hello ma hello ma ka ro ma
2: e ka ro
6: oni padi esta loruko mi latamu loko
2: ati ko number yin
6: le
2: ati ko number yin eyan ma wori ati ko number yin le hello ah 09123708675 hello o ti di meni bayi oku mefa o ja o ja ero ti po bero ba ti po loju opo yo mo ko lura won ni en to ba ti de mo e fi emu number yin wa hello
6: hello
2: ehe ki la pe
6: Florence Ayo
2: lati bo la tin pe
6: lati dona
2: odu oba
6: odu ona
2: odu ona ehe ati ko number yin sile e ma wori yo ko en o ti di marun oku marun hello
6: hello
2: a ngba yin
6: baba le ku mo lara awon oko le mi na
2: ni oja oja oja e sa mo paro
6: wallahi mi paro
2: mo ti ri mo ti ri mo ti ri a pe yin pada a pe yin pada mo wa paro gege le ni eleni joko olu iya o ni baba o mo han le mo un mo han le mo un para o si le ni wara nbo lola o toro logbon waro sile ni waro de lola o iwo to si joko na mo du o ti legbe pe ko si ta je leni o ya tete pe fi phone mi pe fi phone mi pe hello ta lo wa nbe
7: ah
2: eh
7: rat mi nso ba gaga ma lo kan wa ni
2: ejo e ba mi pa kini o ba pelomi ma je ke lomi wole e le se mo fa se du don ta ba fe se ngbe ti lori ofe ati wole ti lori ofe ati wole
6: so hello
2: hello
6: hello ma o e ka ro ma o
2: e ka ro
6: opo ni mi o
2: a ngbo yin
6: mo lo po ni ni kan ya de goke
2: ati gbo extra re wa daruko yin gani ya de goke ati gbo yin baun hello
6: hello
2: hello
6: bolanle adebaje lati wema
2: bolanle
6: adebaje
2: lati wema ati ko number yin le ma pe yin pada oku meji hello
6: hello ma
2: gbo yin bayi
6: o po ni mi o
2: uya
6: olayemi olola
2: ki le pe
6: olayemi olola
2: olayemi olola
6: olola
2: se e fi number yi se o pe abi
6: number ti mo fi pe inu
2: tori alanfani ati pe yin pada lẹyìn eleyi o ti pe ba
6: hello
2: ehe
6: e kaaro Folayemi Jemiluwa loruko mi
2: ki le pe oruko yin
6: Folayemi Jemiluwa Jemiluwa Folayemi
2: Jemiluwa o de bi ko mewe wa ti pe ba un beyan ba pe bo pe number mi leyin kini o kan pe ni je ni fi tare bi to pe mo wule pe gbogbo ta so bo ba jopo to ba pe iwo lomo un baba ehe gbogbo awa ta lanfani lati pe wole Libya koko die ni isin a pe yin pada a fi egberun marun soju opo ibi ti e pe si 5000 naira baba wa ninu oluwa iranse olorun alaye prophet reverend dr julius olusegun odipe jp nonika fun yin fun ti ojo ebi won e ti o ko ninu osu kejo odun ti a wa ninu abi be ko baba ehe ni won se nika fun yin adura yin if oju opo ti ba ti pe yin ma fi number te ma pe si lati ki won number wa ni ngo pe ngo fun won number te fi ki won pe won seun insin ni fi le loju aye rudara bayi loju opo bayi ni fi le ni insin gbogbo awa ti a ba pe e pe won lati ki won pe won seun o le ma da won gogo ni won ma gbe oju opo but a ba fi le ni san pe eyin le ni a pe wole eyin wole lekan ni orisirisi la mo ri. So baba Olorun lo wa fi si yin lokan pe e gbodo ma se anu tori n toju yin ri. Oju ri
3: ise aso ni mo se
2: ise aso
3: aso mo
2: aso
3: tamado nigba to wa pe Olorun wa so pe
2: ke fi sile
3: mo ma sise ranse mo wa bi Olorun pe mi o se
2: e le se
3: aso wo awon ranse Olorun o ni ti mi o ba se won la afi aisan kan mi
2: be
3: se ojo kan mo fi gbogbo awon mo se mi
2: pe ko ma lo bole wa ka so to ku lesi
3: mo furu ka lu ku
2: e fun awon eyan
3: awon bere ni fit school lati bere
2: ah
3: bere si gbadua mo wa gba awon odun kan one year mo fi bere agbara ase ibukun agbara ase
2: ati ibukun
3: si rigba
2: mo si rigba
3: nibo di osu kejo e je tan awon wa ni room jona to
2: eje ton lara yin
3: eje tan ti mo ba se bayi
2: ko se de kokon
3: be mo ba ma wa bi wa ni ka fi foto ti mo ya fun mo wa faith mo wa se blood of Jesus blood of Jesus blood of Jesus doctor kan di oye bo ati nurse mo ge mo ra ri bi mo wa ko ore ore je meni si wa di pa mo si pa ri e ti mo ri gba bobo ni mo ri gba isede tesiwaju is un ti mo specialize lori ni deliverance
2: itusile
3: iyan lele ti mo gba ni edoju ija ko isu yo de sa lati oro mi lo
2: o si fi ro orun fi ran lorun pupo ije itusile yin lorun fi ran yin lorun pupo sugbon gba te gba se iranse nkan fe se die pe gbogbo bi te tin rowo nkan nkan le ti koda le yi
3: mo so fo lorun Olorun a fun me ni bukun.
2: O si fun yin.
3: O si ba damaje mu. Mi si damaje mu na. Mi si leda. Ti ba ti damaje mu. An lo fi jo pe gbogbo ijo wa apela ibukun agba. O se ni to wa nbe yen ti o se.
2: E ka church yen to bi melu baba.
3: Ah, o wa ka ki ka ki. Ti ba ni ki soro lori e. Ah, fe ka won kankan to ti wa ni ejo. Eni ta gbe lo lodun o si bi.
2: To da so so. O je poruko church da.
3: E ti niru eyin.
2: Ah, ori wahala wa.
3: So, to ba de ti wa ni ejo.
2: E o da si.
3: Sugbon le ni.
2: Dupe.
3: E dupe. E se, e se.
2: Ki le fi ejo ibi todun yi fi sori baba ni si.
3: Ah, o fi sori. Mi ma ri ori Olorun ati dupe. Nítorí pé tó bá tó àkókò tí kú tó bá tó àkókò àti kú láyé kò síwájú àtẹ̀yìn gbà
2: èèyàn
3: ìhó lọ ṣùgbọ́n ká máa fàyè pọ̀ ń jẹ́ ká máa wàásù ìjọba ọlọ́run fún àwọn ènìyàn gbogbo ohun tá a kó wá
2: aṣọrun
3: ènìyàn gan wọ́n bọ́ torí náà ọrùn dára o mo ti béèrè ọmọ mi débẹ̀ kan tó mú mi padà ọrùn dára púpọ̀
2: nínú fẹ́lẹ̀lẹ̀ yín báwo la ṣe dèjé inú ilé ìjọsìn yín bàbá.
3: tẹ bá ti ń lọ látọ̀dọ̀ yín báyìí ẹ bá ti kan bẹ̀yàn ẹ yà sí left ẹni kẹsàn-án ló ẹ kàn di igi ẹ bá ti kàn di igi.
2: tí ọba ti dé kẹsìró yóò kàn di igi
3: bẹ́ẹ̀ ẹ kàn di igi di igi tí ọba ti bá a yà sọ́nà yẹn ọkàn chọ́ọ̀chì bẹ́ẹ̀.
2: kí ni orúkọ chọ́ọ̀chì bàbá.
3: Christ Searchlight Evangelical Ministry.
2: Christ Searchlight Evangelical Ministry. Gbogbo ọjọ́ ẹ̀sìn mi báyìí iṣẹ́ ìránṣẹ́.
3: Iṣẹ́ ìránṣẹ́ ń lọ. Monday. Prayer warrior. Wednesday. Àdúrà. Oníṣẹ́ ọwọ́. Oníṣẹ́ ìpínlẹ̀. Marathon. Ó wà. Friday.
2: Ẹ bá mi fi ojú òpó ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ yín síta bàbá.
3: Bible school gan tó wà
2: pàápàá. Bible school náà tún wà.
3: Bible college.
2: Táwọn èèyàn ti ń
3: gbà
2: mọmi ọgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run.
3: So, àdúrà ni àwọn èèyàn ló sọ mí láfàdúrà wọ lè sátánì ẹni tí ò bá ti lè gbàdúrà kò lè bá mẹrin
2: lẹ. ó yẹ bá mi fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín síta torí àwọn èèyàn tí mà fẹ́ kẹ́ gbàdúrà fún.
3: 080-33-16-1056
2: ẹlẹ́ẹ̀kan sí.
3: 080-33-16-1056 56.
2: To ko je bi ta ma ri mo fun ti aro tuni bawa ba se ndide bayi ti baba na pada sinu ile ijosin won ori ofe wa fun gbogbo atun pade ninu jo baba Jesu Yimika Christ Apostolic Church Way of Life ile to wa ni agbegbe Ilewura Grammar School ni challenge Ibadan bi a lori ofe lati pade nbe ibe lawo wa baba ti ndide kuro nbi bayi an lo Way of Life lodo baba Jesu Yimika nu oni re sinu ateran dindin ajodun to ba ti ni resin o di dodo baba mi na last minute evangelical ministry baba iti adegoke o ye ki baba wa lori eto laaro e sugbon o di ojo mejo kan to lanfani lati darapo mu wa baba e mo binu o ijo mejo jina ta tun pade o titi layo akinsola na loruko ti mi orin yin ori hallelujah ko ni tan lenu mi ati yin o di ojo mejo

0: oda ati de ba se nde adupe lowo eledumare oba ji ki pe awon la wa asidupe pe eyin la bala ro yi a lori Facebook ati ri Ogunsola Michael thank you oni good morning my welcome on board thank you lati gbare mu oloba thank you Salau Taufik thank you Olare Miki omo ibile thank you Ishola Accurate Ajibola thank you omo jo daddy Afiz biodun thank you gbogbo yin lati ri nbe yen e se ti e wa pelu wa eh atuti gbe doctor wa laaro yi doctor Akin to ra ranjo muso lokun ka wa tesinu eto ni sansan ni kia kia life akoko sofo eran ti pe lose to kojo mo so pe orisirisi aisan lo rin kaakiri ni gboro nisin ke lukaluku se kini ko sora ka toju ara wa ka ma lo fi emi sofo olohun de ni je kari tori kini aisan to wa nta nisin o po gan arun jejere o wa nbe aisan hepatitis b yen je aisan to njedo jedo o wa nbe aisan ki lo npe osa gan ko gbeyin osa yen ogbe enu eyi ti o je pe h pylori na wa lara nkan to nko si e iyen na ko gbeyin aisan ki lo npe tun a lo torisirisi aisan ifunpa giga na aisan ni ito sugar na aisan ni gbogbo e orisirisi ito wa je ko ma nba yan leru ohun ni ko se ti o nba yan leru nbe olohun je kari kankan ohun le ita npe ni kidney disease CKD chronic kidney disease yen arun kidinrin olohun ni je kara buru ni di eyi ni mo fi so fun gbogbo awon to mu gbogbo awon to mu fona gawo awon to mu to je ko de ti oju e awon to mu bo lo yaun mi ko ye yin awon to mu eyi to fi nje jo fi njo disco laarin titi ni express olohun awa pelu wa e ka sora nkan ta nje nisin eje ka sora nkan ta mu ati iru igbe aye ta ngbe mo ni lati so feyan lana mu ni aro ana mo se wedu e mo tete se wedu mo de gbe sile pe tin ba de mo fe sare so mi obe mi o fe waste time gba ma de le lale ana doctor ewedu to green ngba ti mo se tan o ti di black mo wa nwe wedu ninu po mo se wedu na re se wedu na re eran ti pe lose to koja e soro nipa ounje a soro nipa awon nkan ton fi sinu ounje ta nje nisin to nfa aisan si awe eyan ni agwara abi eran ti pe a soro e mo wa notice pe ewedu ohun o ti wa di black lale ana lati je gan eru gan ba mi lati je ni ehe se ewedu re abi ki la ma wa pe eleyi bayi kọlọ́wọ́n ọba mi kó máa ṣàánú fún wa tẹ́lẹ̀ tó bá ṣe ewédú bó ṣe máa green nínú ọbẹ̀ o ò ní fẹ́ ṣe nǹkan kan ju pé kó máa jẹ́ kó máa kó jẹ́ bọ̀ nísìnyí o gbàgbé forget tó bá ti ṣe ewédú tó bá ti jẹ́ pé ètò ní kínní ni ó ti di gobe nìyẹn kọlọ́wọ́n ọba mi kó jọ kó ṣíjú àánú wò wá mo dẹ̀ wá fẹ́ fà àkókò yìí pé àkíyèsí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ pé àwọn ọmọ yín bá sọ̀rọ̀ ẹni bá rọmọ ẹ̀tọ́ òun lọ́lọ́hun ọba ń lé ayé ń pàtẹ́wọ́ fún àbí kò yé wa torí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ó ń yà mí lẹ́nu bí nǹbọ̀ má bínú jọ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ó ń yà mí lẹ́nu gidigidi gan fún àwọn ọmọdé àwọn ọmọ kéékèèké tó wà ń ta nísìn ṣé owó ni wọ́n ń wá kiri nígbà tá a wá kiri àkì ń fi bẹ́ẹ̀ wá owó màá fẹ́ kẹ gbọ́ kiní kan láàárọ̀ yìí tẹ́ bá ti gbọ́ ètò ń bọ̀ lórí ẹ̀ o mo kàn fẹ́ kẹ gbọ́ láàárọ̀ yìí ni surat màá lè ráyè láti pe doctor béèrè ìbéèrè méjì sí mẹ́ta nípa ìlówó lọ́wọ́ doctor ká tó wá gbé wá gẹ́gẹ́ bí ètò ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sí èní torí sunday tó ń bọ̀ lọ́hùn òun la máa fi yin ọlọ́hun fún nǹkan tó ṣe fún wa à ń bọ̀ mo fẹ́ kẹ gbọ́ o ẹ̀yin tẹ́ wà nílé
1: and he was given the sum of 1.7 million after the operation in order to conceive it from the family they took him to Calab en route and after giving him the money to they used the money to help him to buy Android phone so he's here he can speak for himself Can you please talk to them how you were lured, how they fixed your name and other things to get your kidney removed, and how much was coming to you?
2: Okay. So let's start with me.
1: Very recently,
0: ẹ wo fídíò yẹn, fídíò yẹn ó ṣe bákan-bákan tó bá di ọ̀sẹ̀ tó ń ọ̀sẹ̀ tá a máa mú ètò yẹn máa play fídíò yẹn, ṣùgbọ́n ká tó dìgbà yẹn mo fẹ́ fi ẹnu sọ kí gbogbo yín mọ nǹkan tí ó ṣẹlẹ̀ gangan. Now ọmọ yìí ọmọdé ni, ọmọdé ojú ọmọdé lèmi fi wù ú. Ọmọ tá à ń sọ yìí Samuel lorúkọ ẹ̀. Doctor kan ó lọ bá doctor kan allegedly because ìwádìí ṣì wà lórí ẹ̀. Ó lọ bá doctor kan, doctor kan pé doctor yẹn dẹ̀ mu lọ sí ibi tí doctor yẹn ti yọ kíndìnrín apá àlàáfíà ẹ̀. Ìgbà tí doctor yẹn yọ kíndìnrín apá àlàáfíà ọmọ yìí, ó wá gbé ọmọ tá à ń sọ yìí, ó sáré gbé lọ sí Kalaba kí àwọn family ẹ̀ má ba lè mọ̀ pé wọ́n yọ kidney lára ọmọ yẹn. Ọmọ yẹn wà ń Kalaba, Kalaba tó wà ọmọ tá à ń sọ yìí gbàtọ́ yọ kidney ẹ̀ 1.7 million, òun ni doctor kò lè lọ́wọ́. 1.7 million ni doctor tó yọ kidney ọmọ yìí kò lè ọmọ yìí ní ọwọ́. Àbẹ́ẹ̀gẹ́ ti mi now ó kó 1.7 million fún ṣẹ́wárí inú sí 1.7 million tó kó fún yẹn. Doctor tún wá ràn án lọ́wọ́, doctor wá yọ owó péréte kan tó fi ra fóònù ńlá fún ọmọ yẹn. Tọ ọmọ ẹ, jẹ́ ọ̀rẹ́ ọmọ ẹ, súnmọ́ ọmọ ẹ dáadáa pẹ́kípẹ́kí, torí àwọn èṣù àwọn èèyàn bíi tèṣù wọ́n ti kún gbòòrò tó ń tan àwọn ọmọ kékèké sí nǹkan tí ò yẹ káwọn ọmọ yẹn máa ṣe. Doctor urú doctor tó ṣe kínní yìí sìn, ṣé kò yẹ kó yẹgi fún? Ẹ bá kí àwọn èèyàn kẹ tó dáhùn ìdáhùn yẹn.
3: Kí gbogbo àwọn aráalé
0: àti
3: ibi tí ọwọ́ jẹ́ àyètò ìdé pé a kú ojúmọ̀ ni o, lágbára ọlọ́run eléyìí kò ní jẹ́ àṣemọ ọ̀sẹ̀ wa o. Etí tẹ́ fi wá gbọ́ mi lónìí kò ní bàjẹ́, kò ní dàlù owó lé lórí o. Orúkọ tèmi lẹ́ẹ̀kan ò yípadà, èmi ni Dr. Adéolú, Dr. Ab Mayegun Ìṣègùn gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí
0: ẹ kábọ̀. Ẹ bá dáhùn ìbéèrè yẹn.
3: Nípa ọ̀rọ̀ tó ń lọ tí ìyàwó gbé síwájú wa, abala méjì ni ọ̀rọ̀ náà dá lé lórí orí
0: ìtú. Bí ìtú
3: ẹ ti sọ náà nìsín, ẹ ní kí oníkálukú kó tọ́jú àwọn ọmọ rẹ̀. Ṣe rí dókítà tó ṣerú iṣẹ́ báyẹn gẹ́gẹ́ bí iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́, kò yẹ kó ṣe nǹkan báyẹn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́. Ṣùgbọ́n ìdàkejì tún ni pé ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí yìí lábẹ́ òfin, ó lè jẹ́ ọmọ tí ọjọ́ orí rẹ̀ ti kọjá 18 years. Bóyá àti rí ìdánilójú o, bóyá ọmọ fúnra ara rẹ̀ ló sọ pé òun fẹ́ ṣe nǹkan báyìí. Ṣé pé owó tí èròjà tí nǹkan ń bá lọ lórílẹ̀‐èdè wa nísìn, àfikọ́ lọ́ọ́ máa ṣàánú wa, kò sí tí àwọn ọmọ wo ṣetán láti gbélẹ̀ láti sọ̀dowó. Bóyá fúnra ọmọ ló fọwọ́ sọ̀yà ọ̀fínú fídọ̀ fúnra rẹ̀ pé òun náà fẹ́ donate kídìní kí wọ́n lè fún un ní iye báyìí, owó báyìí. Bóyá tí irú nǹkan báyẹn bá tún wá ṣẹlẹ̀, irú dókítà yẹn ó máa ti gbà ní ìyànjú láti bá a sọ àsọyé pé ewu kan báyìí wà kan báyìí o. Ṣùgbọ́n nígbà tí ẹni yẹn bá sọ pé àánú tó ń fẹ́ nìyẹn, tó kò sí ní dókítà yẹn fẹ́ ṣe o, ṣé àníyàn yẹ yín a fẹ́ bá a mú ṣe.
0: Doctor,
3: yes,
0: no matter age ọmọ yẹn, that child is not a doctor. That child is not a medical practitioner.
3: Yes.
0: That child knows nothing. Knows does not know much about kinitan soy. Ṣe doctor ò yẹ kó advice yẹ against yẹ or kó contact àwọn òbí yẹ kó tó gbé lọ yọ to ba mo pe nkan to hun se da o se ma gbe lo kalaba lo hide e ngba to ti yo kidney e tan
3: eh olorun bo se pe arin yen olotu eh n to pa mo oju olorun to ni emi o se agbejoro fun dokita yen
0: be ni mo
3: iti emi fi ile le fun wa ni pe se ri ni abi ofin ti a n ba yi lori lede wa yi ofin so yi pe ti omo ba ti koja omo odun meji to ti omo odun mejidilogun o ti dawa o ti domini ara ati o o to mo to to ati nti o to ti iru omo be ba je pe oun lo wa nikan ba ile o fe mo ti so ninu aso mi mo ni doctor ko ti gba ni imo yi pe nkan ba ile lo wa nbe o sugbon to ba ta ndodon to n fe leleyi doctor yo wa ni fi oro enu lasan se o a tun ni akosile fun ti a tu to obo fun rara re se wa ri bi te wa so ni pe o ye ki doctor en wa gbegbese lati wa obi e omo to ti kojo omo dun meji meji din ni ogun agbalagba ni labi ofin se o ti ye wa e je fun wa ni apere orilede Nigeria ni nkan ba fe je ojo wa loju ni orilede mi ni agbaye e je pe nkan ba yin ojoju eyan fun ara re agbe ara re lo sodo dokita o le so gbe dokita ko pa ohun da ko so ohun di aja gbogbo ogbon to ba le lo ko bo lo ohun o fe gbo bi eyan gbo se abi eyan mo fe dabi aja wa de se fun ibe gbo to fe niyan so inti lo fi de fi aye sile fun e is your own concept ni ki se afipa se se arin aye wa so but iru dokita lodo ti wa nbi la wa ti wo pe nkan ba yen ah o buru ja e o sugbon eh mi mo pe boya doctor na ti se igbese to je mo ilana ofin lati daabo bo iru nkan ba yen sugbon awon to se wadi mo ma so ti toro fun wa bo se je niyan odutu
0: oda eh tori ko nse ohun ni eto ta gbe wa lenu sugbon a ma wonu eto yen ni sansan lagbara olohun ko ye yin a ma wonu eto yen lagbara olohun a ma mu ose kan ta ma fi yanana eto yi sugbon mo fi akoko yi be yin obi e ba awon omo yin soro so mo pe bo ba se to omo e lo se ma ba omo e tori mi o le so reason ti omo ma se laju Samuel Ezekiel to de gba pe ku won yo kidney ohun won ni ore lo introduce e si iru deal yen won de yo kidney e doctor de yo to ba pe ore ati doctor won ti mo pe doctor en se ru e bawo lo ore se mo pe doctor ko wa to ma yo kidney fun won yo tan won wa gbe si hospital for 1 week ko fi recover won wa ese mu nu owo yen won lo ra phone nla fun won ra power bank fun ewo a ma so oro yen a ma so ijo to ba ti to because o n ka mi lara gidigidi gan iwo iya iru e to wo iru e ko wo lo fa awon omo e mo ma so fun awon eyan opolopo omo ma wa to je pe nkan to ba fe o gbodo get e it's wrong mbo me yo ko lo bi awa na mbo to awa na idi re ti mo fi so pe lagbara olohun ko lo ma loku lo n soro to ba ti di October 11th kọlọ ma lo ku lo nso igba yen ni gbogbo agbara aye all over globally igba lo ma celebrate nkan ti a mo si International Day of the Girl Child ijo lo ma celebrate ayajo ojo awon omo wa obinrin ni ojo yen October 11th kọlọ fun mi se eto nla kan mo fe gbe eto nla kan le fun gbogbo awon omo obinrin sugbon omo obinrin to ba ma wa sibe gbodo wa pelu iya e tori mo fe ko lohun fun mi ni aye lati ba awon omo obirin ati ya won soro nibe njo yen ni eyi ti mo pe ni mother and daughter heart to heart talk iya joko omo ajoko gbogbo iya atomo jo ma soro mi na ma wa nbe ajo ma so olohun gangan fun e ma

0: tori opopolopo awon omo ile ti fi sile ti nkan nse gan komo lo gba moro nita se nkan to dani iwo to ba mo pe o fe komo e wa ni ojo yen o le pe mi leyin eto tori mo gbo oguruko gbodo wa nle ko nse gbo yen lo kan ma ku giri wo be njo yen ejo mo fo lohun ba be yin eye fi awon omo isile 1.7 million naira lo lo nta kidney eni to fe se kidney transplant gan wa ni ko lo mu 30 million naira wa won de yo ti omo ye yo kan doctor so le survive pele yo kan to ku yen
1: ah olotu chances wa lati survive wa
0: chances ni ko se pe gregbede bolohun se to
1: tori akan to se ru nkan bayin gege bi akose mose awon ni ati se ayewo won ati wo ibo ni kidney yen kini iduro ere si lagbara se oni alebu se o sise dada awon na ati
0: nkan ti doctor fe ji se doctor ma fe sare se gbogbo yen
1: ele to fe yo na en to fe lo lo fun o gbodo wa ni ipo to peye
0: ke o ma ti gba bi 300 million nibi to ti fe lo awa fun mo ni 1.7 why we wicked se ko lomo to le your kidney ti e na fe lomi ni e se ka ku o nbe because ara nta mi gidigidi gan eh doctor e kabo eh eto ta bere ni ose to koja lori eyin alagbo eyin oni ogun ibile pelu awon awon oga yin awon oga eyin ologun ibile to je awon medical practitioners to ni mo fe ka ka pekele ka soro ka fenu si laro ka soro ni lori sugbon ka to wonu awon ibi ta de ni oso to kojo mo fe bere pe eyin alagbo en gbiyanju pe ki ijoba recognize yin ki ijoba sha recognize yin but o da be ni pe e pe eka meji abi mi o mo eh kini itumo bi ko mo gbo pe awon kan wa to je tin can so kini itumo kini iyato tin can si awon yoku association to wa into ogun ibile ti awon ibo mo si herbs tori emi n wo pe aipapo yin because our medical practitioners won papo won kan ni eka you know surgeon physiologist oncologist kinikan but yin gbogbo yin alagbo kini pa okan yin o papo bi nba bo get won kan yara won kakiri ni ewo tun ni tin can kini yato tin can si awon yoku
1: e se atoku sheri tinka itume ni traditional complementary alternative medicine
0: okay
1: traditional awon onisese
0: complementary
1: ni awon iwosan mi ta nse to wa lati okire ta fi mo iwosan ti wa then ani alternative boni iyen na tun ni awon bi ti awon eroja mi wa ti o fi gbu iwosan láti jẹ́ kí ara kó ṣe dáadáa pẹ̀lú ewé àti egbò wa la fi parí ẹ̀ ṣe wá rí ní abẹ́ òfin nàìjíríà nàìjíríà recognize tinka ṣó ń ti yé wa wípé ẹ̀yin onítẹ̀wé àti egbò àti oníṣẹ̀ṣẹ́ o àti wọ́n tó lọ akọ́ṣẹ́mọṣẹ́ eléwé gbòógì ní ọ ibi tí gbogbo wa wà lójú kan lélẹ̀ àti wà lójú kan tíjọba fún tẹ̀lé wa ṣùgbọ́n ṣe wá rí awa tó ní àwọn ẹ̀ka oníkálukú náà lọ́tún kóra wọn jọ tó ń sọ association rárá wọn ṣe rí adẹ̀ ní àwọn cac tó máa ń fi orúkọ ẹgbẹ́ lẹ̀ tí wọ́n bá gbé orúkọ ẹgbẹ́ rẹ wá cac ò ní kọ́ pé rárá ìjọba nìkan gbọ́ngbọ́n ẹ máa forúkọ lẹ̀ máa rẹ́gísítà orúkọ ẹgbẹ́ rẹ fún yín ṣó ti yẹ yín ṣùgbọ́n ṣe rí ìgbà tí ètò bá wá jáde tán báyìí pé àwa ń béèrè nǹkan lọ́wọ́ ìjọba tí èmi bá wá kọ ìwé sí ìjọba ní orúkọ ẹgbẹ́ tèmi ìjọba á wá tún máa ṣàfihàn pé ẹgbẹ́ yìí tó kọ yìí ǹjẹ́ àwọn dá ọmọ bí ǹjẹ́ ẹgbẹ́ tí ìjọba mọ̀ tó jẹ́ tí ń kà yìí ǹjẹ́ ó mọ̀ ẹ́ tí o bá fẹ́ sọ pé ìjọba mẹ́ ẹ wọ́n á ní òkè orúkọ tó gbé wá yìí lọ fi abala kan nínú tí ń kà yẹn síbẹ̀ kan fihàn pé abẹ́ tí ń kà yẹn ló ti wá
0: okay
1: ṣe ọgbọ́n yẹn ń yé wa so nítorí ìdí èyí àwọn èèyàn wa wọ́n máa ń sáré gbogbo wọn fẹ́ dẹ́gbẹ́ kalẹ̀ a fẹ́ dẹ́gbẹ́ kalẹ̀ ṣùgbọ́n àmọ́ òfin tó gbé ẹgbẹ́ wa tá à ń gbé kalẹ̀ dúró olówó ń jẹ́ ìfàsẹ́yìn.

bẹ̀rẹ̀ tí ọ̀tún ìṣàkóso Tinubu fẹsẹ̀ múlẹ̀. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON obìnrin àkọ́kọ́ ní Nàìjíríà yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearers ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀, Her Excellency Aya Igbákejì Ààrẹ Hajia Nana Shettima, Dr. Alile Idele, APC National Women Leader, tuntun jẹ́ agbátẹrù TTB ni ó kọ́ wọ́rí pẹ̀lú aya rẹ̀. Ọjọ́ Monday, August 31, 2026 yìí, láago mẹ́sàn-án àárọ̀ gẹ́gẹ́ ni ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ Igun àwọn obìnrin ó gbàlejò Senator Olúrẹ̀mí Tinubu ní pápá ṣeré Liberty Stadium Òkè-Àdó Ìbàdàn. Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron, Oyo State. Colonel Gbenga Adebola, PhD, TTB Patron, Oyo State. Dr. Felicia Adekemi, Opatunde, Oyo State APC Women Leader. Engineer Dr. Sanusi, Alatilẹyin TTB. Ati Alaja Sofa Adeyemi Adetunji, TTB Oyo State Coordinator. Ni o tewo gba obirin akoko Nigeria si ipinle Oyo. Gbogbo ebi obirin APC Loki Ogun, Ogbomoso, Oyo, Ibarapa ati Ibadan. Eja fiti lu ti fun ki Olola julo. Senator Olurẹmi Tinubu kaabo si ipinle Oyo. Awo obirin, iyo aye ni wa. APC Progress.

0: gbogbo èèyàn. Bí kò rí kankan yẹn ti retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ. Jésù fẹ́ jáde sí ọ níyanu nípasẹ̀ ìbè. Pásítọ̀ náà wà ní Dàríẹ̀. Pásítọ̀ Gbẹ̀ngà Fáda Ìró. Prọfẹ̀sà Abọláwẹ̀rẹ́. Àwọn olórí ẹ̀bí Adéyinka Láṣeyọrí. Pásítọ̀ Ìfẹ́ Olúwa Dogiyọ̀. Evangelist Afore Taiwo. Pẹ̀lú mínísítà Ẹlọ́dún Mùráyọ̀. Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Mọ́ndé Sẹ́fù. Bí Fúráyà lè mú Sẹ́fẹ̀mbà. Láago mẹ́jọ òwúrọ̀ àti pánú rọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé. A ó pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán. Ilé ní ọ̀fẹ́ ń bá bẹ̀ lójú ọ̀fẹ́ fún gbogbo èèyàn. Convention Thanksgiving. Lọ́jọ́ Sunday 13 September. Látago mẹ́wàá òwúrọ̀. Gbogbo ẹni níjọ́ The Lord's City Gospel Grace Ministry. M.A. Alilé House. Off Akinfo Street. Meridian Post Office Akpa Ibadan. Wá pàdé Jésù. Ó tún máa pé ìyanu yafuyafu.
1: Kàrà ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò báì báì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Aposu Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
3: The 12th edition of the Spartacus Comedy Show, Rapping Daddy Live, is here again, tagged the official declaration. Featuring Bash, Dr. Smile, H. Prince, Jim Baba, Wooly Agba, Hussein, MC Decent, ATM, General Olak, MC Imperial, Dextop, and lots more. Special guest appearance, Minister BBO. Happening on Sunday, 30th August 2026 at MOV 21 Event Center, Ibadan. Time is 3 p.m. Gate fee, regular, 5K. VIP, 25K. VVIP, 50K. Tables are 500K, 1 million, and 5 million Naira. Tickets are available at www.tixnig.com or WhatsApp 0703-137-3320. Buy your ticket and stand a chance of winning the plot of land and other excellent prizes. Proudly supported by the Office of the Special Assistant to the President on Arts, Culture, and Creative Economy, Quantum Homes, Kayode Adamolekun Foundation, Unique Fertility, and more. Rapping Daddy Live Season 12 is coming.

0: kódà ẹyin yan wa ẹ padà ẹ kaabo padà lẹ́ẹ̀kan sí ẹ ṣe tẹ wà ńbẹ̀ doctor mo béèrè lọ́wọ́ yín ká tó lọ pé kí ni àǹfààní táwọn aráàlú máa rí tí ìjọba bá gbà yín láyè láì sọ pé ó dá o àwọn ti fún yín ní ẹ̀ka àwọn ti fún yín níbì kan nínú ministry ká níbi department ní ministry of health àbí ibo ló yẹ kó gbé sí kí ni nǹkan táwọn kí ni àǹfààní táwọn aráàlú lè jẹ ńbẹ
1: ẹ ṣe
0: yàn ní ká má kúkú sanwó nǹkan tẹ bá fẹ ṣe
1: ẹ ṣe ṣe rí àǹfààní táwọn aráàlú máa jẹ ńbẹ pọ rẹpẹtẹ gan-an
0: kí ni àti kí ni o
1: àkọ́kọ́ ni pé àwọn aráàlú á dá akọ́ṣẹ́mọṣẹ́ mọ̀ nípa ìwòsàn ìbílẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì tún ni pé ǹjẹ́ mọ̀ pé ọwọ́jà wa á tàn káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn tí wọ́n pé ìpínlẹ̀ ọ̀yọ́ ti fún wa láṣẹ yẹn ọwọ́jà àwọn yẹn ó wà tàn yẹn pé bí ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ní health center káàkiri local government bẹ́ẹ̀ ni àwa náà máa ní irú health center báyẹn káàkiri local government ní ìpínlẹ̀ ọ̀yọ́
0: ẹ rí pé ìyẹn dangerous
1: kò dangerous o bó ṣe wà nìyẹn n tí ìjọba àpapọ̀ ti gbé kalẹ̀ nìyẹn
0: wọ́n lè lọ sí health center náà
1: ìrọ̀ o nígbà tí òfin bá ti gbé wa dúró ẹni tó bá fẹ́ sí health center báyẹn á lọ máa gbàṣẹ lọ́dọ̀ àwọn yẹn ní ministry ni kó tó lè gbé kalẹ̀ àwọn yẹn dà ti ní àwọn àmójútó ìtọ̀nà tó máa tẹ̀lé kí o tó gbé ilé ìwòsàn tiẹ̀ náà kalẹ̀
0: doctor ṣàmọ̀ pé agbolé pọ̀ ní ìbàdàn ìṣà ẹlòmíín lè sáré lọ sí tiẹ̀
1: táwọn
0: èèyàn ò ní mọ̀
1: ìyìn ò wá ní ìṣẹ̀lẹ̀ mọ́ torí a máa ní àwọn táṣọ̀ tí ó máa lọ bẹ̀ wọ́n wò ṣe pé ní under ministry of health nísìn àwọn kílíníkì wà káàkiri àwọn ẹ̀ka kan wà tó máa ń lọ ṣe bíi taxot láti lọ máa yẹ̀ wọ́n wò pé ṣé ojúṣe wọn ń ṣe dáadáa àbí ibi tó wà ṣó tọ̀nà bẹ́ẹ̀ náà ni nǹkan yẹn máa wà tí ìjọba bá ti ṣe ìgbékalẹ̀ kan báyẹn ṣùgbọ́n nǹkan kan wà léléyìí ṣe rí nítorí pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ojú ibì kan náà sì ń wò ṣe pé mo sọ pé tinkan mo ní ti traditional mo ní sí ni complementary ni alternative medicine so ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yìí àwọn wá ń fojú wo tí yẹn nìkan náà bá lọ ṣe jẹ́ traditional wọ́n wá wò pé tí wọ́n bá ní board ìgbìmọ̀ fún àwọn oní traditional àwọn oníṣẹ̀ṣẹ̀ làwọn ń fojú focus lórí jù ṣùgbọ́n àwa ń jẹ́ kó yí ìjọba ní ìsìn pé federal government directive sọ pé àti traditional àti complementary o àti alternative o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ló tẹrọpọ̀ tán di ẹyọ kan ṣe tí ìjọba bá wá fojú wo dáadáa láti gbé ministry yẹn láti gbé department jáde àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ọ̀mọ̀wé ti wà ní àárín wọn ṣó ti yé wa àwọn yẹn tí ìmọ̀ tó tọ́ bí wọ́n ṣe máa ṣe tí kò ní fi wọ́lú kọdù dẹ ẹlẹ́ẹ̀kejì ti kẹta tí ó bá jẹ́ àǹfààní fáráàlú ni pé ṣé rí ìjọba á lè máa fún ẹ̀ka yẹn ní tá à ń pè ní owó
0: lẹ̀ ń wá ni
1: allocation rẹ tó máa gbà tí federal government bá ti pọ́ ti sọ nísìn wọ́n máa fún state ní owó state náà gbọ́dọ̀ máa fún wọn ní owó láti máa ṣiṣẹ́ ìdàgbàsókè ibẹ̀ láti máa tún máa fi ná ìwádìí fún research a ní ìgbìmọ̀ tó jẹ́ agency for natural medicine tí ìjọba àpapọ̀ dá sílẹ̀ àwọn yẹn ló ń ṣe ìwádìí ní ewé àtegbòyìn tó fi wò pé iṣẹ́ báyìí lè ṣe iṣẹ́ báyìí lè ṣe so ṣé wá rí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yìí àwọn wá gbé ìgbésẹ̀ kan wọ́n wá darapọ̀ mọ́ agency tí mo ń sọ yìí tí federal government dá sílẹ̀ yìí agency yẹn dá láti ṣe àmójútó àti ìfọkànbalẹ̀ pé ewé àtegbò báyìí iṣẹ́ báyìí ló ń ṣe àwọn náà ti ní ìmọ̀ yẹn ìyẹn pé ọ̀yọ́ ṣe government ọtí mọ̀ ń pa rẹ̀ so ní ìsìn ni pé kí ìjọ state government kan wá bá wa gbégbèsè akọ kan wá dá ẹ̀ka ministry yẹn fún wa kan wá pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yẹn kan pè wọ́n mọ́ àwọn complement kan má fojú wo àwọn oníṣẹ̀ṣe nìkan tí àwọn ń wò torí àwọn oníṣẹ̀ṣe nìkan ni ọ̀yọ́ state government ń wò gẹ́gẹ́ bíi pé àwọn ni àwọn fẹ́ fún ní ẹ̀ka federal government ò dẹ̀ sọ bẹ́ẹ̀ ṣó ti yé wa torí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yẹn ni àwọn náà máa bí ilé ìwòsàn tèyìnbó ṣe gbilẹ̀ yẹn tí ìjọba ìpínlẹ̀ bá ti fàjẹ́ sí ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ náà jáde wa ìgbẹ́lẹ̀ aráàlú wa máa mọ àǹfààní wọn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìgbẹ́lẹ̀ máa rí oògùn tí ó dájú fún àgọ́ ara wa lò ìgbà yẹn lẹ máa mọ̀ pé kò ní ṣe àbámọ̀dá ò ní sí bẹ́ẹ̀ mọ́ ìgbà yẹn lẹ́yìn máa mọ̀ yàtọ̀ dẹ́ nípa oògùn tí ẹ wá sọ pé bẹ́ẹ̀ ṣe ìràpọ̀ owó ẹ̀ ń gbé sókè wọn kò ní rí bẹ́ẹ̀ mọ́ torí pé ìjọba ti ń dáwọ́ sí ìrànlọ́wọ́ tí wá sọ́dọ̀ àwọn náà ìjọba bí ìjọba ṣe ń ra ogun sí health centers ni ìjọba náà máa fún wọn lówó ló pé ẹ ṣe ẹ research ogun yín báyìí ẹ gbé jáde wá ẹ kó sí health center so tí àwọn aráàlú bá ti wá ń dé center wọn yẹn àwọn náà máa bó ogun yẹn ní owó pọ́kú torí ìjọba wà fún àwọn aráàlú ni láti take care wa ni.
0: Ọ̀dà doctor torí ẹ sọ níṣẹ́ ni ọmọ ní kọ́ máa ṣe research ṣé oògùn tó dájú àrùn kan wà tó ń jà ìrìn nísìn kò sẹ́ni tí ẹ̀rù o bàbá yìí nísìn àrùn cancer ni àrùn jẹjẹrẹ lóríṣiríṣi kí lẹ rò pé ó ń fà á àti pé ẹ̀yin oní ẹ̀yin alágbo ṣé lóòótọ́ oògùn kìíní yìí wà lọ́wọ́ yín mi ò irọ́ kan torí màá ṣe ojú òpó àwọn ìbéèrè pọ̀ àwọn èèyàn wọ́n rẹ kẹ́yìn o wọ́n dẹ̀ máa béèrè ìbéèrè torí oògùn cancer kìíní kan lóòótọ́ mo ti rí èèyàn kan but ẹ má jẹ́ ń sọ but ṣé oògùn cancer ń jà ìrìn nísìn kí lẹ rò pé ó ń fà
1: á
0: ní ìlànà tí yín o kò ń ṣe tàwọn medical practitioner
1: then
0: apart from kí ló ń fà á kí wá ni ẹ ṣé nǹkan tó dájú wà lọ́wọ́ ẹ̀yin alágbo àbí ẹ kàn ń ṣe sàkámàjè sínú kinní fún wa pé ẹ ṣáà máa mú títí dọjú ọkú.
1: ẹṣẹ ṣẹrí tó ń fà á kì í ṣe pé ẹni tó tọ̀ ọ̀dọ̀ àwọn alágbo rárá nǹkan kan náà ló fà fún gbogbo wa àti alágbo àti òsalágbo ṣẹwárí tó ń fà á yẹn olóòtú in tó wà ní ìpàkọ́ gbogbo wa mà ní in tó wà lọ́wọ́ gbogbo wa mà ní.
0: bíi ti báwo
1: ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀wọ̀ gbogbo wa ló ti di talo jẹnẹrétọ̀ àpẹta pasmà lébọ̀ wà.
0: gbà tí o sì náà kọ.
1: ẹ ṣe bẹ́ẹ̀ la rí ilé iṣẹ́ náà tá náà ń bọ́ọ̀nù dísù ńláńlá ẹjọ́ èéfín tó ń jáde yẹn ibo ló ń lọ náà òwò ni afẹ́fẹ́ àbí.
0: ṣé ni afẹ́fẹ́ ló ń lọ ń sá lọ ni ó ń pòórá ni.
1: ẹjọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ènìyàn kí lè mí sínú ná afẹ́fẹ́ yẹn èéfín yẹn lè gbà sínú àkọ́kọ́ tó fà bá cancer nìyẹn ṣó yẹ yín o àkọ́kọ́ nìyẹn tí àwọn èèyàn ò kà sí tá à dẹ̀ fojú sí dẹ́ olóòtú ẹlẹ́ẹ̀kejì ni pé àwa gangan nínú ilé a máa ń dáná sun kan torí ẹ̀ níjọba fi ṣe pé kẹyẹ máa dáná sun ìdọ̀tí mọ́ èéfín yẹn àléébù ni then àwa ta wá kúdùn ká máa jẹ smoke fish ṣe mọ̀ pé iná yẹn èéfín yẹn la fi máa ṣe fún wa tí ẹ ti ń jẹ léraléra ẹ ti ń jẹ ń dùn mọ́ wa bó pẹ́ bóyá ibi tá à ń lọ nìyẹn o another thing tún ni pé olóòtú ẹ wo àwọn èèyàn ẹja tá à ń yan yẹn èéfín yẹn àbí wọ́n tó kúdùn suya ṣe pé èéfín yẹn iná yẹn náà fi ṣe é ẹ lè débi kíní ẹ̀kẹ́ má rí èéfín ṣé ti yẹ yín ṣe rí àwọn èéfín yẹn tó ó wà nínú tẹ́ ẹ̀ ń jẹ yẹn n tó máa rí ìdìsọ́jọ́ ọ̀la nìyẹn ṣe pé díẹ̀ ló máa bẹ̀rẹ̀ kì í ṣe ẹ̀kan náà ǹjẹ́ ó yé wa ok ẹ jẹ́ ń tún já wa sí tí ò bá yé wa olóòtú ǹjẹ́ ọmọ pé tẹ bá ń dáná nínú yàrá nínú ilé tiwa gangan tá a gbé nǹkan sí port tí nǹkan bá wá ti á ń jóná tí ẹ bá dà nǹkan yẹn kúrò tẹ bá rí nǹkan yẹn nínú port ẹ rí pé dúdú báyìí ṣó ti yé yín ẹ̀yin ẹ tún dáná ọjọ́ kejì ẹ rí pé kinní yẹn tún pọ̀ sí port tẹ́ra tó tuntun á wá rí pé gbogbo inú ẹ̀ wá dúdú ṣe rí kinní tó dúdú yẹn lead ni poison ni cancer ló máa rí dì sí lọ́jọ́ ọ̀la nínú àgọ́ ara wa ìyẹn tún wà mẹ́ then ká tó wá sọ àwọn èèyàn wa tí ok olóòtú ibi náà mo ti a ti gbọ́ nísìí pé bí ẹ bá rí epo àwọn èèyàn ara ọ̀dà tó fi ń kunlé wọ́n tún ń dà sí epo pupa àtúnjẹ májèlé cancer ni ó result lọ́jọ́ ọ̀la
0: ṣó ti yẹ wọn ṣe máa da ọ̀dà sí epo pupa
1: ohun tó ṣẹlẹ̀ nìyẹn nísìí àtúrí àwọn tó ń fi oògùn ajílẹ̀ kẹ́míkà nísìí wọn lọ ra cambad wọn á sọ ẹ̀dá sí tí ò tí ì pọ́n wọn á sọ ẹ̀kọ́ pọ́n kẹjẹ nígbà tí ẹ̀ ń bá máa jẹ cambad ni ẹ̀ lẹ́yìn jẹ kẹ́míkà ẹ̀ lẹ́yìn jẹ cancer ló máa result lọ́jọ́ ọ̀la ìyẹn ń jẹ́ pé gbogbo àyíká wa pátápátá tó so mọ́ wa àìsàn yẹn kò jìnnà sí wa torí pé kí àwọn ìkíni ẹ̀ ṣe wọnú ara wa àwọn á lọ kó bá èròjà tó wà nínú agara tó jẹ́ tá à ń pè ní cell so èròjà yẹn tí kíni ẹ bá ti wá aggravate mọ́nú ẹ̀ á wá jẹ́ kó develop á wú á wá fọ́ á wá máa fò ní ara ibi tó bá dẹ̀ ti bà mọ́ ọmọ develop ń bẹ̀ lónìí so ká bá ń sọ̀rọ̀ cancer egbò inú ni oríṣiríṣi ẹ̀yà ara ló dẹ̀ wà a ní cancer tó ń ṣe egbò náà fún tó jẹ́ cancer of the lungs a ní ti uterus tó jẹ́ ti ní ìfun a ní ti ojú ìdí a ní ti ọyàn obìnrin a ní ti ojú a ní ti ara olotu ti e ba ri elomiran ni agba re bayi e ri awon kini e bi dudu bayi wa kan le si ara alde bayi cancer de onje be ngbe ni e to gbe kiri o mo tumo re ohun o ka si
0: e duro na je ka awon eyan da soro ina tori keyan kan ma lo ma wu ara nsi ko ri nkan dudu ko ni ah doctor de so
1: adakun jade fun wa kayo
0: doctor de so pe cancer ma se oju opo sile because e mo pe mo so nisin mo ni ke wo lati odo eyin alagbo te ba de wo gbogbo nkan te le le nisin e ma ri pe mo like pe e wo lati odo eyin alagbo ni gbogbo ye yi no tori to ba je medical practitioner awon oga yin la gbe wa nisin won so fun wa pe psychology of symptomy ni ko kini te mo
1: amamo
0: ni
1: jalagbo ko lo dale o
0: eyan mi le bere bere ti emi si di bere o toro di 11:30 won ma pada wa ni 11:30 o di 12 ka to pari eto yi number te le pe wa si 09123 09123708675 ebere bere ti tori emi si ni awon ebere to po tori a fe wo bi awon oniseese awon onisegun awon alagbo awon elewe to mo ma fi pawo po iyen lo le ran wa lowo ni ile yoruba ta wa nu eyi e wo gboro nisin toro foka ni won ta aisan ogbe inu hello
2: e ka ro
0: sa
2: e ku eto
0: elo a ku eto
2: agba olohun ko ku ni baje fun yin
0: e ma mo ko lo straight to the point
2: ejo o ko temi ni ka re ti gbogbo e mo si popo gbogbo mo gan mo nkan ti mo fe so ni seri nkan ti mo fe so ni pe seri ogun cancer awon eyin alagbo tin ta wa bo ki se gbogbo awon alagbo lo fi je ti e o te n gbo mi
0: a n gbo yin
2: awon alagbo mi wa te pe te ba de bode surely ni kokosi e ma get ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ló fi ń ta ẹlòmíì ń ta ló ń ta tiẹ̀ kó lè rí nǹkan tí ó ti bọnu so ẹ máa tètè bọ̀ mọ jẹ ayé tẹ́ni pòpò ògbómọ gánà.
0: Ó dà wọ́n lẹ́nìkan wá àwọn míì wà tó ń ta àgbo cancer. Ó dà I laugh in China. I laugh in Chinese. Hello.
3: Ẹ kú ọ̀lẹ́.
0: Ẹ káàbọ̀ sá.
3: Ẹ jẹ́ ọdún gbà ní mo wọ̀n fẹ́ ẹ bá sọ̀rọ̀ láàfọ̀mọ́ ládé nínú fẹ́ bá sọ̀rọ̀ pẹ̀pẹ̀ mo fẹ́ fún wọn ní sọ́ọ̀rì kan ní ọba àlè sọ tó bá wà wà àmọ́ bẹ́ẹ̀ tàbí wọn nígbà tí wọ́n jẹ̀tọ̀ nọ́mà nọ́mà ẹ gbọ́.
0: 09123708675 nọmba tẹlẹ fi pè wá níbi tó bá jẹ́ láti ìlú òyìnbó ẹ máa pè yẹn jáde. Hello. Yes, sir.
4: Ẹ káàárọ̀
0: sà.
4: Mo béèrè inú ọ̀gẹ̀dẹ̀ tí a bá fi kánbáàdì ṣe yẹ tí a bá fi ṣe yẹ bó lè yàn ṣe fẹ́ dà máa ń gbòòrò.
0: Dókítà ló máa sọ torí àwọn ọlọ́mọ̀ pé wọ́n fi kánbáàdì sí. Wọ́n ṣàlàyé ẹ̀ fún yẹn máa wọ́rì béèyàn ṣe máa dámọ̀ nígboro because ó ní ìgbà kan bímbọ̀ tí mo rí kinní kan mo wá rò pé bóyá kánbà ọ̀gẹ̀dẹ̀ kan àwọn ọ̀gẹ̀dẹ̀ kan wà ń ta táwọn àwọn etí ọya ń ta hàn mo wá wọ́n pé wọ́n rà ń pé kánbàdì lọ fi ń bo kíní ìyá kan lọ́wọ́ sọ pé kò ń ṣe kánbàdì lọ fi tó fi kánbàdì bò ní
3: ìwé
0: pé àgíríkì ni. Hello.
3: Hello, ẹ ká lọ ẹkọ ètò
0: ìṣìkìtò
3: ọmọ ìgbìyànjú náà. Ẹ̀sà ìgbèrò ìṣòro láti ìlà látẹ̀. Ẹ ní ibi nàìjíríà dédúró lónìí yìí ṣe gbogbo àwọn ẹja yíyan ṣe káàkiri jẹ mọbàlì èyí táwọn òkú táwọn yẹn ń sọ tí wọn dé tàbí tí wọn dáná sí kàmáàrà lọjà tí wọn káàkiri yan tí ìwọn yẹn náà àtúnyìn máa jẹ mọ kí ló kù ká fẹ́ máa wá jẹ báyìí àti pé ká bá wá jẹ àwọn kinní yẹn ìjẹ́ dọ́pọ̀ ní nǹkan kan ká lè máa jẹ ká lè máa bá agbára èéfín ẹgbẹ́ tí ò nínú kọ̀dákọ̀dá ti jẹ ìgbé látìláláṣẹ lọ́gbẹ́ rẹ̀.
0: Mo like question yẹn àwọn questions tẹ̀ ń bi wá ní tẹ̀ ń bi doctor nísìnyí doctor máa padà wá dáhùn èèyàn kan béèrè pé tabari ọ̀gẹ̀dẹ̀ tó fi kánbàdì bò báwo la ṣe máa mọ̀ doctor ló mọ̀ wọ́n lọ́ máa ṣàlàyé èèyàn kan tún béèrè pé àwọn èéfín tá à ń gbé mì yìí ṣé kò sí nǹkan tá a lè máa jẹ láti máa fi pa oró ẹ̀ àti ìjàmbá tó lè ṣe nínú ara. Hello.
5: Hello sir, ẹ káàárọ̀ sir.
0: Pápá straight to the point.
5: Ẹ jọ èmi tí mo bá yín sọ̀rọ̀ mo ní cancer ìdíta tí ń yàgbẹ́ báwo ni mo ṣe lè gẹ́ẹ̀tì ní ìgbẹ́ kí mo lè lò nira yẹn pọ̀
0: ẹ̀ṣánú mi. Èṣù máa ti pọ̀ àti gbà ó lẹ́tí ní cancer yìí.
5: Ya 2023 ni mo ti wa lenu e.
6: 2023.
5: Bẹ́ẹ̀ni.
6: Ibi tẹ́ ti ń ṣe gálò sodo sí.
5: Bẹ́ẹ̀ni ma.
6: Ṣé ti lọ sí hospital?
5: Mo ti lọ, wọ́n ní wọ́n máa ṣe operation gbé ìyá wọn láwọn òṣè, wọ́n ní kò ní.
6: Èló ni wọ́n pe operation gbà yẹn?
5: Wọ́n ti ọ̀rọ̀ owó mo ní mo rẹ́dì ìbẹ̀tì wọ́n ní rárá wọ́n ní kò sáté nǹkan táwọn bá ṣe àwọn eré kankan mú nǹkan bẹ̀.
6: So ẹ dẹ̀ máa rí gáṣe.
5: Mo ti ń yàgbẹ́ nọ́mà bẹ̀tì tó wá ṣẹlẹ̀ sí ni pé ibi tí mo ti ń tọ̀ ibẹ̀ ni mo ti ń yàgbẹ́ báyìí.
6: Ibi tí a ti máa ń tọ́jú ara obìnrin.
5: Bẹ́ẹ̀ni ibẹ̀ ni bẹ́ẹ̀ ti ń jáde.
6: Ibẹ̀ ni gá ti ń jáde nísìn.
5: Bẹ́ẹ̀ni ibẹ̀ ló ti ń jáde.
6: Ó dá ìpè lẹ́yìn ètò.
5: Sẹ́yìn ni kí n ṣe àbí dọ́kítọ̀.
6: Dọ́kítọ̀ lẹ máa pe èmi kẹ̀.
5: Ẹ já fún ẹ bá fi nọ́mbà síta ara
6: wí ní. Dọ́kítọ̀ pe nọ́mbà èmi kẹ̀ kí mo mọ̀ lẹ́yìn bottle water ti pure water ato ni adura to ororo adura ma worry doctor pe number e se o dabo
5: ma
6: ko ti ba nseto ko nso pe mo confess are seto ni bi mo na ri nisin lati 2023 leyan ti wa lenu cancer opolo ogbon wo lenu yan fe ba gbe hello
7: hello anti sikito
6: papapa
7: lori ewe le jade yin saba ti yin eja tába ti rẹjà yíyan tába àkọ́kọ́ bọ̀ tába ti bọ̀ wàhálà yẹn á dínkù ọ̀gẹ̀dẹ̀ kambad ó yí láti mọ̀ ká gbóhùn rẹ̀ ká tó jẹ́ kọ́ tó burú ara ràn wá lọ́wọ́.
6: Àmì tí kambad yẹn mi ń wo pé ti ọ̀gẹ̀dẹ̀ kambad yẹn tí wọ́n bá jẹ́ bímbọ̀ èmi ń wo pé èyí tó máa rá mọ́yàn ní ahọ́n mọ́ ẹnu bọ́tẹ̀ mi ò mọ̀ ẹ́ mọ̀ pé mi ò mọ̀ ń pa ẹ̀ dọ́kítọ̀ ló mọ̀ ẹ́ ló.
8: Ẹ káàárọ̀ mà.
6: Pápápá.
8: Mo yẹ ṣàdé rẹmi lẹkun ẹjọ ọrọ kan mo tẹ tó fẹ bi nípa funfun tá n jẹ torí mo ṣàlàyé àpàdé ibì kan tẹ pé wọn ti ń ṣe fún bẹẹ pé wọn máa da owó mọ àwọn dìtàgẹǹtì yìí.
6: Màmá ṣe é rí ẹ fojú yín rí.
8: Ojú mi rí.
6: Ẹjẹ Jésù wọn da ọṣẹ tá a fi ń fọṣẹ ọfọ ìtọ ń dá sínú ẹ.
8: Ọṣẹ ó mọ wọn dá sínú ìmí wọn máa sọ á lọmù sí nínú ẹjọ bí òní kánkó ṣe ní mọ jùlọ.
6: Ṣo possible o da doctor ma sọ taba padà dé ẹ ṣe lórí Facebook nene thank you darling Oluwatosi Daniel thank you Olaleke Olutoyin Alaba Yusuf DJ Ketekre Olabode Solomon Abiodun Lamidi Adewale Latif Kehinde Ojo Awa Awo Ọjọ́ Awọ́ Adébọ̀jẹ̀ Yusuf Ọládiméjì kíkẹ́ lọ́mọ Òjẹ́dòkun Abiola Akínwálé Abọ́sẹ̀dé Rufus Adébáyọ̀ Abimbola Olúgbénjó Ṣolúgbénjó ni Ọmọtáyọ̀ Ṣaléwá Ọlárẹ̀mìkì Ìbílẹ̀ Adébáyọ̀ Tìmílẹ́yìn Ọláwálé Àlejò Ẹṣẹ́ Dọ́kítọ̀ máa pe nọ́mbà wọn tá a bá ti padà wá ẹ dúró síbẹ̀ ẹ má lọ tó bá ti di 11:30 gẹ́gẹ́ a máa padà wá torí Màtíní ọmọọba ó ti wọlé báyìí pẹ̀lú fìlà lórí láti wá ka ìròyìn sí létí léde tiantia Chikitu àwa padà wá tọ́lọ́run bá sọ bẹ́ẹ̀ láti wá ka ìròyìn sí létí léde fínìfínì èyí tá a mọ̀ sí pidgin ìgbà ẹni dókítà ṣẹ̀ṣẹ̀ máa wá wọlé wá ẹ̀dẹ̀ máa gba nọ́mbà wọn bí nbọ̀ nlé mi ó kàn lé mi bẹ́ni pé ó ń lé ewúrẹ́ dànù máa fẹ́ lu ẹ̀ pa máa fẹ́ wo wárí ṣèbí abẹ́ bíríjì mọ̀lété ló máa ń gbà lọ́lé máa ní kọ́ ṣínà sa ẹ ẹyẹ yan mi à ń bọ̀ ọ tí ì dé.
9: Lágelo FM jagaba gbogbo rétíò.

ijọba orilẹ-ede ti Burkina Faso náà ni wọn ti bẹ̀rẹ̀ fún ìbáṣepọ̀ ilé ti ọdọmọran pẹ̀lú orilẹ-ede wa Nigeria gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ohun ilé tó jáde láti ẹni tó jẹ́ aṣojú fún orilẹ-ede ti Burkina Faso sí orilẹ-ede wa Nigeria tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ẹni tí ń ṣe Sinov Edoni náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ohun síta nígbà tí ó ní ìpàdé papọ̀ pẹ̀lú àwọn aṣojú ilé tó wá láti orilẹ-ede wa Nigeria níbẹ̀ ni mínísítà ọ̀hún náà ni ó tún ti ṣàlàyé ọ̀rọ̀ ohun síta wípé ìbáṣepọ̀ ilé tí àwọn fẹ́ ni pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹni tó tún jẹ́ orílẹ̀-èdè ti Mali àti orílẹ̀-èdè ti Niger òun náà ni ìbáṣepọ̀ ọ̀hún náà ni yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè ọ̀hún kí ó tún lè rú gọ́gọ́ sí i nínú ìfọ̀rọ̀wérọ̀ ilé tó wáyé ní olú ilẹ̀ wa nílùú Abuja níbi tí ìpàdé àpapọ̀ ọ̀hún tí ó ti wáyé pẹ̀lú ẹni tí ó jẹ́ aṣojú láti orílẹ̀-èdè wa Nàìjíríà Awu Gado níbi tí ìpàdé ọ̀hún tí ó ti wáyé inú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún àti ìbáṣepọ̀ ilé tí wọ́n tọwọ́ bọ̀ òun náà ni yóò fọwọ́ ba ètò ti ètò ààbò àti ètò ọrọ̀ ajé àti àwọn ìgbáyégbádùn ilé tí àwọn orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n lè gbádùn láàrin ara wọn mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde David Umahi òun náà ni ó ti ṣàlàyé ìpè àwọn ìfọ̀rọ̀wérọ̀ ilé tí ó lọ lọ́wọ́ báyìí àwọn àkànṣe iṣẹ́ ilé tó lọ lọ́wọ́ báyìí ni agbègbè ti Benue òun náà ló jẹ́ pé ó ti lọ lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé àwọn ilé ilé tí ó ti ń wo níbẹ̀ òun náà ni àwọn yóò ṣe àdínkù bá níbẹ̀ náà ni mínísítà òun náà ni ó ṣàlàyé ọ̀rọ̀ ohun síta pé lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu òun náà ló jẹ́ pé ìgbáyégbádùn àwọn èèyàn àti àwọn àkànṣe iṣẹ́ òun náà ló jẹ́ àfojúsùn ilé tí ó mú lókàn ayé ààrẹ Bọ́lá Tinubu Umahi òun náà ló ṣe àbẹ̀wò sí òpópónà ti márosẹ̀ ọ̀hún ilé tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní òpin ọ̀sẹ̀ níbi tí ó ti ń ṣàlàyé tí ó sì ń ṣe àbẹ̀wò sí àwọn ọ̀nà ọ̀hún níbi tí àwọn kọ̀ǹgìlà ti ń ṣàlàyé àwọn abalabi tí ó kù sí láti ṣe níbẹ̀ náà mínísítà ọ̀hún ti wá ṣàlàyé wípé ọ̀nà ọ̀hún ilé tí ó wà láti gúúsù ìlà oòrùn bọ́ sí àárín gbùngbùn ti àríwá àti ti gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni àwọn yóò rí pé ó yọ̀ kùlùlù ilé tí yóò sì lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà kí ló tún lè rú gọ́gọ́ sí i onílé náà ni yóò ṣe àǹfààní fún àwọn tó jẹ́ àgbẹ̀ àti nǹkan ọ̀gbìn láti lè máa takọ́sọ́ láti agbọ̀n ibìkan bọ́ sí agbọ̀n èyí tó kù

ọgá àgbà pátápátá ilé iṣẹ́ ọlọ́pàá lẹ́wà ẹni tí í ṣe IGP Ọlátúnjì Díso òun náà ni ó ti pàṣẹ báyìí pé tó jẹ́ igbákejì rẹ̀ ní ká ti ilé iṣẹ́ ọlọ́pàá fún ti agbọn ti zónù keje ti Abuja ẹni tí í ṣe IG Victor Ọláìyá òun náà ni kí ó kó àwọn ikọ̀ rẹ̀ sódì kí wọ́n sì balẹ̀ bàgẹ̀ báyìí síjọba ìbílẹ̀ ti Bugu ní ìpínlẹ̀ ti Niger Díso náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ó ṣe àbẹ̀wò sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ilé tó ń bẹ̀ ní ìpínlẹ̀ ti Niger ibi tí ó ti ń ṣàlàyé pé àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún àti ẹni tí ń ṣe IGP IG AIG Victor Ọláìyá òun náà ni kí wọ́n rí pé ó wá ojútùú sí àwọn tí wọ́n jí gbé ní agbègbè ọ̀hún nígbà tó ṣe àbẹ̀wò ọ̀hún náà ló lu àwọn ọlọ́pàá ọ̀hún lẹ́gùn ẹnu tí ó sì tún rọ̀ wọ́n pé kí wọ́n tẹpẹlẹ mọ iṣẹ́ eléyìí tí wọ́n yàn láàyò ọwọ́ kan náà ni ó tún ṣe àbẹ̀wò sí ẹni tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe gómìnà Mohammed Umar Bago níbi tí wọ́n ti gbà á lálejò níbẹ̀ ló ti wá ń fọwọ́ sọ̀yà fún wọn wípé pẹ̀lú akitiyan iléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka iléeṣẹ́ aláàbò ti ọmọ ológun lẹ́wà òun náà ni àwọn yóò fọwọ́sowọ́pọ̀ láti rí pé wọ́n rí wá àwárí àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ti Niger. ìròyìn àgbáyé ló ń ṣe ti ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

ìjọba orílẹ̀-èdè ti South Korea ọ̀nà ni wọ́n ti ṣe ìṣepọ̀rọpọ̀ sí àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ìṣúná tí ó tún jẹ́ mínísítà bákan náà fún ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè ọ̀hún níbẹ̀ ẹni tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè ọ̀hún ti ṣe Kang Kong Sing ọ̀nà ni ó ṣe ìkéde ọ̀hún lórí ẹ̀rọ móhùnmáwòrán ní òwúrọ̀ òní ibi tí ó ti ń ṣàlàyé wípé bí wọ́n ṣe yan Lee Young-lee ọ̀nà ni ó jẹ́ pé yóò wọ́n dipò ọ̀hún gẹ́gẹ́ bí ìṣípòrọpọ̀ eléyìí tí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún eléyìí tí ó pa ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ti ṣe Lee Jong-yong ọ̀nà ni ó ṣàlàyé bí bá pé àwọn ìṣípòrọpọ̀ ọ̀hún ọ̀nà ni yóò jẹ́ kí iṣẹ́ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọba àti ìpínlẹ̀ ọ̀hún ti orílẹ̀-èdè ọ̀hún kí ó tún lè rú gọ́gọ́ sí wàá ṣàlàyé pé àwọn ti ń ṣe ìgbáradì báyìí fún ètò ìdìbò eléyìí tí yóò mú wọlé àti fún ètò ìṣúná eléyìí tí yóò mú wọlé bákan náà ní ọdún 2027. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Guinea-Bissau náà ni wọ́n ti kéde àwọn agbábọ́ọ̀lù wọn eléyìí tó tóbi 51 eléyìí tí wọ́n kéde wọn ṣáájú ìdíje kòmẹyọsọyọ fún ti ìdíje ti AFCON 2027 eléyìí tí ó ń kọ̀kan lára àwọn náà ló jẹ́ pé wọ́n mọ̀ kojú orílẹ̀-èdè wa Nàìjíríà ti kọ ti Super Eagles tó jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù ọ̀hún náà ni wọ́n kéde látàrí bí àwọn ṣetán láti pàdé orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí ó bá di ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé àwọn ṣetán láti pé àwọn fi ojú orílẹ̀-èdè wa Nàìjíríà gbolẹ̀ kí àwọn lè bá ní àǹfààní láti yíyọ láti kópa nínú ife ẹtilẹ̀ aláwọ̀ òdodo ti AFCON 2027 eléyìí tó ń bọ̀ nígbà ló jẹ́ pé kò agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ìrètí ti wà báyìí pé àwọn náà yóò kéde àwọn agbábọ́ọ̀lù wọn eléyìí tí yóò mọ̀ ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà ní kòpẹ́kòpẹ́. Wọ́n ní àpapọ̀ ìròyìn àgbáyé fún ti ẹ̀yálẹ̀ta ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́ àwọn kókó eléyìí tó ṣùyọ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba orílẹ̀-èdè ti Burkina Faso náà ni wọ́n ṣetán báyìí láti ní ìbáṣepọ̀ eléyìí tó dán mọ́rán pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Àgbà iléeṣẹ́ ọlọ́pàá IDP Dísù òun náà ni ó ti pàṣẹ báyìí pé kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n balẹ̀ bàgẹ́ sí ìpínlẹ̀ ti Niger láti wá àwọn tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ ti Bugu. Ìjọba orílẹ̀-èdè ti South Korea òun náà ni wọ́n ti ṣe ìṣípòrọpọ̀ sí àwọn òṣìṣẹ́ ọba ilé ètò ìṣiṣẹ́ ní pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè ọ̀hún. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Guinea-Bissau òun náà ni wọ́n ti kéde àwọn agbábọ́ọ̀lù eléyìí tuntun 51 ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní àpapọ̀ ìròyìn fún ti ẹlẹ́ta ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn eléyìí tí ó lè takọ́ sọ́jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn ìta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbí kẹ́ darapọ̀ mọ́ orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà Lagilu FM 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà Lagilu FM 96.7. Tunde Ọ̀làwò ló tún ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Bàbá Tunde Moronkeji Martini Salao ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn òun náà lẹ́mọ̀ gbọ́ ròyìn lórí Amúlùmálà pẹ̀lú CC Ṣèkìtọ́ Mọ́kùrùnbẹ̀wẹ̀ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: nkan to nse wa ni Nigeria nisin boya gbogbo agbaye ni ma pe o koja malaria malaria wa nbe yes but hey Olorun jo shanu fun wa DJ Ketekre thank you Adekunle Kabiru thank you lori Facebook ati pada di ese te wa nbe iya to ni awon ni jejere oju ara ibi teyan tin se ga yen to so pe won ti wa lori e lati bi 2023 to fi di pe ba se nsoro lowo yi won ni awon o le se ga lati ibi ti ga ye ko ti gba jade mo pe ga ta won se oju ara awon lo ti n jade nisin ta ba fe toilet won ni to ti ba lo ga elomi le ma mo nkan si mo mi ni bai ga na le pe ni nkan ta n pe ni keni lori radio won le n to ba n se ibe ni won ti n se igbonse nisin oju ara la won ti n se igbonse won o se lati oju ibi to ti ye ko ti jade mo won lo na lati 2023 ni awon ti wa lenu adupe lowo Olorun pe Olorun a gbo won san lagbara Olorun awon po opolopo na wa to je pe kini ta n so yi na o n se awon na sugbon won fe so lori radio oda eyan ko mo fe pick call eni to se private mi o temi mo nkan teyan se fi private number pe wa eje ka wo na private number lo fi pe wa a o ti call ti okay a ma gbe pe tori awon ti won ba fe ba wa soro won le raye ba wa soro hello
1: ẹjọ ẹka yẹn
0: papa kan straight to the point
1: yes ẹjọ si báwo lèyàn ṣe máa mọ̀ sí èèyàn bá ní cancer yẹn because bí ẹni yẹn ṣe ṣàlàyé pé ní àtọjú ìdí nǹkan kan náà wà ní ibi ojú ìdí ọkọ ni tó lérò dóródó báyìí mi wà mọ̀ bóyá òun ni mo ṣe pé.
0: Sẹ́rí kíní tẹ̀ ń sọ yìí nísìnyí ó yẹ kí gbogbo wa lọ máa ṣe àyẹ̀wò ẹ máa pè torí ẹ̀ mo ṣe ń bẹ ìjọba tẹ bá wo ọ̀sẹ̀ tó kọjá mo bẹ̀bẹ̀ mo pe ìjọba mo bẹ̀bẹ̀ ẹ̀yin ẹjọ́ tí ìjọba ọba fẹ́ ṣe fún wa ẹ̀yin tọ́lọ́hún bùkún fún mo pé ìgboro rẹ̀ rìn nísìn ẹ̀yin tọ́lọ́hún bu kíní díẹ̀ kúkú sì yìí ti lọ́wọ́ tọ́lọ́hún bá bu kúkú sì yìí sí mi lọ́wọ́ wàláì màá mọ̀ pé mi ò lè gbé lọ tí n bá kú láyé màá fi ran àwọn tí mo bá lè ràn lọ́wọ́ ní ọwọ́ mo fẹ́ rọ̀ wá mo fẹ́ bẹ̀ wá ẹ dákun ẹ̀yin international bodies ẹ̀yin company tó yẹ pé agbára wà lọ́wọ́ yín tẹ́ ẹ lè fi ẹ ní àwọn owó kan tẹ́ ẹ lè bọ́ kó síta tá à ń pè ní csr corporate social responsibility tẹ́lẹ̀ wọ́n máa ń ṣe gbogbo nǹkan yẹn bọ́ tá a rí mobile ẹ jọ̀ tó bá lè pé ẹ̀yin international ẹ̀yin tí ọlọ́run bùkún owó yìí fún ni tó yẹ pé ẹ lè pé bíi márùn-ún mẹ́fà ẹ lè sọ pé òkè o ẹ fẹ́ san owó kí about ẹ kí 20 people kọ́ lọ ṣe àyẹ̀wò cancer kò yé yín ẹ jọ̀ tọ́lọ́run bá fún yín ṣe ẹ pè mí ẹ dákun torí mo láwọn kọ̀ọ̀kan náà tó yẹ pé wọ́n ní kinní lára ẹ̀rù ń bà wọ́n wọn mọ̀ bóyá cancer ni bóyá cancer kọ̀ bọ̀tẹ́ bá dé hospital tó bá láwọn fẹ́ ṣe àyẹ̀wò pé káwọn fi wo kò máa ń ṣọmọdé owó doctor nísìnyẹn nìyí wá nísìnyẹn nìyí ní nǹkan kan sodo sí òun ní ìdí náà kò yé yín and early detection is the best tó bá tètè rí cell cancer cell yẹn wọ́n lè tètè pa tó bá ti pa ó máa kó kangara ẹ lọ bó ṣe rí tó bá ti kúrò ní ibi tó yẹ kó wà tó tún fọwọ́ kan ọba tó tún fọ́ká bí dókítà ṣe sọ yẹn tó fọ́ká sí àwọn other organs ìgbà yẹn ni láti control ẹ̀ máa di wàhálà ó dàbí ìgbà tí epo kerosene dà sílẹ̀ kò yé yín tó bá tán kó sílẹ̀ kò ṣe ó sì easy ju ìgbà tó bá fọ́ para sílẹ̀
2: epo kerosene yóò dà sórí omi
0: tẹ́kọ̀ kẹ́rọ sí bá dà sórí omi wọ́n ní bí cancer ṣe máa rí lẹ́nu ẹ̀jọ̀ mo ń bẹ̀ yín ẹ̀jọ̀ ẹ̀ṣàánú àwọn èèyàn ẹ̀jọ̀ yín tọ́lọ́run bá fún lágbára bó jẹ́ èèyàn mo tiẹ̀ ní máa lọ sí àwọn ibi tó ti ń ṣe àwọn àyẹ̀wò pé ṣe máa ń ṣàyẹ̀wò cancer tó bá níyẹn èlò lẹ fi ń ṣe é ká wá mọ̀ pé òkè o ṣe máa bá wa mówó wálẹ̀ díẹ̀ Ọlọ́run ni kò ń ṣe mí mo ti bẹ̀rẹ̀ irin ti postrate ìrìn postrate enlargement wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bá àwọn tó ń ṣe àyẹ̀wò pé ẹjọ́ ṣe lè bá amú wálẹ̀ 6,000 lẹ́ ń ṣe tẹ́lẹ̀ ká tó mọ̀ ó ti di 11,000 ó ti di 12,000 nísìnyí mo tún gbọ́ pé ó ti di 16,000 ẹni tí ò tí jẹun báwo ló ṣe fẹ́ rí owó tó máa lóun fẹ́ fi san owó kínní ẹjọ́ ẹ̀yin ìjọba àkókò ẹ mọ̀ pé àwọn tá a máa ń dìbò fún yín náà rèé e wo ti je pe oke eyan ko ma je pe oke chikito ohun wa fun awon 20 ko e ma fun mi lowo yen hospital ni ke san si direct ohun wa fun awon eyan 20 wa awon eyan 20 ko se cancer ko se ayewo cancer fun won boya won ni abi won ni ko ye yin and the prostate no wa awon eyan 20 awon okunrin 20 ko se ayewo prostate fun won okay ama ba tin ba won ile ise ayewo soro pe ejo e ba wa reduce kini e ba won de ni esi ton fun mi won ni ton awon eyan ba po won ni ton awon eyan ba po ti number yen ba po pe awon ma reduce e dada but ti number o ba po pe ko pe awon na pe tori awon nkan ta awon na fi nse ko nso modo owo la won nra ejo mo beyin mi o sako ejo number mi in case te ba fe ni lowo 08012181451 ologbojo babegun won ti relede won kokunrin wa 25 years ko wo 35 40 ko wa to obirin wonu ile ko wa ma so fo obirin yen pe ni ose to koja trailer nbo la lori bridge molete bi trailer yen se nlo ni keke maruwa ntele leyin ise ni keke maruwa yen gba trailer la teyin trailer ba jabo la tori bridge molete e da ku trailer ti keke maruwa ewo lo lagbara ju but because baba lakete o sise wa gbejo wa konrin fun wa tun konrin by day fun ko dide ara nkan ta nje na ni opolopo okunrin na wa won nsun wa to ti lale bayi wa to elomi le to emewa emefa emeje ti le ba su ti o ba se UTI urinary tract infection o le je prostate depending age teni yen wa o le je prostate enlargement ejo eyin eyan eseyan ran wa lowo awon okunrin pọ to fe se ayewo yi but owo si lowo won ejo ni mo fi n ro ijoba pe ko jo ko ti e sanu wa ko siju anu wo wa now ka to lo ngba yen kini iya yen so iya yen ni awon ni kini e cancer yen pe o ti wa ni ibi ta awon ti nsu pe nisin awon o su ni ibi ta awon ti nsu mo you can imagine such thing bimbo ki kini ma jade lati oju ara obirin oju ara le obirin tin su ah mi mo condition to obirin yen wa but eyin tolorun ba fun lagbara lati se ran lowo fun edakun edide ejo edide edide ma wo ran because inira le obirin yen fi n soro nigba to n soro nigba ta n seto yen ma so fun yin pe ko n se mi na olohun ni mi o ko kin dede dide kin ko ni oya e lo sori radio oya ka ma pariwo eto gbodo je eto to ma bi nkan to da now doctor mo fe si oju opo fun sile fa awon eyan lati bere bere lowo yin direct tori ti ba ni mo tun ni ibere ti mo fe bere lowo yin o to ni sugbon ti woman yen o ti woman yen ti ba gbogbo o ti da gbogbo system ru tori nisin mi o mo ibere ti mo fe bere ko ti e le ye ni o ma nkan ku ni saturday thursday to koja ki lo pa ikini na lo pa aisan jejere oju ibi teyan ti su ohun na lo pa man ta nso iyawo e wa nle opo nisin ko ye ki cancer ma pa eyan ka ni ayewo wa teyan le tete mo mo de nfa koko ipe awon PPFN eyin na edide ejo tele ma nse otofe ki lo nsele bayi te ma wo oju ara awon obirin lati mo boya te ma se pap smear fa won obi lati mo boya won ma ni cervical cancer either now or in future ejo edide eyin te ba ni ibere fun doctor 08109123708675 doctor eyin na e pe number yin awon to ba ni ibere won a bere lowo yin leyin eto won a de le bere nisin won le pe wole nisin lati bere 09123708675 oni number radio station wa tẹ́lẹ̀ fi pè wá wọlé tó bá jẹ́ ìlú òyìnbó ni +234814249 1006 oya doctor ẹ bá a pe nọmba tí ẹ jọ ẹ dúró náà
1: hello ma
0: hello
1: ẹ jọ ọmọ fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ doctor
0: on gbo
1: won ni ki gbameti ko awon
0: won ni ki
1: ko ile
0: ti mi so
1: won ni ki ni ta bere ni ti mo fa bere mo wi pe se ti mo ba ko ile fun won ni minister ko se ja pe gbameti won ba lo government of city ibe le ma sanwo si se ma se gbogbo e si awon mo ma gba doctor se gbameti lo ma ma ronu won si ti ta ba ko fun ni ati private awon ni ise se ni
0: ẹ jẹ́ gbọ́ nǹkan tó sọ ìyá àgbọ́ nǹkan tẹ́ ẹ sọ ẹ ní pé kí ni.
1: Mo ní tí gọ́ọ̀mẹ̀ntì bá pálé fún àwọn alágbò mo ní ṣé gọ́ọ̀mẹ̀ntì lè máa máa rọrùn ọtítù yẹn ni àbí àwọn àwọn oníṣẹ̀ṣe yẹn ló máa máa rọrùn torí gọ́ọ̀mẹ̀ntì ọtítù wọ́n bá gba dọ́tọ̀ síbẹ̀ wọ́n gba nọ́tìsì síbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ló máa sanwó ló máa sanwó fún wọn bọ̀ tó wú tí wọ́n bá ń pa patient tó bá wá
0: gọ́ọ̀mẹ̀ntì
1: náà
0: máa sanwó sí ibẹ̀ yẹn
1: ni
0: ò yé mi ṣé ti yé mi mà. Doctor ìbéèrè woman yìí make sense fún àǹfààní àwọn aráàlú náà ni wọ́n ní ṣé tí gọ́ọ̀mẹ̀ntì bá gbà yín láyè bẹ́ẹ̀ ṣe ń pariwo káàkiri pé ṣé tí gọ́ọ̀mẹ̀ntì bá gbà yín láyè pé hospital yẹn ìṣẹ̀ṣe tó bá ti dálẹ̀ ṣé àwọn ìṣẹ̀ṣe yẹn náà lọ máa handle ẹ̀ láwọn máa wà in charge àbí gọ́ọ̀mẹ̀ntì ló máa wà in charge ẹ̀ torí hospital tàwọn ọ̀gá yín tí government dálẹ̀ tí èèyàn bá lọbẹ̀ government àgbà nọ́ọ̀sì wọn àgbà doctor téèyàn bá lọbẹ̀ àpò government làwọn èèyàn máa ń sanwó sí.
2: Ẹ ṣe atọ́kùn ètò ní àkọ́kọ́ ẹni kí n pe nọ́mbà mi.
0: Ẹ pe nọ́mbà yín.
2: Nọ́mbà tèmi lélẹ̀ 08038296792 08038296792.
0: Ẹ bá ṣe ìbéèrè
2: yẹn. Nípa ìbéèrè tí ìyá wa jù sórí afẹ́fẹ́ ṣe rí ìjọba àwọn ló mọ ọ̀nà tí wọ́n lè gbà ṣiṣẹ́ àkóso yìí fúnra wọn ṣe rí a máa ń pè ètò kan ní PPA ìyẹn la pè ní public partnership ṣe rí àwa tí ìjọba bá gbé ilé ìwòsàn kalẹ̀ ṣe pé ní ìsìn a ní àti ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ewé àtegùn ìjọba lè gbà wọ́n síṣẹ́ síbẹ̀ wọ́n wà tó máa wà níbẹ̀ táde máa gbowó oṣù lọ́wọ́ ìjọba àwọn míì wà tó jẹ́ pé ọ̀gá ara tiwọn gangan ni wọ́n irú àwọn báyẹn ìjọba lè ṣe partnership pẹ̀lú ayé pé òkè o a máa máa fún yín ní owó ìrànwọ́ oògùn tó yẹ kẹ́ ẹ fún wọn ní 50,000 ẹ jẹ́ ká máa fún yín díẹ̀ kẹ́ náà ká subsidize fún yín ẹ máa fún wọn ní 20,000 bá ṣe lè jọ ṣé nìyẹn.
0: ọ̀dà ta ló tún ní ìbéèrè lágbára ọlọ́run ní sátidé tó ń bọ̀ yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí gbogbo àwọn ọkùnrin tí wọ́n nípè níjà nǹkan wọn tí ò gbé rí gbogbo àwọn ọkùnrin tó bá nípè níjà àìsàn sétọ̀ a fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún yín ìdánilẹ́kọ̀ọ́ tá a dẹ̀ ń sọ ọ̀fẹ́ ni àgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹni bọ̀dẹ̀ máa rántí pé oṣù tó lọ a ṣe ẹlẹ́ẹ̀kan la ṣe gbogbo yín dẹ̀ tẹ̀ dẹ̀ wá ẹ dẹ̀ mú nǹkan lọlé ó dẹ̀ dùn mọ́ yín nínú bọ̀ eléyìí ta fẹ́ ṣe yìí o sátọ̀dé tó ń bọ̀ yìí ni ẹ má mi sí ẹ ẹni tó bá fẹ́ wá kó pè mí lẹ́yìn ètò ẹ ló.
3: pápápá ìbéèrè mi ni wípé àwọn ọkùnrin báwo làwọn ṣe lè dá àgàbí fáwọn ni wọn ò rí wọn fi mọ̀ pé káńsà ló ṣe àwọn ìbéèrè kan sì wà kí wọ́n béèrè lẹ́ẹ̀kan wípé à ń jẹja dúdú à ń jẹja ilé ìsìn àjẹ kí làwọn nǹkan tá a lè máa lò fún máa pa owó kí yẹn lára wa dọ́kítà ò dáhùn rẹ.
0: Ẹ ṣe rí ìbéèrè yẹn ìbéèrè tó dáa ni à ń jẹ dúdú à ń jẹ kíní torí ẹ̀ mo ṣe ní kí dókítà pe nọ́mbà wọn síta ẹ lè pè wọ́n lẹ́yìn ètò nǹkan tẹ́ ẹ lè ṣe sí ẹja torí ẹja tó ń sọ nísìnyí èmi ò ń fi ṣeré àgàgà ti pa ńlá yíyan yẹn àbí bò bí ń bọ̀ kí la fẹ́ wá ṣe nísìnyí àgàgà pa ńlá yíyan yẹn èmi ò fi ṣeré kò yé yín especially tó bá ti jẹ́ tọlọ́ra èmi ò fi ṣeré so wọn ẹni tó bá ní ìbéèrè lórí yẹn ẹ máa pè wọn lẹ́yìn ètò kí.
2: Olótú yín tó ṣẹlẹ̀ lélẹ̀ ẹ ṣe pẹ́ bí wàá lè rí pé kí ni àwa oníṣègùn ṣe láti jẹ́ ìrànlọ́wọ́ fún gbogbo tó wà nílà.
0: Bẹ́ẹ̀ni
2: mo sọ níbẹ̀ mi mo ní àwa akọ́ṣẹ́mọṣẹ́ ti ṣe ìwádìí
4: mo ni ani emo iwadi ta ti se nipa awon ewe ati buwa se ri furu nkan bayi to se le ronrin ani awon iwadi ta se jade ta ni ogun ta fun anti poison se ri anti poison ni ogun ta ngbe laruge fun awon eyan wa ni isin eni ti o ba mo pe nkan bayi tin se ohun abi eni ti o fe ki nkan yen se ohun ko gbiyanju ko ni anti poison yen lowo
0: iyen lori prevention oda ambo out ide 08091237086 75 oni number ti e le pe si lati bere ibere lowo doctor eh lati bere ibere tere mi ti bere temi woman obirin ti kini yen sele si hello
5: hello ma e ka lo ma
0: yes ma
5: ojo doctor ni mo fo da soro nipa nkan kan to yo emi na lenu bi ese otun mi bayi ni bi lapse o ku ni tai tai ko si nkan ta ti le si ofin
0: ti to kan jo ofin ti a le se si bi pe ko si e gbe nbe won lati bere yen eyan o le wa lori radio ke yan ma biru thank you dede k adeniyi adebisi babalola ibrahim muhammad thank you gbogbo yin ti e n pe wa e se eyin te n pe lori phone mi e ma pe ori phone mi ni ti to ba ti di igba ta ba kuro ninu kulu e le pe wa hello
6: hello ma
0: yes ma
6: so obirin ko ku eto ma obirin ko so nkan kan leko o ni orin nipa ogede ogede yen lo so te yan ba ti ra ogede to ni won ma fi kabadi se yan seyan ba ti je enu eyan ma fa ni so ko ti mo notice lori ogede yen ni
0: e se doctor mo so na pe ta ba pada di pe ma so bi ogede yen se ma ri woman ti so pe teyan ba je ogede yen enu ma ma fa bako bako ma but mo wa wo pe igba bawo le yan se ma fi kabadi bo ko e fi nko le ko pon te ba wo igba kan mo ra mango gbomo oso wa ti mango gbomo oso wa nta mo ra gbomo oso mango kan ah bi mo se nje bayi o se lo se lo nfo mi bo mo se je o nfo mi ni eti gidigidi gan te ba de ri ngba ti won le lori igba o fine baje o pon o clean mo wa mo pe won fi won bo eleyi mole ni eleyi o pon fun ra e lati ori kini e lo an gbo yin
7: e mo ni ki nkan ti won be se pe bawo na se le detect iru esan yen ni
0: ẹri bọ́ ṣe lè detect àìsàn yẹn ta bá ní kọ́ máa yànnà náà ẹ̀ lórí rédíò nísìn àkókò péréte la ní ẹ lè pè wọ́n lẹ́yìn ètò àti pé ẹ̀yin tẹ bá ráyè láti wá sí sẹ́mínà tá a sọ yẹn níjọ sátọ̀dé ọ̀fẹ́ ni kò sẹ́ni tó máa gba kọ́bọ̀ lọ́wọ́ anybody free of charge ni tẹ bá mọ ọjà ajimobi ní scout camp ibẹ̀ láti fẹ́ ṣe scout camp ọjà ajimobi tó wà ní ẹgbẹ́ ìdí odò ńbẹ ẹgbẹ́ baptist church tẹ bá ti gbọ́ scout camp ibẹ̀ láti fẹ́ ṣe tẹ bá lè wà gbogbo ẹ̀ náà ni wọ́n máa kọ́ yín ní ìlànà tẹ́ ẹ lè gbà láti ṣọ́ra. Hello.
8: Igi tó dúró.
0: Ma.
8: Agúnsí mi. Kò sí náà wọ́n mọ bí ẹ̀fẹ̀rẹ̀ ṣe rí káwárì ṣe rí. Ẹ rí orí àwọn Húsá. Ẹ rí báyìí pé kékeré báyìí ni. Yóò wẹ́ sí yóò green díẹ̀. Ẹ̀jẹ̀ ń bá bò yóò fẹ́ẹ̀sì ni. Àwọn ẹ̀wọ̀n tí ó kábàdì wọ̀ fẹ́ẹ̀sì. Òfin ni wọ́n ẹ̀mí òjò kan lókè òjò ni ọ̀dà. Pọ́ńgò gan bí kòkòrò wà láàrin rẹ̀. Lọ́wọ́dé jẹ́ lọ́nà àwọn orí àwọn Húsá. Lórí àwọn ará òde gangan. Olókìrí gangan. Ọwọ́ ẹ̀kì ni. Àwọn ọmọ ẹ̀bá yóò wọ ojú. Ẹ̀rọ ẹ̀rọ ọgbọ́n ni lọ́nà ètí tí wọ́n fi nǹkan bò tí tí àwọn ẹni tí wá sí wá òun ò ní bá òun ọlọ́run bí a sì jẹun ọdọ alẹ́ nu kankan ìjọba bàbá wa náà mọ̀ jẹ́ ajẹ́ o ìkẹ́tọ́ orí mi rí o ẹ̀kọ́ ètò.
0: Ẹ ṣe mà ṣẹ́ẹ́rí àti ẹ̀ ń sọ pé wọ́n fi kábàdì bo kínní ẹ̀kan wà tó yẹ pé mo gbọ́ ọ̀rẹ́ mi gangan ló ṣẹlẹ̀ sí inú ẹ̀ wà gbà tí mo kéré màmí máa ń se ẹwà ẹwà yẹn máa ní kòkòrò ẹwà máa ní kòkòrò a máa yọ kòkòrò yẹn tábà rí iyọ tán a máa se ẹwà yẹn bẹ́ẹ̀ a dẹ̀ máa jẹ́ àtẹwà tí kòkòrò yẹn nǹkan kò dẹ̀ ní ṣe wá ìgbà tí mo kéré nìyẹn bọ̀ nísìn kẹtọ́rí ẹ̀wà tó ní kòkòrò ẹ máa rìn jìnà torí kíni ó ní kíní kan tán fi sínú ẹ̀wà nísìn ìgbà tí ọ̀rẹ́ mi lọ ra ẹ̀wà tó fẹ́ máa bẹ̀rẹ̀ níta kòkòrò kún ó ní láti da ẹ̀wà yẹn nù ìgbà tó tún wá lọ rà mí ẹni tó lọ rà lọ́wọ́ ẹ̀wà sọ pé ó ní nǹkan tán jù sínú ẹ̀wà pé kò gbọ́dọ̀ jẹ́ kí kíní yẹn kọ òun ní ọwọ́ pe o ma mu nylon lo ma wo sowo to ma fi mu kini yen to ma fi sinu aso kekere to ti ya to ma ta iye to ma so si arin ewa mo ni a nkan ti won ni ko ma kan e lowo to le ni ko so si arin ewa tawon eyan ma ra awa de ma ra ewa yen se nkan ti o ye ko kan yan lowo o ko wa lo kan wa ninu Nigeria e se hello
9: hello my customer. Yes, yes, this is part of the day. I want to enjoy the day. They look good. You know, they come back and they go to the day. I go up and they can see you on this. Maybe they keep on better to be. So I was going to be like, go on our party, that is how I'm a friend. So the party is on the day, but better people become back to any day. It's not there. Oh my God.
0: I'm going to go to the house. Si number e temi yen emi a wa forward e si number awon ti won bo wa se idanilekan yen ofe de ni ko se nton gba kobo lowo anybody e ma te atejise oruko yin ati ojo ori yin oruko yin ati age yin oruko yin ati ojo ori yin e ma te si mi lori phone iyen le mi a se kini ma papo ma wa te si number ti o ye ki o lo ki won ba le sa awon ti won fe se idanilekan yen fun lofe hello
10: e ba tun number doctor
0: Aoda doctor won ni ke tu number yin pe fa won
4: e se 080 3829 6792 080 3829 6792
0: Hello, last caller.
11: Eka Roma.
0: Yes, ma.
11: Yes, ma. Oru komi ni mommy.
0: Kosile ati fe dide.
11: Okay. Mommy, e jo ma, mo ni riri kan pe igba ti mo lo ero eniyan a duro ti mi. Mama so pe kile ni duro ti mi fun. I say Alorun lo ma fi sinu elubo. Mo wa so lojo ko. Mo wa ni ko gbe elubo yen ni ma ba lo mi wa surprise. Ko to de mo ba lo bi mo se ba lo mu lanu eni ko de yo kuro ni ejo o mo ni ki so fun esi
0: okay o ta ba o gba ilubo wa ke lo alom de wa nnu e
11: alom to tobi wa ninu e but later to mo je yan to ye pe oninu fufu mi mo bo se ma gbe osinu mo wa lo pe onje lo nta ma ni bu ma iwa te wu yo ta ki lo de te fi salom sinu elubo oni ko ma ba wo lo n fi ma ni ko da ati gba yen atemi atawon mo mi atoko mi ki n to je nta o te bi ma pa mi bi ma denu le ofin dano nu shop
0: oda e se eyin eyan ti gbo ko se pe boya chiki to ko mo mo n se ni e ti gbo gbo nkan to n sele olohun ba mi a wa pelu wa doctor ti pe number won te ba fe ba won soro le ba won soro eyin te ba de fe wa pelu wa lori idanileko ta fe se ofe ni e le pe e le send the letter ti jese oruko yin ati ojo ori yin si mi bayi ma papo ma send e si number awon ti won fe se idanileko fun gbogbo wa lojo yen e je ka toju ara wa emi gan ti ko gbo si onje itani si boya ma ti diku die die ko lohun jo ko sanu fun wa boya ma emi na gbo sinu oko nsin ma wa won ton ma ba mi gbin awon nkan te ma ma je si ori ile kekere ti mo ni olohun ba mi a wa pelu wa 08081218145 oni number ti mi chikito te ba fe ba mi soro ti gba ti doctor olohun ba mi a wa pelu wa mo si wa pelu won bi e le pe mi te ba get number won lati ba won soro e se esike ti wole wa a wa ma wa yin lo lori je ko mo abi se mo get e so o se oko mi e bimbo god bless you she afi gba to charge kini bimbo o ti bu phone je ti ba je eyan e se o da bo

0: o se se ki o kopa ninu figagbaga e ja loju oja na abo ijo gbodo mo gbenu sa anbo
1: Lagiluwa FM 96.7.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed day. Contact AHUN accredited agents, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026. To book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-67-383369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijẹ́mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
8: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
8: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
9: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
8: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
8: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
12: Ọlọ́run àbú Stanley Ayọ̀dẹ́lẹ̀ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfi ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Màmá Wòlíì Obìnrin Mẹ́rì Alárápẹ́, Prophet Mayọ̀ Wáfẹ̀yíjì, Pastor Emir Adéọ̀sán, Evangelist Dr. Bọ́sí Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sí Adéwùmí, pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́. Àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀. Ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀. Ọjọ́ Friday ni press night, àkòrí ni Olúwa Wọlé wá sàn. Ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lẹ́tẹ́ nìbàdàn 081-3501-0191. Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
13: Ìlera lọ́rọ̀.
14: Kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápẹ́ ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlèégbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tá ìsọfiṣẹ́ bùbá lára ẹ̀dá ló ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
13: Látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
15: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
13: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 FM.

0: 247 *1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó website www.kashia.ng.
1: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mo wà lá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Mo ti Cashier. Mo ti Cashier.
2: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: gbéra nínú ayé onígbojúgbò níwò ní tèmi tó gbà jẹ jésù sì máa sàn kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà là kórí ìtọ́dún yìí o mo gbé ni ẹtú ẹyà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lé epo pop park filling station tó wà lórí bridge world lálójúkọ jájọ nkú ẹgbẹ́ rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru wọn ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúpọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní láre tẹríba torise yenga avi prophet suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 09025202724 yéésù pété rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Javis PL iCare Foundation ló ń lọ gbọ́dá tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ̀ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 0701-022-55
1: ojúlọ́ba ara ò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Ladilu FM 96.7.

0: alone. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naga the celebrating independent, make you too join Golden Take Celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm and you fit stake multiple times because the more you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play reach 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dolamo. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users, oh, play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still draga for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they'll be.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Mo ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Ó yẹ ìròní wìtìwìtì ní Mercy Camp kilomita 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ńbẹ́ o.
7: Ìpínlẹ̀ Ọ̀yọ́ akọ́ àlejò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ amètìtì. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí, igun ẹgbẹ́ àwọn obìnrin ó ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀ ní pápá ìṣeré Liberty Òkè Àdó Ìbàdàn láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearer. Tọkùnrin tobìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì ààrẹ Dr. Ali Leidele, APC National Women Leader tó tún jẹ́ agbátẹrù TTB ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń rọ takọtabo ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ láti tún yẹ́yẹ́ tún yẹ̀yà pàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola PhD TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi Ọ̀pátúndé Ọ̀yọ́ State APC Women Leader, Engineer Dọ̀tun Sanusi alátìlẹyìn TTB. Wọ́n ṣèléwájú ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti gbàlejò aya rẹ̀. Tọkùnrin tobìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. APC Progress.
8: Kí ni à ń márùn báyìí àbí sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
9: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
10: Ẹni tó bá wa sẹ̀ ń bá mí ìyẹn ni kò ṣe dáadáa láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
11: Lẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home, iléeṣẹ́ tí ń bá ní sẹ̀ ń bá mí òkú tí wọ́n tún bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́ kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi é ṣeré. Tí ẹ bá fẹ́ ṣe ń bá mí, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and bearer wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ ẹ̀ casket. Ẹ máa bọ̀ lóní ìrànràn lọ́wà. Private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Jẹ̀gẹ̀dẹ̀ Olú Láyọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 081-43-504-426 àti 080-76-26-2803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.
12: Bóyá nínú ìpàdé máa jẹ̀mú tó máa kún fún ìyanu. Ọlọ́run olùfẹ́mi òní o, ó tún ṣe jẹ́ agbára.
13: Oṣù mẹ́ta tó ti yípo fún iṣẹ́ agbára. Jésù máa nígbà ṣe nínú ìjọ sí AC Monday Gabriel Ministry. Bọ̀tẹ̀lì 12 hours for mysterious prayer. Ọjọ́ Sunday 13 September 2026 látàgọ́ méjì òwúrọ̀ di méje ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a war. Gígí ọ̀rọ̀ kan ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já ọ̀nà máa là nípasẹ̀ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé ẹ̀. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àní bábá tún ní ṣe. Máyọ̀wọ́ ọ̀nà bájọ́ olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọ́lá Kẹ́mi Taiwo Òrùbí Òkìkí Láyọ̀ Emma Ọpáyàmí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday 13 September 2026 látàgọ́ méje òwúrọ̀ 7 a.m. CAC Monday Public Ministry NTC Bra kó wà ní ìyájọ́ Kúnlífrò NTC Gọ́mbà Láùtí Pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa pa

0: Assalamu alaikum fun gbogbo muslimi ododo tin je ran lati lo sile Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu nkan damba suno Hajj Umra service won tun se eto umra lo sosu umra December umra Ramadan 2027 ni san die die ile se mukadam ba suno Hajj Umra service ti pe ama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa siara ofe onigbadegba pe baba ile se mukadam ba suno Hajj Umra service rin ajo itosona ati ise to dara lase lati bere titi de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 Oloya shopping complex Ojabode nilu Ibadan e pe wa loni sori 08034075325 ati 08123331119 mukadam ba suno Hajj Umra service fun igbekele itoju ati rin ajo dide ile mi
1: Lagilu FM 96.7
2: Eka bo pada lati eka ipolowo oja ikoni lagelu re lagelu FM 96.7 oke gajoke ile funfun bala felele nle Ibadan be ba se ndarapo mo wa e lo wo wa live and direct yen ni ikoni bani dore ti Facebook awon ti wa nbe biba e se ngan ni o te wa nbe yen tori ti wa *347*1004*2#. Ye ma fi gbori wole lori ti cash eyin abojo opo taye lukara yen www.cash.ng ma yi koto yen laipe e fun eyin te ba ni boya pe ni jakan be ni kankan te fe bere yen lori ti cash e le pe number ti mu fe pe yi e le pe 0201 330 6194 0201 0201 330 6194 yen call asan ni direct call ni yen ba je pe whatsapp yin ti whatsapp message 0902 602 6314 0902 602 6314 WhatsApp message nibe yen ba ni kankan te fe so Emiliano Martinez iko ti Chelsea o ti bale ka sinu ko ti Chelsea yen laaro toni e ba ba nso nipa agba ball yi owo to nlo bi 7.5 million pounds o ni won fi pari re modun meta li logbon lati nu ko ti Aston Villa yin be gangan re ade won odun meta o lo towo bo de won odun meta lo lanfani lati towo bo pelu iko ti Chelsea o sese ki o kopa yen ninu figagbaga ti ni nigbati iko ti Chelsea ti won ba nkoju iko ti Brighton yen ni ago meji osan e laipe yi ori pe o wa eligible lati play o ori pe ko to di deadline won ti lanfani lati register Emiliano Martinez looto o di aro ni iko Chelsea se kede pelu na de sinu iko ti Chelsea ti won pari gbogbo paper yen sugbon won ti register re ko to di deadline yen ni ago meji la osan ojo eti Friday ni deadline gbogbo player kan ton fi register won ton awon iko Chelsea won ti lanfani lati register re ko to di deadline yen lojo Friday ni bi ago meji la osan ti gbogbo e ma close yen won ti register already le to tumo si pe afani nbe buluko wa wo oluko ni won le lo bayi e o le gba ifigagbaga ti toni e le ri loju le e ba ba nso nipa Emiliano Martinez Sanchez bi kalaye opo okeraja ri pe ninu ko ti Aston Villa na lohun ati gba tan ti gbe Zion Suzuki ko Aston Villa ti gbe Zion Suzuki lati nu ko ti Parma won ti dogbon pa Emiliano Martinez na ti egba won ti mo bi oro re nlo o ti e je pe iko Juventus lu kokko gbori wole yen ni bere osu ama sibe di yen o pada bo si oko la Olorun to wa so pe ninu ko Chelsea ya o sese koko pa yen ninu figagbaga ti o waye laipe laarin ko Chelsea ati ko ti Brighton Mudashir Ishao e seun gan ni o lati oke o bakan na Idowu Joshua Adelani Simple of Manchester United Abiodun Oyelade Adegboye Omotayo Adese Beauty Ayomide ese gan ni Obaka bakan na Daddy K ese gan ni te wa nbe en tori ti wa Femi Oruwale egbon mi dada Kasim Olabisi Adetoyin ana won le alawuje ni ese gan ni Up Chelsea Olayiwola Abibayin Lakola Wole Up Chelsea ma to do ona Ibadan Salako Ola Adua ese gan ni Adebayo Said Sunday Eseun Gani Seun Ezekiel Oyedeji Ayo Bami Uthman Alani Eseun Gani Ademola Ahmed Olori Adekemi Alimat Adegoke Adetoyi Aya Igbon ni Ya Lawuje Eseun Gani Alatani Yafi Owo ni Koko ni Laisola Ademola Adeyemo Afa mi dada ni Ilu Cairo Lorilede Egypt Adesope Idris igboyin pata mo ki mo nbo mo tun bo lapa abe yin ro po biba dakun e mo ibinu ninu ko ti Liverpool leyin ti ifigagbaga tana pari to tun bo sami ayo meji meji agbabolu nigba kan ri ninu ko ti Liverpool won ni gbagbe won yen Steven Gerrard ojo di mimo yi pe ninu ko ti Liverpool lowo yi olùkọ́ ni nílò láti karamasiki gbogbo àwọn agbábọ́ọ̀lù tó bá fẹ́ dàbẹ́ ni pé wọ́n ń ṣe bí ọ̀lẹ́ kó bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n bá ti ń gbọ́ sáà yìí pẹ̀lú bí ikọ̀ Liverpool ṣe ń ṣe wóróworó bí owó inú àwo yìí olùkọ́ ni ó níṣẹ́ ṣe o gẹ́gẹ́ bí Steven Gerrard ṣe jẹ́ kó di mímọ̀ ó tẹ̀síwájú ní Nico Williams agbábọ́ọ̀lù tí àwọn tà nígbà kan lọ́nù kọ́ ti fún kó tó gba inú kọ́ ti Northern Forest lo o ni ko to ni sa 2022 na ta gba ballu yi agbowo eyin yen ni apa alafia o ni ko ye ki agba ballu ko ye ki Liverpool ta gege bi Steven Gerrard se je ko di mimo o na sise pelu agba ballu nigba to wa ninu Liverpool Academy o je oluko ni fun won yen ni sa 2017/18 o ni agba ballu ohun mo daada asise ni ikọ ti Liverpool se lati ta gba ballu bakan na Gakpo lati nu ikọ ti Liverpool ajoso ye po oro tin lo laarin ikọ ti Liverpool pelu ikọ ti Manchester City lori ikọ di Gakpo gba ballu o darapo mo ikọ Manchester City pelu adehun odun marun pelu owo kan ile to nlo bi 85 million pounds oni o darapo mo won ni ko pe o seese gbogbo e ko bo si oju ara won be kedere ko ti Liverpool no wura won ran ko ba tin lo lowo kan ki Bradley Barcola won ni ko wole ni lati nu ko ti PSG Gakpo fi nu ko ti Liverpool le Gakpo omo odun 37 ni won o gbe Barcola won o fi replace be kedere Barcola nti e lati inu nkan ti PSG ba n so nipa agba ballu yi o na se daada iyen ni sa tu koja lo ninu nkan ti PSG omo odun 23 ni o mi awon 13 o se ran lowo mejo iyen ninu ifigagbaga ile to nlo bi 45 bo ninu nkan ti Liverpool Gakpo nti e o mi awon 9 o se ran lowo 6 ninu ifigagbaga to nlo bi 42 iyen ni sa tu koja lo Olorun je transfer di gbogbo iko Liverpool ni bi nkan se je niyan Barcola yo se ayewo ara re ni ko pe ko pe ni ko pe ko pe gbogbo oro ti woko lo ni yaju yaju ni iroyin yen yo se ayewo ara re ninu nkan ti Liverpool owo kan to nlo bi 145 million euro ni won ta agba ballu bi nkan se je niyan olùkọ́ ni Mike Carrick ó ti jẹ́ odi mímọ̀ yìí pé ìfigagbága ilé tó máa wáyé lẹ́ni láàrin ikọ̀ ti Manchester United àti ikọ̀ ti Ipswich àwọn agbábọ́ọ̀lù méjì kan Carlos Baleba ní láǹfààní láti kópa bákan náà ni Amadi Alo ono ní láǹfààní láti kópa wọn wípé Carlos Baleba ti ẹ̀yìn agbábọ́ọ̀lù tuntun àyẹ̀rán tán ṣe gbé yẹn ó ní ìfarapa ọkùnrin jí ó láǹfààní láti kópa yóò gbá tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan a ń kú iṣu òun lòun ní tiẹ̀ ní iṣu tó ní bákan náà amadi alohun tiẹ̀ wọ́n ní international break yóò fẹ́ dé before international break ó ṣeéṣe kí amadi padà tiẹ̀ bàbá dẹ̀ ń sọ nípa international break ǹjẹ́ september 21 ni international break yóò mọ̀ parí ní october 6 wọ́n ní before international break ó ṣeéṣe kí amadi alohun ṣeéṣe kó padà dé bí nǹkan ṣe jẹ́ nìyẹn julia alvarez ikọ̀ ti arsenal ìròyìn jẹ́ ó di mímọ̀ pé bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn gbogbo ètò tó yẹ kí arsenal ṣe lórí julia alvarez láti bí ọjọ́ bíi mẹ́wàá kan gbogbo àwọn tó yẹ kán kàn sí wọn ti kàn sí wọn èmi ni àwọn ẹbí julia alvarez ni bákan náà àwọn agbẹnusọ rẹ̀ yẹn tó jẹ́ agent wọ́n ti kàn sí wọn ohun tí wọ́n kàn ń dúró dè ní wípé bí julia alvarez kó nǹkan gan fi kó make decision kó fi ìfẹ́ hàn pé ó wu òun láti wá sínú ọkọ̀ ti arsenal tí ikọ̀ arsenal tí wọ́n ń dúró dè ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí gbogbo ẹ̀ ní òpẹ́ mọ́ transfer window close ìfàìmọ̀ kó mọ́ lọ jẹ́ pé loan ni wọ́n padà lónùú julia alvarez lọ ibi tí ọ̀rọ̀ rẹ̀ dé dúró *347*1004*1*2# ẹ máa fi gbórí wọlé o nínú ọkọ̀ ti tottenham hotspur wọ́n tún padà jẹ́ lánàá ni wọ́n tún padà jẹ́ lánàá lọ́wọ́ ikọ̀ ti newcastle united back to back òun ni wọ́n fún ikọ̀ tottenham hotspur jẹ́ wọ́n ròyìn ibẹ̀ gangan rèé roberto di sabi ó jẹ́ ó di mímọ̀ yìí pé ẹ̀yin olólùfẹ́ ikọ̀ ti tottenham hotspur wọ́n ní ẹ mọ́ bínú bá sì kò í ṣe rí ẹ mọ́ bínú pé ibi tí ikọ̀ tottenham hotspur ibi tí wọ́n fi kọ́ sí ní sáà tó kọjá lọ ibẹ̀ náà wọ́n tún ti rí báyìí ó ní ẹ mọ́ ìbínú ìyá olùkọ́ ní roberto di sabi ló ń jẹ́ ó di mímọ̀ bẹ́ẹ̀ ní búrẹ́dì ń bọ̀ ẹ̀yẹn ṣáàjì á máa dín ẹyin ìṣúná ó ní lára àṣòro eléyìí táwọn ń kojú ni pé àwọn agbábọ́ọ̀lù mẹ́ta kan bẹ eléyìí tẹ́ ẹ̀ rí lánàá wọ́n fẹ́ lọ wọ́n ti ń yọ òun lẹ́nu pá wọ́n fẹ́ lọ anyway òun náà ti fi gbà kámú pé kọ́rọ̀ ajé ti tottenham hotspur kó lè rú gọ́gọ́ sí dáadáa àfi kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ torí pé wọ́n dúró ti òun lọ́rùn páwọn lọ ni àwọn bíi richarlison bákan náà kevin danzo àti matasa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní wọ́n fẹ́ lọ kúrò nínú ọkọ̀ ti tottenham hotspur ní tẹ́ ẹ̀ ṣe rí wọn ládàá nìyẹn ó ní òun náà ti gbà kámú bí wọ́n bá lọ wọ́n wá agbábọ́ọ̀lù mi eléyìí táwọn fi jìrọ wọn gẹ́gẹ́ bí roberto di sabi gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ta lẹni tó ni owó ìyẹn fún tọ̀sán tòní.

0: nígbà tí nọmba yẹn ń yí lura wọn tó ń kọlura wọn lọwọ ókè ó gbé jáde lọwọ kan 0916 ló bẹ̀rẹ̀ nọmba yẹn 4583 ló parí ẹ̀ 0916 ló bẹ̀rẹ̀. ló parí nọmba ẹ ta lẹni tó lówó yẹ fún tọ̀sán tòní kó tó di pé a mọ̀ fi èyí ṣe lọ
1: ṣó ríǹgì àbó.
0: ok o ti ríǹgì báyìí ọ̀ gbígbé ló kù sí o. Hello, ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì lágelú ni. Ayégun kí ló orúkọ yín? Kí lẹ pé?
2: Afis
0: láti Ayégun káàṣẹ ẹ̀ṣẹ́ ti jẹ́rí. Ẹ̀ ń sùn ọ̀sán lọ́wọ́ ni ẹ̀pẹ̀lẹ́. Àti gbà wo lẹ ti ń plè? Ìyá o ti wá sí lọ́sàn-án, o ti bọ́ sójú ẹ̀ lọ́sàn-án, ₦25,000 lẹ fi ṣẹwọ́, ẹ ti fi ₦25,000 ṣẹwọ́. Ọlọ́run ṣeun, o ní gbogbo ọpẹ́ tọ́sí. Kọ́sítọ́mà kí ẹ máa pè yín, bówó yẹn o ṣe wọlé, wọn ó jẹ́ kẹ́ ẹ mọ̀. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Lápá bíbí ńlá ti máa ṣẹ́wélé, ókè Ritalizin, òun àti Iliman Ndiaye, ọmọ bíbí orílẹ̀-èdè Senegal yẹn. Iliman Ndiaye ó wá láti inú ikọ̀ ti Everton, òun ó cross sínú ikọ̀ ti Tottenham Hotspur. Ritalizin, ọ̀rọ̀ ti ń wọ̀pọ̀ láti gba inú ikọ̀ ti Everton lọ ibi ó ti wá náà nìyẹn. Kó padà lé. Lápá bíbí ni ti máa ṣẹ́wélé yẹn fún tọ̀sán tòní. Bàbá mi ẹni ọlọ́mọ ní Chicago ní Illinois lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ ṣeun gan ni. Ó wà pẹ̀lú ẹjọ́ sí jòjò aláṣẹ ẹjọ́ sí outfit ìyẹn lórí ring road Mbàdàn. Àjọ wà ni Alhaji Mulak ẹ ṣeun gan ni. Alhaji Akeem Ome ẹ ṣeun gan ni. Láríwájú ọmọ Sóni Bárẹ́ ní Brampton ní Canada. Ìyẹn Adéyẹmí ọmọ ọba ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ ẹ́ torí tiwa. Lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babatunde Ọmọláwo Alex Ferguson ló máa dágbére. Àbí Bọ́lá Sadi olójú ẹ máa gbádùn mi lápá ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Sikiru Ayinde ojú ìtèrè lórúkọ títí èmi ọmọ Àkítí Korí nígboro ọdẹ ọmọ Àkítí Korí wà. Títí ọ̀la tá a tún máa pàdé. Eré àtayọ̀ pẹ̀lú Bùkún yẹn láfi pàdé ó dàbọ̀.

0: ẹ̀rọ ta fa fi gbogbo ọjọ́ òní ta fi dúpẹ́ ta fi jó ta fi yọ lọ́dọ̀ ọlọ́run ọba ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ fún gbogbo retí eléyìí tá a rí àti eléyìí tá a rí fún gbogbo ogun tó ń bá wa ṣe eléyìí tó ju rí àti eléyìí tí ojú ò rí òní ọgbọ́njọ́ oṣù kẹjọ ọdún 2026 òní èmi àti ẹ̀yin tá a mú ẹ̀bọ̀ pẹ́ wá sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run tó jẹ́ ká rí oṣù eléyìí tó gbẹ̀yìn ọjọ́ eléyìí tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ ọdún 2026 ọjọ́ sunday eléyìí tó gbẹ̀yìn nítorí a ṣì ní 31 ìyẹn ní ọ̀la ka tó rí sínú oṣù october a fi gbogbo ọpẹ́ a fi gbogbo ìyìn a fi gbogbo ògo fún ọlọ́run ọba fún àǹfààní oore ọ̀fẹ́ àti ìwà láàyè eléyìí tó fi fún wa lọ́jọ́ ti tòní ìkànnì lágẹ̀lẹ̀ 96.7 fm ibẹ̀ òǹlẹ̀ ti ń gbọ́ wa ní ọ̀sán ti tòní sunday oyoyo òun lẹ́tọ̀ fọlákẹ́mi mighty ọ̀nà orúkọ tèmi àwọn kan máa ń sọ wá ni pé tán bá gun ẹṣin nínú èèyàn kò ní kọ ẹsẹ̀ ẹ wo ọ̀nà ọpẹ́ tèmi pọ̀ rẹpẹtẹ nítorí pé ní ọ̀sẹ̀ tí eléyìí ta ṣẹ̀ṣẹ̀ lò tán ìtàn àbílẹ̀ ta ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ṣe mọ̀ pé ọ̀pọ̀ ogun lọ́lọ́run bá wa jà tá àti ẹ̀rí ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé tèmi àti ayé gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa ìdílé eléyìí tá fi ń dúpẹ́ tá fi ń yọ pàápàá jùlọ èmi ní ìdí ọpẹ́ méjì gbáǹkan gbì báyìí tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run mọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan náà wọ́n sì mọ́ nídìí èyí mo dúpẹ́ mo yan ọlọ́run lógo tó ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò sunday ayẹyẹ tí mo wà lánàá kó tó di òní wípé àwọn ohun tó ní ṣe pẹ̀lú ìdílé òun náà òun la máa ń sọ lórí ètò sunday ayẹyẹ láti ìsìn títí di aago méjì ó sì lè mí àti ẹ̀yin tá a jọ máa wà níbi ṣùgbọ́n ní àkọ́kọ́ mo gbọ́dọ̀ mú ní sísẹ̀ntẹ̀lé ẹ ti mọ̀ wípé èmi fọlákẹ́mi mighty èmi ò kí ń fi birthday mi ò kí fi ń ṣeré rárá àti rárá ìdí nìyẹn tí màá fi máa kí gbogbo àwọn èèyàn tó jẹ́ pé òní òun ni ọjọ́ ìbí wọn mo dúpẹ́ mo sì bá wọn yọ pàápàá jùlọ fún arákùnrin Amos Ọláolúwa Arówóló wípé tí wọ́n ṣe ọjọ́ òbí lọ́jọ́ ti tòní mo bá wọn dúpẹ́ mo sì bá gbogbo ìdílé mi dúpẹ́ pátápátá mo wá ń gbàládúrà wípé ẹ̀gbọ́n mi àtàtà ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lágbára ọlọ́run àwọn yẹn a máa lé sí ìgbà yẹn a máa lé sí gbogbo ohun tí ọlọ́run tó fi ń ṣe lórí ẹ̀ kò ní bàjẹ́ láṣẹ ilé wa Amos happy birthday to you brother I love you tó fún gbogbo àwọn èèyàn tó ẹ pò ní náà lọ́jọ́ bí wọn mo tún bá wọn dúpẹ́ mo bá wọn yá ọmọ gus wọn ń ṣèyàn yẹpẹrẹ wọn ń ṣèyàn lásán wọn ń ṣèyàn játijáti fún ìdí èyí mo bá yí dúkẹ́ ọjọ́ kan báyìí tí oṣù august ta fi kó ẹrù ẹ̀ ta fi lọ́kọ́ ní tìwá mẹ́rù lọ láṣẹ ìlédè wa gẹ́rẹ́ bẹ́ẹ̀ òun ló ṣe máa rí ẹ ti mọ̀ pé gbogbo ìgbà tí òòrùn bá ti jáde báyìí ọjọ́ bí àwọn kan ni bó ṣe jẹ́ ọjọ́ bí àwọn kan bẹ́ẹ̀ náà ló jẹ́ ọjọ́ tí àwọn kan ń rántí fún rere ẹlòmíì ó jẹ́ anniversary ẹlòmíì ó jẹ́ ọjọ́ tó rántí nǹkan kan àbí èkejì gbogbo ohun tẹ́ ń rántí lọ́jọ́ ti tòní tínú yín dùn mo gbà ládùúrà wípé inú yín ò ní bàjẹ́ lórí ẹ̀ lágbára ìlejò àmọ́ kí ọ̀rẹ́ mi pàtàkì Fúnmi Ajiroba Salami àti Bisi Ajiroba tí wọ́n ṣe ayẹyẹ ìsìnkú màmá wọn tí wọ́n papòdà eléyìí ní sátidé friday àti saturday yìí ó lè kínka ajis kololo mo bá yín dúpẹ́ wípé ẹ̀yin ẹgbẹ̀yìn ìyá yín lóòótọ́ ó máa ń dùnyàn kó dẹ̀ sí bí àwọn arúgbó wa ṣe pẹ́ tó àìfẹ́ kan lọ ṣùgbọ́n ọlọ́run sọ pé òtítọ́ ẹ mọ́kàn mo sì gbàládúrà wípé ẹ̀yin màmá tún máa àtúmọ̀ dá jù báyìí lọ àpọ̀rẹ́pẹ̀tẹ́ tayọ̀jẹ́ ajẹ́jẹ́jẹ́ àtúndì lọlé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó gbogbo àwọn tó dájọ́ nǹkan tó dá sọ́nà mo gbàládúrà pé ọjọ́ náà kò lágbára làwọn kan fẹ́ ṣe àwọn kan fẹ́ ṣílé àwọn kan ṣá lóríṣiríṣi nǹkan aláyọ̀ tí wọ́n ti mú sọ́nà mo gbàládúrà pé ọjọ́ yìí á bà wá láyọ̀ mo dẹ̀ wá ń fi ọkàn àti ẹ̀mí mo fi ń gbàdúrà fún àwọn tó wà lórí ìdìbò lẹ́ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí mo gbàládúrà torí pé Ọlọ́run ọba afọwọ́ tọ wọn ara wọn á dẹ̀ yá gbogbo tó ń lò fún yín bóyá nílé ìwòsàn nínú ilé bí kíbi tẹ bá wà bí nínú ìjọsìn ni gbogbo tó bá ń lò fún yín abà yín lára mu ẹsẹ̀ yín òun náà lẹ fi máa dìde kúrò níbẹ̀ lágbára Ọlọ́run àmì àmì àmì lónìí olóhun tí mo mú wá tó bá sì yá a ó ṣe ojú òpó sílẹ̀ ṣùgbọ́n a ní láti lọ sí ojú ọjà èmi àti Abimbola Sadiq àwa náà làwa ń bí Abimbola fẹ́ gbé wa lójú ọjà mo mọ̀ pé ẹni gbé kúrọ̀.
1: Lajini FM 96.7 Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemat Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemat Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemat Superstore, cheaper, quality and satisfaction.
2: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Gagaga
4: Gamsi
3: gbogbo ya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni
4: Ganusi aba mixture
3: agba ogun
4: amara soji
3: ta fogide ewe ategbose
4: jo lo tinu
3: Ganusi
4: paraba wo degbirin to ngun fe ni tele tele
3: Ganusi aba mixture ni ogbelura
4: binu ko tinu ngun gbodogbodo
3: ti san ara gbogbo fe sise pe
4: tori keri kara nro ni
3: lati joko dide fuya wa dagirase
4: on re san ara die die nu
3: ya sawari egbogi Ganusi aba mixture
4: o si fe dalabuku lodo lolufe re
3: bo ba dere ale
4: Ganusi aba mixture ni ogbelura
3: eran re o si kan si lori okele
4: gedegede ara fifo danu
3: mara fuye
4: Ganusi aba mixture
3: nlagbade fun o
4: to bare ni 80 odun
3: to tun bu amade niyawo
4: ara re tun ta kutukutu
3: irufe Ganusi aba mixture
4: nlo gbelura
3: Ganusi aba mixture
4: o tu wa kaakiri le taja ogun
3: ati lagbe ni
4: kari kari
3: asin wa lagbata jake jalo le Nigeria
4: Ganusi aba mixture
3: fast kenny Nigeria enterprises lo se
4: idojuko NNPC filling station
3: legbe bridge olon kemi
4: Lagos Ibadan expressway mbadan lo wa
3: telephone 0808168 9617 0808168 9617
4: Ganusi lo karauta kebe
3: gagaga
5: Ganusi
6: Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Agun badu po makamuso Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo loja to nta imule gugu ni so wonya wonya secret tin midunbe owo fun gbogbo en to loye to damo
7: sibe yin na ngbo
6: sibe en rise re ni gboro
7: afai ba won dowo ko
6: lai ro burukawo
7: owo ni kon lo le se o
6: ma doubt e Lagelu FM 96.7 gbagbo gbaju gbaja gbagi oko
7: won ti gba yera bata nle yi
6: bawujo le se to ngun safefe
7: to mo ja se polo oja ti o ta
6: gbera nle
7: darapo koja wa
6: gbogbo ara Lagelu FM 96.7
7: iki walahi alubarika
6: polo oja nbe
7: kerin ope ka e
8: oruko mi woli ati ajirere temi tope eje jesu mo ma bole latori oki ni ojo ketala osu kesan

0: Jésù se ma sọ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation. Ìyípadà là kórí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tún ẹyà máa bọ̀. Iṣẹ́ òhun tó máa wáyé lọ́jọ́ sẹ́ni September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́pọ̀ pápá filling station. Tó wà lórí bíríjì wó road lájojúkọ jájọ nkú. Ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgọ́ mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òhun ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì. 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látorí òkè lọ́fẹ̀. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni. Láre tẹríba torí ṣe. Yenga Avin, Prophet Zuma, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 09025202724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn gbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus. Australia, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333

ẹ ṣeun tẹ́ ẹ̀kẹ́ kúrò ní ìkànnì lágẹ̀lú 96.7 fm orí ìkankan sí èèyàn kan ní ìdí ṣé ni kò delete àwọn nọ́mbà tó wà lórí fóònù kò save àwọn èèyàn kí ni ìyẹn mi anyway that's just by the way tí ọkùnrin bá ń sọ wípé òun ni olórí inú ilé kí ni ìyẹn kí ló túmọ̀ sí tí ọkùnrin bá ń sọ wípé ohun tí ń bá sọ òun ni abẹ́gẹ́ kí ni ìyẹn túmọ̀ sí ǹjẹ́ ó túmọ̀ sí pé nǹkan tí obìnrin bá sọ abẹ́ oge ǹjẹ́ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ tí obìnrin bá sọ kò ní kò hold the water ni àbí ká lè sọ pé kò wà important àbí ká lè sọ wípé àmọ́ ni kí ni nǹkan tí ó túmọ̀ sí tí ọkùnrin bá sọ wípé èmi ni olórí èmi ni adarí èmi mò ń darí inú ilé yìí ṣé a lè sọ wípé tọkùnrin bá ní téèyàn bá lóun lòun darí ẹ mọ̀ téèyàn kan tọkùnrin téèyàn bá wà nu mọ́tò tí a bá ní awakọ̀ tó wà nu mọ́tò ṣé àwọn gbébí tó bá gbéyàn lọ ó di dandan ibẹ̀ lèèyàn gbọ́dọ̀ lọ kí wá ní ayé obìnrin ní inú ilé torí pé ẹnìkan ni wo èmi ò lè gbà kọkùnrin control mi o èmi ò lè gbà kọkùnrin control mi ǹjẹ́ ọkùnrin gangan ǹjẹ́ ojúṣe ọkùnrin àbí ayé ọkùnrin ni láti control ṣó máa ń jẹ́ kí obìnrin fíl pé ṣó òun wà jámọ́ kankan ni ìgbà wo gangan lobìnrin need control ṣó mean pé obìnrin yẹn obìnrin tó wà nulẹ̀ kò ní ọpọlọ tiẹ̀ láti ròyìn àbí báwo gangan ló ṣe jẹ́ à ń sọ̀rọ̀ nípa control ìdarí nínú ilé ṣé ọkùnrin nìkan la fi àṣẹ ìdarí sí lọ́wọ́ ni àbí obìnrin náà lè gbà láti darí ìgbà wo la lè gba obìnrin láàyè láti darí nínú ilé àbọ́kùnrin nìkan la gbà láàyè láti darí ṣé àǹfààní wà fún obìnrin tó bá gbà kí ọkọ ẹ̀ kó darí ẹ̀ ṣé àǹfààní wà fún obìnrin tó bá gbà kí ọkùnrin kó darí ẹ̀ gbogbo wa náà la mọ̀ wípé ọkùnrin òun ni olórí ilé kí wá nìyẹn kí ni ìyẹn túmọ̀ sí lọ́dọ̀ títí yín ṣọkùnrin nìkan ló ní àǹfààní láti sọ ohun téèyàn máa ṣe ní inú ilé ṣé ọkùnrin lè jẹ́ olórí ṣùgbọ́n kí obìnrin má wàá dà yẹn kí ó ṣe ṣé mo kẹ́ ọ̀làjú láyè sí ó ti fẹ́ fa oríṣiríṣi nǹkan a ní èmi ò gbà o ọkùnrin lè má dà mí gọ̀ṣúgọ̀ṣú o ọkùnrin lè má dà mí kiri o rárá o tó bá tiẹ̀ máa sọ pé ká ṣe báyìí èmi náà ṣì sọ báyìí ṣàǹfààní wà ńbẹ tí ọkùnrin bá jẹ olùdarí ní inú ilé ṣé ó jẹ nǹkan tí ṣé obìnrin lose anything you know àti pé ìgbà wo gangan la need ìdarí ní inú ilé báwo ló ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ báwo ló ṣe wà ńsìn báwo la ṣe rò pé ó máa tẹ̀síwájú nínú ilé àti sorry ṣùgbọ́n a tún máa tẹnumọ̀ ọkùnrin lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ ṣé ó lè jẹ́ kó sọ ipò ẹ̀ nù gẹ́gẹ́ bí adarí nínú ilé àti pé tí obìnrin bá fẹ́ ṣe nǹkan gbogbo nǹkan tí obìnrin bá ń ṣe nínú ilé ṣó ní láti gba ìdarí ọkọ àbí obìnrin láǹfààní láti dá àwọn nǹkan

oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní àwùjọ wa a gbọ́ táwọn tó ti máa rí tipẹ́tipẹ́ o pa àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọnú ọkọ̀ ìgbéyàwó nísìn àwọn àmọ̀ wọn gangan la lè gbà wọ́n.

tí obìnrin bá wà ní abẹ́ ìdarí ọkọ ẹ̀ ǹjọ́ túmọ̀ sí pé obìnrin yìí ò lè dá orí rò ni ṣó túmọ̀ sí wípé obìnrin yìí kò lè dá orí rò ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìdarí nínú ilé lọ́sàn-án tòní

0: Dr. Ikoni Lagelu 96.7 FM Ibe on letting go. Alo so tun ni ala nfani lati soju oko sile fun awon eyan lati so ohun ti wa loko won lori ntan se lowo lowo ile e ka so.
1: Hello fola kemi.
0: E ka so sir.
1: O ma papa dejo.
0: Yes sir.
1: Ibe ga je ti se lagbaro lodun mare.
0: Amen Jesus.
1: Number 1 orin te kokoko ko yen. Ẹni tó kọ ẹgbẹ́ tí mo ní ìdí rẹ́kọ̀dì mo ti jó tí mo ti dá gbogbo ṣiṣẹ́ rún mi rú.
0: Adéyinka Láṣeyọrí ló ṣe mo yè ló pe àkọlé ẹ̀ mo yè. Adéyinka Láṣeyọrí ló kọ́ mo yè ó ní àkọlé ẹ̀ mo yè.
1: Mo yè.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo yè. Ẹ ṣe gan ni.
0: Ẹ ṣe sá.
1: Ẹ rí lórí ọ̀rọ̀ tẹ bíìrì. Ọ̀rọ̀ ńlá lẹ gbé wá lónìí. Tí ìfẹ́ bá wà láàrin ọkọ̀ à ń kàn tó ara ẹni bí ewúrẹ́ bí àgùntàn kò ní ìdùnnú. Ìfẹ́ tí ìfẹ́ bá ti ń gbé àlàáfíà ó jọba. Ṣùgbọ́n tó bá ti ń di pé ìdílé ń ṣe léyìí yàtọ̀ bá ti láàrin ọmọ wọn àti ayé ẹ̀ wọ́n á máa sọ pé ó ti torí ẹ̀ bá bẹ́ẹ̀ ti wò fọ́ fún un ó ti fa bẹ́ẹ̀ fún un.
0: Ṣé
1: ibi tí wọ́n ti gba lóde nìyẹn. Ìjọ fún balẹ̀ jẹ́ ìyẹn tó fi di pé obìnrin náà máa kíkọ́ ìlówó inú ilé tí gbogbo Robinson ṣe. Ọkùnrin náà sọ fún òun lè tèkì Robinson ló ṣe di fún olùkálukú mọ òun wọ́kùnrin ní níta wóbìnrin ní níta. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó pé àwọn ìdílé kan ló ń darí ọkọ̀ àti ìyàwó rú. Kì í sàwọn kankan ló ń darí ara wọn rú. Mo rí pé kọ̀ǹtù yẹn yẹ́n bá ti ń kọ̀ǹtù ara kí ló kan bàbá àti ìyá lórí ẹ̀. Wípé tó kàn wọ́n ní tó kàn wọ́n ní wípé kálàáfíà ìjọba fún wọn. Wọ́n wà lálàáfíà àtọmọ wọn àti ìyàwó àtọkọ.
0: Ṣùgbọ́n
1: kọ̀ǹdíṣàn ti bá ti ń di wípé wọ́n ń dá sí nǹkan tí ìyẹn kan dá sí tí wọ́n fi kẹjọ́ kankan wá bá wọn. Ìyí ó sọ pé ọmọ mi gbà tí mo fi náwó kò jẹ́ ni tó mọ̀. Ìwọ́ kàn dé ó kàn fẹ́ ọmọ mi ọfẹ́ máa ṣe báyà fẹ́ mọ kọ̀ǹtì ọmọ mi kọ̀ǹtì òwò náà ń kọ̀ǹtì ọmọ wọn. Ayé jọ̀hún àwọn bàbá wo ráyè gbogbo eléyìí. Ìjọ ti wá jẹ́ pákókò tí wàá náà ń tojú bọ gbogbo tí ìyẹn kan tojú bọ. Ọlọ́run àbúrò tì í ẹ máa ń dé tò bọ̀.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun sọ. Raifu Tawakalitu Abiodun ẹ ṣeun. Ǹjẹ́ mọ̀ wípé tí ọkùnrin tó bá ń ṣe tó bá jẹ́ olùdarí nínú ilé àbí òun ló ń ṣe àlàyé nísẹ̀ntẹ̀lé ohun tó yẹ kí ìyàwó ẹ̀ ṣe àbúdàbẹ ni pé ìyàwó yìí bóyá ó ń ṣe kúbọ́kúbọ́ bóyá ó ń bẹ̀rù ọkọ ẹ̀ àbí nǹkankan. Ǹjẹ́ mọ̀ wípé àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé látàrí pé wọ́n nífẹ̀ẹ́ ìyàwó wọn wọ́n dẹ̀ mọ capacity ìyàwó wọn òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀. Ọkùnrin mi ò ní gbà kí obìnrin mi kó ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan nítorí bó ṣe mọ̀ ó mọ àléébù ẹ̀ ó mọ̀ pé tó bá ṣe àwọn nǹkan báyìí yóò ta sí àgẹ̀rẹ̀ ó dẹ̀ mọ̀ pé tó máa fọwọ́ kékeré àbí ọwọ́ tó rọ̀ mu kò ní gbà tó rọ̀ pé oríṣiríṣi ò kò ń ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ ká sàn.
2: Ẹ kú ètò.
0: Ẹ ká sàn sà.
2: Ṣàfọlákẹ́ Ẹni tẹ̀lé àwọn ẹ̀rọ lágbára díẹ̀. Torí nígbà wípé mi ń wòrò bí wọ́n tó nìṣẹ́ ṣe wò wá. Torí ní àtìkọ́sọ náà ni mi ti ní pé ọkùnrin ni adarí.
0: Bẹ́ẹ̀ni.
2: Ilé. Yà. Because now ní ìsìn tí ó fall apart ìgbẹ̀tìgbọ́ náà ara wọn ti dàrú mọ́ra wọn. Tí wọ́n ti inú ẹ̀yà ilé ìjọba wà ń sìn tí ọkùnrin bá ń pọ̀ sí ilé. Àwọn aláyọ̀ ni sọ. Ẹni tọkùnrin bá ń kàn sí ilé ní ìsìn tí gbẹ ń lọ nọmọnọmọ tó bá yá náà obìnrin náà fẹ́ rò pé bíbà tó bíbà tí èèyàn táyẹ̀ dáhùn and something like that the responsible man ó láti máa ṣojú ìfẹ́ rẹ̀ ó láti máa kárí bí along project so tí èrò responsible man tó bá fẹ́ èrò responsible woman adarí rẹ̀ ni kò ní ẹni
0: issue
2: but tí responsible bá ti fẹ́ èrò responsible. Tó bá ń darí ẹ̀ náà kò lọ́ọ́ máa dàbí orí ẹni ìgbà tí ó bá sọ̀tí ìdìbọ̀ ìgbà ní kó máa ṣòro náà láti padà ṣe ẹ̀ má jẹ́kọ́ máa wá di gbogbo ẹgbẹ́ ẹ̀yẹ́ mọ̀ ọkọ̀ máa di sọ̀rọ̀ náà gbogbo nǹkan. So we are talking of responsible type to marry responsible type adarí yẹn ó máa ní homes láti meet. Ẹgbẹ́ tàbí sì máa wà fún gọ́ọ̀mù adarí ẹ̀mú wa yẹn tàbí sì máa wà ń bẹ̀. to run a responsible marriage responsible. But you responsible to be responsible is because to scatter.
0: Ni yen ni eseun shine lati kola yen ni wipe obirin o gbodo gba o gbodo ready lati wa ni abe akoso ko to di pe so pe on gba ki eyan je oko e to ba ti gba lati wa labe akoso okunrin emi ro pe boya ko sin kokoko ti eyan se ninu
2: ebi yawo
0: e ka so sa
2: dọpa ti ni ọtẹ oluwa roti ni oluwa contain ari se apata ibadan ọkọ lolori ile lọpọlọpọ ọgba tọkunrin ba n sise pe emi lolori ile emi lolori ile igba mi ko ni jẹ ki leto tori obinrin ti ma wura e pe se ohun wa lẹtọ kankan ni ile ni o ti wa jẹ pe gbogbo nkan ọkọ ni so eyi to se koko nbẹ ni pe igbọra ẹni ye wọ́n bá gbọ́ra àwọn yé kò dìgbà tí èèyàn bá ṣe ń sú ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun lo lórí ilé kínú ilé tó tò so obìnrin náà lè ṣèṣe olórí ilé nígbà tá a méjèèjì bá ti ń gbọ́ra àwọn yé kò rí bẹ́ẹ̀ ṣe pé bóyá pé ẹ̀ ń bèrè náà pé owó sí pé bóyá torí pọ́kọ bá lówó lọ́wọ́ àbí ò lówó lọ́wọ́ ṣé yẹ kó sọ olórí ilé ẹnu pọ́kọ ò bá lówó lọ́wọ́ tí ìwà ti ṣe pé bóyá pé ó ti gbé gbogbo responsibility yẹn léyàwó lọ́wọ́ o yẹ kó sì lè láṣẹ lórí ilé rẹ níwọn bá tiẹ bọ kí wá ṣe pé kó máa fọwọ lálẹ o kóbìnrin ọmọ kéèké a máa wá fọwọ lálẹ kí èmi náà ni kìnnì kan bí o náà bíbélì sọ wọn ní ọkọ lò lórí ilé bọ olórí ilé tí bíbélì sọ nínú ìfẹ ni o pé bàá lè mú ọkọ mi re nǹkan tí bíbélì ń sọ nìyẹn so tí o bá ti sí pé kò sí pé àgbọrẹ ni yé débi pé ẹnikálukú wa ń ṣe tiẹ lọtọọtọ kò sẹni tí o lè darí ilé obìnrin bóyá pé tó bá gbàgbé kalẹ̀ báyìí kan ìyá máa wọ́kọ́ kí á tún máa sọ pé tọkọ ní ìbáfẹ́ ṣe nǹkan kan á fi lọ́yàwó ẹ̀ nínú mọ̀pọ́gbọ́n tó bá mú wà ní àárín òun lọ́wọ́ láti lè ṣàṣeyọrí lórí nǹkan tó ń fẹ́ ṣe so ìdílé nǹkan tó lè bá rí bẹ̀ ni pé nínú ìdílé ẹni kọ̀ọ̀kan wa ká gbọ́ra wa yé sẹ́nìkan dẹ̀ máa ti wà bá lórí ẹnì kejì
0: lórí ọ̀rọ̀ ibi tí mr oluwa rotimi oluwa contain tí wọ́n sọ yẹn ni mo tiẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ tí ọkùnrin bá gbé ìdarí àbí tó bá ń gbà ẹ̀jẹ̀ ń sọ báyìí tó bá ń gbà fún ìyàwó ẹ̀ ní gbogbogbà ǹjẹ́ ó ti sọ ipò ẹ̀nù gẹ́gẹ́ bí olùdarí nìyẹn ìyẹn mo fẹ́ ka mẹ́nu lọ tí obìnrin tí ọkùnrin tó bá ń gbà fún ọkùnrin tó bá ń gbà fún ìyàwó ẹ̀ ní gbogbogbà ṣáàlẹ̀ sọ pé ó ti wá yí ọ̀dẹ̀ ni abale sọ pé ó ti sọ ipò ẹ̀ nù gẹ́gẹ́ bí adarí nínú ilé àbí ká sọ pé ìfẹ́ ti fọ́ lójú àbò ti di lọ́fun. ẹ̀lẹ́wẹ̀ ẹ̀ka sọ.
3: ẹ̀mi afọlásẹ́mi.
0: ẹ̀ka sọ sá.
3: àkóso mi ní ìyàbọ̀.
0: happy sunday to you sir.
3: ẹgbẹ́ ìṣe gbogbo àwọn tàbí sọ bí ọkùnrin bá gbà fún ìyàwó láti pé kó darí ní ilé níbi tí ìfẹ́ ti sì bá wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó pè wọlé wà kò sọ wípé ó ti gbé orí ẹ̀ sọnù kò rẹ̀ sí ètò kan náà tó ń ṣe tí kò lágbára gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ibi tí ìfẹ́ bá ti wà tí ẹ̀rí dábàá ti gbé bíbélì tá a gbé sọnù níran tá a wà ó ti dà nǹkan rú àwọn ìyá wa tó fẹnu pa lẹ́ẹ̀kan yẹn ọ̀rọ̀ ọlọ́run gbénú wọn gbà yẹn ìyẹn bẹ́ẹ̀ yẹn àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ̀ ṣe é ṣiṣẹ́ dáadáa nígbà yẹn láti sọ̀rọ̀ ọlọ́run fún yàn tí ń gbé níyàn òye ìsìn owó ni gbogbo wọn wá ń sìn bọ̀tà ayé ìgbà yẹn ní ayé ìgbà yẹn bàbá ńlá wa ní àbí 90s àbí 80 something yẹn ọ̀rọ̀ ọlọ́run ṣiṣẹ́ kí jésù gan tó kán tó mú ìgbàgbọ́ wá fún wa níbi ọ̀rọ̀ ọlọ́run gbénú wọn kán tó mú ìgbàgbọ́ wá gan sẹ̀fù gan ọ̀rọ̀ tí gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ ó ń gbénú wọn ó jẹ́ kán tẹríba fún ọkọ wọn gbà yẹn ìgbàgbọ́ ti wá fún wa ní ìgbàgbọ́ náà àwọn ìránṣẹ́ ọlọ́run ìgbà yẹn wọ́n ń sòtítọ́ ọ̀rọ̀ fún àwọn èèyàn wọ́n lè dí gbọ́ ọ̀rọ̀ yẹn ọwọ́ rí ibi gbà á sínú ọkàn wọn ẹ̀nú.
0: mo ń gbọ́ yín sà.
3: wọ́n rí ibi gbà á sínú ọkàn wọn but kì í ṣe ìran tá a wà láti bíi 90 síbi tá a wà yìí so kò sí ìránṣẹ́ ọlọ́run tí ń sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ ìjọ náà wọ̀n gbọ́ mọ́ so ìdílé ti dàrú sí i. bí a bá ti fi ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé kí ìyàwó tẹríba fọ́kọ nínú pétérù ọmọ bẹ̀ náà o so jésù dẹ̀ sọ́nà ọ̀rọ̀ ilẹ̀ látẹnu peter pé a ò tó ní ọkùnrin ò láṣẹ lórí ara rẹ̀ bí kò ṣe obìnrin obìnrin ò láṣẹ lórí ara rẹ̀ bí kò ṣe ọkùnrin ó ń ṣùgbọ́n kristi lórí ìjọ ibi tí kristi bá ti ń gbé nínú ìdílé wọn àtijọ́ máa pàṣẹ ní ilé ni ilé yẹn á dẹ̀ máa lọ bó ṣe kú lọ bọ̀ tó bá ti sí jésù bẹ̀ ìwé lásán ni o ó gẹ̀ẹ́sì tí mo sọ tí jésù bá ti sí nínú ilé yẹn má bínú o òun yẹn ló ń gbọ́ wá sí ní ìdílé tiẹ̀ ń sìn lábẹ́ bó ti kú rí ìrìn àjò ẹ̀mí mọ́ yóò máa ṣiṣẹ́ ń bẹ̀ because ẹ̀mí mọ́ ló ń ṣiṣẹ́ ẹ̀jọ̀ gbọ́ra yín bẹ́ẹ̀ ni ìdílé tó bá ti ní kristi wọn àjọ ọ̀dà sáà ìdílé tó wọ̀n ní ìdànà gẹ́gẹ́ bẹ́ẹ̀ dá ẹlẹ́ran ara ìgbà máa wáyé so orí lokùnrin jẹ́ ìyàwó ìyá wa máa fẹ́ láti fi ààyè orí náà lẹ̀ gẹ́gẹ́ bí jésù ṣe pé orí ní ọkọ bó ṣe rí jẹ́ nìyẹn alájọ ọlọ́run kò ní bí wá sílẹ̀ ọkọ lè mú bí 55 kí ìyàwó náà mú 45 ní ìdílé tán bá ti understand ẹ̀mí mímọ́ so kò sí tó burú bẹ̀ kò sọ pé ọkọ sọ pé ó ti sọ orí ẹ̀ dànù ohun tó bá wọ ẹlẹ́nu lóde ohun tó bá wọ ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ tá a bá rí ọkọ tó gbọ̀ síyàwó ẹ̀ lẹ́nu táwọn aráàta sọ pé ẹ ló lórí ẹ ó lo náà ni kíwọ náà ló lo tiẹ̀ náà ìgbẹ́kọ̀ náà ló lo tiẹ̀ láìláìfù yẹn ò rí bẹ́ẹ̀ yẹn náà but ilé ayé ṣe rí bí ó rẹ̀ ṣe máa rí nìyẹn you are blessed kẹ́lu mi
0: lóde wọlé god bless you god bless you sir. Lamide Adewale láti ìfún wa lórí Facebook pẹ̀lú wa Sikiru Aweda Papi Gold Omotayo Saliwa àwọn náà wà lórí Facebook pẹ̀lú Abiola Aderemi Mukiyan Raifu Tawa Kalitu Abiodun Ẹ̀ṣẹ̀un tí ẹ̀ ń gbọ́ wa. Hello Ekaso.
4: Hello Ekaso.
0: Ekaso sir.
4: Ekaso.
0: Yes sir.
4: Hello Ekaso.
0: Ami Ami.
4: Ibi àkúlù ìfẹ́ pẹpẹ ìfẹ́ ìfẹ́ ìdíje láàrin ọkùnrin àti obìnrin tó bá wà ìgbẹ́ náà ló ló máa ń gbé. Ìgbẹ́ náà dé ọ̀nà ọ̀pọ̀ àwọn àwọn obìnrin báwọn ọ̀yà wa tó ń lé kẹrin bàtọ̀ láwọn ọkùnrin níjọ àwọn obìnrin tó ìlàjì nínú wọn ìdá kéré pé wọn ló lè tẹ́rí bẹ́ẹ̀ wọ̀. Ìgbẹ́ káṣọ yípo bá wà láàrin ọkọ̀ àti ìyàwó a jẹ́ kí ìfẹ́ yẹn kó pẹ́ láàrin wọn. Ọkọ̀ bá sì ti mọ ọkọ̀ ẹ̀ lọ́pọ̀ tí ìyàwó náà bẹ̀rẹ̀ pé àyàwó lè jẹ́ a lè fún ọkọ lórí ọ̀sẹ̀ láì jẹ́ kó pàṣẹ tí ó sì tẹ̀lé. Ìgbẹ́ bá ti lè mú kí wọ́n fi ó dàbí lè mú kí ìyàwó kan máa yára rìn lọ ọkùnrin nílé lọ́gbìn kí ọkùnrin kò gbé ní ọ̀pẹ nìyẹn. Ìgbẹ́ bá dàbí lè sílẹ̀ fún obìnrin ìgbẹ́ làwọn obìnrin táwọn yìí bá ń fẹ́ ní wáyé náà sí ẹnu ìròyìn ẹ̀mí orí àwọn ẹ̀rí pé ìyàwó làwọn jẹ́ ní ilé ọkọ ni olórí ilé. Wọ́n máa kọjá abájú àlà tọ́nà fún wọn sí ẹlẹ́nu jẹ́ bàjẹ́.
0: Àmì àmì ẹṣẹ̀un sà ẹṣẹ̀un tí ọkùnrin tí ó bá jọ̀wọ́ ìdarí àbí ó gbà fún ìyàwó ẹ̀ gbogbo ohun tó fẹ́ ṣe tó ń gbà fún ń jáde sọ pé obìnrin ọkùnrin báyìí ó ti sọ ipò ẹ̀ nù ẹlẹ́ ọ̀ ẹ̀ ká sọ.
5: Ṣẹ́wà
0: dáadáa.
5: Adúgbòmọ́lọ́ ọ̀mà àpò ìsinmi ma.
0: Happy Sunday to you, yes.
5: Ẹ̀rọ ìwé sí ìlú wa ẹ̀kúṣẹ́ àrùn àrùn àrùn láti ṣe.
0: Ẹṣẹ̀un.
5: Ní sáré brief ọ̀rọ̀ mi nítorí mi ní kọ́kàdì púpọ̀
0: ẹ̀kúṣẹ́.
5: A kí gbogbo àwọn yẹn wa tó ti sọ̀rọ̀ ṣáájú. Ṣé rí nǹkan tẹ̀ ń sọ yẹn bí èmi ò díẹ̀ yìí sọ lórí ọ̀rọ̀ yẹn bóyá èmi díẹ̀ ní adarí méjì níyàwó mi níbi ìtì ẹ̀ mọ́ ni ọlọ́run gbọ́. Kí wàá ṣe pé mo yẹ sọ yẹn o kèsè kí bóyá mi ṣe ojúṣe mi o kèsè pé bóyá ìgbà kan ṣùgbọ́n mo ṣàkọ́ mọ̀ pé ayọ̀ ń rù rẹ̀ ẹ̀ ti ra sáàni tí ò sí problem gangan tí ò sí ọ̀nà kan láàárọ̀ yìí sí mo ṣe wà yìí nísìnyìí tò bí gbogbo ẹ ṣe ṣe dáadáa so àjọ ń ṣe àjọ ń ṣe ìṣe ra sáàni
0: kò sí pé bóyá bí bẹ́ẹ̀ni ẹjọ́ fọwọ́sowọ́pọ̀.
5: Ẹ ti ra sáàndì tí ò sí ọni tí ò sí nǹkan kan kò ní ṣe pé bóyá àbí bá ọkan gbogbo ẹ ń lọ ní tòní inú a lè sọ pé bóyá bá kan ṣẹlá sáàndì fi rẹ
0: nìyí
5: kọ́ lọ́wọ́n bá láàánú ilé ẹnì kọ̀ọ̀kan wa kọ́ lọ́wọ́n má jẹ́ kó dàrú ṣe níbi tí ìṣẹ̀ bá wà ní dá olú adarímọ̀ ẹ̀ ní dẹ́ ẹ̀mí ní dání ní ẹ̀bá tí àtàwọn ọmọgbọ́n gbogbo ọkẹ́ ẹ̀ṣẹ́ tù yọ́ máa lọ tẹ̀tẹ̀ ní mọ pé kíní ọkàn tó ilé ẹnì kọ̀ọ̀kan ọlọ́run níjọ́ dàrú àrùn wọn aládìsẹ́ ìmọ̀ ẹ̀kúṣẹ́.
0: Ibi tí àrùn wọn tọ́ ibi tó ti ń bọ̀ mọ̀mọ́ mo sì gba aládùúrà wípé gbogbo bí kùdìẹ̀kudiẹ nínú ìdílé wa ọlọ́run àjọ wa bá wa tún tó níbi tí ìfẹ́ bá ti wà kò ní fi ṣe bóyá kẹ́nìkan wá dédé ṣe kó lè ju kó ṣàdúró bí sọ́jà náà ni pé nǹkan tó torí ìkájọ fọwọ́sowọ́pọ̀ òun náà ló lè dá. Hello Ekaso.
6: Hello.
0: Hello Ekaso sir.
6: Ekaso Agbẹ́jọ.
0: Ẹ ṣeun.
6: Iṣẹ́ rí ìbéèrè yẹn nínú nǹkan tí ẹgbẹ́ mi ṣe fẹ́ gbà sí àǹgbèsì mi dúpẹ́ wò rẹ̀. Tí ọkùnrin bá fún obìnrin ní àǹfààní àti dárígbé kò sí nǹkan tó burú mbà. o se mo pe obirin eh gan ba ti fi run ko gbe yen se ba ti fi da da won o gbo ni ego gan
0: obirin na ni ego sha
6: won ni go
0: wow
6: wo e gan lagbara gan ton ba gbe wo yin se to ba de level kan ti o ba se mi olohun ba gbe wo o mo lagbara je o oko gan o ko ti mo se le ibili kan fi die mule won eyin aya e teriba fun oko ile so oni eyin oko fe aya yi o so pe ki okunrin teriba fun iyawo e yes so ni mi to dari le okunrin lo wule ni oko olohun ti fi fun okunrin o tun ro fe ba wa fo gbogbin lati se egun e lo ma je kan baje because won ri awon bi gbe ko ju bo so wa lo so ni je e je ra ni yen gbe gbe ka je fo ka fuju o
0: ese
6: wa pe to kun baje
0: ese baba ni ese to la kai gbogbo wa oni daro lagbara olorun fun gbogbo awon eyan ti won di salaye ma pe wa pe ese n gbo eto e wa n gbe fun ni e wa n pe wa lati da si o jeun wuri fun emi gege bi enikan mo si fi eh mo si dupe mo mo lori eh on ta tun ma gba ladura na ni pe kile wa ku tunbo ko ma tese waji bros yen so pe obirin na ni igo ko sento londa ti o ni igo va ta ba ni ka wo ni ti ilana ti bibeli eh bibeli so ipo olorun palase fun awon obirin pe ko se kini ki won teriba fun awon kan o ase ni ko fun option you know yen fun awon to gbagbo ninu bibeli o eh mo si mo yi pe eh ninu quran na o di olorun kan ni dadan ni fun obirin lati teriba fun oko e iyen ni pe ni kan gbodo wa ni waju kawon kan ma tele eni kan gbodo je oludari iyen wa tumo si pe ko si ife iyen o tumo si pe ko si respect fun obirin papa sugbon bi olorun se for example ti gomina ipinle oyo eh amujoro seyi eh makinde ti won ba ni pe nkan bayi la won fe ki gbogbo eyan se ni ola ko sen to gbodo gbe na woju won wo as long as he's still the governor of a city to pa won ni oludari kere be de mi se royin pe o se je ki ye ki awon okunrin na eh ipo won ye ku je ninu ile yen o tumo si wi pe eh awon yoku o ninu ile na won ni ase titi won sugbon ni hierarchy o tori olorun olorun ile to ni o ni bo se to ki le ma ba daro ko mi ipo bi ni olopolo ko mi ipo na ni awon opinion sugbon e ma to awon birin mo ba se nse na ta ba fe ka won ko wa so ntin kankan a mo na ta ma nge gba a mo ba se ma so a mo ba se to to fi je pe ti wa na ma je sugbon ki wa se pe ki obirin ko ma gbona gbona wojo oko e abi ko rin fin abi ko soro si abi ko se osora alufansha abi ko te tembelu e lawujo e debi pa yan ma ri pe eleyi sokunrin wa lile iye abi nkan mi mo gba ladura pe le wa oni daru e gbogbo ba se to ti o fi to olorun a fun wa ni a to wa sona lagbara ileti wa to fun like my son ko ti mi arju ben lori to sunday yo also to ni to jo gbonjo osu kejo odun 2026 ngwa ladura ipe gba na laojo ri okin osu yi ati opolopo osu ati odun ileti wa lagbara olorun e tojo ara yin e darija awon to se yen je n to da lasiko ma ri yin laipe o di gba kan na.

0: ọ̀rọ̀ ni a ti fi se orí afẹ́fẹ́ yìí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ yẹn bóyá wọ́n lè tọ́ka pé ẹgbẹ́ wa ni wọ́n ń bá wì yìí a ti wà ní orí ọ̀rọ̀ yìí ní inú oṣù kẹrin àbí karùn-ún ìgbésẹ̀ tí a dẹ̀ fẹ́ gbé ń gbà yẹn ìgbésẹ̀ yẹn ku ọ̀la tí cooperative doctor sọ pé ó yá ẹja pàdé níbi báyìí ni wọ́n ránṣẹ́ wá wípé àwọn olùṣàkóso ẹgbẹ́ kan wọ́n bá wọn dá sí wípé kán ṣì ní sùúrù náà kán jẹ́ kán fi ẹsẹ̀ létọ̀ ìgbà tí ò dẹ̀ sí nǹkan tí ó jẹ́ pé à ń wá nídìí ẹ̀ àwa náà sọ pé ok ẹ lọ fi ẹsẹ̀ létọ̀ kó tó di pé ní àárín ọ̀sẹ̀ tí a lò tán yìí tí mẹ́sẹ̀gì tí a gbọ́ tán yìí tí ó wọlé ní agbára lọ́wọ́ ọlọ́run a wà tún gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé èyí tí a sọ̀rọ̀ ká tó wá sí ojú òpó sílẹ̀ ẹ ti mọ nọ́mbà yẹn 0912370865 àti 0814249106 a fẹ́ kẹ́ ẹ pè wọlé ká jọ pẹ̀kẹ́ lù ú ṣùgbọ́n kí a tó sí ojú òpó sílẹ̀ ẹ jẹ́ ká lọ sí ojú ọjà ní kọ̀ọ̀kan ká padà dé.
1: Lagilu FM 96.7
2: 72 hours with God. Ẹgbẹ́ràn olórun máa rólẹ̀ bilẹ̀ titi ṣèyàlù nínú ayé oníbojípo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú olórun ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú olórun tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara èmi ò ṣe ohun titun ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́ ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp kilomita 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìránṣẹ́ Ọlọ́run alaye Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
3: Golden Chance Lotto
4: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pìyàn bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu tí ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira independent gift o lè ta láì mọye ìgbà bó ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ́tàràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o ta morning game ta mọ̀ sí Golden Vogue scan QR code lórí ticket tàbí sticker poster nọ́mbà drop kò drop o ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you òfin àti ìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto lóní àìrí náà ní báwa lọ́dún òmìnira.

0: cooperative doctor.
1: Cooperative doctor.
0: Cooperative and business clinic show. Cooperative and business clinic show.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ ṣe gbogbo ẹyin tí ẹ ti darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ ti Facebook. Prince Adedapo Ola, Tomiwo Abolaji, Naheem Monero, Asafa Taibat, Adedeji Kasim, Samuel Amoho, Femi Oruwale, Mukadam Ibrahim Ajisafe, Abinu Woro. Mo ro pe mo gba sa
3: Abinu Woro.
2: Ope Yemi, Omo Tayo Salewa, ati gbogbo eyin ti e wa pelu wa Samuel Akon, won ki wa pe aku eto Happy Sunday sir. Sunday Olakunle, well done sir, from Igbo Olun Jagun Ojo Ibadan. Okay, Mr. Bayo, okay, Bayo, yeah, omo, well done. Shake it, shake it around. One thirty, padi ara yini.
3: Abi tomi wa bola jini so.
2: Tomi wa no ni.
3: Tomi wa yomi no.
2: Okay, ba one thirty, jaman si usi. Luka kli adubu ni abi. Eka papa da suri tu. Oro ni ati no si uju afefe ni. Eba wa be ye wo. Hello. Hello, eka so.
4: Hello.
2: I got so
4: equipped to stop the doctor.
2: Eba wa pe pada wo ni ejo ko agbo yin dada. Hello,
4: Eka san
2: sir.
4: I'm sorry. Àwọn kan lè dúkù síbẹ̀ wọ́n ti bó ṣe wù wọ́n ó sì máa ń bẹ̀rẹ̀ nìyẹn o àwọn tí ì wá dáwọ́jọ fún yàn pé láti fọjọ́ wájú tí wọn ẹlẹ́kùn a máa ń bùjọba ṣé kí àwọn ẹ̀gá bá wà ní ipò gọ́ọ̀rọ̀ mẹ́wàá nípò president tí ó jẹ́ pé ó kàn wọlé lọ́sùn lóṣì tí wọn ní ìbàlújẹ́ ẹ̀mí kan fẹ́ sọ fún ni pé àwọn tí a ṣe lánàá ìbò ni wọ́n wà àwọn tí ìpínlẹ̀ ìjẹta ìbò ni wọ́n wà owó ká. Mo fẹ́ kí a ro nǹkan fún ló ní ẹlẹ́dàá tiẹ̀ ó ti wà káàkiri ẹ̀ nìyẹn o ọgbọ́n gbẹ̀ngbẹ̀ ní ńlá lọ sí àwọn àtúntò sàn

0: Ẹ ṣe.
1: Ọ̀rọ̀ ni a ti gbọ́ yẹn lórí ọ̀rọ̀ màmá tí a gbé wọn sí orí afẹ́fẹ́ àti ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kàn. Ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ yìí ó wà láàrin ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tá bá ti bẹ̀rẹ̀ láti ṣe àgọ́ télọ̀ ni roundabout yẹn lọ sí odò ọ̀nà àpáta owódé àti bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ wà ní àdúgbò tí a dárúkọ ìkan lára yín ni ọ̀rọ̀ yìí kàn ọ̀kan lára yín ló kàn tó jẹ́ wípé a ti gbọ́ ohun yẹn. Hello. Ẹ ká san. Ẹ ṣeun. Orúkọ yín ẹ dákun orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀.
2: John lórúkọ mi.
1: Ok.
2: Láti Mọ̀lété.
1: Ok.
2: Now, màmá yẹn sọ pé 1992 ti bẹ̀rẹ̀ kó tó ti bẹ̀rẹ̀ sí ń bá fẹ́ tí mo gbọ́
1: ọ̀dà. Ó ní àti 1994 làwọn ti darapọ̀.
2: 1994. Ìbéèrè mi wá ni pé ṣáwọn tó ń ṣàkóso láti gbà yẹn lóṣù àmúbẹ̀ ni àbí wọ́n ti ń ṣe rotation of
1: the. Ó di dandan àwọn ìjọba ti pààrọ̀ ọwọ́ àwọn kan ti lọ àwọn bẹ́ẹ̀ ó ti wọlé.
2: Ok. Ìwà jẹ́ bẹ́ẹ̀ ta kòpẹ́tì tó ti ń ṣe àsábàkà 1994. Wọ́n ti bá ọ̀rọ̀ wọn débi tí wọ́n nílé ẹgbẹ́ ní mọ́tò ẹ̀rọ cooperative bus. So owó pọ̀ tí wọ́n ti ní àṣẹ tó pọ̀ nìyẹn. Kí ló lè fún wọn débi tí ẹgbẹ́ fi wá ń fọ́ débi tí ọmọ ẹgbẹ́ wa rówó yámọ́ débi tí wọ́n máa rówó àṣẹ tí wọ́n kàn gbà.
1: Ẹ ṣeun. Ṣé mi ìmọ̀ bóyá ẹ wà pẹ̀lú wa ní last Sunday lórí ètò yìí. Tó jẹ́ pé tí broadcast lórí social media ní last Sunday. Ara àwọn ìdí tó ń fà á tí ẹgbẹ́ fi máa ń mismanage owó ni a dojúkọ láti last Sunday. Ìdí tí a dẹ̀ dojúkọ ní ìjẹ́jọ́ ni wípé àwọn ẹgbẹ́ tó lọ ń kọ́lé tí wọ́n fi owó ọmọ ẹgbẹ́ ń kọ́lé. Àwọn ẹgbẹ́ tí ò mọ ìyàtọ̀ láàrin owó ọmọ ẹgbẹ́ àti owó ẹgbẹ́ àwọn kan tí a dojúkọ nìyẹn. Ìdí yẹn ló dẹ̀ máa ń fà á tó jẹ́ wípé a máa fi ń rí mismanagement. Ẹ mọ̀ ara mọ́tò àkọlé kì í ṣe owó ẹgbẹ́ ni owó ọmọ ẹgbẹ́ ni àwọn ẹgbẹ́ ń lò láti fi ṣe nǹkan yìí. Àwọn ọmọ ẹgbẹ́ tó ń dẹ̀ fẹ́ yáwó àwọn tó fẹ́ lọ ìgbà tá a bá ti rí owó mọ́lẹ̀ ẹ rí pé yóò nira díẹ̀ kí àwọn ọmọ ẹgbẹ́ tó lè rí owó yá. Wọ́n ní asset tí màmá yìí ara àwọn asset tán ni wípé wọ́n ra mọ́tò. Wọ́n ní 18-seater bus yẹn àwọn ò mọ̀gbà tí wọ́n gbé ìta. Ìyẹn ni wípé ó ṣeéṣe kó má jẹ́ ìfẹnukò gbogbo ọmọ ẹgbẹ́ ni pé ẹ jẹ́ ká tà á. Bóyá kì í dẹ̀ ṣe ìfẹnukò gbogbo ọmọ ẹgbẹ́ ni wípé ẹ jẹ́ ká rà á. Ṣùgbọ́n ẹgbẹ́ ra bus ẹgbẹ́ dẹ̀ ṣé ẹgbẹ́ náà ni ká sọ pé ó tà á. Ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ nípasẹ̀ pé nǹkan tó mú wọn lọ sí inú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn benefits yẹn kò jáde àti wípé voluntary membership, voluntary joining, voluntary exit. Ìyẹn ò possible. Ìyẹn ló fa ohun màmá tí a gbé síta. Ìyá tí a gbé síta yìí retiree ni wọ́n kì í dẹ̀ ṣe àwọn nìkan wọ́n pọ̀ nínú ẹgbẹ́ yẹn tó ń jẹ́ retirees. A sì ń fi orúkọ bo ẹgbẹ́ yẹn láṣìírí bẹ̀tí mo lérò wípé àwọn tó ń jẹ́ ọmọ

0: ati awon oludari won won mora won ta ba ni ka gbe ifun ranse yen ka gbe gege bi asere igba yo lagbara poju ati se ise ti oniroyin to ye ka se ati se le lori sugbon awon egbe won mora won mi agbara lowo olohun olohun o fun wa se hello okay nkan ti eto yi wa fun na niyan ta n try lati correct ki lo ma n sun awon egbe alafowo so wopo devi pe a kole a ra moto ko si nkan to ni ka ma kole o sugbon se investment ni ile yen ni abi abi akan fe fi yangan awa na ni ile egbe moto yen se o ni business plan iye bayi ni o mo pa wole lose losu ti ko fi ni di pe akowo wogbo nje business plan wa fun ati bebe lo ara awon kan ti eto yi wa fun niyan gbogbo awon igbese ti awon egbe alafowo so wopo ti ngbe to je npe a ronu jile ka to gbe ka bere se ni correct ki se asise ti ana sugbon lati isisin lo bawo la se ma se bo se to ati bo se ye nkan ta wa fun niyan e seun thank you very much e seun yeah e se gbogbo eyin ti e wa pelu wa e ba wa share eto yi e je ko lo fa e se gan Femi Oruwale Opeyemi Omotayo Salewa Adegoke Bolanle Femi David ati bebe lo e se ti e wa pelu ra Fiu ta wa Kalitu Abiodun Olujide Ramoni Aromodomo iya oniru e se ti e wa pelu wa hello e ka san wo ti wa lori eto
1: e ka san ta ku eto na
0: e se o sa
1: iru e ti sele ti wa ri
0: oruko yin ati bi te tin ba so okay adugbo wo le tin ba so ra bi lu wo omi adio e se e ba da si
1: egbe wa na ngba yin en to ja ko wa ngba yin o ni opolo to re pe gbe egbe lo mo number to ya ti gbo to wa lo re ni ka o da je mi ku ti pe ta lo fi ra ile pe ile a ma fi rent ngba yin je je mo pe je ni akowo yin la je ke gbe mo o lo ta ile ni olodun ni ka ni alaja to je pe o jo lo to
0: akowo egbe lo lo ta ile yen iru eleyi ta tun iru eleyi ta kokko so le ni sir ta so pe awon ti won gba loan ninu egbe yen ti won so pe dandan ki won kokko so wo adura na pelu ipa na yo wo adura ninu loan okay eyin na ma sadura ninu egbe ti yin se awon te ba fe sadura fun yen na awon na ma n fowo sile to ba wu won e se e je ki n bere ibere kan sa se eyin o le da adura gba ninu owo ile yin ni egbe o fi ko ja yin lowo ti egbe o ti so pe se ma n kunle e je pa yin le re se ma n kunle na so pe woli ninu yin ninu egbe yin ko gbo wole yin lori ko gba adura fowo okay asani sugbon njo ye wa wi pe owo to jade ta fi so adura yen ara loan ta san pada na lo ma tin yoro danu yen so extra money yen a mo ba se si mo oju owo pe okay e se ngo sa voluntary ni lodo tin mo ni voluntary ni lodo tin ti Olorun ba fe ko ni je ka de bi ta ti so pe ka gbe oruko won sori afefe e je ka se ma ba bo na e se gan lati omi adio. Thank you very much. Hello, e ti wa lori ye afefe o e ka san. Hello, ele pe si ori number keji eyin ti e wa nbe yen e ba pe si number keji ko ma de wi pe a ri pe yin gbe e ba pe si number keji nkan ti a nso ni wi pe nkan ti a nso ni wi pe ko si ninu iwe ofin pe a gbodo so wo adura. Is it lawful? It is not a law in cooperative that when you take loan you must be prayed for ko sin kan to nje be awa ta nse ara awon asa ta fi nse owo olowo kumo kumo niyan to je pe amulo ti ti o de da to ko sin eyan to ni keyan ma fun yan ni gift o sugbon pe e wa fowo adura sile boya for laundry le abi by force awa ta mo nipa oko owo amo pe expenses yen ati ta fun ta fi sita gege bi gift ara expenses to wa lori oko owo niyan ta gbodo account fun. Hello,
1: hello sir.
0: E ka so ma o
1: e ku eto sir
0: e seun oruko yin
1: Okay, lati omi
0: adu.
1: Ni adugo wa. Sori, sai do ni mo n gbe tele, so mo wa relocate wa si omi adu o. Sara alaga to lu. Mai agana ago ni ko ejo yen wa si odo yin. Se ogbon se ma da ni pe igba to yen pe te o ni si do. So e pe te yan ba fe kuro nbe wa ni ke yan ko we wa. Pe owo eni o ma joro die. So e mi le de beru. Awa ni ke pe owo fun wa ase ti ko gbo owo je tan ti gba ti fe re se ni atawon yoku ba ko an ko ejo bo wa sodo yin sa
0: Olorun la glo bi ejo lo ba o sugbon to ba bo ba se nlo e le bun wa gbo e seun
1: oda sa oda e fi number ni gogo sita
0: se ti a ba ti fe kuro lori eto a fi number sita te ba de fe ba wa soro e send a message tabi WhatsApp voice note.
1: A small phone
0: no animal loss. Abo ba se je na e je si eyin eto. Thank you very much. E se eyin te ti wa pelu wa ni ori ero ti Facebook. Amo Kodre Ibrahim Mohammed Adegoke Bolanle ati bebe omo Tayo Seluwa o da ba nti pe yen tele. Ati bebe lo. Tomiwa Bolaji. Okay. O na wa nbe. E se gbogbo awon ti ati fi atejise ranse si wa mama kan ti ba soro mama abeji lati osogbo e se ti e wa pelu wa raifu tawakalitu abiodun loruko won mama abeji lati osogbo won ki wa ku eto koni baje o e se ngon ya abeji. Thank you very much. Aromodo ma ya oniru okay Adegoke Bolanle awon na ki wa I'm also one of the retiree that is affected. Mo lero pe ki se nu egbe kan na ni egbe ti
2: House Voice.
0: O jade soju opon le ni. Abdulrasheed Olawale, thank you very much. Well done to you also.
2: I'm sorry.
0: Hello.
1: E
0: ka so sa. E
1: ku show.
0: E se ngo.
1: Yes sir. Ejo nipa oro ẹgbẹ́ alájẹṣẹ́kù àti àwọn owó tán ṣe kùmọ̀kùmọ̀ ni odò tó wà ní alájẹṣẹ́kù kan ní around new garage.
0: Okay.
1: So ẹ ṣe EGM wọ́n ní 30,000 ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ló dẹ̀ béèrè wọ́n ní 30,000 ọmọ ẹgbẹ́ ọ̀kan ṣé wọ́n fẹ́ kọ́lé fún yín ní àbọ̀fẹ́
0: Kini 30,000 yen wa fun se o ni explanation se 30,000 yen ni explanation okay what if you say party
3: o jodun o ma lo won kan
0: okay so
1: to ba every weekend
0: won ma yo wo yen tipa tipa
1: da first time won ko yo 2000 sinu eji yen ayo 15,000 le fe ni
0: won yo
1: wo to nbe so mo wa ani je pe e ma binu o ko fe bere ni pe ipade tan se lori video yi se a ma ni enforcement ni awon kan ti a so le lori because ta ba n give business for competitive behavior ko ye kale mari awon disciplinary committee kan te pe wa te ko fun mata yen wa je ko so far is egbe yi o je egbe pe ko ni o la dari o wa registered but awon ti mo so yi mo tun bere pe ba le se so wo yin to lo wa le egbe kan mo o make sense ni pa ro under your miss lo wa mo mo yen so
0: e seun
1: because a tun je kere awon le de kere mo be ni pe account wo le so wo so account yen kon awon so wo mo ni ba le se ro pe yen ni npo ye ke ti wa labe your miss ya bi ke ti wa labe egbe kan ke wa register ko le fun ni certificate yin wọ́n ti fún ìsàtú kéèkì yẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ máa lọ sí àkáǹtì nínú àkáǹtì ẹgbẹ́ lẹ́ẹ̀kẹ́ máa sanwó sí gbòǹsì àkáǹtì yẹn kan kí ẹni bá lọ fún òṣìṣẹ́ sí àní àgbọ̀dọ̀ àgbẹ̀ lọ sá lọ kọ́ lè fẹ́ rí wọ́n yígbà pàtà ẹ̀wọ̀n ni àkáǹtì ẹni ẹ̀ kíníkọ̀ kíníkọ̀ so ẹjọ́ ni o mọ̀ ọ̀gá
0: ẹ ṣe gan
1: ẹ yà wò a ṣe enforcement lórí gbogbo àwọn kọ́tà bá sọ lójú lórí rédíò so that a ní correction lórí gbogbo ẹ̀
0: bẹ́ẹ̀ni
1: ọlọ́run ràn wá lọ́wọ́
0: àmì ẹ ṣe gan gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ bí a ṣe wà lórí ètò yìí àwọn aláṣẹ àti olùdarí tí wọ́n jẹ́ ti cooperative wọ́n gbọ́ wà lọ́wọ́ a dẹ̀ ní meeting tí a máa ń ṣe tó jẹ́ wípé àwọn enforcement tó bá necessary a máa ń ti ẹsẹ̀ bọ́ gbogbo interventions tó bá necessary a dẹ̀ dúpẹ́ wípé láti ibi ọjọ́ mélòó kan tá a ti ń bá ètò yìí bọ̀ hello oya fún yẹn ti lọ a dúpẹ́ wípé láti ibi ọjọ́ mẹ́ta tí a ti ń bá ètò yìí bọ̀ àwọn èèyàn kan wà tó jẹ́ wípé owó wọn tó há sí cooperative àti bá wọn gbà jáde àwọn kan náà sì ń wọ́n sì ní titi wọn tó yẹ pé wọ́n ń bá wọn process lọ́wọ́.
4: hello ẹja ẹjọ́ orúkọ mi ni Babatunde Jẹ́gẹ́lẹ́ Ayégbà ẹ̀dàkùn ètò yìí mo ẹ̀sẹ̀ ń gbọ́ ni
0: orúkọ yìí àti
4: ìjẹ́ tí ń bá a sọ̀rọ̀
0: ẹ̀lọ́
4: ọ̀rọ̀ cooperative
0: kílẹ̀ wí
4: ṣe ń gbé sà
0: orúkọ yìí
4: ọ̀rọ̀ ọ̀rọ̀ cooperative
0: ẹ̀ kọ́kọ́ dá orúkọ yìí fún wa àti ìjẹ́ tí ń bá a sọ̀rọ̀
4: orúkọ mi ni Babatunde Jẹ́gẹ́lẹ́ Ayégbà
0: láti ìbò lẹ ti ń bá a sọ̀rọ̀
4: láti Mọ̀lété
0: ẹ ṣeun ẹ bá a dá sí
4: ẹ̀dàkùn òṣìṣẹ́ ìjọba lè mi
0: okay
4: wọ́n dẹ̀ introduce cooperative fún wa ṣé ń gbọ́ mi sá okay adẹ nínú salary wa wọn àti mọ̀ọ́yọ́
0: fún
4: savings wa okay láti gbà tá a ti wá ṣe cooperative yẹn ń rántí ẹ pé iye báyìí ni àwọn rí jẹ lérè yìí o number one ìkejì kan péré wọn kó previdence ìṣiṣẹ́ pé kò lẹ́tọ̀ọ́ pé kó máa fún wa ní message ní ọdọọdún ibi àkáǹtì tó yẹ báyìí lówó wọlé ibi tó wà rè wọ́n ẹ̀jẹ̀ ká mọ̀
0: akàtà ní nǹkan tí ẹ sọ yìí number one àṣìṣe yẹn ó kù sọ́wọ́ ẹ̀yìn ọmọ ẹgbẹ́ nítorí kíni òfin àti ìlànà ẹgbẹ́ cooperative ó sọ fún wa pé a gbọ́dọ̀ ṣe AGM ní ọdọọdún every year there must be AGM àwọn tí ẹ fi ṣe adarí tí wọn bá tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ ojúṣe ẹ̀yìn ọmọ ẹgbẹ́ ni láti pè wọ́n wípé kí ló dé kí lẹ̀ ń dánwò láti correct ẹ̀ so every year ní ọdọọdún annual general meeting gbọ́dọ̀ wà ibẹ̀ yẹn ni àwọn adarí ó ti declare a jẹ èrè lọ́dún yìí o àbí ní ọdún yìí a jẹ èrè kankan o ẹ lè jọ sọkúnná ṣùgbọ́n tí wọ́n bá wá gbé ìgbésẹ̀ fún AGM ọwọ́ yín ló kù sí tẹ̀yìn ọmọ ẹgbẹ́ ò bá dìde láti béèrè fún ìyẹn tó bá jẹ́ pé cooperative yín bóyá CTCS ni àbí CICS irú cooperative tẹ́ ẹ bá ń ṣe ó yẹ kẹ́ ṣe.
4: Spread 36 states that is what
0: you
4: need government. It is the federal government.
0: It's a federal government. Ben, Tobagan, which is Jobani, Ibuni headquarters, Iwa, Ilu, Lua.
4: Headquarters Abuja.
0: Abuja. In general, she AGM, we are near Abuja. She wanted to carry here along.
4: You know, no, most of them carry along.
0: I want to ask you, you know, a bet. Don't get a daddy, you know, a bet one near your state. To get pay. Wọn yọ juicing kan tó ń ṣẹlẹ̀ ní headquarter.
4: Wọn kò sẹ́ni ládarí kankan.
0: Ajẹ́ wípé ẹgbẹ́ yíyan ó sì yẹ kẹ́ ẹ ṣe àwọn àtúnṣe ní àwọn ọ̀nà kan àti míì. Ẹ̀yin tẹ́ ẹ wà ní state kọ̀ọ̀kan ó yẹ kẹ́ ẹ ní representative tó jẹ́ pé ó máa máa liaise pẹ̀lú headquarter tó jẹ́ Abuja tí wọ́n á dẹ̀ máa carry yín along. Ẹ̀ẹ̀kan lè máa fowó sínú ẹgbẹ́ cooperative kẹ́ ẹ máa mọ nǹkan tó ń ṣe. O ṣe ṣe to jẹ pe headquarter office nikan lo ma ma mo bi nkan ṣe ṣe e de ti so di oselu to jẹ pe won le mo lera won pa kiri eni fe je secretary to fe je treasurer gege ba ṣe ri awon association to nṣe to jẹ pe ipo oselu na so da ko de ye ko ri be
4: ehe
0: thank you very much
4: ehe god bless you sir
0: thank you sir Bijes Kumak lecturer thank you very much te da pa mo wa Adegoke Bolanle we are talking about the same cooperative but since you didn't mention the name now I will not mention the name ese e ma ti je ka daruko egbe yen atunse ni awa fun egbe alafowo sowopo ko gbudo ku so ndori eto yi a gbodo je ki egbe alafowo sowopo kankan koku sugbon eyin omo egbe Mrs. Adegoke Bolanle awon iroyin ti mo n gbo iwa si eyin omo egbe ti oro ikan iwa si yin kan ko dun mo cooperative doctor ninu nitori kini eyin agba le ma so pe agbajo owo la fi so ya ta won kan ba so pe e je ka gbegbe se eyin kan e gbodo ma sa seyin owo yin ni o eyin le de ni awon ti ara awon omo egbe yin na le fi se adari e gbodo wa fi awon kan sipo adari keru won wa ma ba yin ko ye ko ri be hello
4: hello sir
0: e ka so sir
4: omo ba Bolaji Aji Bola Ademola okilo ati lewa
0: e seun gan
4: awon bere bi ben pere mo fe bere nipa ta e wa no egbe nipa dividend e dividend ni o wa no egbe nigba ti time difference ti mo gba ṣe ìjọba ó wáì sí ra wọn kí ló kọ́kọ́ fà á náà ṣé àwọn ti bí ẹn ṣe dáadáa la máa ń pè é náà ní kí wọ́n máa ṣàfihàn mú gbàgbé ní o then tí wọ́n kọ́ wọ́n fowó èèyàn kọ́ lé tàbí fara mọ́tò wọ́n máa yọ building investment àbí wọ́n ń pè náà wọ́n máa yọ olórí building ṣé tẹ́mi yẹn bá padà kúrò mẹ́ kí ni gbé ní ìgbà tí kíní ẹgbẹ́ yẹn gbọ́sọ̀ wà ń bẹ̀ kíní gbìn ẹ̀ nìyẹn ẹgbẹ́ ọdún wá jọ ẹni ọdún mẹ́wàá ọdún 50 ọdún gọ̀ọ̀gàn wọ́n sì máa yọ owó pé àwọn kọ́lé tó léwu then entries and exits mo fẹ́ wọlé ẹgbẹ̀wó mo fẹ́ jáde ẹgbẹ̀wó mo wò pé ṣé túnmí ẹjọ́ orí ẹ kó rí bẹ̀ṣá then dẹ́gbẹ́ tó wá pẹ́ dé meeting olówó tó wá tó gbà dẹ́gbẹ́ wá wọ executive pé àwọn míì ni ọdún yìí executive yẹn ló wọlé ó wá tún di next year fí mẹsẹ gbòdì àti ọdún àwọn padà ìpàdé ọfún ṣòyẹ gbòdì bẹ ní wọn bẹsẹ ọgbọn cooperative doctor
0: tó yẹ
4: kẹ ní lọọyà standard nínú làbá dé rìpọtù fọlá ìfún yín ẹgbà wà nípa tiwọn tí wọn bá gbọ ẹ gbé wọn lọ sí court.
0: No ó ní bá a ṣe ń ṣe cooperative òfin wà ìlànà wà a kì í fi ilé ẹjọ́ ṣe cooperative ṣùgbọ́n arbitration wà tí à ń lò ní ìpínlẹ̀ kan sí mi tó jẹ́ wípé ohun tí arbitration yẹn bá ti sọ òun náà ni abẹ́gẹ́ ara ẹ̀ wà lára àwọn ìgbésẹ̀ tí à ń gbé fún cooperative tí ọ̀rọ̀ wọn jáde láti ẹnu màmá tí a fi ohun wọn sí orí afẹ́fẹ́ arbitration yẹn ó ní agbára tí ó wà lọ́wọ́ wọn ṣùgbọ́n a kì í fi ọlọ́pàá ṣe cooperative o tẹ́ ẹ bá gbé ọmọ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ lọ sí àgọ́ ọlọ́pàá tí ó bá tẹ̀ wá létí ẹni tó gbé ẹni yẹn lọ àgọ́ ọlọ́pàá á sọ fún pé kó lọ fúnra ẹ̀ gba ẹni yẹn sílẹ̀ kó wá padà wá kó wá tọ ọ̀nà bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ a kì í fi ọlọ́pàá àbí ilé ẹjọ́ a kì í fi ń ṣe cooperative ṣùgbọ́n ọ̀nà tí ìjọba gbé kalẹ̀ tí a dẹ̀ enforce through Department of Cooperatives ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan arbitration channel yẹn wà ńbẹ̀ tí a gbọ́dọ̀ mú lò tí cooperative tó bá jẹ ọmọ ẹgbẹ́ lówó tí ó ti ọwọ́ bọ̀wé pé báyìí lówó yóò ṣe jáde tí ó dẹ̀ rí wípé yes o follow to the letter so àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ogun ní ìpínlẹ̀ Èkó bí a ṣe wà ní orí ètò yìí wọ́n monitor gbogbo nǹkan tá à ń ṣe yìí tó jẹ́ pé àwọn ibi tí kùdìẹ̀kudiẹ bá wà àbí àwọn ohun tá a bá nà sí orí afẹ́fẹ́ tó nílò ìgbésẹ̀ tó nílò intervention tí wọ́n ń gbọ́ ń pa ẹ̀ tí a dẹ̀ máa ń ṣe ìpàdé lóòrèkóòrè àwọn society tí ẹ̀yin wà ní society méjì dividend tí kan tó declare ó yàtọ̀ sí ti mí ẹ ó lè wáyè bá a ṣe mú okòwò ṣe tó ó yàtọ̀ síra wọn tá a bá kó 20 million fún ẹgbẹ́ méjì àbẹ́gbẹ́ márùn-ún result tí wọ́n mú wá yóò yàtọ̀ síra wọn ẹ má jẹ́ àgbàgbé àwa tá a máa ń ka bíbélì the parable of the talent ẹni tá a fún márùn-ún ẹni tá a fún méjì ẹni tá a fún lẹ́yọkan èyí tí ó lọ bo tiẹ̀ mọ́lẹ̀ ó wà èyí tó fi tiẹ̀ ṣòwò tó jèrè rẹpẹtẹ ó wà bẹ́ẹ̀ náà lórí ìyẹn la fi ń sọ pé intelligence gathering ìdánilẹ́kọ̀ọ́ àti ìkẹ́kọ̀ọ́ lọ́nà tó yè kooro ó di dandan ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń ṣe cooperative ló jẹ́ pé bí ẹgbẹ́ àdúgbò la ṣe ń ṣe a ṣe gẹ́gẹ́ bí okoòwò ṣùgbọ́n àwa ń fi yé wa ní orí ètò yìí wípé okoòwò ni cooperative you have to manage it properly àìmọye ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó jẹ́ pé bọ́n bá ní president tán ní secretary tán ní treasurer àwọn tó rí lè ń ṣe àkóso tán ràn ẹgbẹ́ a managing director will be engaged tó jẹ́ pé ó máa ní real corporate organizational structure ṣùgbọ́n ẹgbẹ́ tí ó ní managing director ẹ mọ̀ pé wọn kì í ṣe ẹgbẹ́ kúẹ́kúẹ́ pé ìlú lẹ mú wá wá sípàdé ẹ wá sanwó àwọn ti kọjá gbogbo level yẹn àwa náà fẹ́ grow ká lè grow dé level yẹn ó wà lára àwọn ìdí tí ètò yìí fi ń wáyé ẹ jẹ́ kí a fi mọ bí eléyìí mo fẹ́ kí ọlọ́wọ̀ tún mi fún ìṣẹ́jú kan sí méjì kó bá mi pé orin yẹn wọlé padà ìgbà òwúrọ̀ yìí kọ́ ló ń jẹ́ kí alẹ́ ó san gbogbo wà bẹ́ẹ̀ ni kí

0: fijoko.
1: Musinsieni.
2: Musinsieni.
0: Loginu 96.7.

0: Ẹ̀bọ̀wá. Kárí Mọ́ndé yìí, àbọ̀lọ́rí ọmọ sàlámì, Lágínú FM 96.7, fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.
1: Ẹ̀yin ọba ògo òun lè Ọlọ́run yìí fún ṣe ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wá pẹ́ láwọn ẹ̀rọ mímọ́ lọ́nà, ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin angẹ́lì dídán.

0: a nílò ẹ̀mí mímọ́ wọlé ní a lè rí ètò tèmi ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba ṣọ́ wa ní àsìkò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba pa wá mọ́ di àsìkò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tó dáàbò bò wá di àsìkò yìí. Èmi ni ọjọ́ Sunday ó kẹ́yìn oṣù kẹjọ ọdún. Ọ̀pọ̀ òjò ló rọ̀ tílẹ̀ fà mu.
1: Ọ̀pọ̀ ìgbà
0: oore ọ̀fẹ́ àti àánú ni ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lẹ́nìí ilẹ̀ rígbà. Gbogbo ẹni tó wà lórí àkété àìsàn yálà lọ́sípítù yálà nílé àbíbikíbi tí ẹ bá wà. Àánú la ṣe rígbà àwọn kan ti kọjá lọ. Gbogbo ẹni tí ó wà lálàáfíà tó sì ń sáré lọ sáré bọ̀ àánú la rígbà oore ọ̀fẹ́ ni. A ò bẹ́tà àwọn tí wọ́n wà lórí àkété àìsàn. Àwọn tó wà lórí àkété àìsàn wọn ò bẹ́tà àwọn tí wọ́n ti wọ kalẹ̀ lọ. Àwọn ti dágbére fáyé àánú àti oore ọ̀fẹ́ ńlá rígbà. Torí náà ọpẹ́ ńlá fìní dú. Àdápẹ́ àdúpẹ́ àdá ọpẹ́ àdú ọpẹ́.
1: Báwa pé Olúwa.
0: Aláṣọ púpọ̀ òun dúpẹ́ tiẹ̀ pé òun ṣẹ́ aláṣọ kan. Aláṣọ kan dúpẹ́ tiẹ̀ pé òun ṣẹ́ oníhòhò. Oníhòhò tún dúpẹ́ tiẹ̀ pé òun ṣẹ́ aṣèrè ènìyàn. Aṣèrè ń dúpẹ́ tiẹ̀ wípé òun ṣẹ́ òkú ọ̀run. Bẹ́ẹ̀ rí nǹkan ẹ̀ráyé. Aláṣọ púpọ̀ ṣe aláṣọ kan. Aláṣọ kan ṣe alákìsà. Alákìsà ń ṣe oníhòhò. Oníhòhò ń ṣe wèrè. Aṣèrèyàn ó ṣe ẹni tó ti jáde láyé.
1: Ìjọwọ́ sọ kalẹ̀.
0: Tí ẹ̀mí bá wà ní ìrètí wà. Gbogbo ẹni tó wà lórí àkété àìsàn àní bá àìsàn náà lọ lágbára Ọlọ́run. Ẹ dìde lágbára Ọlọ́run.
1: Kristi jọwọ.
0: Àrà ànúgbà lágbára Ọlọ́run. Gbogbo ẹni tí èèyàn wọn náà dẹ̀ ti wọ kalẹ̀ sùtán ti dágbére fáyé. Ọlọ́run ní ṣe ikú lákùnfà lágbára Ọlọ́run. Bá ṣe ikú ní ìsinmi fún gbogbo wọn. Ìbá ṣe bàbá ìbá ṣe ìyá. Ọlọ́run á rẹ gbogbo ẹni tó ń sunkún á rẹ gbogbo wọn lẹ́kún pátápátá. A ní rí ikú mọ́ láàrin wa àfi ikú àwọn tó ti darúgbó pátápátá. Orí ìgbàanì ní ètò tí ó gorí àtẹ ètò ní ìkànnì lágẹrù 96.7 FM. Délé Adéyanjú yín rèé. Ẹpẹ̀ mi ní àgbà lẹ́tọ̀ àbíkẹ́pẹ̀ mi ní àgbà máa. A gbé Ọlọ́run ga ẹni ìbẹ̀rẹ̀ àti òpin.

0: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí ilé Hajj 2027. Ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baazuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baazuna Hajj Umrah Service ti pín àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baazuna Hajj Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baazuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: The 12th edition of the Spartacus Comedy Show, Rapping Daddy Live, is here again, tagged The Official Declaration. Featuring Bash, Dr. Smile, H. Prince, Jim Baba, Wuli Agba, Hussein, MC Decent, ATM, General Olak, MC Imperial, Dextop, and lots more. Special guest appearance, Minister BBO. Happening on Sunday, 30th August 2026 at MOV 21 Event Center, Ibadan. Time is 3 p.m. Gate fee, regular, 5K, VIP, 25K, VVIP, 50K. Tables are 500K, 1 million, and 5 million Naira. Tickets are available at www.tixnig.com or WhatsApp 0703-137-3320. Buy your ticket and stand a chance of winning a plot of land and other excellent prizes. Proudly supported by the Office of the Special Assistant to the President on Arts, Culture and Creative Economy, Quantum Homes, Kayode Adamolekun Foundation, Unique Fertility and more. Rapping Daddy Live Season 12 is coming.
2: Ǹjẹ́ òun wá ọ̀nà bí o ṣe lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ìtòlera kó lè di ọ̀jìnmílẹ́ka ìtòlera bí? Bọ̀mi, Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ́sà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù sòsí ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mu ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó bá wá ní jáàmbù, kò bẹ́ wudé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, Shield, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIL. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olúńlọ́yọ̀, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ìbàdàn College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣètò ìlera ló jẹ wọ́n lógún.
3: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
4: Xbox Mẹ́bù kan. Kọlọ́run tíkì lálàgbórí convention. Ẹ̀ẹ́sẹ̀rú ẹ̀. Bíjọ́ The Lost City Gospel Praise Ministry. Night Annual Convention. Ọlọ́run pẹ̀lú ìfàmì ìròyìn agbára lórí ìrìnṣẹ́. Pastor Ibrahim Folosho. Yóò bù sí fèrèsé ọrùn sílẹ̀. Tún ìyanu. Ìbùkún. Amalẹ̀rẹ̀ jáde fún gbogbo èèyàn. Ẹ̀kọ́ orí kan láyé tí retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ. Jésù fẹ́ jáde sí ọ níyanu nípasẹ̀ ìdè. Pastor Lawa Lidari ẹ̀. Pastor Gbẹ̀ngà Fara Ìró. Professor Abọ́láwẹ̀rẹ́. Àwọn olórí ẹ̀bí Adéyinka Láṣeyọrí. Pastor Ifeoluwa Odogiyo. Evangelist Apori Taiwo. Pẹ̀lú Mínísítà Ẹ̀lọ́dún Mùráyọ̀. Pastor Ibrahim Folosho yóò máa sọ̀rọ̀ àṣẹ. Látọjọ́ Monday 7. Bí Friday 11 September. Láago méjì òwúrọ̀ àti pánú rọ̀lẹ́. Lọ́jọ́ Sátidé. A ó pàdé láago mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán.

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́dún yìí ó gbogbo ènìyàn tí ẹ̀yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sunday september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge wo road lálójú kọjá jọǹkú ẹgbẹ̀ẹ̀gbẹ̀ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Lagilu FM 96.7.

àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay dr strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi taruku ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà dr strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one lori

adun ti ru lọwọlọwọ lori oke betali ipade adura ti ṣọru olosupo gbako ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe agbekalẹ rẹ awọn eniyan ti ri ise iyanu loju koroju akori total deliverance from the power of darkness itusile patapata ninu agbara okunkun efesu ori kefa ese kejila akoko adura lojojumo 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. ìṣọ́ọ̀rù 11 p.m. to 3 a.m. níbo lórí òkè bẹ́tẹ́lì wà ẹ wọ pàdé báyọ̀ ìdí ayùrẹ́ ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀ aláàdọ́rin along ìdí ayùrẹ́ road ìbàdàn wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkoroju 28th church anniversary september 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge nìbàdàn ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́ wòlíì gideon tanimọ̀ wo èṣùpọ̀pọ̀ jp olùgbàlejò pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742 ìṣọ́ọ̀rù alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní friday.

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la nlọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Baatu náà Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Baatu náà Hajj and Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Mukaddam Baatu náà Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mukaddam Baatu náà Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

0: ṣẹ́gun ọdẹ́kun lé the great sauce lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágìlú 96.7 FM torí pò ṣe dáadáa gan.
1: Báyé bá ti ń dé, ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni so?
3: So so àní.
2: Kí lẹ fi jókòó?
3: Mo sì ń sí ẹ̀ ni.
2: Lagenu 96.7.

0: so bora gbogbo le ibadan ka fata its imperial majesty
1: oluya le
0: oba abdurashid adewolu akanmu oladoja arusa marutu se gbogbo eni oju oni ti laye e ba nse ka biesi folubadan ti le ibadan akanmu orire afire ayari afobi kan oko loya baba loya ajoko tagba mo se pe ranse
1: ibadan
0: o ti keke ori orugburugbu o dewa lagbajoye ibadan eni a fijalo to gbe kele lohun oba
1: ibadan
0: latoyun onun lohun ti nife re olubadan le ibadan
1: o omo ibadan ni ojo lori
0: e se pe o mutara mu ki balogun le ibadan Baba Tajudeen Najibola Baba mi nbe ni san yo nle ibadan eku nawo ni o eku afomo ni eh ki mo ese gbo tu bi jeta lo ona mi si apo ni o baba mi boya mi ba ku lori eto yi boya mi na ojo awon to wa ni san yo nle ibadan eh kale baba mi dawo dunu baba mi mo kiyin o Baba Tajudeen Najibola a wi konko loju oloro oloro ba gbo ki oloro o se a ba so o ko de gba a ma ba so o ko de gba ka fe niyan jale mamu ko tun ma du seriki mo ki otun olubadan le ibadan Oba Edi Oyewole Afoko Laja Bibon osi Mo ki gun ya lode ile Ibadan Mo ki are Mangaji Mo ki are Central Council of Ibadan Indigenes Mo ki loko ni ile Ibadan gbogbo ẹyin ọba mọ́kọ̀ kan látẹ dúró tolúbàdàn lẹ́bàdàn mo kí yín látòrí ọ̀tún olúbàdàn ọ̀tún balógun olúbàdàn tó fi ádóbi ó dé dúró gbọ̀n mo kíyà mi olúbùnmi olúwọlé ọmọ ọlọ́jọ́ bíi ọjọ́ kìíní inú oṣù kẹsàn-án ilé wọn láàjì sí ń jẹ́ ọtúnṣe láti jẹ̀rẹ̀ síta tó dánkáyà ó kàn wá ṣe mú nǹkan kan mọ́ lẹ́yìn omi bí n bọ́lá tó wọ̀n gbé mo pítì rẹ̀ mi gbé pítì ara mi
1: òkè àdó
0: kíni sí lè ń wà sámọ́ ta lè iṣẹ́ máa lórí ẹbẹ̀rù mákẹ́tà ẹbẹ̀rù ọlọ́ àti pé mélòó tiẹ̀ lára rẹ̀ lẹ́bàdàn bá ti gbóhùn ẹni rẹ̀ ó ti hàn pé kí n sọ ọmọ àbàdàn bí ẹ gbá àbí nǹkan ni ọmọ olúwo ni ẹnu ìkírun àgbẹ̀bí orí lóbi pẹ̀lẹ́ nkí ọ ní. Mágàjì ilé akẹgbẹ́ àwọn làlejò mi lónìí. Ṣùgbọ́n tí ò jẹ́ wọn ó lè wá òye mi. A fẹ́ sọ ohun tó jọ mọ́rọ̀ ọ̀lẹ̀ ìbàdàn àtàlàáfíà ilẹ̀ ìbàdàn wọ́n sì kọ̀ ò wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ilé akẹgbẹ́ nìbàdàn mágàjì yín mo pè wọ́n wọn ò wá o. Ẹ̀yin tí ò sì jẹ́ wọn ó wá. Àwọn ni ẹ wá lè mọ̀. Ilẹ̀ ìbàdàn òkúkú ní ìbàjẹ́ ńgbà kankan. Ṣùgbọ́n kinní kan ni. Ilẹ̀ ìbàdàn tòní. Lábẹ́ bàbá mi ọba its imperial majesty. Akanmu Oladoja. Ẹ̀yà mọ jẹjẹ jọ mọ wò bọ̀. Sasawo ni tí ó ṣe fún gbalẹ̀. Ìgbálẹ̀ ni ó fojú sasawo rí nǹkan.

0: Boye Lade Mokin. Mo wa ni Facebook pelu wa. Mokin logun logun Mokin logbon logbon. Boye Mokin losan toni. Ati gbogbo lojo bi osu kesan pata Mokin. Ba ti wonu elu ani wonu damu. Iseju kan to ku ke osu kejo ka se nle. Ibi kankan o ni wole eni kankan. Dakun gbogbo eyin ti e ba ra won kankan kan to jo moro le Ibadan e ja se pele pele. Hello
1: hello sir.
0: Hello e ka san o odo yin be ni o e ja se pele pele pelu ara wa o 91 2 3 70 86 75. Hello.
2: Olupa lelu.
0: Iya mi oju oni ti yin o.
2: Nko ni se mi e.
0: Ami olo ateyin na o.
2: Aku si mi oni e mi o.
0: Si mi ni o.
2: Ile Ibadan gbe yin o.
3: Ami ase
2: o. Oruko Jesu a jora enu gba o.
0: Ami Olorun.
2: Eh
0: emi ni ki si mi. E se mo dupe. E Elama. Se kosi.
3: On a won ti ide. Nambo.
0: Gba nsuku ma bile soro. Baba mi se pupo loro mi o ma labe ijo. Ela meta. O lero bi ago.
3: Bawa. Bawa.
0: Eruje. Eruje boga. Amo luya le mo ki ya so si o anan ni ya ya lati lu se mo ki e mo je ko je pe lodo wa na ni won o ti borin ote ni won o ti berin ebu ni won o ti ba gbogbo awon ti o da ija anan ti o pe le Ibadan kan ni kankan ni pinle Oyo o. Hello.
4: Hello.
0: Ela ngbo mo oke.
3: Lanti lanti.
4: Lanti lanti e le sa.
0: Yes ma.
4: E gbe ku ise ilu o lo gbe yin o.
0: Ami Olorun.
4: E le sa o.
0: Sa
4: ri awon to n wu wa bayen ejo ki kabiyesi. Ko jo ko ba wa da si.
0: Baba ise daada.
4: Olorun a ti won leyin.
0: Baba ise daada. Ase o.
4: Emi ti mo nsoro yi emi o nso mo Ibadan. Omo Adokuta ni ṣugbọn mo kọle si Ibadan. Baba to bi emi gangan Ibadan bi lo kọle si. Iya mi bi lo kọle si ti o ba gbe wa a ni se Ibadan bi lo gbo ni lo gbalejo. Ki kabiyesi ko jo ko ba wa ta soro yi o. Ibadan ni baje
0: pe so. E se mo dupe. E se won. E se won. E se won. Àwọn amúnibú ni ni ìmọ̀ iye fẹ́ gbà tẹ́ ẹ̀ ní ná tán ẹ̀ ń bi géètì ilé olé lulẹ̀ àwọn gan ní
5: ná tán
0: láńtí láńtí
5: olúpọ̀ àlélú ọmọ alétéńté jọba
0: mo gbé kẹ̀lẹ́ lọ́run o mo ń gbọ́ yí o
5: tábọ́ ọkọ̀ ya fẹ́ káàbéjì láti ojú olómi akẹ́lẹ̀ ní lájẹ lónìí báyìí olùkọ sí afẹ́tì dákun orí ọlọ́lẹ́bà lájẹ pẹ̀lú òkú ọlọ́run ẹ̀dákun ẹ̀ máa wá dá sí kí bàbá wa kábíyèsí
0: o máa wá dá sí
5: ọlọ́run ìjọ bá jẹ
0: alábàlá òkú. Ọlámíkí ọmọ àbílẹ̀ mo kí yín ojú òní ti yín tí mo ń dùn mí jù ni pé kẹ́nìkan sọ pé òun fẹ́ ṣe dáadáa ńlẹ̀ Ibadan kẹ́nìkan wa máa di lọ́wọ́ ọlá ni pẹ̀kún gafari mo kí yín ní òpómúlé ó lè tò. Hello.
6: Ẹ bá ń gbọ́ mo pè.
0: Lanti lanti.
6: Olúpa ilé ìlú ọmọ alédédé jọba orí yóò kú mẹ́dàrú.
0: Àmì Ọlọ́run.
6: Ìbàdàn ó sì yẹ.
0: Àmì Ọlọ́run.
6: Ṣẹ́rẹ́ jẹ́ gbogbo kókó ìtàkìtàn ni ọmọ pa.
0: Ìtàkìtàn ni ń pa o, wọ́n ti ń pa o.
6: Bẹ́ẹ̀ni, ṣẹ́rẹ́ wọn baálẹ̀ kan gan bẹ tọ́jẹ́ pé ìjẹkújẹ òjò ni ó sinmi. Káwọn ọmọ gbàgbé ọba wa tún fò tẹ̀dọ̀ wọn.
0: Ó dà.
6: Wọ́n tu sóti ilé yín kí kábíyèsí wọ́n mọ́ wò rán o. Mo sì mọ̀ pé bàbá ò ní wòran.
0: Bàbá yóò wòran.
6: Orí yóò ní dàgbẹ́ máa ṣe.
0: Yóò wòran. Hello. Lo mo ju won lebelebe o se so se traffic ko le lo se ri ni e wo mo fe lo re taja ti ma ti wa pada de mo fe so nkan meji meta kan kin to mo lo lori eto yi ṣugbọn kini kan ni agba o eni kan o ni po magogo mi lenu laye in to wu ko pera re in to wu ko je emi do emi ewule toro owo lowo eyan tin ba fe je olon ni oje nje eje badan wa la lafia bi se ni o ba si lo yen lo re wa mi se ma n pada bo e ku kale
7: Lagiru FM 96.7

0: 96.7 òkè kájòkè.
1: Ọ̀rọ̀ Ọlọ́run tẹ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́. Látẹnu bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ̀hìn.
2: Àkòrí ọ̀rọ̀ tí òní ni ìjẹ́ ìṣẹ̀ ni láti ṣe àìgbọ́rùn sí àwọn aláṣẹ ìjọba.
1: Àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́àgùntàn Aísáyà Olúfayọ̀ B. Ògúnbọ̀mẹ̀hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé àpọ́sẹ̀lẹ̀ Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
3: Kí lọlọ́run sọ nípa ìjọba?
4: What is God's view of our government?
3: Nínú ìwé Rome orí kẹtàlá nígbà tá a kà láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ keje.
5: Kí olúkúlùkù ọkàn kí ó forí balẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga, nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run ni a ti lànà rẹ̀ wá.
3: Gbogbo ènìyàn,
4: everybody,
3: ẹ tẹríba fún àwọn aláṣẹ
4: submit yourself
3: tó wà nípò gíga
4: in authority.
3: Ẹ sórí wa báyìí ká máa fi balẹ̀ rárá.
4: Don't you bow, no.
3: Ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ló fi wọ́n síbẹ̀.
4: You must recognize their presence as being authorized by God.
3: Àwọn judges,
4: àwọn adájọ́,
3: wọn kan wà ń bẹ̀ lásán.
4: They aren't there for the fun of it.
3: Ìránṣẹ́ Olúwa ni wọ́n.
4: They are the emissaries of God.
3: Gbọ́jẹ́ ń wọ̀ wọ́n yìí. Àwọn ọlọ́pàá, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n láyé tí wọ́n. Ẹ wọ bọ́n ṣe ń fẹ̀mí wọn wo ewu.
4: Look at how they expose themselves to danger.
3: Ká nílé ni o, kò sọ ọlọ́pàá mọ́ Nàìjíríà.
4: Let's say today no more police in Nigeria.
3: Ẹ wá mọ ohun tó ń pè lọ́lọ́pàá.
4: Then you will appreciate the role they play in the society.
3: Ẹ wá wọ ohun tó máa ṣẹlẹ̀ lórílẹ̀ èdè.
4: Then you see what our nation will turn to.
3: Bíbélì sọ pé
4: Bible says
3: àwọn aláṣẹ tó wà nípò,
4: the authority in position,
3: bí adájọ́,
4: like judges,
3: bí ọlọ́pàá,
4: police,
3: bí gómìnà,
4: governors,
3: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀,
4: etcetera
3: etcetera. Ọlọ́run tó fi wọ́n síbẹ̀.
4: In charge.
3: Tọ́lọ́pàá bá sọ fún ẹ pé stop.
4: Dúró.
3: O gbọ́dọ̀ stop.
4: You must stop.
3: Ẹ ṣe pé kò sọ pé o tún máa tẹ̀síwájú, o ti rófin nìyẹn.
4: If you disobey.
3: Kò sí inú Bíbélì bẹ́ẹ̀.
4: Then you have violated the rule.
3: Ọmọlọ́run, ọmọlọ́run ni mí.
4: Abẹ child of God.
3: Sọ ọgbọ́n nǹkan tára Ọlọ́run sọ.
4: Have you heard the word of God?
3: Bíbélì sọ pé òun lòun fi síbẹ̀.
4: The Bible says that there
3: where
4: the
3: authority. O de
4: gbọdọ
3: tẹriba.
4: You must obey.
3: Tọ́ba tẹriba.
4: Failure.
3: Tọ́ba move an
4: inch. Tó bá tẹ̀síwájú.
3: Tọ́ bá tẹ̀lé ẹ tó mú ẹ.
4: And the rocks of the.
3: Tó mú ẹ nà.
4: And beat you.
3: Tọ́ wa ń ka sáàmù. Sáàmù ọ̀rọ̀.
4: The Bible cannot say.
3: Sáàmù ọ̀rọ̀. Sáàmù ọ̀rọ̀ ọlọ́pàá.
4: You can't be saved.
3: Iṣẹ́ ẹ ló ń ṣe.
4: In discharging his authority.
3: Báwo ni máa ràn?
6: Bíbélì ti fi àṣẹ múlẹ̀.
4: The Bible
6: has. O láti tẹriba.
4: Possibly.
6: Only go stop.
4: You,
6: why they stop?
4: And you did.
6: Calm
4: and
6: down. Why they calm down?
4: Hey,
3: you don't
4: query the police authority.
3: I want road safety, young girl.
4: I want to show you.
6: The same thing.
4: Go
6: see at all.
4: There is no difference.
6: Be road safety. Bada eduro. Obodo eduro.
4: You must.
3: I want lash at all. Nipo.
4: Those with authority.
3: Tàṣẹ kan bá jáde látọwọ́ ẹ.
4: If there is any order from him.
3: A gbọ́dọ̀ tẹríba.
4: We must obey to letter.
3: Bí Bíbélì ti wí nìyẹn.
4: So say the Bible.
3: Tẹ̀síwájú.
5: Nítorí náà.
3: Nítorí náà.
5: Ẹni tó bá tàpá sí àṣẹ.
3: Tẹ́nìyàn bá tàpá sí àṣẹ wọn.
4: If you disobey their order or.
5: Ó tàpá sí ìlànà Ọlọ́run.
3: Ẹ́.
5: Ó tàpá sí ìlànà Ọlọ́run.
3: Tẹ́nìyàn bá ṣẹ̀ṣọ́ ọlọ́pàá, ó ṣẹ̀ṣọ́ Ọlọ́run.
4: If you disobey police, you disobey God.
3: Tọ́ba ṣẹ̀ṣẹ̀ adájọ́ ó ṣẹ̀ṣọ́ Ọlọ́run.
4: Dito the judges.
3: Even kó jẹ́ custom officer.
4: Even the custom officer.
3: Ó ṣẹ̀ṣọ́ Ọlọ́run.
4: You have
3: seen. Bíbélì ló sọ bẹ́ẹ̀, Bíbélì ló sọ.
4: So say the Bible.
3: Gbogbo nǹkan la gbọ́dọ̀ fi yẹra wa.
4: We must teach ourselves everything.
3: kìí sọ̀rọ̀ ìjọba ọ̀run nìkan.
4: Not only the kingdom of God message.
3: Gbọ́gbọ́n nǹkan wọ̀nyí lẹ gbọ́dọ̀ mọ̀ bí ọmọ ọdún ọ̀dà wa èèyàn kan jìyà bí bá a rúfin bí o lè.
5: Àwọn ẹni tó bá sì ń tàpá.
3: Àwọn ẹni tó bá dẹ̀ ń ṣẹ̀ sí òfin.
5: Yóò gba ẹ̀bi fún ara wọn. Yóò gba ẹ̀bi fún ara wọn.
3: Ìyẹn ni pé wà á jẹ̀yà.
4: You will be punished for being offensive.
3: Bíbélì ti sọ pé kó tẹríba fún àwọn aláṣẹ.
4: Obey those in authority.
3: Tó bá dẹ̀ tàpá.
4: And if you act contrary.
3: Ìyá jẹ́ olúwa.
4: There is penalty for it.
5: Nítorí àwọn ìjòyè kì í ṣe arúsí iṣẹ́ rere.
3: Kò nídìí láti bẹ̀rù wọn.
4: Tí
3: o bá ṣe rere.
4: If you are clean.
3: Wọn kì í ṣe ẹrù fún iṣẹ́ rere.
5: Bí kò ṣe sí iṣẹ́ búburú.
3: Ẹni tó bá ṣe dáadáa.
4: To those who are right.
3: Tó bá gbọ́ tiwọn.
4: If you obey them.
3: Wọn ṣe ẹrù fún ẹ.
4: They are not terrible.
3: Ṣùgbọ́n.
4: How be it?
3: Tó o bá ṣe bí wọ́n ṣe wí.
4: If you act contrary to.
3: Àwọn á dẹrù sí ẹ lọ́rùn.
4: Then they will terrorize you.
5: Ǹjẹ́ ìwọ afẹ́ ṣàìbẹ̀rù àṣẹ wọn? Ṣé èyí tí ó dára? Ìwọ sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀. Ìwọ sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀.
3: Ṣé rere?
4: Obey.
3: Wà á sì gba ìyìn lọ.
4: And you will be appreciated and commended.
3: Ẹlòmíràn ọlọ́pàá òyìn òtí òjòdú àpapọ̀ kan tọ̀ sẹ́gbẹ́ kó stop.
4: Some civilians don't obey the police.
3: Ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀.
4: No child of God should be
3: able. Gbogbo nǹkan ló gbọ́dọ̀ wà lágbárí ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀.
4: You must be conversant with all the laws.
3: Ohun tí Bíbélì wí rẹ̀.
4: Tí
3: wọ́n bá jẹ̀yàn ní yàrú ẹ̀.
4: If you are punished.
3: Má rò pé Ọlọ́run kan fẹ́ gbé ẹ̀ jà.
4: God will not support you.
3: O lè má ní ìmọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mò ń kọ́ ẹ.
4: Have the knowledge and imparting you with this knowledge.
3: Má kánṣó.
5: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe sí ọ fún rere.
3: Ṣé o gbọ́? Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n.
4: They are God's servants.
3: Láyé wọn.
5: Ṣùgbọ́n bí wọ́n bá ń ṣe búburú.
3: Bí wọ́n bá ń ṣe búburú.
5: Bẹ̀rù.
3: Bẹ̀rù.
5: Nítorí kò gbé ìdá náà lásán.
3: Àṣẹ mà wà lọ́wọ́ ẹ.
4: They have the authority.
3: Ìdà tí wọ́n ń wé yẹn àṣẹ.
4: The sworn there is authority.
5: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ní í ṣe.
3: Wọ́n sà ń lọ gbogbo ìránṣẹ́ Ọlọ́run. Wọ́n lọ́lọ́run ló fi wọ́n síbẹ̀.
4: They were instituted by God.
5: Olùgbẹ̀sán láti iṣẹ́ ìbínú lára ẹni tí ń ṣe búburú.
3: Ẹnikẹ́ni tó bá ṣe búburú wọ́n múra tán láti gbẹ̀sán lára ẹ̀.
4: If you act contrary to their instruction, you can be severely punished.
5: Nítorí náà yín kò gbọ́dọ̀ ṣàìmá tẹríba.
3: Nítorí náà.
4: For this reason.
3: Ẹyin kò gbọ́dọ̀ ṣàìmá tẹríba fún àwọn aláṣẹ.
5: Kìí ṣe nítorí ti ìbínú nìkan. Wọ́n nítorí ẹ̀rí ọkàn pẹ̀lú.
3: Kìí ṣe nítorí wọ́n fẹ́ bínú sí ẹnìkan. Kìí ṣe nítorí yẹn ló ṣe máa tẹríba. Ṣùgbọ́n ẹ̀rí ọkàn rẹ. Nítorí ẹ̀rí ọkàn rẹ. O gbọ́dọ̀ sọ fún ẹ pé. O yẹ kó tẹríba fún mi.
5: Nítorí ìdí èyí náà ni ẹ ṣe ń san owó òde pẹ̀lú.
3: Ọwọ́ òde ìyẹn ni tax. Ọwọ́ òbòde ìyẹn lọ́wọ́ custom. Nítorí ẹ̀ lẹ ṣe gbọ́dọ̀ máa san tax.
4: Owó orí.
3: Tá a bá san nǹkan. Tán bá mú ẹ. Tán sì jẹ̀yàn yà. Mo ti sọ fún ẹ o. Ọ̀rọ̀ máa gba bíríbírí tí wọ́n ò ṣẹlẹ̀ o. Wà á kàn fi ìyà jẹra ẹ sọnù.
4: That is mere punishment.
3: Ọlọ́run ní gangan ṣe pẹ̀lú.
4: God will not answer your
3: prayer. You must pay your tax.
4: O gbọ́dọ̀ sanwó orí rẹ.
5: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n.
3: Nítorí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n.
5: Nítorí náà.
3: Nítorí náà.
5: Ẹ san ohun tí ó tọ́ fún ẹni gbogbo.
3: Ẹ san gbogbo nǹkan tó tọ́ fẹ́ ni gbogbo. Ọwọ́ òde fẹ́ni tí ọwọ́ òde ń ṣe tirẹ̀.
5: Owó òbòde fún ẹni tí owó òbòde ń ṣe.
3: Ọwọ́ custom.
4: Custom and excise.
3: Fẹ́ni tí ó ṣe ti custom.
4: That is custom and excise.
3: Ẹ sọ gbogbo ọwọ́ fáwọn tí ó yẹ ká sanwó fún.
4: We pay all
3: the. Bíi báwo. Now wọ́n ní ṣọ́ọ̀bù ẹ̀ yìí. Oyè báyìí ló yẹ kó o san nípa ẹ̀.
4: Local government charges for your shop. Permit.
3: Bíbélì sọ pé.
4: The Bible says.
3: Kó má ẹ̀ bẹ́ díẹ̀.
4: Yẹn pé
3: kó
4: wọ́n
3: máa
4: kó èrò
3: ní san. Dóyìnbéèrè. San. Bíbélì ló sọ bẹ́ẹ̀ o.
4: So say the Bible.
3: Ní kò san.
4: The Bible says you pay.
3: Wọ́n ní kánṣu ló máa ti ń ṣiṣẹ́. Tó bá ṣiṣẹ́ ní kánṣu gan, kó bára ẹ̀dà sọ́hùn. Kó bára ẹ̀dà sọ́hùn. A fi hàn ẹ̀ pọ̀ òun ṣiṣẹ́ ní kánṣu.
4: It will show you the authority
3: within his power. Kó bára ẹ̀dà sọ́hùn. Jésù ń bẹ pẹ̀lú mi, kò bẹ pẹ̀lú ẹ̀.
4: I'm a child of God.
3: Ko ti e si leyin e rara. Wa o lo so yi, ko si leyin e lo so yi.
4: It's not supporting your action.
3: Won lo so pe wa lati ko kasu gbe de wa kasu e mo yan kasu o le mo yan nbe. Ma ti gbe yen kale.
4: Don't go in that way.
3: Ma ti gbe yen kale.
4: You don't
6: do it in that way.
3: Ton ba mu owo wa fun ile ibi to ngbe.
4: Tenement rates.
3: Eyin te ko le.
4: Landlord and landladies.
3: Ton ba mu owo wa.
4: Land use
3: to yewo to ni ha.
4: And you say wow.
3: E lo leleyi, nbo ni mo fe gbe ri.
4: Where will I get this amount of pay?
3: Oh my wa ni o.
4: You look for it.
3: To ba ko le ton ba mo wo wa fun e o gboro san.
4: Tenement rate land use act now. You must pay.
3: Abi to ba je gbo le re niyan ba e bebe pe kon diku. E je pe ko ma san rara you must pay.
4: If you have a task force on
3: that. E je pe ko ni kon yi sanu.
4: You throw the paper to the dustbin.
3: Rara.
4: I will not pay.
3: Bibele o so be.
4: The Bible did not encourage it.
3: Boya o le ro ro fe gba o.
4: You could be granted some
3: concession. Boya o le roro fe gba.
4: They could give you some.
3: E se oro fe ko ma san. Bibele o so pe ko ma san.
4: You must pay.
3: You must pay.
4: Oh pardon.
3: Awa mo Olorun gbodo rin gege bi oro Olorun ko iwe constitution ti wa re.
4: Consider la no fi wa re. This is our old rating.
3: A de gbodo tele.
4: You must obey it to learn.
3: A gbodo so wo custom.
4: You must pay custom duty.
3: Awa mo Olorun gbodo keko debe.
4: We must be educated to that level.
3: Nkan to ye ka se ka se
4: what to do we should do
3: won ate fi mo po omo Olorun ni e
4: then you be no as true follower
3: won mo pe iwo yi gbe ko
4: you are well to talk
3: ma kanjo
4: kan wo ri no
5: eru fun eni te eru nse ti re
3: eru fun eni te eru nse ti e
5: ola fun eni te ola nse ti re
3: ola fun eni ti ola eni to ye ko beru beru e
4: those you should respect you must respect
3: eni to ye ko fola fun fola
4: you must honor you must honor
3: wa ri pe oro ti mo so kale yi opolopo wa yi la se si oro yin
4: most of us we are falling victim
3: opolopo wa la o ka si
4: we didn't recognize it
3: ta ba ti n se si
4: if we have been running foul
3: ka ma de se si mo
4: please do not do that again
3: ke hallelujah
4: hallelujah
1: te ba n fe lati ma gbo awon oro won yi lori whatsapp e send yes sori ero ibanisoro 0809-678-1135 0809-678-1135 Kódo wá bí sí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa.

kúrò lẹ bẹ lásìkò ìsinmi òní àkójọpọ̀ ìròyìn ta àgbáyé lóde sí etí ìgbọ̀yìn láti ìkànnì ti alágẹlú 96.7 òkè tọ́ga ju àwọn òkè lọ martini salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n àwọn kòkòrò lè tó ń bẹ̀ nínú ìròyìn

olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC Peter Obi náà ni ti kẹ́dùn pẹ̀lú àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà látàrí ìṣẹ̀lẹ̀ iná ilé tí ó balẹ̀ sí ọjà kan ní olúlu lẹ́wà nílùú Abuja. Olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC Oyèbámíjí òun náà ni ó ti ránṣẹ́ kíní kó rere sí gómìnà Adeleke látàrí ìjáwé olúborí rẹ̀ sí ipò gómìnà lẹ́lẹ́kejì. Ìjọba orílẹ̀-èdè Iran náà ni ó ti rọ àwọn orílẹ̀-èdè ilé tó ń bẹ lábẹ́ Gulf tí wọ́n jẹ́ orílẹ̀-èdè ti ẹlẹ́sìn Islam láti gbárùkù tira wọn látàrí àwọn ìkọlù eléyìí tí ń wọlé sáàrin wọn tí ó sì pè fún ìdúróṣinṣin. Aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè wa Nàìjíríà ti Uzoho òun náà ni ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Armenian 29MLS látàrí bí ìtọ́bọ̀ àdéhùn tuntun kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù eléyìí tí ó wà tẹ́lẹ̀ ní báyìí ẹgbọ́ ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC Nigerian Democratic Congress Peter Obi náà ni ó ti kẹ́dùn pẹ̀lú àwọn olókoòwò Babalaji Babalọja ilé tí àwọn ọ̀nà tí ó ba ọjà àwọn ilé tó bẹ ní Header Plaza lọ́hùn-ún ní olúlu lẹ́wọ̀n nílùú Abuja lónìí. Peter Obi náà ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X ẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ilé tí ó wáyé tí ó sì ń ṣàlàyé wípé pẹ̀lú iṣẹ́ ribiribi ilé ti ilé iṣẹ́ panápaná ilé tó jẹ́ tó orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbìyànjú láti dá sí níbẹ̀ ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè iná ọ̀hún náà ni ó jọ bitibiti àwọn ọjà ilé tí ó jẹ́ mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tó sì jẹ́ pé kò sí ẹnìkankan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn níbẹ̀ ni Peter Obi ti wá darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn tó jẹ́ afẹ́rìfẹ́rì ilé tí ó jẹ́ pé wọ́n tún jẹ́ olólùfẹ́ àwọn tí ó ń bẹ nínú ọjà ọ̀hún láti kẹ́dùn pẹ̀lú wọn ó ní ìgbà ìgbádùn wọn òun náà ló jẹ́ pé ó mú ló kan ìyàwó tó sì jẹ́ pé òun bá òun kẹ́dùn pẹ̀lú bí wọ́n ṣe sọ bitibiti owó ọ̀hún nù níbẹ̀ náà ló ti wá rọ̀ wọ́n báyìí pé ọlọ́run yóò rọ̀ wọ́n lójú tí ó sì fi ọ̀pọ̀ rọ́pò níbẹ̀ ló tún ṣàlàyé fún ìjọba pé kí wọ́n gbìyànjú láti máa gbé àwọn iléeṣẹ́ panápaná sí tòsí níbi tí àwọn ọjà ilé tí ó bá kàn rìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà.

olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC nípe ipò gómìnà ìletò wáyé ní ti ìpínlẹ̀ ti ọ̀sùn ní ọjọ́ karùndínlógún ọgbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí ẹn ti ṣe Bọ́lá Oyèbámíjí òun náà ni ó ti ránṣẹ́ ìkíníkù rẹ̀ sí gómìnà Adémọlá Adélékè látàrí ìjáwé olúborí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ẹlẹ́ẹ̀kejì ní ìpínlẹ̀ ọ̀hún Oyèbámíjí náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ ní ìlú Òṣogbo níbi tí ó ti ń bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC sọ̀rọ̀ àti àwọn alátìlẹyìn wọn pẹ̀lú ìparí biribi eléyìí tí wọ́n kó nínú ètò ìdìbò eléyìí tó tẹnubọ̀dọ̀ tí ó sì ń rọ̀ wọ́n láti gbáradì fún ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó ń bọ̀ fún ọdún 2027 níbẹ̀ náà ni ó tún wá jẹ́ pé ó ránṣẹ́ ìkíni kó rẹ̀ òun tí ó sì képe gómìnà Adélékè àti lórí ẹ̀ka ètò ààbò rẹ̀ láti rí pé wọ́n dẹ́kun ìṣekúpani àti ìdúnkokò mọ́ni eléyìí tí wọ́n dúnkokò mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ti APC ní ìpínlẹ̀ ọ̀hún Oyèbámíjí náà ni ó tún ránṣẹ́ òkárí sí gómìnà ọ̀hún pẹ̀lú ìparí biribi eléyìí tí ó kò tuntun lu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́gun ẹnu ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àtìlẹyìn rẹ̀ eléyìí tí ó ti òun lẹ́yìn kí ètò ìdìbò ọ̀hún tó bẹ̀rẹ̀ àti nígbà tí ètò ìdìbò ọ̀hún tó tẹnubọ̀dọ̀ níbẹ̀ náà ni ó tún ránṣẹ́ mo dúpẹ́ sí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ti ìpínlẹ̀ ọ̀sùn ẹni tí ń ṣe BC Àkàndé fún àtìlẹyìn eléyìí tí wọ́n fún òun nígbà tí ètò ìdìbò ọ̀hún tó ń lọ lọ́wọ́

tẹ̀síwájú ní orílẹ̀-èdè ti Iran Mujibat Kehame ọ̀nà tí ó ti rọ àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti ẹlẹ́sìn Mùsùlùmí láti gbáradì sí orílẹ̀-èdè ara wọn láti fọwọ́sowọ́pọ̀ láti dìkan. Ó ṣàlàyé pé àwọn ìkọlù eléyìí wáyé sí àwọn orílẹ̀-èdè ilẹ̀ tó jẹ́ ti ẹlẹ́sìn Islam ọ̀nà ni kò yẹ kó máa wáyé bí àwọn orílẹ̀-èdè tó kù bí wọ́n bá gbárùkù tira wọn. Níbẹ̀ ló ti wá pè fún ìsọwọ́sowọ́pọ̀ láti gbàgbé ohun tó ti ń bẹ ní àárín wọn tẹ́lẹ̀ láti mú bá fún àwọn tó jẹ ọ̀tá àwọn láàyè láti pa orílẹ̀-èdè ọ̀hún. Ohun tó ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè ti Palestine náà ni kò yẹ kó ṣẹlẹ̀ bí àwọn orílẹ̀-èdè eléyìí tó ń bẹ lábẹ́ ti Gulf tó jẹ́ orílẹ̀-èdè ti Islam tí wọ́n bá gbárùkù tira wọn. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Aṣọ́lé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles Francis Uzoh ọ̀nà ni ti tọwọ́ bọ àdéhùn tuntun báyìí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Omenia 2-9 tí ó sì ti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Omenia Nicosia ilé tí ó wà tẹ́lẹ̀. Nígbà ló jẹ́ pé àdéhùn tuntun ọ̀hún náà ni ó tọwọ́ bọ̀ tó sì jẹ́ pé aṣọ́lé ọ̀hún náà ni ó jẹ́ aṣọ́lé ilé tí ó ti ń kópa fún orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé pẹ̀lú àdéhùn tuntun báyìí náà ni ó tún tọwọ́ bọ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Omenia 2-9 ALX. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó ilé tí ó ṣuyọ lẹ́ẹ̀kan sí. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC Peter Obi ọ̀nà ni ó ti kẹ́dùn pẹ̀lú àwọn babaláde babalọ́jà látàrí ọjà ilé ìtọ́jú Yorùlẹ̀ wà nílùú Abuja. Olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APC fún ipò gómìnà Oyèbámíjí náà ló ti ránṣẹ́ ìkíníkù oríire sí gómìnà Adémọlá Adélékè. Aṣíwájú ní orílẹ̀-èdè Iran ọ̀nà ni ti rọ àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti ẹlẹ́sìn ti Mùsùlùmí láti gbárùkù tira wọn pàápàá jùlọ nírú àkókò ilé tí wọ́n wà yìí. Aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè wa Nàìjíríà Francis Uzoh náà ló ti tọwọ́ bọ àdéhùn tuntun báyìí pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Omenia 2-9 ALX látàrí bí ó ṣe ṣàkóso kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù ilé tí ó wà tẹ́lẹ̀. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ta àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn lè kàn sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com abike darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti X wa pẹ̀lú tọ̀nà lagelofm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelofm 96.7 Tunde Olawo lóòótú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá Tunde Moro Nkeji Martini Salau ló ti ń ròyìn akùsẹ̀mí ọ̀nìyàn ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati o wa wa apapo ilese aladani akoni rin ajo. Fu umura te haji ti joba Nigeria ti Saudi Fawasi Association for Hajj and Umura Operators of Nigeria. Ahun, ni wani kafi tubo gba yele ti wipe. An wala mo jutu eto ise haji ti lu Nigeria ti amas. Nakon, ti fu wani kbe deki asna pari o wo haji 2027. Ni ojo keni dilogman osu kesan oduta wa yi. On the 26th of September 2026. Awan robo gwe yete feba wani ni ajo na. Kete te sanwo yi koto tu ojo ta wi yo. Awan ilese tabajo megbe ahun ni kani kese. Sanwo yin fun o lati mo won e won o wero yin punch jo jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan so office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba won ni ahuonsz@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alode wa sorire
1: ni West Midlands Open University amuki eko wa laro watu kusi rodon lo woti ofani lakbo ya eto igbani wali lolo wolo wo osile bere ni ajwe kore ekwa lo woto kere to ekberu meji abon naira fun abala eko koko course unit nyanino anwe eka eko to ni igbele mwaka akiri bubagba yebi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management buyo sheshe pari lewe girama tabo lendi, NCE HND A level to fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so a ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
3: Xbox Bebo Uga! Kọlọ́rù Tiki, Tẹ́lágborí Convention! Ẹ̀ẹ́sẹ̀rúwẹ̀! Bíjọ́ Abala Sintikas Progress Ministry! Night Annual Convention! Ọlọ́rù pẹ̀lú ìfàmì ìròyìn agbára lórí ìrọ̀ṣẹ́! Pásítọ̀ Ina Fọlọ́ṣọ́! Yóò bù sí fèrè sí ọrọ̀ sílẹ̀! Tú ìyanu! Ìbùkún! Amẹ́rẹ̀rẹ̀ jáde fún gbogbo èèyàn! Ikọ̀ oríta láyé tí ń retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ̀! Jésù fẹ́ jáde sí ọ níyanu nípasẹ̀ ìdè! Pásítọ̀ Ọlá wà ní Dàrí ẹ̀! Pásítọ̀ Gbẹ̀ngàn Fáda Ìró! Prọfẹ̀sà Abọ́lọ́wẹ̀rẹ̀! Àwọn olórí ẹ̀mí Adéyinka Láṣeyọrí! Pásítọ̀ Ifẹ̀ Olúwa
4: Care Foundation lo nlogun tatatan wi pe ti yin melo gbogbo eyan bada ta gbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigbata daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Charity Care Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Charity Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofesi layewo oju o reading glasses fẹ fún gbogbo ẹn bá nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹn tó bá fẹ máa bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípè níjà ojú láti ṣàgbékalẹ Charity Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ ọmọ dẹni tí wọn ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọn máa lọ tààrà lọ ṣàyẹwò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
5: 0701-521-55
4: ojúlọ bára òní dín dúró mọ́ wọn lágbárí.
6: Ọlọ́run àfòsítẹ́lì Ayọ̀dẹ́lẹ̀ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Ọlọ́run Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Màmá Wòlíì Obìnrin Mẹ́rin Alárápẹ́ Prophet Mayowa Fèyíjì Pastor Emir Adéọ̀sùn Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé ọ́ aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀làyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni Olúwa Wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibudo iyanu district headquarters to wa ni Molusi street end Malepeni Ibadan 081-3501-0191 oluwa olorun prophet adewumi yo sise agbara aye re osini wa bakan na mo loruko jesu
1: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ona ton ton ni si aseyori. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbugbu e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa.

0: Ilefunfun Balawu ni Felele ni Lubadan ibe la kale si 96.7 FM e ma gbo wa.
1: Ìpínlẹ̀ Ọ̀yọ́ akọ́ àlejò. Ìpínlẹ̀ Ọ̀yọ́ amẹ́tìtì. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ yìí, igun ẹgbẹ́ àwọn obìnrin ó ṣe gbàlejò obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON. Lọ́jọ́ Monday, August 31st, 2026, láago mẹ́sàn-án àárọ̀ ní pápá ìṣeré Liberty Òkè Àdó Ìbàdàn láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Touch Bearer. Tọkùnrin tóbìnrin ọmọ ẹgbẹ́ APC là ń retí o. Kí èròǹgbà ìrètí ọ̀tún ààrẹ Bọ́lá Tinubu ó lè fẹsẹ̀ múlẹ̀ dọindọin sí i. Her Excellency Nana Shettima, aya igbákejì ààrẹ, Dr. Alile Idele, APC National Women Leader, tó tún jẹ́ agbátẹrù TTB ni ó máa kọ́wọ́rìn pẹ̀lú aya rẹ̀. Ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń rọ takọtabo ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ láti túyẹ́yẹ́túyẹ́ ìgbàpàdé obìnrin àkọ́kọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron Ọ̀yọ́ State, Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron Ọ̀yọ́ State, Dr. Felicia Adekemi, Kemi Opatunde, Oyo State APC Women Leader, Engineer Dotun Sanusi, alatileyin TTB. Mo se lewaju egbe APC ipinle Oyo lapapo lati gbalejo aya re. Tokunrin tobirin omo egbe APC la nreti o. APC Progress.
2: Lagilu FM 96.7.

0: ọmọ ọdẹkùnlé the great sass lórí kẹ́ ẹ̀ máa gbọ́ lágìlú 96.7 fm torí pé ó ṣe dáadáa gan.
1: ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Limited Esilerira káàkiri gbogbo bi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Aja, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolote.
2: Ọlọ́run àfòsítẹ́lì Ayọ̀dẹ́lẹ̀ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde látọjọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Mọ̀mọ́ Wòlíì obìnrin Mẹ́rì Alárápẹ́, Prophet Mayowa Fèyíjì, Pastor Emi Adéọ̀sán, Evangelist Dr. Bọ́sì Adéìwà, Evangelist Kẹ́hìndé Akínwálé, Lady Evangelist Bọ́sì Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Malusi street end Malete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ òsì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
3: Muhammadun Show Market Road Drive Telele Street End Challenge Ibadan.
4: Kilo sele nbe.
3: Mewa sele nbe. Nibe ni Asalam Community Group of Schools, a co-educational school wa. Bi won se nko mo ni Larawa, ni won ko omo ni ede Gesi to pegede ki won le ba deni giga lojo waju with well equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified and God-fearing tutors. Igilala so ma ẹmú àwọn ọmọ yín wá sí Asalam Community Group of Schools kí wọ́n lè di èkán ńlá lọ́jọ́ iwájú. Admission is on in Crèche, Nursery, Primary and College. Nítorí pé káwọn ọmọ yín tuntun jáde, wọ́n ti há odidi Alukurani sórí. We are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Pelele Street End, Challenge, Ibadan. Call us now now on 080-5308-8007 tàbí 080-3 4 5 4 4

0: Àti tamoto dirun gba fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ni cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà di rọrùn.
1: Ọlọ́wọ́ gbogbo rọ is turning things around.
2: Ìyanu ìbùkún, àmọ́lẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn. Ẹ kò rí kàtá yẹn tí retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ̀.

0: Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naira the celebrating independence, make you too join Body take celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Na confirm and you fit stake multiple times because the more way you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dilemma. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions there will be.
1: 72 hours with God. Ẹgbẹ́rún Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe yanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wo tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbọ̀ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
2: Mọ̀mí ni mọ̀mí náà tún á máa ma kú oríire.
3: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí ilé Hajj 2027. Bí ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ògbójọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ti pín àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa Siyara ọ̀fẹ́ onígbàdégbà pé bàbá iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service rìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukaddam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
4: Ọlọ́run àpọ́stẹ́lì Ayọ̀ Délé Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún. Ọlọ́run abiyamọ 2026 ìsọjí ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde látọjọ́ Monday August 31st. Prophet Olúfẹ́mi Òní, Mama Wòlíì Obìnrin Mẹ́rì Alára

0: gbe office wa oyipada a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi kini baba isanwa ya ma gba ni mo re lati ka wa ni le ra pepe ni kini nda wa la mu nu agba re yala isan lo nde wo ni ati bere ati rin o ti disoro fun wo boya wo te wa leri bed ati nero dide ati ko fo mu nkan ko to dide gbogbo yi keyi yo ti nda la mu lagbara yala ati bere mu nkan ti dinera fun wo ati nero ati buso kini si buso keji o ti dinera fun wo boya wo te rin wonku ohun te goloba goloba bi ba do te ti dabo lese ti iwo ti e ni mo paja paja lowo paja pa lese e wa se ayewo boya ofa lo ti e wole si wo lara ti wo mo orisirisi ofa lo wa ani ofa sakatu asi ni ofa ade asi ni ofa baba asi ni ofa oje
1: ofa arukana de wa ton ma gbe ni kaakiri
0: ti ofa baba abofa sakatu to ba wole si yen loju asiri ti mo ri gba ni lome lodo awon ilu ya ya mi ni lome agbole won won pe ni koju omole iya ya mi ta so o ti le ni 140 years fun e ni ko u ba da bere asiri itoju oju ni mo ri gba lodo ya ya mi e wo wa ti ipogoji odun o ti ipo mo ogun odun o ti logo boya wo ti ri awon kunbe kunde ninu eyinju re te po ti ti akoba fun legbe ati ri ne kawe ti dinara abi ati ri ne wako lale o ti dinara fun wo boya bi kurukuru ni won ri bi abi bi won ma ri bi oye
1: nigba mi kokore ayokele ba irin reje a ma fa itoju oju te pe oju eyin o ni ri na dada abi ki nkan o ti a le si ni loju tabi ki o dabi e pe won da eru si yen loju
0: tabi ki oju ti o lewo won le pe ni cataract loni won pe ni glaucoma lola won pe ni pterygium lola why what e ti ri yen kan to ta kini di o loju bi ten ne bayi asiri yen ti wa ni odo emi
1: baba oloye
0: to gba ya ma pe ni isan ni waya ara o si le pe ero bani soro mi
1: 08067958800 08067958800 boya okoro neje ni te nda won laamu boya bi o ba ti wetan lo ma yan ara bi pe iyen fi atapara be la ro si ma yun e
0: boya wo ti e je ni to e bo ti wole oko o ti le loro mewa o ti juju be lo te pe yala ti o ba ti fe ri nkan osun re ara ile otun ara ile osun won ti mo pe nkan ti fe desu yala gbaja niyan nkan ti odo ti e bo se lejo to ba ri 28 losun yi o ri 22 ni osun ti bo gbogbo awon oru kan bayi a ma si dinna teyin fi ri ere igbeyawo yala boya pe wo ti e ri kini kan nunu re bo se yisotun ni yisosin gbogbo oru awon kan bayi ko da to yala boya o ti e je lomo okunrin te pe se kan sun lo laarin seju kan si keji wo ti da to wele e ngba ti o ba je ko lolufe re o gbadun re bawo ni won na ti fe gbadun ara re
1: jedi jedi ni telomi
0: elomi de ni yi omi lobolobo to wa la romo kun to ye ko sanfani to ye ko domo elomi o le domo won ma ni ko e ko seyin be bi telomi o ti e ti san tabi ko won ti e sa case pe nkan omo okunrin re o kere joju ori e lo o da bi keyan ore ren 15 na keyan wa tun di gege be lori wo mo to ti le logoji odun yala boya won ti e ma nse eyo bo si se yo sele sere abi keyan ma sekun si onunu ara tabi ko won ma seyo ni e meta e mefa won ma to ike ode okun ni kojumo to mo
1: ogbe enu ni telomi aero osun dede ni telomi
0: gbogbo awon oru kan bayi a ma fa ilera si eyan lagwa ara te pe yin o fi ni salafa bo se ko se olohun ni jofa aye o ba wa o fa le wole telomi lara te pe apa kan se kan da sele le ati wa soro eniyan yo dinira ni la ma fi pari opo etegbe e ma je ka bora pa e si ma je abora awon mole bo ba ti gba card wa pelu owo perete a se ayo fun lati mo bi ti nkan yen lugo si lagwa ara yin
1: to ba fa ri emi baba oloye isan ni waya ara gbogbo aye a ma pe ni baba kaju e a wa ni bi onile aro legbe nepa office lojo lati ona ui lo tin bo wa ni ko to de ojo roundabout nbe lo nile aro wa a wa legbe nepa office o wa lo nile aro nbe lo ti ma ri mi o le pe ero bani soro mi 08067958800 08067958800
0: aise o kere o to bi ko ni fara nsin gbe
2: La Gelu FM Jagaba Gogo Radio Maru Wanzo
3: Eyara lewa mo kiyin ni bikibi te ba wa lale ya dupe lowo Eledumare Oba aji pe awa lawa asi dupe pe eyin la ba atitire bra se nde iya chikito ati iya togo atitide lale yi a de dupe pe awa lawa eyin la ba mo fa fo koko yi dupe lowo gbogbo yin te npe te ni ogun ya togo o se gbidibidi lara yin o pe e dupe lowo won oluwa seun iya togo to ti wa ninu kulu wa lale iya togo e je ki awon eyan mo eni to wa ninu bi le
4: mo kiyin bi te tin gbo mi dede asiko yi pe a ni nífẹ̀ àìsàn ló gbà ó àìsàn nífẹ̀ ara wa ṣe bùgbé o.
3: Bẹ́ẹ̀ ti kí wọn.
4: Ẹ ṣe orúkọ mi ni màmá Togo Odú ni mímì kìí ṣe àìmọ̀ fún olóko. Ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò Sikito ní every Wednesday. Àti tún délé ni.
3: Ìyá Togo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lọ́pẹ̀ lórí ọ̀rọ̀ toko tó kéré oko tí ó sá wọlé oko tí ò ṣiṣẹ́ igbá kan àwo kan àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán oko wọn ti padà sí wọn lọ́wọ́. Ó dá kí lẹ gbé wá fún wa lálẹ́ yìí.
4: Ẹ ṣe olóòtú. Lẹ́ni báyìí ni sẹ àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n ń pè ní sangun-sangun tàbí romatisin tàbí àwọ̀ká. Ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa bàbá àwọn ọmọ wa àwọn àgbàlagbà ló máa ń ṣe láti bí 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
3: Ní arthritis
4: romatisin romatisin arthritis. Báwo ló ṣe máa ń ṣe yẹn ni mo fẹ́ ṣàlàyé fún yín fún ẹ̀ tẹ bá wà lé tẹ bá ń gbọ́ mi nísìn. Ìwọ tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisin yìí. Wà á rí pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ru ẹ́ wà á máa complex pé orúkún yẹn ń ru ẹ́ o ò lè rìn láti ibìkan sí ibìkan tó máa rìn láti òpó náà kan sí kan wà á máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ru ẹ́ tẹlẹmíì tiẹ̀ máa bẹ̀ láti ẹ̀yìn
3: báyìí tẹlẹmíì
4: ti máa ń bẹ̀rẹ̀ ẹlòmíì ò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ rárá tí kìí ṣe pé ó last dent tí kìí ṣe pé ó ní àìsàn kan tá à ń pè ní rọpálọrọ lápárọ lẹ́sẹ̀ ṣùgbọ́n kò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ tàbí ẹlòmíì wà tó ní arthritis a rí pé iṣan ẹsẹ̀ yẹn máa ń fa òun a máa complain iṣan ẹsẹ̀ yẹn ó máa ń fa òun ní gbogbo ìgbà ẹ̀yin tẹ bá rìn pé ní àwọn àìsàn yìí torí pé àrùn sọ pé tún mi síta kí n fi ẹ́ sílẹ̀ bó mọ́ra kí n pa ẹ́ láìsàn sọ òun tẹ bá pẹ́ ní àwọn àìsàn yìí ẹ kàn sí wa ní ilé iṣẹ́ wa mo ní ilé iṣẹ́ ọ́fíìsì màmá Togo wà ní Academy Olómi tí ẹ bá ti dé Academy Olómi bí ẹ bá ń bọ̀ láti Iwo Road tẹ bá dé Academy Olómi ẹ bọ́lẹ̀ ẹ má sọ da express o ẹgun bridge kékeré yẹn sọ kalẹ̀ padà ni o kí ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá Togo 08035888101030. Kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tún wà tá à ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times. Five times omi tẹ́ ẹ̀ mú gan ò ní dúró sára yín irú ẹni bẹ́ẹ̀ máa complain pé ó ń rù ń gbẹ tírù kan báyìí bá ti ń ṣẹlẹ̀ òsùnmọ̀ pé ètò àtọ́jú tó ń tọ̀ yìí o òun ló fa bó o ṣe ń rù bó o ṣe ń gbẹ kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn o ṣùgbọ́n nígbà tó yẹ pé omi tó ń mu kò dúró sára ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement ẹlòmíì ní prostate cancer tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde a try ìtọ̀ yóò ní jáde ọ̀pọ̀lọpọ̀ àgbà tá a ti ń polówó yìí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe wọ́n ti wá wọ́n sì ti ń dúpẹ́ wọ́n ti rìtù sílẹ̀ ẹ̀yin tẹ́ bá pẹ́ ní àwọn àìsàn yẹn kan sílé sẹ́wọ̀n mọ́tògò pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ dẹ̀ dúpẹ́ fún ọlọ́run ọba délé tó tún tẹ̀lé ni ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ lè ṣe dédé ṣe kán sun lọ.
3: 1 minute no do.
4: Tí ọkùnrin bá kọ́lé fún obìnrin tí ọkùnrin bá ra sọ fún obìnrin tó bá ra mọ́tò fún obìnrin tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ dédé obìnrin ò ní láìkí rẹ̀
3: níbẹ̀ tó bá fún nípokípokì tó ṣe pàtàkì
4: ọkùnrin ò ní láìkí rẹ̀ níbẹ̀ o nítorí pé ẹ̀ ń sọ pé àwọn obìnrin máa ń sọ pé àjókòó tẹrù wa pàtàkì ẹrù ta àjókòó tì náà nìyẹn tí ò bá ti sí ẹrù yẹn ń bẹ̀ mọ kò sọ̀rọ̀
3: wọ́n
4: tó bá pé o ò lè ṣe déédé àti dáadáa o ò lè ṣe ẹ̀tọ́ ẹ̀ fún ìyàwó ẹ̀ nílé kàn sí màmá Togo mo ti ní ewé àti egbò tẹ máa lò tẹ̀dẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọba.
3: Ó dà màmá Togo ṣe rí ọ̀rọ̀ pé wọ́n ń tọ àtọ̀gbẹ yìí kí lẹ rò pé ó ń fà á.
4: Ẹ ṣe olóòtú ṣe rí nǹkan tó máa ń fa ìtọ̀ yìí ó pọ̀ àkọ́kọ́ náà àìsàn kan máa ń pè ní àtọ̀sí ìyẹn ni ó máa ń jẹ́ kí èèyàn tọ̀ séréséréséré láàrin 5 minutes á tún lọ tọ̀ míì tí olóyìnbó ń pè ní infection ó lè fà á. Irun gan ìṣètọ̀ yìí náà téèyàn ò rí tọ̀tọ̀ yìí gan infection lè fà á staphylococcus lè fà á àwọn àrùn tá a lè kó látara téèyàn máa ń kó látara ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ó máa ń fa kéèyàn má rí tọ̀tọ̀ déédéé mọ́ ẹlòmíì dẹ̀ ni
3: sífílíìsì
4: staphylococcus infection bẹ́ẹ̀ bacteria infection lóríṣiríṣi bẹ́ẹ̀ ó lè fà á kí ibi títọ̀ ti ń jáde kí tọ̀ yẹn má lè ọkùnrin dẹ̀ ni prostrate enlargement yẹn máa ń ṣe
3: kìí
4: ṣe obìnrin ọkùnrin nìkan ló máa ń ṣe tó bá ti ń ṣẹlẹ̀ á rí pé kúrú ẹni bẹ́ẹ̀ má máa rí tọ̀tọ̀ déédé tàbí ọkùnrin tó tiẹ̀ wá jẹ́ pé yálà bóyá ìyàwó ẹ̀ kú ni o bẹ́ẹ̀ kankan ṣẹlẹ̀ ni o ò wá ní àǹfààní láàrin bí ọdún márùn-ún ọdún mẹ́fà láti mítì obìnrin mọ̀ pé o ti ń kọ lẹ́tà sí prostrate o
3: so o se pataki okunrin ma dogo
4: o se pataki
3: so that nkan to jo mo pe o prostrate de o kini ko kini
4: ni le sele si okunrin be
3: ni le sele si
4: so olorun ran wa lowo nkan to le fa niyan olotu
3: o da awon to ba wa ni kini ton ton le mewa mewa mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogo
4: be ni olotu
3: awon na a le ri
4: be ni
3: o da e so kan wa koko so ngba te wole nipa yi ti ti egun mama son won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale se ko nse ijekuje lo nfa kini abi jedi
4: be ni olotu se ri elomi like nkan to dun gidigan te ba de si like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun to dun to dun elomi like e gan to ba de tin mu nkan to dun pupo ju o di pe kiro eni be ni ase kan ta npe ni jedi jedi elomi deni ko ti e mo nkan to dun to dun sugbon ni kaluku ni aisan ti olorun ko mo latoju orun to ma baja elomi o mu to dun be to ni aisan jedi jedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet bayi a ma fowo ti sinu ni
3: uru awon ni eya togo se ona abayo wa lodo yin
4: ona abayo wa
3: mo ran tin si pe o ni enikan eyan ko si meji to ti so pe ka won ba se ga bayi kini to wa ni enu ibi ta won tin yagbe akojade sita ta won ba wa se tan awon ese wa fowo ti wo iwo san wa fun uru awon ni be yen lodo yin
4: olooti iwo san wa fun se ri ewe ati gbo ta won baba wa nlo yi ti won lo lati jo si wa bakan na e o lo te yin le mu mi ran ti se kan ti baba mi ti fun mi ti pe ti pe bi pe ti e ba ni enu odi to yo se ri o ga o opolopo yen ti so ogun nu ni ogun wa
3: ogun
4: ta ma jo ise itan awon ko ni ke ko lo busi iga te ba su e busi iga fun ojo meta abi elemi de le se o le suga le meta lojumo try ko busi nu guy fun e meta leyin e wa bere si ma fi foko mu kini ya wole Ben mo so fun yo lotu
3: ya togo
4: a wole
3: won ko bu kini e won
4: ise baba mi ni
3: won da si bo tu se ga won da si
4: won bu si won flush e
3: won bu si won flush e
4: leyin to ba ti meta
3: to ba ti pojo meta yen
4: to nko
3: won ma bu kini e sinu eko
4: ben ma
3: won ma mu eko yen
4: nko
3: ta nso yi to jade a wole pada
4: be ni
3: e ri pa ti so nkan nu laye yi gbogbo awon nkan bayi ta awon baba baba wa gbe le eyin iya wa lowo kọlọn je ko kan awa na
4: ami
3: oda iya togo mo ti e gbo pe kini yen to ma nyo yen o ma nje ki kini omo okunrin saida ko suki abi ko ma le gbe ri dada abi kokunrin e ma se ko to gun ori obirin o ba da to wo ele
4: be ni olotu
3: ona wo lo
4: le seri awon aisan opolopo aisan mi ma n fa isoki fun okunrin ke bi awon oro ta ti so si waju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma n fa kikini ma suki tabi jeri je na o le fa ko ma sunki to ba de tin sunki e ti mo pe kini yen o ba ti kere ju obinrin oni like e
3: ah ko le kon le gan
4: so ani awon kan te ma lo fun yen na ito sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti e da o ba mo ogun e loku ogun iku nikan ni o si
3: ogun
4: pe ko be ni ko so ogun iku gbogbo apata
3: aju lolohun ni
4: gbogbo nkan ti olorun da o da to je pe o da ko pe ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugbon iku yi
3: o pin dogba
4: ati olowo
3: ati talaka
4: o la fini eje ka se daada
3: ka ma jadi si ti e pamo
4: ku won le ma so ti wa na ni daada
3: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti sikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini ko kini kan awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere kidi ni
4: e se olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kere latun sugbon kan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon ago ta le ma lo fomo yin to mo ma sanra ko si kan to ba ri lati lo fun kini na fi sanra be ni ani awon ago to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba to omo to mo ba kere ta ba se bi mo n baby wa ni eya e ma lo awon ago ifun to mo ma to 2 months omo ya ti a ti put on weight gan. So a ni awon kan te ma lo fun kini.
3: Se kini na le se o le je koko na put on weight.
4: Be ni o.
3: Koko na tobi.
4: Be ni.
3: That means ireti nbe.
4: Ireti wa.
3: Ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere.
4: Be ni.
3: Ti won ba kan si odo mama togo.
4: Be ni olotu.
3: So ru nkan yen te ba lo fun won. Oko won a se kini.
4: A dupe fun lo.
3: Eyi to ku e de nsuki nkan.
4: Ikan na ni atotunki to suki to wole ko le jade. Yi to kere ko na le sanra si ni. To ba ti to size ti won fe won ni lo kini yen mo because ba tun lo kini yen a tun ma tobi si to ba ti tun tobi ju problem ni fo benin
3: nkan ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adugun won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to kin to tun bere awon ibere kankan si
4: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
3: le kan si
4: 080 080 35 88 88 1010 30
3: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nko te nse fa awon to wa ni nigeria bi
4: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won e to ba fe pe mi lati ilu oyinbo
3: okay ma ba won send you beni beni to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
4: no a ma n we bill e
3: e ma n we bill e okay to ba fe pe yin nko
4: te ba fe pe mi lati ilu oyinbo +234
3: okay
4: 80
3: +234 80 80 35 35 88 88 1010 30 okay number ta ma fi get iya togo ni e yen yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo e to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba yoju si mama togo wa ri pe oku a se kini atobi a de to wa de raye lati te kole fobirin yen gbogbo iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tu wa se kini awon to nwa omo npe mi iya togo pe se le eto fun awon ta won woju oluwa fun mo ni
4: a ni eto fun awon to woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to nsun kun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to lolohun o ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara olohun e si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi na do ewa to je pe agan lo funra e idi ni pe nigbati nkan omo nkan to ma ndo to ma produce omo
3: lataro
4: okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti ole ba sele iru okunrin be ko le pregnancy obirin
3: okay
4: ko te ba npo eyin okunrin te ba npo ni irun kan bayi boyo ni watery sperm low sperm count e kan si lese mama togo pelu ogun olohun e dupe folo a de ma tojo ka ti yawo ni lese wa to da ma bere be lowo oko abe lowo yawo ka le meni ti o ni porta ma toju ti everything ma wa okay
3: oda oda iya togo so ba wa sodo nse le sayewo fun won
4: be ni an sayewo
3: oda e tu wa pe number ile ko si ka to dide nle tori arojo musolokun 080 080 85 88 8 1010 30 0 00 080 035 35 88 1010 30 0 ni papa papa e le ma pe number mama togo lati gba gbogbo awon amoran ati lati lo ri won fun itoju ara yin olohun oba mi a wa pelu wa alafia ara wa ko ni gbon nu danu ni ara wa alafia a to peye la ma fi ma lu ojo e se o da

ìlọsíwájú aya ń bẹ lọ́wọ́ ọkọ bẹ́ẹ̀ ni ìlọsíwájú ọkọ náà ń bẹ lọ́wọ́ aya kájọ fọwọ́sowọ́pọ̀ báyìí lọ́wọ́ fi mọ́ torí pé ẹ ti parapọ̀

ó fi ń kàbọ̀ sórí ètò ní tèmi fún talẹ́ yìí níbi yòówù tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi nílé lóko lódò àti lẹ́yìn òdì lọ́hùn-ún

0: aṣalẹ leleyi fun gbogbo ololufẹ kaakiri agbalaye eto ile ti tin fun ere na lo ti de yo eto te tin duro de eto ni temi awo ko se eto fun gbogbo awon eto to ku
1: ayayi lo nsi ke oko re belegon banton
0: owo olohun baba yi lo dire afakoko ti wa ori ofe olohun ba la wa nje bi ta wa yi gbogbo ogbon ma to yi to lohun fi fun wa lowo olohun oba ke se nipa ogbon ori be ni ke se nipa ojo ori sugbon nipa ori ofe olohun oba te se fun ni oni temi ma gbadun program yen
1: so wa padakun ye iwa ya mi ilo si waju oko
0: ati gbogbo to lohun fun wa lanfani lati ma yanju lori eto yi
1: waju aya o
0: awon to je pe olohun tun lo wa fun ge bi joy giver banani
1: wa temi
0: ki ka bo sori eto lale yi lori ikoni lalubarika lagelu fm 96.7 fm ile funfun bala oni felele ni lo ti badan
1: wa temi o
0: alagbala okin luko awon ko mi lajo wa lale yi Oluko Oluwa Femi Williams Willie Oka orin e wa Be na ni Alarina wa Oluwa Koka Ayomi Ponsi Ajo wa nile agbara lale ni Te se lanfani lati ma gbo mi. E lanfani lati ma wo mi kitikiti bayi. Lori ikoni Bandore ti Facebook Lagelu FM 96.7. Lale yi ma se oju opo sile fun awon couple lale yi. Awon to je ololufe te jo wa nle bayi lale yi. Martini Salao. Omo ba loruko temi. Náà ni commissioner fẹ̀yìn ọmọ onílé ajé yìí ọmọ òjé ìpẹ̀tù ni mí o ọmọ arówó wẹ̀ bí òjò ọmọ yẹmi lágbàdá mi lọ́mọ àpẹwọ́ àjọ
2: yìí
0: ẹ̀rùn jẹ́ ń dẹ́sẹ̀ ọgbà àtọ́rí kí mú bá bọ̀ wọ́n ṣù jẹ́ ni ọmọ sàmùkúrò ọmọ sàmùkàrà èmi lọ́mọ òṣonú lé wọ́n nìyẹn ò gbà lọ èmi ò ní ṣàlọ̀ ọ̀fẹ́ tí ò fẹ́ràn mi ẹ̀yìn ń kọ́ wọ́n ṣàlọ̀fẹ́ tí ò bá ti fẹ́ràn yín títí wọ́n ní pé kẹ́ ẹ dá ti yín mọ̀ àwọn tèmi ti wà lójú òpó ti facebook lálẹ́ yìí ẹ lọ́ máa fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ mo promise lálẹ́ ìpa tuntun máa gbà síra wa lára gan ni mo fẹ́ ṣe géèmù kan lálẹ́ yìí àwọn couple tó bá ti gbà á tí wọ́n bá ti fún wa ní vibe jù a máa vote lálẹ́ yìí ni wọ́n máa gba owó lálẹ́ yìí transfer sínú àkáǹtì wọn tí ó dúró síbẹ̀ kórè wọ́n á fi yẹn ṣe weekend ilé tó ń bọ̀ àbí kan fi ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ weekend ti lọ lóṣù tuntun àbí courtesy of madam Folakemi Fadúgbàgbé láti orílẹ̀-èdè America mo ti ń ra àwọn comment lórí facebook yẹn báwo la ṣe máa ṣe lálẹ́ yìí tí máa ti wọlé lágbára let's celebrate ourselves let's celebrate ourselves yìí a gbé abala yìí kalẹ̀ láti máa fi mọ rírì ara wa ni gbogbo àwọn olólùfẹ́ ilé tó dé pé gbogbo rírì bá a ti ṣe fara wa all the support all the love all the care gbogbo ẹ̀ la fẹ́ mọ rírì lálẹ́ yìí ṣe mọ̀ pé kíyàn máa dáná fún yàn gan iṣẹ́ kan ni kíyàn máa dáná fún yàn ní ọdún kan 365 days our times here times yọdún tẹ́.

0: àwọn lẹ́jẹ̀ tútù yìí náà ni kíní wa mú báyìí.
1: Ibi yìí di.
0: Ẹ mọ ọlọ́run má yẹ ká ṣe yọ ọ̀wẹ̀rẹ́ dáràn táìmù tá a wà yìí. Ilé tó túmọ̀ fún ni pé ẹsìn mẹ́dọ̀ ẹ calm down díẹ̀díẹ̀. So àwọn tó wà lọ́wọ́ yín yẹn tó bá pẹ́ nìkan lẹ mú tẹ ẹ̀ ṣe pàdé bí ẹ̀ ṣe pàdé ni tẹ ẹ̀ dẹ̀wọ́n ń doubt ẹ̀. Pé a mú ṣe pàdé ẹ̀ ni a lè sọ ẹ kọjọ lọ ṣe test náà. Test yẹn ò wọ́n o èló ni test mo lè sọ test yẹn ò wọ́ kò wọ́ 10,000. Ẹ̀yin tẹ́ bá yẹ pé ẹ jẹ́ tẹ ti ṣe test yẹn rí. Tẹ ti ṣe HIV test rí àwọn STD test yẹn. Tẹ wá lórí Facebook èló lẹ ṣe last time tẹ ṣe. Mo mọ̀ láwọn tó ti lọ ṣe búlẹ̀ tẹ́ bá ṣe a ṣe send lọ láìpẹ́ yìí.
1: Orí títí la ń bá lọ.
0: Torí pé tígi ní ìrọ̀ abẹ́lẹ̀. Abẹ́ Ọlọ́run àìsàn burúkú ni ṣe wá. Static 6 yẹn ti pọ̀ báyìí. Àwọn young fellow and you know they show for face again. You know they show for face. Ṣé ti yẹyin báyẹn mo ra fún yín nìyẹn gẹ́gẹ́ bí advice. Olóyè Gbẹ̀ngà Fáyọmí láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Alága onítẹ̀mí nìyẹn. Wọ́n láwọn ń gbádùn sàn nìyẹn. Wọ́n ló ń wò àwọn lára. Ẹ dé kí n lọ báyìí kí n lọ mú àwọn kọ́pù lálẹ́ yẹn. Ó láwọn kankan tó tún ṣẹlẹ̀ tí màá tún ja yín sí. Ẹ mọ̀ pé lórí ètò ìta ṣe máa ń ṣe nìyẹn wọn máa fúnra wọn láwọn information eléyìí tó ń lọ. Ṣé mo táìmù tá wá wà yìí ẹ̀yin tẹ́ jẹ́ single guys tẹ́ ń gbọ́ mi báyìí lálẹ́ yìí mo ti ń rí àwọn eye tó ń lọ eye yẹn pọ̀ tó ń lọ lóríṣiríṣi lórí Facebook.

0: ẹṣẹ́ mo dúpẹ́ o.
1: All right, ṣe àwọn àárọ̀ báyẹn ni ó ti wà ń gbá àyà àbá ò ti ẹ̀ parọ́ rárá káàṣe ẹ̀ lálẹ́ yìí ẹni kó tún jẹ ẹ̀bùn ₦25,000 lórí ètò káàṣe ẹ̀ lálẹ́ yìí pẹ̀lú *347*1004*2#. *347*1004*2#. Bẹ́ẹ̀ni. Àgbẹ̀yìn débẹ̀ lálẹ́ yìí. Ẹ lọ tábà yẹn àbí kẹ́ lọ sórí wẹ́bsáìtì wọn www.cash.ng. Dànfàlákẹ́ náà tún gbé ẹmójì yẹn wá. Ẹmójì yẹn ló ń gbé mi débẹ̀ lálẹ́. Mọ́gàjì Sport ó ní well done. Bàmí mi náà kíyìn o. Mọ́gàjì Sport mú kíyìn o. Ànilálẹ̀ mo promise yín àwọn kọ́mẹ̀ntì yín máa kà. Matthew Ayé gbà mí. Oni I like your program láti ọmí àdì o. Mo ń lọ sójú ọjà báyìí tí máa ti mú kọ́pù yìí. Lẹ́tà tí mo fẹ́ kà lálẹ́ yìí. Ó bẹ̀yìn singles ìwé. Ṣe kàràktà la fi ẹ̀ka fi wọ ọmọ báyìí. Àbá wọn torí táìmù tá a wà yìí. Ọmọ bá ti ní ọwọ́ ẹ̀yìn báyìí. Pákà wọ́n á fi gbọ́ ẹnu pé ó bá ti pọ̀ sọ́wọ́ ẹ̀yìn báyìí. Ẹ fẹ́ wò wà mọ́. Àti àmọ́ yẹn gbèsè yẹn. Marriage máa kọjá gbọ́ yẹn. Bọ́mọ̀ ń bọ̀ lálẹ́ yìí. Ogun Tọ́lá Sanusi. Wọ́n ní we are watching you, me and my honey. Mr. and Mrs. Oguntola from Benue State. Wow, thank you very much from Benue. Bo ni Benue ni Asale yi. Abolo wa pelu yin o. Abara Olorun. Adepoju Ridwan, o fi emoji yen lega. Igbadun emoji yen. Thank you very much my brother. Abogunde Adebayo, awon na tell emoji, won tun fi white emoji si. Wa jo white and red. Tí máa ti padà dé mo máa ṣe ojú òpó sílẹ̀ fáwọn ọ̀gá láti fi share experience wọn. Nǹkan tí mo sọ yẹn nípa ká máa protect ara wa so many sexual transmitted diseases ti pọ̀ ń ta o. Lẹ́yìn fẹ́ sọ sí i. Lẹ́yìn náà ní ìrírí kan tẹ́ fẹ́ ṣàlàyé. Elémọ̀dàrúkọ yín o. Èyí pé ló nǹkan yẹn private ni. Mo bẹ́ẹ̀ náà fẹ́ fáwọn èèyàn lámọ̀ràn. Àdẹ mọ àwọn kọ́pù bíi méjì mẹ́ta sí i. Nínú wọn la máa mú ẹnìkan. Mo máa mú kọ́pù kan lálẹ́ yìí. Ẹ máa ṣe owú sí. Mo ń bọ̀ àwọn tí dé. Ẹ kú kalẹ̀.
2: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ owó ní pẹ̀lú stíìs. Lábí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Webs Limited, SNL Kakiri Bobo Bitwantin Taja to Jojulowo. Office address Iwani, Lot 3, Light and Craft Building, Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Navdak Ijolote.
3: Mumini mumina tu amama kuorire.
4: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je ran lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mukaddam basu no Hajj Umrah service won tun ti se eto umrah olosoosu umrah December umrah Ramadan 2027 ni sanje die ile se mukaddam basu no Hajj Umrah service ti pe ama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukaddam basuna haja umrah service rin ajo itosona ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 oloya shopping complex ojabode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam basuna haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi
5: do
0: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083 01 33 33 09083 01 33 33 09083 01 33 33 and

0: ọlọ́run apostolic ayọ̀ délé babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn la fi ṣíde látọjọ́ monday august 31st prophet olúfẹ́mi òní mama wòlí obìnrin mẹ́rì alárápẹ́ prophet mayo wáfẹ́ yìí pastor emi adéọ̀sán evangelist dr bọ́sí adéìwá evangelist kẹ́hìndé akínwálé lady evangelist bọ́sí adéwùmí pẹ̀lú àwọn ọmọ david brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò prophet so adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ sunday september 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ christ apostolic church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi street end Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ jésù.
1: ọlọ́run ló gbé bẹ̀tẹ̀lì.
2: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti ń rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM 3 PM to 6 PM ìṣọ́ òru 11 PM to 3 AM Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ Ìdíayùn rẹ̀. Ẹ̀sọ̀ ní ìkọjá ìyànàbáre díẹ̀ aláàdọ́rin Alongidi Ayure Road Ìbàdàn wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú 28th church anniversary September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742 ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
3: Javis PL I Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìrànga ara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ní ọmọ lọ́tara lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
4: 07010152255
3: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí.
5: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
6: Hours with God. Ẹgbẹ́rún olórun máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara èmi ò ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kórí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ 3000 ati showru lago meji lauru lojo sunday apade lago mejo aparo si meji lauson ati showru lago mekwa le o je roni witi witi ni mexica kilometer 18 ibadan fe expressway o sengere ibadan ni pile ojo ifonse olohun alaye prophet abel taiwo ojo baba isoji ori afefe olohun ma lu atawon ifonse olohun mi oko boss wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa wa si pade adua ijanu re nduro di onbe o
7: ilera loro
8: kala o ji pepe ninu ekurere alaafia nikan le da village aseyori nipa afojusun e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isan fi se buba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kunrin o ma le tapai kara o mo gbon riri oju tin wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boba nse obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
9: Lagilu FM 96.7
10: Onitemi leto Onitemi pelu Matemi omo ba

0: Bàbá abìnrin yẹn sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ẹbọ tí ó sọ ni. Wọ́n ní Mr. Martini, ó ní ẹlẹ́ẹ̀kẹfà lélẹ̀ tó máa treat STI infection. Ó ní ṣe ẹ̀ntẹ́yàn treat infection fún. Kínní ìkejì ìkẹta táwọn ń gba serious abẹ́rẹ́ àwọn antibiotics tó strong. Wọ́n ní tó bá pé àwọn àrùn kò gbóògùn náà ni. Wọ́n ta ṣe kó wá náà ni. Ẹni pé ọ̀rọ̀ tí mo sọ ń sìn, wọ́n ní kínní kan sọ̀rọ̀ òjókù. Ọlọ́run ṣẹ̀rí òun àti gbọ́n tí ń sọ. Fáìmì ó ti wá even go to the point tẹ́ pé ọkọ àti ìyàwó gan fẹ́ trust ara wọn mọ́. Ó ti fẹ́ di àwọn point kan sìn àtẹ̀gbọ́ pé boyfriend àti sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ń sọ̀rọ̀ boyfriend. Tó bá ti lọ́mọ kan tó ń fẹ́. Tó bá ti di pé sorry to say o, àwọn tó pọ̀ jù ni omi sọ pé all o. Tó bá ti di ti pé ọmọ yẹn ti ń ṣe target àjọ burúkú kan tó tẹ́lẹ̀ pé kò ní iṣẹ́ kankan tó ń ṣe. Àwọn yẹn sìn, wọ́n ti ń ja mọ́ra. Mo ní experience kan tẹ́ pé wọ́n sọ fún mi báyìí mo dẹ̀ rí. Àwọn yẹn ti ń ṣe target, wọ́n sáré lọ bọ́kùnrin bíi mẹ́ta, wọ́n lè ṣe ọkùnrin mẹ́ta short bí máa ń pè yẹn ná. Short time, short rest ni. Sáré mu mẹ́ta kílẹ̀ tó ṣú. Wọ́n ní gbọ́rọ̀ yẹn, wọ́n kò pín jẹ́ kán ètè ìrówó. Mo ti pọ̀ lẹ́kọ̀ọ́ gan-an. Mo ti ń wọ̀ Ìbàdàn. Wọ́n lè ṣe short kinní yẹn lọ. Àtàwọn house party oríṣiríṣi tó ń ṣe ń sìn. House party tó ń ṣe ń sìn yẹn ti mọ̀ wá pè ní ọ́gì. A kóra wọn síbẹ̀, wọ́n lè kó ọkùnrin. Ẹ̀wọ̀n tó wá fọ́ nìyẹn, àwọn ìyàwó ilé wà nínú group yẹn. Àwọn group burúkú burúkú yẹn. Àwọn group burúkú burúkú. Tí ó ṣe group tán tí owó gidi ti ń kí ṣe group tí ó máa jẹ́ kí lọ síwájú bá ayé yẹn. Àwọn group burúkú burúkú. Tí máa rí wọn báyìí, wọ́n máa ṣe house party. Ní tán fẹ́ ṣe house party yẹn, wọ́n máa kóbìnrin. Wọ́n lè kóbìnrin bí abi 20. Bí àwọn ìmú ń gbé yín dé bẹ́ẹ̀ ni. Fádúgbà Amos, wọ́n ní ọba, you are welcome, you are doing well, proud of you. Thank you very much, Alaba Yusuf. Ìwé ọkọ̀ ìyàwó ẹ̀ láti olómi. Mutiu Adelani. Májẹ̀ Kódùmí Aziz Òkè Adébárè. Ọláníyè Agbábíàkà Ibrahim Adékúnlé láti Ọ̀yọ́ Láàfin. Facebook mò ń kà yẹn o. Ayé Fẹ́ǹkà Presenter, wọ́n ní ẹ̀ka àbọ̀ sórí ètò. Jolly Upson, wọ́n ní World of My Brother. Adékúnlé Idris. Ṣé àwọn group yẹn wọ́n máa kóra wọn sínú group yẹn nínú gbẹ̀yẹn wọ́n máa ilé àkó ní bí ajáde ilé àwọ̀ bí ajáde. Anyone? Ẹ ṣe lè ká wọn very careful. Ẹ jẹ́ kí n tún mú kọ́pù kan sí lálẹ́ yìí nínú àwọn méjèèjì láti máa mú ẹnìkan. Ọkọ àti ìyàwó tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn lálẹ́ yìí. Ẹ̀gbọ́n owó yẹn kí n fún yín. Ẹ̀gbọ́n start week yín. yóò ṣe gé bàbá ẹran sínú kinní yóò rẹ lẹ́yìn dòdò yóò sẹ mẹ́ńkwẹ́ ẹ fi yẹn wò pé ok 09123708675 tí bá ti pè bí ẹ̀mẹrin márùn-ún ó ń kọ́ ọ̀tí ara wọn rèé o ó dàbí pé ọ̀nà rẹ bu kinní ló fẹ́ gbà o tó bá ti lè di 11:10 tí kọ̀ọ̀kan ò bá ti láǹfààní àti wọnú ara wọn ń gera wọn ẹ̀sùn ti gera wọn èyí àtijọ́rò olówó dé báyìí 09123708675 ọkọ àti ìyàwó tó bá lè gbẹ̀rẹ̀ lálẹ́ yìí ó la máa mú lálẹ́ yìí ẹ̀ẹ́dẹ̀ẹ́mi hello Hello, Ekalesa.
1: Ekalesa,
0: yes, sir. Kí lorúkọ yín sir, bùlẹ̀ tí ń pè é?
1: Mr. Kayode láti Mọ̀lẹ́kẹ́.
0: Mr. Kí lẹ pè é?
1: Mr. Kayode.
0: Kayode, ṣé wà pẹ̀lú olùfẹ́ yín lálẹ́ yìí?
1: Bẹ́ẹ̀ni, ló wà lẹ́gbẹ̀ẹ́ mi.
0: Ok, ẹbí fòun fún wọn. Hello, ma. Hello, ma. Ekale, ma. Hey, sorry. Ẹ ti ń sùn. Hey, sorry about that. Ekale, ma. Yes, ma. Orúkọ mi ni Martini Salau láti Lagelu FM Nìbàdàn. Orí ètò ní tèmi lẹ́wà tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí wà live and direct lórí rédíò. Wọ́n ń gbọ́ yín káàkiri àgbáńlá ayé. Wọ́n ń gbọ́ yín all over the world. Náà ti ń gbọ́ yín báyìí lálẹ́. Kí lorúkọ yín, ma? Hello. mọ́dà mi ti ń sùn. Kí lẹ pé? Ọlọ́run kẹ́mi. Olúwa kẹ́mi. Olúwa kẹ́mi. Madam Olúwa kẹ́mi. Ẹ̀yin àti olólùfẹ́ yín ti jọ wà tó bí ọdún bíi mélòó báyìí? Ẹ ti jọ wà pẹ̀lú olólùfẹ́ yín báyìí á tó bí ọdún mélòó? Hello.
1: Hello.
0: Hello.
1: Ojú
0: oorun lè ti jí wọn ìyá. Sorry about that. Sorry about that. Ẹ̀yin àti jẹ́ wọ́n ti jọ wà tó bí ọdún mélòó báyìí? Ẹ ti jọ wà báyìí ó tó bí ọdún bíi mélòó tẹ̀ ti jọ wà?
1: Ọtí lọ bí ọdún kan ṣá.
0: Ọdún kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọdún kan ṣá àbí ọdún kan?
1: Ọdún kan ọdún kan.
0: Ah. Ìyàtọ̀ wà ní ọdún kan ṣáà tọdún kan ni mo fẹ́ fi confirm ni. Ìgbà wo lẹ wá pàdé ẹ̀yin àti wọn? Ìgbà wo lẹ pàdé ṣe rántí ìgbà tẹ pàdé? Ó jẹ́ kí ẹ ti rántí kò tí ì pẹ́.
1: January
0: this year. 21st. Ti last year àbí year yìí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ́? Mi gbọ́ yín o.
2: Àdúgbò rọ́ṣílẹ̀ kẹ̀mí èmi bẹ̀rọ.
0: Ẹ̀ríkà mélòó mi. Hello. Ẹ sún kúrò bí rédíò yín o. Ẹ sún kúrò bí rédíò yín o. Hello.
1: Hello.
0: Hello.
1: Hello
0: sir. Hello, mo gbọ́ yín ẹ̀kalẹ́. Ẹ sún kúrò ẹ̀pà rédíò yín. Ẹ̀pà rédíò yín. Bọ̀dá mi ẹ̀pà rédíò yín.
1: Ẹ kúrò mbẹ.
0: Ẹ ní ká ṣe báyìí níbi tá à ń lọ́pọ̀. Ẹ dé kí n mílì. Hello. Hello, ẹ̀kalẹ́.
1: Ẹ̀kalẹ́.
0: Yes.
1: Yes, sir.
0: Kí lorúkọ yín, sir?
1: Babájídé.
0: Babájídé.
1: Yes, sir.
0: Olólùfẹ́ yín kọ́?
1: Ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí, sir.
0: Ṣé wọn àti ìsùn?
1: Oyin wò mí báyìí.
0: Wọ́n ń wò yín, ẹ̀ tí rẹ̀ wọ́n tẹ́.
1: Ó di about to sleep.
0: Ẹ̀ bọ̀dá mi ó ti yé mi, about to sleep ni. N ti da. Ẹ bá ń gbé fóònù fún wọn. Ẹ ká lẹ́mà. Ẹ ká bọ̀ sórí ètò yìí. Orúkọ mi ni Martini Sala, bá ń gbóhùn sókè o. Hello.
1: Hello, sir.
0: Kí ló orúkọ yín mà?
1: Tóyìn.
0: Ẹ?
1: Tóyìn.
0: Ok. So Mr. and Mrs. Kini yẹn, Mr. and Mrs. Kini, ká fi address yín. Mr. and Mrs. Babájídé Anifowóṣe. Ìlú wo lẹ ti ń pè mà?
1: Akùfò
0: lápẹtẹ àbí tíbo?
1: A máa kọjá pẹtẹ
0: síwájú àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti jọ wàásìn tó bí ọdún mélòó báyìí?
1: Àtẹnulọ bí 15 years.
0: Yes, sir. Wow. Kí ni nǹkan tí olólùfẹ́ yín tó nífẹ̀ẹ́ sí jù láti máa ṣe?
1: Kó máa tún lè ṣe.
0: Wọ́n láì kán máa tún lè ṣe. Kán máa
1: lè ṣe
0: house chores. Kán máa tún gbogbo ẹ̀ ṣe. Kán máa ṣe gbogbo ẹ̀.
1: Njẹ́
0: rántí. House kata ẹ̀ wọ́n tún dàrú wọ́n tún. Njẹ́ rántí bẹ́ẹ̀ ṣe pàdé ní bíyà bí over 15 years ago?
1: Mi ò lè gbé láéláé.
0: Ẹ lè gbàgbé, ọ̀yẹ́ dé ká gbọ̀.
1: Ẹ ṣọ́ọ̀bù rẹ̀ ni ibi tó ti ń tó oúnjẹ.
0: Ibi tó ti ń ta oúnjẹ.
1: Ibi tó ti wọlé mẹ́rin mo ti lọ gbé ààbò
0: ẹ. Ẹ lọ ra oúnjẹ.
1: Jókòó rẹ̀.
0: Kí ná ń tà gbà yẹn?
1: Oúnjẹ.
0: Ro oúnjẹ wo?
1: Oúnjẹ ráìsì ẹsẹ̀ mo. Ó dẹ̀ fi àwọn gílẹ̀tì kankan fi gbà lẹ́gbẹ̀ẹ́.
0: Ẹ wá wọlé eloscope bẹ́ẹ̀ tẹ́ fẹ́ ra oúnjẹ. Ẹ̀yin ti ń ṣọ́ wọn ti pẹ́ ni. Hello.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti ń ṣọ́ wọn ti pẹ́, wà lọ ra oúnjẹ. Okay, go ahead. Tell around the and no poor you and Jenny, efferency, a bear own, let Jenna own, yo tomba ti ri awon to to nje ti won fe oya oya fun scope mo fe gbo scope ya oya oya mo fe gbo atawa debe ki lo wa sele ah network yin en break mo de fe gbo e sukuro bi te wa die e sukuro nbe e sukuro mi location yen era fowo gbori won era fowo gbori won ko nbe ti mo ko ye oto ni bi te ri won wa era fowo gbori
1: so bo se to nje bi mo se
0: Osho Black Dempsey. Pan ton jetan,
1: Mwa li pe, mwa to, she wasn't feeling that fine. So, mwa li pe, she wasn't that happy much.
0: Okay, she wasn't happy, mba to ton jetan.
1: Ege bi cancel lo, then je, okay. Thank you very much, sir. Along there,
0: madam, kilo sele oju ni le abi
1: so te try lati along there gba inu mi so
0: o de gbe
1: o de o de salary
0: nkan to sele fun jo en sin bi awon riyan kan bere lowo won lata o ton tin ta onje eyin kan bere
1: bi a o ni de bere so ile aye o lo to yen awa okunrin na ni bi wa wa se ri ni ebo
0: e wa do ni wa so jiji kaika
1: Like,
0: what be a wally boski?
1: Thank you, sir. Hello, madam.
3: Hello, sir.
0: Hello, to se ri ni yen. Eyin o se wa so pe njo yen ngba ti on ba yin to se n canceling yen nwo yin lara.
3: Ere mo ko yen okunrin. Ela ti mu ti obirin meji pela.
0: Kaseli wa ngo eyin na lara. O da be. O ti di nkan yo bayi. Edekin fun yin lorin. Olomi lati won Tosin Martins. E ma gbe to bo, to lo se lale bi eyin le je bunwo ile to wa le lale.
3: Okay.

ẹ pọ̀ jù. Náírà ìdíkì mẹ́ni tó jẹ káàṣẹ̀ lálẹ́ yìí ₦25,000. Ìdíkì mẹ́ni tó jẹ káàṣẹ̀ lálẹ́ yìí ₦25,000. Mo ní lẹ́tà kan tí mo fẹ́ kà fún yín lálẹ́ yìí. Ẹni nílò advice sí wa, fi send message sí wa. Ó jẹ́ ẹ̀kọ́ pàtàkì lára àwọn tó ń gbọ́ ètò yìí. Ìfẹ́ ìtẹ̀wọ́ ní Romeo and Juliet lálẹ́ yìí. Hello. Má ti pe nọ́mbà yẹn lẹ́ẹ̀mejì tí wọn ò bá ti gbé máa fún ẹlòmíì láǹfààní. Máa delete nọ́mbà yẹn tó máa mú ẹlòmíì. Máa ń sọ fún wa pé tẹ bá ti ta káàṣẹ̀ ẹ wà pẹ̀lú.

0: kale sir.
1: E kale.
0: Oruko mi ni Martini Sala lati Lagelu FM ni Badan. Ki oruko yin?
1: Afis Rahim. Lati Ayegun Badan.
0: Lati Ayegun ni Badan. Se eta ka ise ba o le ta ka ise.
1: Mo din ta lati lati mi ta gana le.
0: Se ta la le, se ti jeri lori eto ya be ti jeri ni kankan awon eto lori kan ni.
1: Se ma ba oro mo je lo san ina.
0: E je lo san ina.
1: Bẹ́ẹ̀ni ọ̀la gbọ́nra mọ̀ àti
0: mo jẹ. Lórí ètò owó lẹ ti jẹ́.
1: Lórí Splash FM náà mo
0: ti jẹ. Splash FM lẹ ti jẹ. Èlélẹ́ jẹ́.
1: 25,000.
0: 25,000 naira. Ẹ̀yin lẹ lò ní o. Ẹ tún ti jẹ 25 mi báyìí o.
1: Ah,
0: o ti set, o ti set, o ti set. Double double ni ẹ.
1: Èmi náà mo ra ẹ jì.
0: Ọṣẹ́ wo lẹ fi wẹ̀ gan? Ta lẹ kọ́ jírí làárọ̀ ẹ̀?
1: Ìyàwó mi mọ ọkọ ní
0: ìlú. Àkẹyà fúnyàwó yín lówó yẹn ẹ̀fún wọn bẹ̀ ọ́ ẹ̀fún wọn bẹ̀ ọ́ ẹ̀ má lọ fáwọn ìnà ẹ̀ má fáwọn ìnà. Ó dàrọ̀ ó dàrọ̀ wọ́n á pè yín kẹ̀ ṣe máa gba owó yín. Wow, double blessing ni o. Kọ̀mpútà káàṣe ò mọ anybody. Má sọ fún yín. Tó bá tún di next week tí ẹ bá jẹ lórí ètò ẹ tó bá jẹ lọ Friday lórí jackpot níbi tí àwọn owó á tún ti máa jáde bí 100,000 naira 150 200,000 250 300 ẹ ṣe máa gbà nìyẹn lórí jackpot lọjọ Friday. So ẹ má relent tó bá tún di next week àtújọ ń bọ̀ náà ni ṣe ti yẹyin ò lè jẹ́ ìyẹn tó máa jẹ next week. Ẹ dé ká ṣe báyìí ẹ dé kí n wọnú. Agba mi fẹ lọ mi fẹ pẹ lórí ẹ ṣùgbọ́n gbọdọ̀ mú lẹ́tà ẹni lẹ́tà méjì ló wọlé ṣùgbọ́n yọkan ni mo máa mú lálẹ́ yìí.

0: ilé ìtẹ́gbọ́tọ́ ni for you láti wọ the video àti tẹ́ni for you all my rabba all my money everything for you ó ti dá abala romeo and juliet láwọ báyìí ẹbí tí àwọn olólùfẹ́ ti máa láǹfààní àti pàdé ara wa our companionship soulmates ìtọ́ ti máa láǹfààní láti pàdé ara wọn lórí ètò ní tèmi máa sọ fún pégun lọ́gbọ̀n àwọn èèyàn ló ti pàdé ara wọn lórí ètò ìyàwó tó wà nílẹ̀ àtàwọn tó wà ní òkèrè ọlọ́run gbé ètò yìí kalẹ̀ níbi tí ọlọ́run ti lo ètò yìí láti pa ẹkún àwọn ọkàn rẹ wọ́n dẹ̀ nígbàgbọ́ wípé lónìí àwọn kan á tún láǹfààní àti pàdé ara wọn lórí ètò yìí lónìí tó ṣe omi kí n ṣètò yìí lónìí bọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti pee kọ́ báyìí ṣẹmọ lórí ètò ìlálẹ̀ yìí ṣẹmọ juliet tó bá ti pè wọlé lórí ètò yìí romeo tó bá ti pè wọlé lórí ètò ìlálẹ̀ ẹni tó bá kọ́ ti pè wọlé tí má ti bẹ̀rẹ̀ látorí ẹ̀ ẹni tó bá ní interest tí profile ẹ̀ bá jọ ẹni tí ẹni ẹ̀ ń wá lórí ètò yìí fẹ́ kí ro àwọn báyẹn wọ́n máa pàdé nínú wíìkì tá a wà yìí so ẹ kọ́ fún mi chance yẹn ná torí àkókò tá ńlálẹ̀ yóò pọ̀ think we still have like this is 12:16 so we have probably like 45 minutes lórí ètò ìlálẹ̀ ẹ̀ níbi táìmù wa ò sí mọ́ so tí juliet kan bá ti pè wọlé lálẹ́ yìí tí bá ti bẹ̀rẹ̀ àwọn ọkùnrin tó jẹ́ romeo lórí ètò yìí mọ̀ pé romeo ọkùnrin ni romeo lórí ètò yìí àwọn obìnrin ni juliet ṣe tó bá jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà ló ti pè wọlé àwọn tí irú àwọn tí wọ́n ní interest gangan tí wọ́n sọ pé àṣẹ ní interest nínú ẹni yẹn rárá mo fẹ́ mú slot tèmi mo máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lálẹ́ yìí tí mo ṣe fẹ́ ṣe nìyẹn tí ẹ bá ti mọ̀ pé ẹ fọ́ sí nǹkan tẹni yẹn need ẹ̀ṣì dúró tí bá ti mú call mẹ́ta nínú call mẹ́ta yẹn tí wọ́n ní interest nínú arábìnrin yẹn ṣe ń gbọ́ mẹ́jọ ẹ gbọ́ instruction dáadáa o nínú àwọn tó ní interest ní obìnrin nínú juliet tó bá ti pè wọlé yẹn juliet yẹn máa wá mú ẹnìkan nínú wọn tí ó attract ẹ okay mo like profile ẹni ẹni ká fún ẹni ní chance fífọ ẹni ẹni chance kò mean pé final nìyẹn o ṣùgbọ́n at first ẹni ẹni ní high scores lọ́dọ̀ ẹ̀ láti meet ẹni yẹn láti pàdé ẹni yẹn nípàdé wọn lè ọkọ jẹ́ àtòrí fóònù sharing of details videos pictures láti wò kí á ké kò bá nínú feedback tẹ bá wá fún alárinà pé ké àmọ wish láti pàdé ẹni ìnáwó wá ṣẹdúù ọjọ tẹ máa wá pàdé so lálẹ́ ìkájọ pé juliet pé àríkẹ́ pé sí àríkẹ́ sọ pé òun ń wá ẹni tó wà from the age of 30 to 35 tí wọ́n tó wọ 50 wá pè ní táìmù yẹn a máa kọ́ tẹ ẹni tó bá fọ́ sí nǹkan tí àríkẹ́ ń fẹ́ tí wọn náà dẹ́ ní interest nínú àríkẹ́ ló máa pè wọlé call mẹ́ta fún ẹnìkan ẹ bá ti mú call mẹ́ta a tún máa fún ẹlòmíì láǹfààní àwọn mẹ́ta mi náà tó pè fún ẹ tí mo ṣe fẹ́ ṣe lálẹ́ nìyẹn tó ti yé yí báyẹn òun skip àbí aláìná bàbá kámara lè.
1: ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ní láǹfààní láti máa gbọ́ mi. Orúkọ mi ni Ayomipọ̀si Abubakar Alárinà yín. Ní àṣálẹ́ yìí, a fẹ́ mú soulmate companionship.
0: Okay.
1: From the age of 23 upward. Okay. For soulmate.
0: For soulmate.
1: Benny.
0: All right. For soulmate and for and companionship. Ẹ ti gbọ́ báyẹn, companionship tí a máa ń lò lórí ètò yìí làwọn tó yẹ pé wọ́n ń wá ẹni tó yẹ pé wọ́n á jọ máa sọ̀rọ̀ pọ̀ wọ́n á jọ máa jáde wọ́n á jọ máa ìnáwó tọ́jọ́ kọ́ ó lè jẹ́ pé wọn ò tí ì only mark oṣù lọ kó yá ń fẹ́ fi ring síra wọn lọ́wọ́ but sometimes or somehow or you know all the way around ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé bóyá ọkọ wọn ti sùn or bóyá wọn ti àwọn àtọkọ wọn ti jọ ṣe báìbáì síra wọn ton abi you understand ton ti won ni de yan lati jo wa papo awon yen ni companionship awon soulmates la won te pe on wa ni stage on wa ni age lati fe iyawo ati lati se iyawo you know en to si wa bi abi 29 to si wa 30 she understand e mo pe awon yen o se wa oko o se wa iyawo she understand so lale ta se ma se lori eto ni yen number yen mo ta se ma npin number ti juliet ni ile awon juliet la won obirin lori eto yi 0 edejo man so fun wa ori eto yi o kin se empowerment program ile awon kan te pe mi ati ni won wo se fun so ma duro ara ilu oyinbo so ma duro o ma fe fun ohun ni number ti temi so ma duro o da ni well there's nothing bad ni to pa ara ilu oyinbo lo fe fe pe e lo ilu oyinbo ke lo pade e olohun ni passport ti ni wa ni she understand the scope yen pe omo ba mi to n ba soro na gbo scope gbo ta to ti pe to ti pe lati odun to ti ti no eni ti o ba fe ara ilu oyinbo iwo na wa ni ilu oyinbo o to ba wa naija en to ba ma ri ba lo se fe ma fe en to to ti o ri to ko ma so lori phone lojojumo you understand you say you are bored you are lonely you need someone who is abroad set up a scope niyan okay ready ma ko ma san wo go se no tutu ko ma da fun e work mo work lo ti la so number yi fa won to serious serious minded that is why most of people to ma npe wole e mr martini a ti pe yin o kin se bod la ma da lo ta ti pe o serious a ma gba ese gbe kan ni ba won te nri te n gbo testimony e won serious ni on de wa traceable 091-23-70-8675 091-23-70-8675 the number awon ti Romeo tun jokunrin awon Juliet awon ni 081-42-49-1006 lale yi ko mi pe okunrin pe Juliet Romeo pe

0: Christian, ìyàwó yín kọ́.
1: You don't be party.
0: Láti ìgbà wo?
1: 2005.
0: Láti ìgbà yẹn wà wáyàwó mi.
1: Mo wà wà náà sí èrè yìí.
0: Ilé ìjọsìn wo lẹ ń lọ?
1: Hello.
0: Ilé ìjọsìn wo lẹ ń lọ?
1: CAC.
0: Ok, ẹ ṣàpèjúwe ara yín. Ṣé ẹ jẹ́ ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run tẹ́ ṣe wà yìí? Ẹ̀gbọ́n tí àyẹn sọ, ọ̀nà tó ní ìbẹ̀rù Ọlọ́run làwọn wá. Ṣé ẹ ní ìbẹ̀rù Ọlọ́run?
1: Very well. Ẹ ṣàpèjúwe ìbẹ̀rù Ọlọ́run. Ọmọ Ọlọ́run ni mí.
0: Orúkọ yín? Ọmọ Ọlọ́run lẹ̀yìn náà?
1: Ezekiel Adedo.
0: Orúkọ yín? Ezekiel, orúkọ kan lẹ máa dá lórí ètò orúkọ yọkan. Ezekiel. Mr. Ezekiel. Ezekiel. Ok.

0: Juliet mi e de ka tun mu Juliet mi o ke ki mu Romeo kan ni ki mu Romeo ko ki balance Romeo lo wa nbe hello
1: e kale no
0: oju opo awon Juliet oju opo awon Romeo le pese o e lo pese oju opo titi gangan mi o ki n soju saju e lo pese oju opo titi e lo pese oju opo awon Juliet oju opo awon Juliet ni 08142491006 08142491006
2: Hello, Kalesa.
0: Oloye. Age wo ni?
2: 59.
0: Se ni interest inu madam to pe le kan yen ni. Fun kini se fun companionship abi fun soulmate 40 kile pe
2: 43 44
0: age wo le pe yin gangan
2: 59
0: ah te se lo bi how many years difference ni ba yin
2: bi 5 6 more than to fit be 10 na ju yawo ko
0: se wo te ba ri te ba ri nti te ba ri nti ni interest iṣẹ́ wo le n ṣe? Iṣẹ́ wo le n ṣe?
2: Painter, mo de n ta 90.
0: Ok, ẹlẹ́sìn wo ni?
2: Christian.
0: Ok. Ìyàwó yín kọ́?
2: Single father.
0: Ìlú wo ni ẹ ti ń sọ̀rọ̀ yìí?
2: Ìbàdàn ni mo.
0: Ọmọlúwo
2: ni? Ọmọ Èkìtì
0: ni. Ok, all right. Ṣé lè ṣàpèjúwe ara yín fún wa?
2: Mo ní ìgbà púpọ̀, mi ìgbà ju.
0: Ṣé wà ní WhatsApp?
2: Bẹ́ẹ̀ sà.
0: Àwọn àpè nọ́mbà kan sí yẹn, mẹ́sáàgì mi WhatsApp.
2: Alright, sà.
0: Àwọn àpè nọ́mbà kan sí kẹ́ send picture yín ní WhatsApp.
2: Ok,
0: sà. Ẹni tó bá ní interest nínú Mr. Oye lọ́wọ́ yìí. Tẹ ṣe ń gbọ́ mi nínú ẹ̀yìn tẹ jẹ́ Juliet pẹ̀lú ẹni tẹ bá ní interest. Àná ẹ má jẹ́ ká bú ẹnikẹ́ni o ẹni tó bá wà ní 38 tó bá lòun like ìfẹ́ ò mọ age o jọ àjọ kapat ìfẹ́ ò mọ age ok Mr. Obasu ìfẹ́ ò mọ age o 56 ò pọ̀ 38 ó ṣì ń lọ ìfẹ́ ò mọ age tó bá tó yí mental capacity ẹ̀ tó bá gbé láti lè handle ẹ̀ nítorí pé mi ò lórí ètò yìí mi ò ṣe ṣúgà mọ́ mi mo fi sọ fún wọn pé ẹgbọ́n ẹ̀ tí mò ń pè bọ́ tó bá yẹ pé ọ̀nà normal platform tó má pàdé ara wọn tó bá ní interest ní ara wọn kò ní ìtumọ̀ ọkùnrin lọkùnrin á máa jẹ́ kò ní ìtumọ̀ ṣe understand àwọn kan wà tẹ́ pé ẹ̀yà kí mo ti sọ rí ètò yẹn ní. There are some set of women sometimes I wanna that's the feeling lost the love vibe of younger person people judge me bella de ran okunrin na ba yen te pe they love dealing with older women Zion is very fun now they paint on felt for tomorrow me wa ju won lo and they have a very peaceful home na to believe it man so fun yin in terms of reality fun yin I will not say báyìí ṣe dà bẹ́ẹ̀ ní nǹkan máa parọ́ tó máa jẹ́ reality ni mo ń sọ tó ń ṣẹlẹ̀ all over the world máa sọ fún yín tó ṣe ń lọ so when I see someone there's only player ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀ ọ́ Barcelona fan ni mí so máa rọ́pọ̀lọpọ̀ there's a player Piqué ẹni tó ń fẹ́ gbà Shakira tó ń kọrin wá tó bí ọdún mẹ́wàá tó fi jùlọ and they have a very smooth relationship. Àwọn bẹ́ẹ̀ lọ tẹ́ pé mo kàn fi ń ṣàpẹẹrẹ torí pé ń tẹ́lẹ̀ mọ́. Hello ma. companionship. Madam Juliet, Madam Janet.
1: Yes, sir.
0: Shewa ni badon. Shele wa si la gelu FM dojo Sunday.
1: Yes, I'm taking one.
0: Tombo, ndede ago, manu abo, shele wa.
1: Nirole.
0: Nirole.
1: Awa.
0: Te ba timbo ke pe mi.
1: Ok. E namba nani kilo?
0: Ma pe namba te ma pe si.
1: Ok. E shita.